0: lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe Olúwa wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wẹsẹ̀ 26, nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa báwo, nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ èṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ère kọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa. Gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní, láti ẹsẹ̀ 10, òun sì wà lé ayé. Nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá, kìí ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lé a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú, wípé ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbáláyé, wípé èyí ni ní ti àwa ènìyàn dúdú, wípé àwa tí a tún ń lọ gba ẹ̀sìn Kristẹni tí a ń ka Bíbélì, wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú, wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà. Ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa Jésù lè àti dá gbogbo ayé, àti Nàìjíríà, àti Áfríkà, àti aláwọ̀ dúdú, àti aláwọ̀ funfun, wípé nípa rẹ̀ lè àti dá. Kò sí ohun kan tí a dá lẹ́yìn Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ, kí o fi àwọn òjìyàn, àwọn eléèké, kí o fi wọ́n sílẹ̀. Ó wá sọ wípé ó tó àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò sì gbà á. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ 12 wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, ibikíbi tí a ti lè rí wọn, iye àwọn tí ó gbà á, ìbá àṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni, tàbí àwọn aláwọ̀ funfun, ìbá àṣe àwọn Júù, ìbá àṣe àwọn kèfèrí, ibikíbi tí ìbàjẹ́, iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Kò ṣeé ṣe fún ọ láti di ọmọ Ọlọ́run láì gba Jésù Kristì gbọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé kásáàtì jó lóòótọ́ nínú ẹ̀sìn kẹsìn tá a bá wà, ìbá ṣe ẹ̀sìn ìgbàgbọ́, ìbá ṣe ẹ̀sìn mìíràn, ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn ni pé káwọn sáàtì jẹ́ olùfọkànsìn olóòótọ́, wípé àwọn mọ̀ wípé ní ọjọ́ ìkẹyìn àti ó ń tẹ̀lé Jésù ni o, àti ó ń tẹ̀lé ẹlòmíràn ni o, wípé gbogbo wa pátápátá la ó lọ sí ìjọba ọ̀run. Kì í ṣe bẹ́ẹ̀ o, ó ní àwọn tí ó gbà á, àwọn nìkan lè a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní ó tún tẹnumọ́ àwọn tí ó gba àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a ti kọ̀ ọ́ sílẹ̀, èyí ni ó mú wa di ọmọ Ọlọ́run, èyí ni ó mú wa di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristì. Wo nínú Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ 14, nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Ó ṣeéṣe kí o ti gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn mìíràn. Ó ṣeéṣe kí wọ́n jókòó sórí awọ, kí wọ́n sì máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Adura àwọn lójojúmọ́ ni pé Ọlọ́run fọ̀nà hàn mí pé bí ibi tí mo wà tí kì í bá ṣe ọ̀nà ọ̀nà tí mo ń rìn tí kì í bá ṣe ọ̀nà Ọlọ́run sá fọ̀nà hàn mí ó ṣeé ṣe kí àwọn wọ̀nyí má mọ ìjìnlẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rí wípé lẹ́sẹẹsẹ Ọlọ́run a máa mú ọlọ́ka bíbélì lẹ́sẹẹsẹ ẹ̀mí Ọlọ́run a máa lù wọ́n ní kùmọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ní ìgbésí ayé wọn wọ́n á sáà máa sọ pé Ọlọ́run fọ̀nà hàn mí títí ó fi tọ́ wọn sí ọ̀nà ìhìnrere àwọn wọ̀nyí tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run tí a mú wọn wá sínú ìrere tí òye wá yé wọn nísinsìnyí wípé kò sí ìgbàlà nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì nìkan ṣoṣo àwọn wọ̀nyí ni ó di ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wọn àti nípa pé a ti dáríjì wọn wọ ẹsẹ̀ kẹẹ̀dógún nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé àbá bàbá bí kì í bá ṣe wípé ẹ̀mí ìsọdọmọ yìí wípé Ọlọ́run fi ta wá lọ́rẹ a kì í bá pàdé lópòpọ̀nà a kì í bá pàdé nínú ahéré a kì í bá pàdé níbi tí wọ́n ti ń jó tí wọ́n ti ń kọrin tí wọ́n ń laago a kì í bá pàdé níbi ẹ̀sìn Ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí ògbé ọkàn wa Ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí wípé à ń wá ojúbọ Ọlọ́run à ń fẹ́ rí Ọlọ́run à ń fẹ́ sin Ọlọ́run òun ló máa fún wa ní ẹ̀mí ìsọdọmọ bí ó bá jẹ́ ẹni tí Ọlọ́run ti fi òye ẹ̀ṣẹ̀ yé ẹni tí Ọlọ́run ti jẹ́ kí ó kúnlẹ̀ kí ó gbàdúrà kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó kọ́ sílẹ̀ tí o sì rí wípé àlàáfíà Ọlọ́run ti dé tí o rí wípé ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ o ti dé sí ìgbésí ayé rẹ o rí wípé Ọlọ́run ṣe ọ ní olóríire ó fún ọ ní ẹ̀mí ìsọdọmọ jẹ́ kí ó yẹ ọ wípé a ti rí àwọn tí ó lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ bíbélì tí wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ṣùgbọ́n tí ọkàn wọn ò tẹ́ ọkàn wọn ò lọ sílẹ̀ ọkàn wọn ò gbà fún Ọlọ́run láti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí wọ́n ti ń jáde ó ṣeé ṣe a lè pè wọ́n ní orúkọ kórúkọ a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù a lè pè wọ́n ní àlùfáà ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn àwa ni Ọlọ́run ṣe lórí lólóríire wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ké pe Olúwa a gba iṣẹ́ orí igi àgbélébu ti Jésù Kristì a gbà á gbọ́ nígbà yìí gan-an ni Ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ wo ẹsẹ̀ 16 ẹ̀mí tìkára rẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe àwọn ẹlòmíràn wà akóníṣìnà dá ń pè wọ́n tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé bàtà ó ti wọnú ìjọ ó ti di ọmọ Ọlọ́run kì í ṣe ipò àlùfáà kì í ṣe ipò adarí kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run a ò lè sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ Ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpìwàdà a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a gba ìdáríjì látòkè wá ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba iṣẹ́ Ọlọ́run ṣe àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ Ọlọ́run láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run láì ní àwọn àmì ìyípadà ọkàn ìyípadà ìgbésí ayé ẹni láì ní irú nǹkan bẹ́ẹ̀ kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin ó ti di arákùnrin ó ti di onígbàgbọ́ máa wá déédéé ọmọ Ọlọ́run ni ó nísinsìnyí kí àwọn ènìyàn kò sì pàtó pé lágbára ti di ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ Ọlọ́run àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe mo fẹ́ bí ọ ní ìbéèrè kan tẹ́tí sílẹ̀ ṣé ó ṣeé ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́ kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́ kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́ ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ ẹ̀
1: ko so wi pe o je gba be ko ma ko be sin ja ko be sin ni pariwo se nibi to tin ja yi se o se ki emi olorun emi mimo olorun emi otito ki o so fun wi pe omo olorun ni wo se rara gba ti eniyan ba kunle lori ekun e sugbon ti o ri wi pe o nje elese ti o be sin ni kigbe ti o be sin ni sokun ti o be sin ni gbadura ti o nje owo fun olorun ti ko fi ohun ko n pamo ti ko di ebi ese ti e le elomi lori wi pe eda eyan daada ni mi oko mi le eyan boroku eyan daada ni mi iyawo mi ni o se ba gbele po eyan daada ni mi baba ati iya mi awon na ni ti won lowo eyan daada ni mi sugbon awon idile wa awon le eyan boroku awon le ese iya ese awon baba wa ni mo nje iru eni be ti o je eni ti o wi awawi iru eni be ko ni ni emi olorun lati so fun wi pe o ti di omo olorun eni ti emi olorun ma ba jeri ni eni to ni irele eni to wa si waju olorun eni to tun ba ni waju olorun eni to so fun olorun wi pe ohun ki se eyan daada wi pe ninu ese lati bi ohun ninu ese ni iya ohun loyin ohun ati wi pe ohun fe bo lowo ese ki olorun ki o sanu fun eni to ro mo agbelebo eni ti o wa ninu eje Jesu pelu igbagba won ni emi olorun ba jeri ninu emi won wi pe awon ti di omo olorun o wa nso fun wa oni ki se alufa oni ki se enikeni ki se ajere okan lo nso wi pe ati di omo olorun emi ti kara re le o nba emi wa jeri wi pe ati di omo olorun wi pe omo olorun le awa ise bi a ba je omo olorun ami wo la fi mo omo olorun awa ti a ti pe die ninu ijo awa ti a ni emi olorun o ma mo bi o sese ki o ma lo loju titi ki o kan tajo soke kan ko ri enikan emi olorun a so fun wi pe arabirin wa niyan bo ba ti o lo ba emi eyan ma so fun wi pe arabirin ni oluwa ni wa ni arabirin se gafara fun mi o o ye mo fe di lowo die se onigbagbo niyin o n paapa bi o ba je eni ti o ni emi olorun bi o ba ti ri iwo na tori ami emi olorun lara re ami rele ami ti Jesu Christi ani arabirin a lo nigbagbo lohun wa ma ro lokan ye pe o lati je omo ojo wa lele pe se dipa niyin abi e se gafara ani se dipa leyin na e gbara yin mo pe omo olorun ni mi ami niyan sugbon eni ta ri lode ta ri ami omo olorun eni ta ri lode ninu oro siso ninu iwoso ninu ki bi a se nse nkan ninu igbese aye wa ki a ma ri ami omo olorun o ye ki a ni ami omo olorun bi yato si pe a ti en so nipa ti omo olorun awa ti a wa lati ilu okere ti ki se eko nihin ni a ti bi wa o se se ki a ri ara ile wa kan ko pe ta ti rira bi a ti wa o se se ko je ibodo ko la wa eni ya ma wo wa wipe nje ara ile mi ko yi awa naa ma wo pe lagbaja nje ko ju ara ile mi bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaja wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa a ni ilu bayi ni ilu be lo ti wa ilu be ni temi na a ni emi na mo ro pe mo mo nje lagbaja ko ni baba a ni se mo won ni a ni omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu ba bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma to so pe nipa ti omo olorun eni to ba je omo olorun a ri ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti isesi a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini lati ese ikerinla bi awon ele ti omo li aifi ara yin dasa bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni ti n gboran bi a ba ri omo olorun gere ti o ti n gbo nipa iwoso nigbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o ti n gbo nipa ye pe ko dara lati je akobirin jo wepe oko kan aya kan lese kese lo ti n so fun olorun wepe olorun fun mi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun gbogbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagun la eni to n gbo oro olorun to n se be ni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa oni bi ati je omo olorun se amo we pe mimo le olorun se amo we pe ese ko si lowo olorun oni tori be gege bi eni ti o pe yin ti je mimo awon elomiran ko mo eni ti o pe won won ko mo we pe olorun orun oni o pe wa sinu agbo oni o pe wa lati se wa loloriire oni o pe wa lati je eni bi eni tinu re oni bi a ba je eni ti olorun omo olorun bi eni ti o pe wa ti je mimo be ni ki a wa paapa ki a je mimo ninu iwa wa gbogbo ninu ohun gbogbo ti a nse ye ki a wo heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe oni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun o wa sibe yen mo se o si o oni ko si ife nbe ni ba o lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile nigba kankan ri ibi ti o je wipe bi a ti nkunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe oni ojojumo tin ba ti wa se lo ma da bi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo da bi eni pe ko ye mi bi won ba tin soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyan o ohun la kayi oni nitori pe eni ti oluwa fe oni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba nlu wa ni kumo bi oro olorun ba so fun wi pe ona wa o da to oro enu wa o da to ise wa o da to I aso wiwo wa ko da to iloko laya wa ko da to ati jije mimu ko da to ona ti an gba sise wa ko da to bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni deeper ijo daada won ki be ni keni wi o ba ko mi rijo o ba je omuti e o ba ma jale nkan ki nkan to nwo to ba ma se wi pe won ki be ni keni wi nbe ko si fe olorun nbe ife olorun wa ni bi ti a ti n ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru labe ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keje we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se ti o ba ri iba wi tan fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ba wi nitori olorun o ma npa ni wi gege bi omo oni tani o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese ikejo oni sugbon bi eyin ba wa le si ba wi bi eyin ba wa le si ba wi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo daradara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo lo iru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ba wi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba se ohun ti o dara ti won ba so fun pe ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bon pariwo lasiko lesko ti an se ijosin e ju le o bi o je pe ani ko korin ko korin daada ton so pe ah lagbaja okan ah e ju le o e ma fo okan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo e ju le o e ma fo okan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo olorun yanju e iru nkan te lomi fe niyan mo gbadura we pe ki eni keni ninu wa ki o ma je ma kan ki o ma je eni ken eni ti a ni le ba wi eni ti a ni le so pe arakunrin yi ni o dara o arabirin eyi ni o da ba ba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se on ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara tin to wa awa si nbu ola fun won awa ki yo koko teri ba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fiyan ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a npe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a ngbe ni ile wa a nso nipa ijo nihin nibi ti a wa we pe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbo ile igbagbo wo galatia ori kefa galatia ori kefa ese ikewa nje bi ati ri akoko eje ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa wipe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wipe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wipe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba ihu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a se lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to nbere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o si ti laye wa ninu oro olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la masa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokan dilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won nise lowo won lowo won ni nkan pupo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo a je omo lowo oluso agutan a je omo lowo eni tin dari a je omo lowo eni tin koni ni oro olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a o fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro olorun ninu korinti kini ori kerin korinti kini ori kerin lati ese ke dogun nitori bi eyin tile ni egbarun olukoni ninu kristi sugbon eyin koni baba popo nitori pe ninu kristi jesu ni mo ti fi ihinrere bi yin nihin ni paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye won ma so fun awi pe ah gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushin ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ah ti yi o tun ma le gba kan ah oye oye won se ori awon ara galatia awon wa ni bo miran paul n so fun wi pe o nje baba fun won gba to tun ba awon ara korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara korinti o nje baba fun awon ara galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun olorun pe a dupe wi pe o je ki dipa o je ki a ba bibeli pade o fun wa ni o fun wa ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wi pe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma so fun wa o ye ki iwo papa to wa je oloriire ti olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a tin ko ni oro olorun ijo ti a ti joko ninu oro olorun ti a ki se amulumala ti a ki fi bopo boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo olorun pe ki olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro olorun omo ti duro gege bi eko ihinrere wi pe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wi pe a o duro gege bi oro olorun kini o ye ki o je ifarajin ati ifarani rubo awon omo olorun kini o ye ki o je ifarajin ati ifarani rubo awon omo olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wi pe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wala nu wi pe won ko je ni ti o ni ifarajin bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi ohun ba ti n de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo ah a lo n fe lo ba baba ninu oko bi baba ba je bi gbenagbena bi omo ti n de lati ile iwe ni omo mu bo je sobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de ah a lo n fe ran baba lowo ni bi a ba ri enikeni boya iya lo n taja loja ni bi omo ba ti n de lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wi pe o n fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo looto ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si te ni pe ko de ko jeun te ni pe ko de ka gbadura fun o te ni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti fe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise isin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wo pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro we pe ta ara ijoba olorun la nlo jesu nso fun we pe ka musoro we pe awon woyi papa awon aposteli oni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni diku ijolo to wa koni diku elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba eni keni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o le oksu ago ton fe ire re ni awon adari nfe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolo mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro won yi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun wi pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igbagbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jerin wi pe o ti di omo olorun.

0: jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ, wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákálá kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sí òkè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ wípé gbogbo àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá mú wọn kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orí Dáfídì 46. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí, ṣùgbọ́n bí ó ṣe tiwa ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ, bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 46, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, nítorí náà lè àwa kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo, Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí i ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀ ayé yọ, Oluwa awon omogun wa pelu wa Olorun Jacobu le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon keferi a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacobu le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma wa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si n daru eyi ti oni saamu ti o n se alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o n so wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o n so fun wa wipe ko si eni keni ti ara ro tabi ti ara tu pe bi won tile dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin Olorun le emi ati ni otito awon ti won ni Olorun Jacobu gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun wa wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu Olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni Jesu n je ki o di mo fun wa wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko ni David yi n je ki o di mo fun wa wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe okun so ki o si ku danu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o n so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi ti o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye n le wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo si bi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara eni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idaniloju ni wo pe odo nla kan wa sisun yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisun yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi ase mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun awe pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si ni ibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa ni ibi ti olorun wa o ni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re o ni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin ja fara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin ta fani àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi àwọn tí wọn kò mọ ọlọ́run tí wọn kò sì fẹ́ mọ̀ àwọn ẹni ìkà àwọn ẹni ibi ayé àwọn kèfèrí ń bínú bó o jẹun bó o yó bó o bá sọ síta wọn bínú sí ọ bó o tí ì rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbẹ ni pé nǹkan lọ dédé fún ọ àwọn kèfèrí á bínú sí ọ bó o rí jẹ àwọn kèfèrí á bínú bó o sì rí jẹ bó o ní nǹkan kan to tori be to joko seko wipe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wipe olorun wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọhùn rẹ̀ ayé yọ ọ́ olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé kúrọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá wọn kọ́lé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á walẹ̀ sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọ́n ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn ń kú láìtí ẹ̀ nídìí wọ́n sọ pé arí lágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbá wọn bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ́ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọ́n àwọn tí ò pa tápátápátá ó pa wọ́n ní àparọ̀ wọn ò jẹ́ ní ayé wọn ò jẹ́ ní ọrún ìgbà téèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ni ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ jésù kristi tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà hìn rere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n ti ẹ̀sọ́ wá lórúkọ wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire ọlọ́run jákọ́bù ta ni ọlọ́run jákọ́bù ìgbà tí jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tanì lọ́wọ́ ísáù ilé ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni ọlọ́run wá bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ́ṣọ́ lórí rẹ̀ ọlọ́run jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ lábánì gbogbo ìyà tí lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí lábánì fẹ́ ṣe fún ọlọ́run gbà á nígbà tí ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ lábánì ni lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ fún lábánì pé jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni jákọ́bù bẹ̀ sí nígbàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni ọlọ́run tí ó dáàbò bo jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé ọlọ́run jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé ìgbà tí jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹ́ kò ti rìn dọ́dọ̀ rẹ ò ti gbọ́rọ̀ jésù àti fi hìn rere àti fi hàn ọ́ èyí ni ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun òyìnjà ni à ń pè bẹ́ẹ̀ ó sì ṣe ọkọ̀ òyìnjà náà nìyẹn ó ṣe sí méjì ó ké sí méjì ó fi kẹ̀kẹ́ ogun ó fi jóná ẹ̀dúró jẹ́ awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba n saka akiri eredi ti a fi n saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu asi ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun

Fasí mọ́lẹ̀, gbogbo àbò èké yìnyín ni yóò gbà á lọ, ìdájọ́ Ọlọ́run ni yóò gbà á lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń fẹ́ ààbò tí ó dájú, ààbò tí kì yóò jẹ́ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, Jésù Kristì ní ààbò tí ó dájú, nítorí wípé gbogbo àbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ. Omi yóò sì kún bo àwọn ibi ìsásímọ́lẹ̀. Má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ń sá káàkiri, a ń fi owó ṣòfò ni. O gbọ́ wípé ẹnìkan wà níbì kan, ilé ààbò tí ó wà níbẹ̀, kódà kò sí ẹni tó sá síbẹ̀, àárí ààbò ni, ó ń fi owó rẹ ṣòfò. Nítorí pé Ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run, kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá. Nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá, lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri, èyí tí a ń so mọ́rùn, èyí tí a ń fi sí ìka ọwọ́, èyí tí a ń so mọ́dì, ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scalp kékeré ní àkókò òtútù. Tí a sọ pé obìnrin ìbora rẹ da, tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí, tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù, àkókò ọyẹ gbé ẹ lọ, ó lóun ní ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ronú ẹ, ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan, àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù, èyíta ààbò tá a rò pa nínú ayé, irú ẹ nìyẹn. Kò ju bẹ́ẹ̀ lọ, kì í jẹ́ ààbò tòótọ́, ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n jókòó nínú ẹ̀ṣẹ̀, tí wọ́n ní kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó máa pọ̀ sí. Àwọn tí máa ń sọ pé bí ọwọ́ mi bá tẹ sáàmù, ó parí, kí oṣó máa sáré ni, kí àjẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ, àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù ní sùúrù. Ní Samueli 1:4, àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀, tí wọ́n ti ẹ̀jú sáàmù lọ, àpótí ẹ̀rí Ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi májẹ̀mú tí Ọlọ́run bá Ísíráẹ̀lì dá, ibẹ̀ ni a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù, ibẹ̀ ni a fi sí pẹ̀lú. Ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀, bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí, tí wọ́n sì hóyè bẹ́ni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn. Bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a sì gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa. Ní Samueli 1:4, mò ń kà á fún ọ láti ẹsẹ̀ 3. Àwọn ènìyàn sì dé bòdó, àwọn àgbà Ísíráẹ̀lì sì wípé nítorí kíni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílístíìnì, ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Sílò sọ́dọ̀ wa, pé nígbà tí ó bá dé àárín wa, kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri, kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún, irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò,
won a so fun o wi pe ah kiti baba mi ki o ma ti de ba mi ni awon na se wo mo po lohun ki ja be tori be bo ba so pe kiti baba re ki o ma ti de ni awon eyan ni le mu awon ni le won le so oro a je wi pe esu baba re ni o fun o ni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu nruo bi omo yen bi o ba da be ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku o lenu e iyawo keje okuro nle e ni to to lo n gbadura ni to to lo n da be ni pe o so nkan kan to da be ni pe o n fi ede fo opo lo n po opo lo n pe nitori pe ko je tolorun ko si mo ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pe se re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro ni le wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu pada wo awon eyan woyi won so wipe nigba ti apo ti eri yi ba de arin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de arin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa beli awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apo ti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati pini hasi wa nibe pelu apoti majemu olorun nigbati apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi won ba be sin ni korin ti won jo ti won yo ti won patewo ti won fosoke won so wi pe awu ori esu mole womu womu ki o won si ma fosoke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won patewo ki won se kini yi sugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemu oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wipe agbara ti o wa ninu saamu ni ese ti gba lowo e won mo wipe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigbati wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sa gba anu e mo fun o abimo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe en mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba je wo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan
nítorí bẹ́ẹ̀ ẹ̀rú bá àwọn Filistini wọ́n sì wí pé Ọlọ́run wọ bùdó wọ́n sì wí pé àwa gbé nítorí pé irú nǹkan báyìí kò sí rí àgbẹ̀ ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyìí àwọn wọ̀nyìí lé Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Egypt lójú lé aginjù ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀ ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára ẹ ṣe bí ọkùnrin ẹ̀yin Filistini kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Hebrew bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà àwọn Filistini sì jà wọ́n sì lé Israeli wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀ ìpani sì pọ̀ gidigidi àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Israeli jẹ́ 1,500 ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì gba àpótí ẹ̀rí wọn ó tán o ṣé ò ti gba sáàmù lọ́wọ́ ẹ àjẹ́ ò ti gba bíbélì lọ́wọ́ ẹ gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru ka orin dáfídì ìkẹtàlélógún ní ẹ̀ẹ̀méje wọn ti gbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn ìgbẹ́kẹ̀lé wọn ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run tí a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbọ́n tí Ọlọ́run sọ fún wa ní orin dáfídì 91:91-91:91 nínú bíbélì wa bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni Ọlọ́run Jákọ́bù ni ó jẹ́ ààbò wa tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi tí ó jẹ́ tí ó nípọn tí ó sì ṣe iyebíye púpọ̀ bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé Jésù kú fún mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn òǹdè àwọn òrùka àwọn ẹ̀gbà ọrùn gbogbo àwọn nǹkan tí a ń so mọ́ra fún ààbò tí a ti kọ́ sílẹ̀ tí a ti jó wọn nínú iná àwọn ìgbẹ́kẹ̀lé wa nínú àwọn bàbá ìsàlẹ̀ tàbí babaláwo tàbí oníṣègùn kan tí a ti jù ú sílẹ̀ tí a sì ń sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí Jésù Kristì èyí sì ni ìdákọ̀rọ̀ mi wípé ìgbẹ́kẹ̀lé mìíràn mi ò ní àpáta ayérayé èyí tí a ń pè ní Jésù Kristì ó ní ibi ìsádi mi ẹ̀jẹ̀ rẹ̀ tí ó sì ti ha rẹ̀ yọ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó ní ààbò fún mi bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó dájú wípé ààbò rẹ̀ yóò dájú lórí rẹ̀ èyí ni àwọn ẹni ìgbàlà Ọlọ́run àwọn tí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n kọ́ sílẹ̀ àwọn tí wọ́n rí ìgbàlà Jésù gbà lọ́fẹ̀ẹ́ torí ọ̀fẹ́ ni a kì í fowó rà á ó kàn gbà wípé a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ́ sílẹ̀ kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa àwọn wọ̀nyí ni Ọlọ́run fi sí ibi ìpamọ́ ó sọ wípé ẹni tí ó jókòó kò sọ wípé alárìnkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn ọjọ́ Sunday a tún lọ sí ilé ìsìn àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ ẹ̀ka àtijọ́ àwọn àgbèrè wọ̀nyí ni ó gba agbára Ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé pàṣán ìyà pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ Ọlọ́run á tún tẹ̀lé ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn àwọn tí wọ́n ń sin Ọlọ́run lé ẹ̀mí àti lé òtítọ́ àwọn tí irọ́ èké tí ò tún sí ilé ẹnu wọn mọ́ àwọn tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wọn wípé wọ́n ti di ọmọ Ọlọ́run ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo àwọn ni ó ń gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún Ọlọ́run pé ìwọlé ààbò àti ó di mi Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ ṣé
epo ti won se sinu igo ti an pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ipoju okan se epo lasan lasan o le isu lo o mo we pe bi aisan ba de isu lo wa ndi e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fin ro to fi si atari omode se ohun lo le isu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni ohun ni igbekele mi eni ti emi gbekele ni tooto owo gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won man tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun ti tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je pe o ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irin kirin kuro ninu afi oro kelebanijo ni o so fun o wipe kiki oju re le wo fi ma ri le wo fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi e to so sile eyi ti o fi si abe ibosun re eyi ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se o nire agutan t'Olorun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ini e abajo ti o le nko oleru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi eyo owo ti a to lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi n ta nkan abajo ti a gbe agba na le olowo ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn ni ni o kó sọnù tí o sọ wípé olúwa lè ààbò mi ó sì ń ṣẹ́ṣọ lórí mi tó pé mo ṣe iyebíye lé ojú rẹ̀ ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ̀ ni ó máa fi rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò mi ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì ó ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùkárùn kì ó sún mọ́ ilé rẹ èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run bámi wo Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n 33 ẹ̀ẹ́ta láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye ààbò tí ó dájú mo ń fi hàn ọ́ ó wá kù sí ọwọ́ rẹ bí o bá fẹ́ gba ààbò tí ọlọ́run pèsè fún ọ Deuteronomy orí kẹtàléníọgbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n kò sí ẹni tí ó dàbí ọlọ́run ìwọ Jeṣúrú ni ti ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ lé ojú ọ̀run Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ. Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà.
Olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re. Olorun ayeraye ni o ndide ti o so fun esu ta ati fun awon ota re pe panu mo ti won o si le mi fi si o. Olorun ayeraye ni eni ti o mo opin lati ibere, eni ti o mo atubota aye re, eni ti o si setan lati toju re ati lati pa omo. O ni Olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa. Ni isale re wo Olorun bi o ti ga to ni. O wa ni oke, o dabi abo fun o. O si wa ni isale pelu owo re, owo nla re, owo ti gbani, owo ti yoni ninu ofi, owo ti yoni ninu iya pelu owo re, abe re ni apa ayeraye wa ni isale re. O si ti ota kuro ni waju re, o si wi pe ma parun. Israeli si joko le alaafia orisun Jakobu nikan. Ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo Oluwa gbala je ko wa ye onisinsin we pe igbala se pataki ta le o dabi eni ti ati owo Olorun gbala asa iranlowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo si ma te bi giga won mole eni ti o fi Olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikeji le ni ogun iwe owe ori ikeji le ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti Olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikeji le ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wi pe ile eso agbara ni oruko Oluwa iwe owo ori keje din ni ogun ni o ese kewa oruko Oluwa ile eso agbara ni olododo sawo inu re o sila oruko Oluwa oruko Oluwa ile eso agbara ni olododo sawo inu re ki se elese o ki se elegan ki se eni ti o ni fi oro Olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile eso agbara ni olododo sa wo inu re o si la oro Oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lọwọ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan lọwọ àjàkálẹ̀ àrùn tí ooru àti lọwọ ohun tí ó ń lọ nínú ayé òní sáwọ ibi gíga ilé ìṣọ́ agbára ti Ọlọ́run orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí bí o bá sáwọ inú rẹ̀ ó dájú wípé òòlà a ó sì dá ọ ní ìdè ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ̀ kí a tó lọ gbàdúrà ni àwo Malaki orí kẹta Malaki orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún Malaki ni ìwé tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú láéláé orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà Olúwa sì tẹ́tí sí i ó sì gbọ́ ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀
wo si je temi ni ni kan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si olorun so wi pe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se ohun o se itoju re ohun o je abo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti an wa ti an so fun a wipe ki a wa ko eko oro olorun ki a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojojo aya oni ti a fi eko bibeli ti yoruba si bi o ba n wa ti o n gbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni won ma seso lori re won si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti asapamo sabere o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba kan ju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le n ho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa sise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun nbe le aarin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omo ogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo iponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sapamo si abe re ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti a somorun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro soju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wipe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni ibi ni bi o ba so fun olorun o daju wipe yo gbo ti re kepe nigba ti o wa nitosi nisinsin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun jesu bi o ba ti n fi abo ike se isadi re jewo nkan wonyi fun olorun ki o si ko sile bi o ba si ti n ta ara re je wipe saamu ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti a ya si mimo loro wipe yo je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun o loni eyi ti o je ibi abo tooto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju eje re ni ati sa ni ati ta sile fun imukuro ese wa lọ́fẹ̀ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀
pé kí o le gba o kí o le tun igbesi aye re se wa sodo Jesu loni bi o ba jewo ti o si ko ese re sile anu olorun ati idariji lati odo re yo je ti re ke pe oluwa yo si gba o je ke asako ki o pada wale bi o ba ti mo olorun tele tele sugbon o tun ti pada sinu aye ati sinu ese pada wa si ile adupe fun ise igbala ti Jesu wa lati se fun wa adupe fun iya ti o je nitori ti wa adupe fun eje ti o ta sile nitori ti wa a si dupe fun oro olorun ti o fi fun wa ati fun awon eniyan ti o ti pese sile lati ma fi oro yi ye wa baba omo ati emi gba ope ati yin wa opolopo lo wa ni ilu yi ati ni orile ede yi ti won ko ni anfani lati gbo ohun ti o nje ki a gbo nitori o so fun wa pe ibukun ni o fun oju wa fun ti an ri ibukun ni fun eti wa fun ti an gbo baba nitori ore to se wa yi adupe lowo re gba pe ati yin wa sugba nbe o be ati se olori ire to ti o si ti fun ani anfani to lati gbo oro yin rere oro ti o n gba ese lowo elese ti o si n gba iponju lowo eni ti n jiya oro ti o n fi abo fun eni ti ko ni abo ti o n da sile ti o si tu sile ti o n ra ni pada abe o wipe gege bi o ti fi oro yi fun wa lofe pe ohunkohun ko ni gba lowo wa ni oruko Jesu abe o wipe nigba kankan nigbesi aye wa a o ni fi aye sile fun ore tabi fun ebi tabi fun awon elesin ni igboro lati gba anfani yi lowo wa ni oruko Jesu adupe fun kan ti o ko wa ni asale yi o ti je ki o di mimo fun wa we pe iku le re ese o si ti je ki o ni mo fun pe okan kokan ti o ba se yo ku ati wo pe awon ojo awon eni rira awon oso awon ti o wa ni egbe imule tabi egbe okunko tabi awon emere awon eni ika ati awon elese ti won ko lati ko ese sile o so fun a wi pe inu ina ọrun apáàdì ni ìgbẹ̀yìn wọn a ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa yẹ à ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹsẹ̀ wọ̀nyí mọ́ tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀ ìnùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì abẹ wipe ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ fi fún ọ ní orúkọ Jésù a sì bẹ wipe ìgbésí ayé ọ̀tún ìrìn ọ̀tún ọ̀rọ̀ ọ̀tún ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa apá ayérayé tí o sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù o sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa
nítorí wípé a ti fi ọlọ́run ayérayé yìí àti ọlọ́run alágbára ọlọ́run jákọ́bù ṣe bí abó wá. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí èjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀run tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láradá. A sì bẹ̀rù wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn, kí o sì gbọ́ ti wọn, kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá, kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ, kí o sì ṣe owó wa lóore. Àdúpẹ́ ipò ti gbọ́ nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe ikini awon oba ori ikejo nigba na ni Solomon ni papejo awon agba Israeli ati gbogbo awon olori awon eya awon olori awon baba awon omo Israeli si odo Solomon ni oba ni Jerusalem ki won ki o le gbe apoti eri majemu Oluwa wa lati ilu Dafidi ti se Sioni. Gbogbo awon okunrin Israeli si pe ara won jo si odo Solomon ni oba ni ajo odun ni osu Etanimu ti se osu keje. Gbogbo awon agbagba Israeli si wa, awon alufa si gbe apoti eri, won si gbe apoti eri Oluwa wa soke ati ago ajo eniyan ati gbogbo ohun elo mimo ti o wa ninu ago ani nkan won ni awon alufa ati awon omo Lefi gbe goke wa ati Solomoni oba ati gbogbo ijo eniyan Israeli ti o pejo si odo re wa pelu re ni waju apoti eri. Won fi agutan ati malu ti a ko le mo iye ti a ko le ka fun opolopo rubo. Awon alufa si gbe apoti eri majemu Oluwa wa si ipo re sinu ibi idahun ile na ni ibi mimo julo labe iye awon kerubu. Nitori awon kerubu na iye won mejeji si be apoti eri, awon kerubu na si bo apoti eri ati awon opa re lati oke wa. Won si fa awon opa na jade to be ti a fi ri ori awon opa na lati ibi mimo ni waju ibi idahun. A ko si ri won lode, nibe ni awon si wa titi di oni yi. Ko si nkan kan ninu apoti eri bi ko se tabili okuta meji ti Mose ti fi si ibe ni Horebu nigba ti Oluwa ba awon omo Israeli da majemu nigba ti won ti ile Egypt jade. O si se nigba ti awon alufa jade lati ibi mimo wa, awosomo si kun ile Oluwa. Awon alufa ko si le duro sise nitori awosomo na, nitori ogo Oluwa kun ile Oluwa. Nigba na ni Solomon so pe Oluwa ti wi pe oun ma gbe inu okunkun biribiri nitooto. Emi ti ko ile kan fun o lati ma gbe inu re, ibujoko kan fun o lati ma gbe inu re titi lai. Oba si yi oju re, o si fi ibukun fun gbogbo ijo eniyan Israeli. Gbogbo ijo eniyan Israeli si dide duro, o si wi pe ibukun ni fun Oluwa Olorun Israeli ti o fi enu re soro fun Dafidi baba mi, ti o si fi owo re mu ise wi pe lati ojo ti emi ti mu Israeli awon eniyan mi jade kuro ni Egypt, emi ko yan ilu kan ninu gbogbo eya Israeli lati ko ile kan ki oruko mi ki o le ma gbe inu re. Sugbon emi yan Dafidi se olori Israeli awon eniyan mi, o si wa ni okan Dafidi baba mi lati ko ile kan fun oruko Oluwa Olorun Israeli. Oluwa si wi fun Dafidi baba mi pe bi o ti je pe o wa ni okan re lati ko ile kan fun oruko mi, iwo se rere ti o fi wa ni okan re, sibe iwo ki yo ko ile na, sugbon omo re ti yo ti inu re jade oni yo ko ile na fun oruko mi. Oluwa si mu oro re se ti o ti so, emi si dide ni ipo Dafidi baba mi, mo si joko lori ite Israeli gege bi Oluwa ti so. Emi si ko ile kan fun oruko Oluwa Olorun Israeli, emi si ti se aye kan nibe fun apoti eri ninu eyi ti majemu Oluwa gbe wa ti o ti ba awon baba wa da nigba ti o mu won jade lati ile Egypt wa. Solomoni si duro niwaju pepe Oluwa loju gbogbo ijo eniyan Israeli, o si na owo re mejeji soke orun, o si wi pe Oluwa Olorun Israeli ko si Olorun ti o dabi re loke orun tabi ni isale ile ti pa majemu ati anumo pelu awon iranse re ti nfi gbogbo okan won rin niwaju re. Eni ti o ti ba iranse re Dafidi baba mi pa ohun ti iwo ti se ileri fun mo, iwo fi enu re so pelu, o si ti fi owo re mu ise gege bi o ti ri loni. Nje ni sisiyi Oluwa Olorun Israeli ba iranse re Dafidi baba mi pa ohun ti iwo ti se ileri fun mo wi pe a ki yo fe okunrin kan ku ni oju mi lati joko lori ite Israeli, kiki bi awon omo re ba le kiyesi ona won ki won ki o ma rin niwaju mi gege bi iwo ti rin niwaju mi. Nje ni sisiyi Olorun Israeli je ki a mu oro re se, emi be o ti iwo ti so fun iranse re Dafidi baba mi, sugbon ni tooto Olorun yo a ma gbe aye bi wo orun ati orun awon orun ko le gba o, a n bo si ile yi ti mo ko, sibe iwo se afiyesi adura iranse re ati si ebe re Oluwa Olorun mi lati tẹti sile si ekun ati si adura ti iranse re n gba niwaju re loni, ki oju re le se si ile yi ni osan ati le oru ani si ibi ti iwo ti wi pe oruko mi yo wa nibe, ki iwo ki o le tẹti sile si adura ti iranse re yo gba si ibi yi, ki o si tẹti sile si ebe iranse re ati ti Israeli eniyan re ti won o gbadura si ha ibi yi, ki o si gbo ni orun ibugbe re, gbo ki o si dariji. Bi enikan ba se si enikeji re ti a si fi ibura le lati mu bura, bi ibura na ba si de iwaju pepe re ni ile yi, nigba na ni ki o gbo ni orun, ki o si se ki o si dajo awon iranse re ni didebi fun eniyan buburu lati mu ona re wa si ori re ati ni didare fun olooto lati fun gege bi ododo re nigba ti a ba lu israeli eniyan re bole ni waju awon ota nitori ti won dese si o ti won ba si yi pada si o ti won si jewo oruko re ti won si gbadura ti won si bebe lodo re ni ile yi nigba na ni ki o gbo ni orun ki o si dari ese israeli eniyan re ji ki o si mu won pada wa si ile ti iwo ti fi fun awon baba won nigba ti a ba se orun mo ti ko si ojo nitori ti won ti dese si o bi won ba gbadura si aibi yi ti won si jewo oruko re ti won ba si yi pada kuro ninu ese won nigba ti iwo ba pon won ni oju nigba na ni ki o gbo ni orun ki o si dari ese awon iranse re ji ati ti israeli eniyan re nigba ti o ko won ni ona rere ninu eyi ti won iba ma rin ki o si ro ojo si ile re ti iwo ti fi fun eniyan re ni ile ini bi iyan ba mu ni ile bi ajakale arun ni tabi iredanu tabi bibu tabi bi esu tabi bi kokoro ti n jerun ba wa bi ota won ba do ti won ni ile ilu won ajakale arun gbogbo arun ki arun gbogbo adura ki adura ati ebe ki ebe ti a ba ti odo enikan tabi lati odo gbogbo israeli eniyan re gba ti olukuluku yio mo ibanuje okan ara re bi o ba si te owo re mejeji si aile yi nigba na ni ki iwo ki o gbo ni orun ibugbe re ki o si dariji ki o si se ki o si fun olukuluku eniyan gege bi ona re okan eni ti iwo mo nitori ti iwo nikan soso ni o mo okan gbogbo awon omo eniyan ki won ki o le ma beru re ni gbogbo ojo ti won wa ni ile ti iwo fi fun awon baba wa pelupelu ni ti alejo ti ki se ti inu israeli eniyan re sugbon ti o ti ile okere jade wa nitori oruko re nitori ti won o gbo oruko nla re ati owo agbara re ati ninu apa re nigbati ohun o wa ti yo si gbadura si aile yi iwo gbo ni orun ibugbe re ki o si se gege bi gbogbo eyi ti alejo na yo kepe o si ki gbogbo aye ki o le mo oruko re ki won ki o le ma beru re gege bi israeli eniyan re ki won ki o si le mo pe oruko re ni a fi n pe eleyi ti mo ko bi eniyan re ba jade lo si ogun si ota won ni ona ti iwo ran won bi won ba si gbadura si oluwa si ailu ti iwo ti yan ati si aile ti mo ko fun oruko re nigba na ni ki o gbo adura won ati ebe won ni orun ki o si mu oran won duro bi won ba se si o nitori ti ko si eniyan kan ti ki ise bi iwo ba si binu si won ki o si fi won le owo ota to be ti a si ko won lo ni igbekun si ile ota jijina tabi nitosi bi won ba ro ninu ara won wo ni ile nibi ti a gbe ko won ni igbekun lo ti won ba si ronu pe wada ti won ba si be o ni ile awon ti o ko won ni igbekun lo wipe awa ti dese awa ti se ohun ti ko to awa ti se buburu bi won ba si fi gbogbo aya ati gbogbo okan won yi pada si o ni ile awon ota won ti o ko won ni igbekun lo ti won si gbadura si o si aile won ti iwo ti fi fun awon baba won ilu ti iwo ti yan ati ile ti emi ko fun oruko re nigba na ni ki iwo ki o gbo adura won ati ebe won ni orun ibugbe re ki o si mu oran won duro ki o si dariji awon eniyan re ti o ti dese si o ati gbogbo ere koja won ninu eyi ti won se si o ki o si fun won ni aanu niwaju awon ti o ko won ni igbekun lo ki won ki o le saanu fun won nitori eniyan re ati ini re ni won ti iwo mu ti egypt jade wa lati inu ileru irin ki oju re ki o le se si ebe iranse re ati si ebe israeli eniyan re lati tẹti sile si won ninu ohun gbogbo ti won kepe o si nitori ti iwo ti ya won kuro ninu gbogbo orileede aye lati ma je ini re bi iwo ti so lati owo mose iranse re nigbati iwo mu awon baba wa ti egypt jade wa oluwa olorun o si se bi solomoni ti pari gbigba gbogbo adura ati ebe yi si oluwa o dide kuro lori ikunle ni ekun re niwaju pepe oluwa pelu titẹ owo re si oke orun o si dide duro o si fi ohun rara sure fun gbogbo ijo eniyan israeli wipe ibukun ni fun oluwa ti o ti fi isinmi fun israeli eniyan re gege bi gbogbo eyi ti o se ileri ko ku oro kan ninu gbogbo ileri rere re ti o ti se lati owo mose iranse re wa oluwa olorun wa ki o wa pelu wa bi o ti wa pelu awon baba wa ki o ma fi wa sile ki o ma si se ko wa sile sugbon ki o fa okan wa si odo ara re lati ma rin ninu gbogbo ona re ati lati pa ofin re mo ati ase re ati idajo re ti o ti pase fun awon baba wa ki o si je ki oro mi wonyi ti mo ti bebe niwaju oluwa ki o wa nitosi oluwa olorun wa ni osan ati ni oru ki o le mu oran iranse re duro ati oran ojojumo ti israeli eniyan re ki gbogbo eniyan aye le mo pe oluwa oni olorun ko si elomiran nitori na e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re àti láti pa òfin rẹ mọ bíi ti òní yìí àti ọba àti gbogbo Israẹli pẹ̀lú rẹ rú ẹbọ níwájú Olúwa. Solomoni sì rú ẹbọ rẹ àlàáfíà tí ó rú sí Olúwa 6,100 màálù àti 6,000 àgùntàn. Bẹ́ẹ̀ ni ọba àti gbogbo àwọn ọmọ Israẹli ya ilé Olúwa sí mímọ́. Ní ọjọ́ náà ni ọba ya àgbàlá àárín tí ń bẹ níwájú ilé Olúwa sí mímọ́, nítorí níbẹ̀ ni ó rú ẹbọ rẹ sísun àti ọrẹ oúnjẹ àti ẹbọ ọpẹ, nítorí pẹpẹ idẹ tí ń bẹ níwájú Olúwa kéré jù láti gba ọrẹ sísun àti ọrẹ oúnjẹ àti ọ̀rá ẹbọ ọpẹ. Àti ní àkókò náà, Solomoni pàpéjọ kan àti gbogbo Israẹli pẹ̀lú rẹ̀, àjọ ńlá ńlá ni, láti ìwọ Hamati títí dé odò Íjíptì níwájú Olúwa Ọlọ́run wa, ìjọ méje òun ìjọ méje àní ìjọ mẹ́rìnlá. Ní ọjọ́ kẹjọ, ó rán àwọn ènìyàn náà lọ, wọ́n sì súre fún ọba, wọ́n sì lọ sínú àgọ́ wọn pẹ̀lú ayọ̀ àti inú dídùn, nítorí gbogbo ore tí Olúwa ti ṣe fún Dáfídì ìránṣẹ́ rẹ̀ àti fún Israẹli ènìyàn rẹ̀. Ìwé ìkíní àwọn ọba. Orí ìkẹsàn-án. Ó sì ṣe bí Solomoni ti parí kíkọ́ ilé Olúwa àti ilé ọba àti gbogbo ìfẹ́ Solomoni tí ó wù ú láti ṣe. Olúwa fi ara han Solomoni ní ẹ̀rìn kejì gẹ́gẹ́ bí ó ti fi ara hàn án ní Gibeoni. Olúwa sì wí fún un pé, mo ti gbọ́ àdúrà rẹ àti ẹ̀bẹ̀ rẹ tí ìwọ ti bẹ̀ níwájú mi. Mo ti ya ilé yìí sí mímọ́ tí ìwọ ti kọ́ láti fi orúkọ mi síbẹ̀ títí láé, àti ojú mi àti ọkàn mi yóò wà níbẹ̀ títí láé. Bí ìwọ bá rìn níwájú mi, bí Dáfídì bàbá rẹ ti rìn ní òtítọ́ ọkàn àti ní ìdúró ṣinṣin láti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo ti pa ní àṣẹ fún ọ, tí ìwọ sì pa àṣẹ mi àti ìdájọ́ mi mọ́, nígbà náà ni èmi ó fi ìdí ìtẹ́ ìjọba rẹ múlẹ̀ lórí Israẹli títí láé, bí mo ti ṣe ìlérí fún Dáfídì bàbá rẹ wípé ìwọ kì yóò fi ọkùnrin kan kù lórí ìtẹ́ Israẹli. Ṣùgbọ́n bí ẹ̀yin ó bá yí padà láti máa tọ̀ mí lẹ́yìn, ẹ̀yin tàbí àwọn ọmọ yín, bí ẹ̀yin kò sì pa òfin mi mọ́ àti àṣẹ mi tí mo ti fi sí iwájú yín, ṣùgbọ́n bí ẹ bá lọ tí ẹ sì sin àwọn ọlọ́run mìíràn tí ẹ sì bọ wọ́n, nígbà náà ni èmi ó ké Israẹli kúrò ní ilẹ̀ tí èmi fi fún wọn àti ilé yìí tí mo ti yà sí mímọ́ fún orúkọ mi ni èmi ó gbé sọnù kúrò níwájú mi. Israẹli yóò sì di òwe àti ìfiṣẹ̀sín láàrin gbogbo orílẹ̀-èdè àti ilé yìí tí ó ga, ẹnu ó sì ya olúkúlùkù ẹni tí ó kọjá lẹ́bàá rẹ̀ yóò sì pòṣé. Wọ́n sì wí pé, èéṣe tí Olúwa fi ṣe báyìí sí ilẹ̀ yìí àti sí ilé yìí? Wọ́n sì dáhùn wípé, nítorí tí wọ́n kọ Olúwa Ọlọ́run wọn sílẹ̀, ẹni tí ó mú àwọn bàbá wọn jáde ti ilẹ̀ Íjíbítì wá, wọ́n gbá àwọn ọlọ́run mìíràn mú, wọ́n sì bọ wọ́n, wọ́n sì sìn wọ́n. Nítorí náà ni Olúwa ṣe mú gbogbo ibi yìí wá sórí wọn. Ó sì ṣe lẹ́yìn 20 ọdún nígbà tí Solomoni ti kọ́ ilé méjèèjì tán, ilé Olúwa àti ilé ọba. Hiramu ọba Tire ti bá Solomoni wá igi Kedari àti igi Firi àti wúrà gẹ́gẹ́ bí gbogbo ìfẹ́ rẹ̀. Nígbà náà ni Solomoni ọba fún Hiramu ní 20 ìlú ní ilẹ̀ Galilee. Hiramu sì jáde láti Tire wá láti wo ìlú tí Solomoni fi fún, wọn kò sì wù ú. Ó sì wí pé, ìlú kíni wọ̀nyí tí ìwọ fi fún mi, arákùnrin mi? Ó sì pè wọ́n ní ilẹ̀ Kábulù títí fi di òní yìí. Hiramu sì fi 60 tálẹ́ǹtì wúrà ránṣẹ́ sí ọba. Ìdí àwọn asìnrú tí Solomoni kójọ ní èyí, láti kọ́ ilé Olúwa àti ilé òun tìkára rẹ̀, àti Milo àti odi Jerusalemu, àti Asori àti Megido àti Geseri. Farao ọba Íjíbítì ti gòkè lọ, ó sì ti kó Geseri, ó sì ti fi iná sun, ó sì ti pa àwọn ará Kenani tí ń gbé ìlú náà, ó sì fi ta ọmọbìnrin rẹ̀ aya Solomoni ní ọrẹ. Solomoni sì kọ́ Geseri àti Betoroni ìsàlẹ̀ àti Baalati àti Tadmori ní aginjù ní ilẹ̀ náà, àti gbogbo ìlú ìṣúra tí Solomoni ní, àti ìlú kẹ̀kẹ́ rẹ̀, àti ìlú fún àwọn ẹlẹ́ṣin rẹ̀, àti èyí tí Solomoni ń fẹ́ láti kọ́ ní Jerusalemu, àti ní Lebanoni, àti ní gbogbo ilẹ̀ ìjọba rẹ̀. Gbogbo ènìyàn tí ó kù nínú àwọn ará Amori, ará Hiti, Perisi, Hifi àti Jebusi tí kìí ṣe ti inú àwọn ọmọ Israẹli, àwọn ọmọ wọn tí ó kù lẹ́yìn wọn ní ilẹ̀ náà, tí àwọn ọmọ Israẹli kò lè parun túútú, àwọn ni Solomoni bu iṣẹ́ ìrú fún títí di òní yìí. Ṣùgbọ́n nínú àwọn ọmọ Israẹli, Solomoni kò fi ṣe ẹrú, ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ológun àti àwọn ìránṣẹ́ rẹ̀, àti àwọn ìjòyè rẹ̀, àti àwọn balógun rẹ̀, àti àwọn olórí kẹ̀kẹ́ rẹ̀, àti ti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Àwọn wọ̀nyí ni àwọn olórí olùtọ́jú tí ń bẹ lórí iṣẹ́ Solomoni, 650 tí ń ṣe àkóso lórí àwọn ènìyàn tí ń ṣe iṣẹ́ náà. Ṣùgbọ́n ọmọbìnrin Farao gòkè láti ìlú Dáfídì wá sí ilé rẹ̀ tí Solomoni kọ́ fún un. Nígbà náà ni ó kọ́ Milo. Àti nígbà 3 ní ọdún ni Solomoni irú ẹbọ rẹ̀ sísun àti ẹbọ ọpẹ́ lórí pẹpẹ tí ó tẹ fún Olúwa. ó sì sun tùràrí lórí èyí tí ń bẹ níwájú Olúwa, bẹ́ẹ̀ ni ó parí ilé náà. Solomoni ọba sì ṣe ọwọ́ ọkọ̀ ní ẹsẹ̀ oní Geberi tí ń bẹ ní ẹ̀bá Eloti létí òkun pupa ní ilẹ̀ Edomu. Hiramu sì rán àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn atukọ̀ tí ó ní ìmọ̀ òkun pẹ̀lú àwọn ìránṣẹ́ Solomoni nínú ọwọ́ ọkọ̀ náà. Wọ́n sì dé Ofiri, wọ́n sì mú wúrà láti ibẹ̀ wá 400 talenti ó lé ogún, wọ́n sì mú fún Solomoni ọba wá.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe ikini awon oba. Ori ikewa, nigba ti ayaba Sheba si gbo okiki Solomoni ni ti oruko Oluwa, o wa lati fi alodan wo. O si wa si Jerusalemu pelu egbe nlanla, ibakasi e ti oruturari ati opolopo wura ati okuta oniyebiye. Nigba ti o si de odo Solomoni, o ba so gbogbo eyi ti nbe ni okan re. Solomoni si fi esi si gbogbo ọ̀rọ̀ rẹ̀, kò sí ìbéèrè kan tí ó pamọ́ fún ọba tí kò sì sọ fún un. Nígbà tí ayaba Sheba sì ti rí gbogbo ọgbọ́n Solomoni àti ilé tí ó ti kọ́, àti oúnjẹ tábìlì rẹ̀, àti ìjókòó àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀, àti ìdúró àwọn ìránṣẹ́ rẹ̀, àti ìwọṣọ wọn, àti àwọn agbọ́tì rẹ̀, àti ọ̀nà tí ó ń bá gòkè lọ sí ilé Olúwa, kò kó agbára kan fún un mọ́. Ó sì wí fún ọba pé òtítọ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ ní ilẹ̀ mi ní ti ìṣe rẹ àti ní ti ọgbọ́n rẹ. Ṣùgbọ́n èmi kò gba ọ̀rọ̀ náà gbọ́ títí mo fi dé, tí ojú mi sì ti rí, sì kíyèsí, a kò sọ ìdajì wọn fún mi, ìwọ sì ti fi ọgbọ́n àti ìrora kún òkìkí tí mo gbọ́. Ìbùkún ni fún àwọn ènìyàn rẹ, ìbùkún ni fún àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí tí ń dúró níwájú rẹ nígbà gbogbo tí ń gbọ́ ọgbọ́n rẹ. Alábùkún fún ni Olúwa Ọlọ́run rẹ, tí ó ní inú dídùn sí ọ láti gbé ọka orí ìtẹ́ Ísírẹ́lì, nítorí tí Olúwa fẹ́ràn Ísírẹ́lì títí láé. Nítorí náà ni ó ṣe fi ọjọba láti ṣe ìdájọ́ àti òtítọ́, òun sì fún ọba ní 100 talenti wúrà àti tùràrí lọ́pọ̀lọpọ̀ àti òkúta iyebíye. Irú ọ̀pọ̀lọpọ̀ tùràrí bẹ́ẹ̀ kò dé mọ́ bí èyí tí ayaba Sheba fi fún Solomoni ọba, pẹ̀lú àwọn ọ̀wọ́ ọkọ̀ Hiramu tí ó mú wúrà láti Ofiri wá mú igi algumu, igi sandali lọ́pọ̀lọpọ̀ àti òkúta oníyebíye láti Ofiri wá. Ọba sì fi igi algumu náà ṣe òpó fún ilé Olúwa àti fún ilé ọba dòrò pẹ̀lú àti ohun èlò orin mìíràn fún àwọn akọrin. Irú igi algumu bẹ́ẹ̀ kò dé mọ́, bẹ́ẹ̀ ni a kò rí wọn títí di òní yìí. Solomoni ọba sì fún ayaba Sheba ní gbogbo ìfẹ́ rẹ̀, ohunkóhun tí ó béèrè ní àìka èyí tí a fi fún láti ọwọ́ Solomoni ọba wá. Bẹ́ẹ̀ ni ó sì yí padà, ó sì lọ sí ìlú rẹ̀, òun àti àwọn ìránṣẹ́ rẹ̀. Ǹjẹ́ ìwọ̀n wúrà tí ó ń dé ọ̀dọ̀ Solomoni ní ọdún kan jẹ́ 46 talenti wúrà láìka èyí tí ó ń gbà lọ́wọ́ àwọn ajẹ́lẹ̀.

0: kìnìún méjì sì dúró lẹ́bàá náà kìnìún méjì la dúró níbẹ̀ ní ha ìkíní àti ìkejì lórí àtẹ̀gùn mẹ́fà náà a kò ṣe irú rẹ̀ rí ní ìjọba kan àti gbogbo ohun èlò mímu solomoni ọba jẹ́ wúrà àti gbogbo ohun èlò ilé igbó lẹ́bálónì jẹ́ wúrà dáradára kò sí fàdákà a kò kà á sí nkankan ní ọjọ́ solomoni nítorí ọba ní ọkọ̀ táṣíṣì kan pẹ̀lú ọkọ̀ híramù ní òkun ẹ̀ẹ̀kan ní ọdún mẹ́ta ní ọkọ̀ táṣíṣì ìdé tí mú wúrà àti fàdákà ẹyẹ irin àti ìnàkí àti ẹyẹ ológe wá solomoni ọba sì pọ̀ ju gbogbo àwọn ọba ayé lọ lé ọ̀rọ̀ àti ní ọgbọ́n gbogbo ayé sì ń wá ojú solomoni láti gbọ́ ọgbọ́n rẹ̀ tí ọlọ́run ti fi sí i ní ọkàn olúkúlùkù wọn sì mú ọrẹ tirẹ̀ wá ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti ẹ̀wù àti tùràrí ẹṣin àti ìbáka iye kan lọ́dọọdún solomoni sì kó kẹ̀kẹ́ àti ẹṣin jọ ó sì ní egbèje kẹ̀kẹ́ àti ẹgbàáfà ẹlẹ́ṣin ó sì fi wọ́n sí ìlú kẹ̀kẹ́ àti pẹ̀lú ọba ní jerusalemu ọba sì ṣe kí fàdákà kí ó wà ní ilé jerusalemu bí òkúta àti igi kedari ni ó ṣe kí ó dàbí igi sikamori ti ń bẹ ní àfonífojì fún ọ̀pọ̀lọpọ̀ a sì mú ẹṣin wá fún solomoni láti egypti ní ọ̀wọ̀ọ̀wọ́ oníṣòwò ọba ń mú wọn wá fún owó kẹ̀kẹ́ kan ń gòkè ó sì ń jáde láti egypti wá fún ẹgbẹ̀ta ṣékélì fàdákà àti ẹṣin kan fún àádọ́jọ bẹ́ẹ̀ ni wọ́n sì mú wá pẹ̀lú nípa ọwọ́ wọn fún gbogbo àwọn ọba àwọn ọmọ hiti àti fún àwọn ọba syria
1: ẹ jẹ́ kí a gbàdúrà bàbá a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín ẹ fún wa ní etí ọmọ kí a jẹ́ ẹni tí ń gbọ́ kí a jẹ́ ẹni tí ń gbà kí a jẹ́ ẹni tí ń ṣàṣà lórí ọ̀rọ̀ yín kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀ a dúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí a gbàdúrà lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa ẹ jẹ́ kí a ṣí bíbélì wa sí epistele kejì ti pétérù sí ènìyàn gbogbo pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀n yìí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ ti ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa kí ìlànà ti rà padà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé àti wípé kí ẹ̀dá ọlọ́run àwòrán ọlọ́run àti ìwà ọlọ́run kí ó lè jẹ́ tiwa nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi nítorí ikú tí ó kú fún wa ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí ọlọ́run bàbá tí ó fi rán ọlọ́run ọmọ sínú ayé tí ó sì fi fún wa ní ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé láti máa tọpasẹ̀ wa láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ

tẹ̀yìn ẹ̀yìn ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí jẹ́ wípé Ọlọ́run yóò tú jáde, ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀. Bí àlejò bá dé, bí a bá fẹ́ gba àlejò yìí sílé, ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí, kí a lè gba àlejò. Bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé, ó sì ń fọ ilé, àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe, tá a rí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ń pèsè yàrá kan sílẹ̀, a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé. Ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí, ó ní mo fẹ́ gba àlejò ni. Ó wá sọ wípé àlejò náà má jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì, tí a torí tiẹ̀ ń gba ilé, tí a ń fọ gbogbo ilé, tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó. Ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀, ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí. Èyí ni òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ náà ni o mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́, èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́, àlejò pàtàkì láti ọ̀run wá ni, ó ju áńgẹ́lì lọ, ó ju àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ. Nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára, agbára àtọ̀run wá tí fún wa ní okun, tí sọni di alágbára, tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa, kí ó máa bá wa gbé, kí ó máa bá wa jáde, kí ó máa bá wa wọlé, ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀mọ́, kí a bá lè gba àlejò pàtàkì láti ọ̀run wá. Láti inú ìṣẹ́ àwọn apọ́sẹ́lì ni mo tún wo orí 19, ìṣẹ́ àwọn apọ́sẹ́lì orí 19 ẹsẹ̀ 2, ó sì wé fún wọn pé ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà, nígbà tí ẹ̀yin gbàgbọ́. Níhìn ni a ti rí tí Paul apọ́sẹ́lì tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní Éfésù wípé ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyè sí ohun tí a ń gbé yẹ̀wò lónìí, kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a farabalẹ̀, kí a sì tẹ́tí lélẹ̀, kí a rí wọn lẹ́sẹ lẹ́sẹ, kí a wo ohun tí ó yẹ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́. Àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí, ó jẹ́ èdè tí a ń ṣìlò. Nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí, wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́, wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan, wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùnwà, bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan. Àwọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí èṣù, wọ́n máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí kẹ́mí láti ṣàkóso wọn, láti máa gbé wọn yílẹ̀, láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́, gbogbo ìṣísẹ́ wọn, gbogbo ìgbésẹ̀ wọn, gbogbo ìsọ̀rọ̀ wọn, gbogbo ìṣesí wọn, ohun gbogbo tí wọ́n ń ṣe, a ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí wọ́n sì ti ń kọ Bíbélì láti Matthew ni, títí dé ìfihàn, bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn. Májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí, wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́. Nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀, kí a wò lẹ́sẹ lẹ́sẹ, kí a wò ní ìkókó dé ìkókó, kí a mọ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ṣé o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí
ilé pẹ̀tẹ́sì ni a ní ibi iyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́ ìkejì kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́ ìkẹta kí a gba ẹ̀mí mímọ́ gbà tí a ṣe àyẹ̀wò bíbélì a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi ti àkọ́kọ́ àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé lákọ̀ọ́kọ́ wọ́n gba Kristi wọ́n sì gba ìgbàlà Ọlọ́run ìkejì wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run a sì sọ wọ́n di mímọ́ ìkẹta wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà abaptisí wọn pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́ nínú Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ a ń sọ nípa àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn yìí ni wọ́n mọ̀ wípé a bí wọn nínú ẹ̀ṣẹ̀ a lóyún wọn nínú ẹ̀ṣẹ̀ wọ́n sì ń gbé ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ìgbésí ayé tí kò wu Ọlọ́run ó jẹ́ ìgbésí ayé tí ó lè fa ìdájọ́ Ọlọ́run lẹ́sẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìhìn rere wípé nínú àánú Ọlọ́run ó ti pèsè ìgbàlà fún wa nínú àánú Ọlọ́run ó ti rán Jésù Kristi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti dáríjì wá láti wọ ẹ̀ṣẹ̀ wa nù láti mú wa kí a lè bá Ọlọ́run lájà láti mú wa wá sọ́dọ̀ Ọlọ́run kí a lè ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ àwọn wọ̀nyí ni wọ́n gba ọ̀rọ̀ yìí nípa ríronú pọ̀ọ̀dà àti nípa gbígba Jésù Kristi gbọ́ ó wá sọ fún wa wípé iye àwọn tí ó gbà á wọn ì bá ṣe méjì nínú ìdílé kan wọn ì bá ṣe mẹ́wàá nínú agboolé kan iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ nítorí bẹ́ẹ̀ ìṣísẹ̀ àkọ́kọ́ kì í ṣe gbígba ẹ̀mí mímọ́ ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùgbàlà wa kí a gba ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébù èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan tí ó wá sọ́dọ̀ Ọlọ́run kí ó ba lè ní ìdáríjì kí ó ba lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run nínú Róòmù orí karùn-ún Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí ohun tí a ń sọ níhìn ni wípé ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí ni a ń sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà yìí gan ni Jésù Kristi kó fún wa wo ẹsẹ̀ kẹfà nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ẹlẹ́ṣẹ̀ là ń pè bẹ́ẹ̀ lí àkókò tí ó yẹ Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run ní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa èyí ni ó wá ń sọ wípé nísinsìnyí tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó kú fún wa tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí a fi rúbọ fún wa èyí jẹ́ wípé a ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ètùtù tí ó ṣe fún wa a sì ti mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà èyí jẹ́ wípé a ti gbé ìṣísẹ̀ àkọ́kọ́ nítorí bẹ́ẹ̀ ohun tí o ní láti ṣe
gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí ó tọ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ẹni tí kò mọ ojúbọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó fẹ́ sin Ọlọ́run lẹ́mí àti lótìtọ́, ni wí pé kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí o ké pe Olúwa, kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ ọ́ sílẹ̀, kí o sọ pé kí o dáríjì ọ́, kí o sì bá Ọlọ́run dọ́rẹ̀, kí o bá lajà nípasẹ̀ Jésù Kristì. Wo ìwé Jóòbù 19, ìwé Jóòbù 22, láti ẹsẹ̀ 21. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí rere yóò wá bá ọ. Èmi bẹ̀ ọ́ gba òfin rẹ̀, gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọró, bí ìwọ bá mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ. Ẹni ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé lákọ̀ọ́kọ́, a ní láti mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ wa, kúrò nínú ọkàn wa, kúrò nínú ayé wa, nínú ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa, kí a jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kúrò nínú ìwọṣọ, nínú ìṣòwò wa, nínú ohun gbogbo tí a ń ṣe, àwọn tí a rí wípé ó jọ mọ́ ẹ̀ṣẹ̀, kí a jẹ́wọ́ wọn, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a ní kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀, kí ó fi wẹ̀ wá, kí ó yí wa padà, kí a sì mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Nínú Kólósè 2:6, Kólósè 2:6, nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀. Ẹni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní láti gbé, kí ó ba lè mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nígbà tí a bá sì ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a ní láti máa rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni ó jẹ́ kí a wo àkórí kejì nísinsìnyí, gbígba ọ̀rọ̀ Ọlọ́run àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Gbígba ọ̀rọ̀ àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Jákọ́bù 1, Jákọ́bù 1, láti ẹsẹ̀ 21, nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan, kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn, tí o lè gba ọkàn yín là. Bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù, ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù, kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí, kí a gbìn sínú ọkàn wa. Ní ẹsẹ̀ 22 ni ó ti ń sọ wípé, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí ẹ má sì ṣe olùgbọ́ nìkan, kí ẹ máa tan ara yín jẹ. Èyí ni a fi ń mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ẹni ìgbàlà. Ẹlẹ́ṣẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kì í fẹ́ ṣe, kò ní agbára láti ṣe, kò ní oore ọ̀fẹ́ láti ṣe. Ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́, ẹni tí a ti sọ dọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe, kíákíá ó ń fẹ́ ṣe. Bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan, aya kan, kíákíá ó ń fẹ́ ṣe. Bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìsìnkú ayé, àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe, bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń jẹ́wọ́ ìgbàlà, tí a sì ní ìrírí ìgbàlà yìí, ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ, àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí, wọ́n ń gbọ́ nípa ìfẹ́, wọ́n ń gbọ́ nípa ayọ̀, wọ́n ń gbọ́ nípa àlàáfíà, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan,
won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wi pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o re we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni tori be o bi abati gba Jesu Kristi ke atesi waju lati gba oro olorun bi aba si tin gba oro olorun a o re we pe anso awon eso ti o ye awon eso ti o fihan we pe ati gbin oro olorun sinu okan wa daju daju bi aba gbin eso o ye ke a le ri we pe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigba ti eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihi ni a ti ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi asitin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti agba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Kristi eni ti o ku fun wa ti o ta jere sile ke a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun we pe ni toto a nfe so ni mo yi ti a si gbadura pelu igbagba ati pelu ifa eni rubo ti o jinle be ni ari we pe olorun yo ma so wa di mimo ye ke a wo Efeso ori karun Efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Kristi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni ohun ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wi pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe ani lati fa nkan won yi tu o ri wi pe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wi pe o tun fe ki Jesu Kristi ki o wa lati so ohun di mimo ki o ba le je wi pe ki se ise ti ode ara nikan le ati yi pada wi pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wi pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Kristi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a si ti ni idaniloju wi pe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri we pe a ni lati ni agbara emi mimo ni igbese aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo
gbégba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní Judea àti ní Samaria àti títí dé òpin ayé. Ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín. Àwọn ọmọ ẹ̀yìn ní láti dúró, wọ́n dúró fún ọjọ́ bíi mẹ́wàá, wọ́n gbàdúrà láti lè rí agbára ẹ̀mí Ọlọ́run gbà. Àwa pàápàá lẹ́yìn ìgbà tí a ti mọ̀ wípé a ti sọ wá di mímọ́, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀ kí a lè rí wípé a gba agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Ìlérí yìí wà fún ọ, ìlérí yìí wà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú ìṣe àwọn apọ́stẹ́lì orí kejì ẹsẹ̀ 39. Nítorí fún yín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti fún gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè. Ó ní fún wa ní ìlérí náà, ohun tí ó yẹ kí a ṣe ni pé gba tí a ti mọ̀ wípé tí wa ní ìlérí náà, wó pé Ọlọ́run sì ń fẹ́ láti bùkún wa. Ọlọ́run ń fẹ́ láti fi ẹ̀mí mọ́ rẹ̀, ó ń fẹ́ láti rọ̀jò rẹ̀ lé wa lórí. Kò yẹ kí a fi àkókò ṣòfò, ó yẹ kí a béèrè ẹ̀mí mọ́ Ọlọ́run kí ó ba lè fi ẹ̀mí mọ́kún wa. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a dìde dúró nísinsìnyí, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ agbára ẹ̀mí mọ́ Ọlọ́run. Ṣé o ti ní ìgbàlà? Ṣé o ti ní ìsọ̀dìmọ́? Ó yẹ kí o lè képe Ọlọ́run, ó yẹ kí o gba Ọlọ́run gbọ́, nítorí wípé Ọlọ́run tó ṣèlérí kì í ṣèké, ó jẹ́ olóòótọ́. Bí a bá béèrè pẹ̀lú ìgbàgbọ́, bí a bá gbàdúrà, kí a má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìgbà tí a ti gbà ọ́ là, tí a ti sọ ní mọ́ wípé ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ láti òkè wá. Sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò ṣe, nítorí ó wípé tiyín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè. Dìde dúró báyìí, kí o sọ fún Ọlọ́run kí o jẹ́ kí ó fi ẹ̀mí rẹ̀ kí ó tu ilé ọ lórí. Bí o bá ti ní ìgbàlà, bí o bá ti ní ìsọ̀rí mọ́, sọ fún wípé kí o fi agbára ẹ̀mí mọ́ Ọlọ́run kún.

Olorun baba wa adupe lowo yin wi pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje an bebe bi a ti wa loni wi pe gbogbo ohun to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju won yi kuro ni oruko Jesu e je ki a ri Jesu ki a si ri yin Eje ki a le tele ona iye yi titi de opin e fun wa ni ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Olowa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini sugbon eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin rako wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kufe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon ese olorun ti a ka won yi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsiyi iwa alailofin ti igba isinsiyi bi o ba wo awon ese olorun ti a ti ka yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o dojuko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a n ri lojojumo a ni lati ma sora nitori ibaase omode tabi agba omo ile iwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi ojukokoro ohun lo kun aye lode oni nitori eyi ni Paulu ti a tọpasẹ lati emi Olorun ni o se n kọwe si Timothy ti o n sọ fun wipe ni igba ikehin ọjọ eyi je igba ti a wa yi wipe yio je igba ewu lọpọ lọpọ o sọ wipe idi rẹ ti yio fi je igba ewu ni wipe ọpọlọpọ ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be ni idajo olorun paapaa yio ma wa sori won ki se ni aye yi nikan
bi ko se ni aye yi ati ni aye tin bo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Efraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le yo wi pe eni ti a so re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun oni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbese aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o sin tele apere buburu ti o wa le aye o ti a so fun ani wi pe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju Olowa omo Israeli ti Olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin awon omo Israeli ti a ti gbe awon olori alufa ati awon omo Lefi dide nipase won awon omo Israeli ti a ti ko nipa ti isin ti ago ti a ti so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbese aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti a gbele won lowo ikini so wi pe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eleda wa ikeji nso fun a wi pe won ko gbodo fori bale fun ko yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wi pe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun a wi pe won lati ya ojo oluwa si mimo lati ranti re lati si ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wipe ni akoko yi won foworo ofin olorun seyin won foworo ilana ati ase olorun seyin a ri okunrin yi okan ninu omo Israeli ninu eya ti Efraimu ti o ko ile orisa ti o si won aso ti o le fi sin orisa yi ti o tun pe omo re oun nikan ko si orisa yi sugbon o tun pe omo re lati je alufa fun rirubo si orisa awon ti won so fun ni ese kefa e pe ni ojo won ni oba kan ko si ni Israeli nitori be olukuluku eniyan se eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisiyi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o n ko nise awon ti o dabi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o je alaigbon won ko gbo ti awon ologbon nitooto ofin olorun wa nitooto eko ihinrere wa nitooto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti
ojojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìn rere tí ó péye tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún, tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́, èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run. Wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin. Wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn, a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a gbé ìgbésí ayé òdodo, wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ sí, kíyèsí wọn di tuntun. Ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí, kí a sì lè sọ nípa wọn wípé títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìn rere tí wọ́n máa ń sọ wípé àwọn jẹ́ ti Ọlọ́run, síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Irọ́ kúrò lẹ́nu wọn, àgbèrò kúrò lọ́wọ́ wọn, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìlọ́kọ láyà ti ayé kò kúrò lọ́wọ́ wọn. Ìrédìí òrónkọ́, kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níhìn-ín, ṣíṣe lọ́hùn-ún, a láti rí mi níbẹ̀. Ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn, wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn. Ó gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn gbé bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà. Èyí ni à ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́, ìwà àtijọ́, ìrìn àtijọ́, àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́, owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́, wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí. Ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wẹsẹ̀ ogójì. Wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́. Bí mo ti ń ka èyí, ó ṣeéṣe kí ẹ̀mí Ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́, ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ, wípé àmì ìyípadà, àmì ìgbàlà, àmì wípé o ti bá Jésù pàdé, àmì wípé o jẹ́ ti Ọlọ́run, àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ. Ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù Olúwa, ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù Olúwa, wọ́n máa ń gbàdúrà, ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe Olúwa, wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa, wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́, ṣùgbọ́n
ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkù eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì. Ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní orí karùn-ún láti ẹsẹ̀ kíní. A ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn yìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ò fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù apóstólì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tọ̀ wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kìí ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Lọ́run, àwa tí a ń sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sáà ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Jẹ́nẹ́sìsì ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodo, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Númeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Mark dé Luke dé Johannu dé ìṣẹ́ àwọn apóstólì,
de Rome ati de Corinth ati titi de iwe ifihan ni Olorun tin ke wa ni lo to nte mo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma nfa gbigbona ibinu Olorun wa sori eni sugbon bi o ti le je pe aso fun won a wa so fun won a ko bi di won leti a si fun won ni oni wa so ti o gaju laarin won ni akoko na sibe sibe arohin re kale we pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki adariji won wo se ikeji eyin sin fe soke eyin kokoko kanu ke le mu eni ti o ku iwa yi kuro laarin yin ohun ti an so ni we pe awon eniyan won yi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin olorun iwa ailolorun iwa eni ti ko ni imole eyin rere won gba iru iwa be lati wa si aarin won bi a ba se be ti ani iwa ibikita fun ofin olorun kini idajo ti o wa lori iru iwa be eje ki a wo orin dafidi ori keje lati ese kokanla Olorun ni onidajo ododo Olorun si binu si eleshe si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu Olorun tele o gege bi ojiji re ti man tele o nibi kibi ti o ba wa ba lo we ni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ibinu Olorun tele awon ti won dese o so we pe Olorun si binu ya ba so pe Olorun binu je ki o yi o gba ti Olorun binu ni o le Adamu ati Eva jade ibinu Olorun niyan gba ti Olorun binu ni kiko omi ni o wa lati ko awon ti o wa ni aye ni igba na ni o ko won lo bi a ba so we pe Olorun binu gba to binu ni o so fun awon omo Israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile Kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan awon eniyan na ki o si enikan sosho ninu won ti o le wo ile ileri bi a ba so we pe Olorun binu bi o ba ka majemo lai lai daradara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe Olorun binu eyi ni we pe gbogbo omo Israeli lakoko kan nitori ibinu ati idajo Olorun o le won lo si Babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe Olorun binu ranti Sapphira ati ranti Ananiah bi a ba so we pe Olorun binu ki o ranti idajo ti Olorun mu wa si ori Ahabu ati Jezebeli ati gbogbo awon idile re eyi ni a n pe ni ibinu Olorun bi o ba je apeyinda elese eni ti o n re ofin Olorun koja eni ti o n gbe igbesi aye re bi eni wipe ko si Olorun bi eni wipe ko si ilana bi eni wipe ko si ofin bi eni wipe a ko ti iko wa gege bi eko oro Olorun ti o n gbe bi awon keferi alailofin awon ti won ko ni imole ihinrere bi o ba je eni ti o n gbe igbesi aye iru eni be o n so fun wipe ibinu Olorun wa lori re nigba gbogbo lojojumo abajo ti iru awon eniyan be kini ifokanbale abajo bi o ti le won ki won ki o jeun to won a ma gbe ni lojojumo ko si ohun ti won le ni ti o le te won lorun ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won nitori pe ibinu Olorun wa lori elese lojojumo o igbesi aye re se agbere wa nbe se panshaga wa nbe oju kokoro nko iwa aye nko isoro ti aye ijeun ti aye ibanidore ti aye bi o ba wa ni igbesi aye re je ki o da loju pe ibinu Olorun idajo Olorun wa lori awon ti won rin iru irin be wo owe
orí kọkànlá, ẹsẹ̀ ìkọkànlélógún. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ̀ lẹ́yìn, ṣé o mọ ìwà òmùgọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù, ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà. Tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbáàjẹ́, ìbáàjẹ́ wòlíì létí òkun, ìbáàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wẹ́ pé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ, wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlá, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe, láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn, ṣe òun ti dá fídì. Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí, wọ́n sọ fún un. Ó ránṣẹ́ sí, nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run ń sùn, bóyá Ọlọ́run ò rí i, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ, orí gbogbo lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí i. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì, ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọjọ́ Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́, ìdájọ́ wà. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Judas Iscariot, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísíráẹlì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú, béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn, tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀, a lè ṣe ohunkóhun tí a bá fẹ́, nítorí ayé oore ọ̀fẹ́ la wà.
àwọn ẹlòmíràn wà tí wọn máa ń tan ara wọn jẹ bẹẹ tí wọn máa ń sọ wípé má mo le púpọ fún mi àkókò ayé orí ọfẹ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọn rò pé wọn wà ní ayé orí ọfẹ wọn lè ṣe bí wọn bá ti fẹ wọn lè fọwọ pa idà ọlọrun lójú wọn lè ré kọjá òfin ọlọrun wọn lè dẹṣẹ bí wọn bá ti fẹ yẹ ká wo májẹmú titun ní kọrìntì kínní orí kẹwàá kọrìntì kínní orí kẹwàá láti ẹsẹ ìkẹfà nǹkan wọnyí sì jẹ sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má ba ṣe ìfẹkúfẹẹ ohun búburú gẹgẹ bí àwọn pẹlú ti ṣe ìfẹkúfẹẹ bẹẹ ni kí ẹyin kí ó má sì jẹ abọrìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ ọ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọn sì dìde láti ṣeré bẹẹ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹgẹ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé jésù ti kú lórí igi àgbélébò fún wa ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ bí a bá fọwọ́ pa idà ọlọ́run

jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀. Ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣẹ̀gara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà, bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònúpọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abólé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tìbí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara ẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga.

ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́fẹ́, kò sí bí, kò sọ́hun. Àka bíbélì, wọn ò ní wo bíbélì. Akọrin, wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run, wípé bí a bá jẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pòwàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ń fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pòwàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́.
ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn yìí tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá
ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

tó sì fún mi tó fún mi ní iṣẹ́ ṣe iṣẹ́ nìyẹn dá mi lóhùn ṣe iṣẹ́ nìyẹn a sì mọ owó ẹ̀ wá síwájú olúwa ọrẹ asán ni tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba ó ṣe é ṣe kó jẹ́ contract ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́ òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde àtúnmọ̀ ìdámẹ́wàá wá àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù tí àwọn pàápàá jẹ́ ẹlẹ́sìn wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni àwọn ni òpó múréró ní ilé ìsìn àwọn ni igi lẹ́yìn ọgbà àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa ọlọ́run ò mọ̀ wọn ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀ àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ ẹ má mú ọrẹ asán wá mọ̀ tùràrí já sí ohun ìríra fún mi ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn gẹ́gẹ́ níbi ogún ọdún sẹ́yìn kí n tó mọ ọ̀nà ìgbàlà ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn a wọ aṣọ funfun inú wa dúdú ju kínní lọ ìwà ìkà ìbínú ìjà àránkan ṣíṣónú agídí ọ̀tẹ̀ kò kúrò nínú wa bí a bá ti wọṣọ funfun à á gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú inú tá a sì wọṣọ funfun sí pàápàá ó dúdú ju nǹkan míì lọ àwa ni ayé ìgbani a fìyàn sínú bó ṣẹ̀ wá ọdún márùn-ún ọdún méje ọdún mẹ́wàá ó wà nú wa síbẹ̀ mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà àlákálà òkúrò ń bẹ̀ o ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó ni wọ́n ń fò sókè wọn a ní ẹ̀mí gbé wọn ẹ̀mí èṣù ni a máa yí wọn mọ́lẹ̀ ẹ̀mí ọlọ́run kì í yí èèyàn mọ́lẹ̀ kó tún lọ sílé ìsìn kẹ́mi ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé kan ní mbolo ti ń bọ̀ ó lọ jà ni àbẹ́ ò ló lọ ṣe kò ní ẹ̀mí ọlọ́run ni ẹ̀mí ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ṣe panṣágà àti àwọn tí wọ́n kó obìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi orírú bẹ́ǹchì nínú ilé ìsìn mo rí ni o kì í ṣe tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáàrin wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe iṣẹ́ òru pàápàá àjẹ́wọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú o lọ sọ́run àpáàdì wo ẹsẹ̀ ìkẹtàlá ó ń sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ni àní àpéjọpọ̀ ọwọ́ nì oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi gbà tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ò padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọmí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀ àdà bó bá sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bó bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá o sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú
Adura ka ma gba, ka ma mi gbogbo ara. Adura ka ma lagun, oni bo ti e gbadura to lagun, to da omi loju, bo ba ju ese sile, o so wi pe emi ki o gbo owo yin kun fun eje. Sugbon Olorun wa fi wa sile be. Sori Olorun wa alaanu ni. Bi omo onina kuna bo ti le rin jina si ile. Be ni okan Olorun lo npe wa wi pe ma duro si be. Sa sala fun emi re pada wale. Ye fi ara re sise, ye fi ara re jiya. Mo so fun o wi pe mo wa ni egbe awon ti won ma nwo aso funfun tele tele. Awon woli ti mo mo. Awon ti o mo ise ni ise eto isin la npe be. Awon ti o mo wi pe bi o ba la la bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje a ye so pe awon aje won sa adura wa je a ma so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je ah bo ba nsise fole olorun a toju e a o se di ologbon ka so funra wi pe e ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi meji dinogun seyin leni kan so fun mi lo so pe ko sona nbi to wa yi ko koko ye mi mo ro wi pe o nfin mi se eleya ni oni arakunrin wa ti o ndari awon akorin wa nisisin yi o pe o ni ki wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura ta n gba awe ta n fo soke ta n lulu be ni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo n ko ala si ni bi n ba ti ji laaro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo kan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo yin rere bo tile je wi pe ori mi kokoko mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma n gba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma n kan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma nigba lani to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ota la wa nro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yin fun mi lo so fun pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mamadura gba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo ko lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye keyan ko bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa n lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo n be olorun wi pe ki ohun to n gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi tan ni mo be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin bo soro bo n wa asu ma ti ma sori bayi
tori kina atima atima tami npa ko ma atima so pe we emi nde niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olodun wi pe osu mi tori awon osho kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wu mi da tele tele awon ti mo ti ma nbaja ti mi o kin ki nkan na wa na kan mi lati ma ki won lati dariji won mo wa be sini ko orin ire orin aye ati jo pe baba fosoke a wo ri esu mole wo mu wo mu mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ah ohun ori mi mo ah mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se buburu ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alain ni baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi ola ko o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe ti e se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesi waju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to de onigbagbo eni ti a fi eje Jesu Christi we

0: Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó àdá. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka ogun, tàbí àwọn ogun tí wọ́n ti ṣe fún àwọn ogun dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kolé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Afẹ́jẹ́ ti rẹ. Abẹ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù, gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run. A fi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ìyá ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́. Fífo olúkúlùkù wa ní orúkọ Jésù. Ìyá ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run? Ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wá. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán. Má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìn ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
1: Baba da won sile.
0: Abe o. Wo pe nigba te o ri oni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, ohun ti o kin fe de se. Ohun to korira ese. Ohun to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa, ni bi ise ni. Tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je kese kese ki o wa ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero enu okan wa je ki o je mimo. Adupe po ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi. Wo won tan ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojiji Olodumare. Aduro ni inu ase je Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re. Pelu eje ti a fi ra wa pada. Ni a pase fun gbogbo aisan pata pata. E jade ni oruko Jesu. Baba fi owo kan awon eniyan re. Lati ori de ese. De inu egungun. De inu ora. Ni gbogbo ara awon eniyan re. Le esan jade ni oruko Jesu. Ambe o. Omo imole ni wa. Aje ori wa gbese. Oso ori wa mo. Awon elebo logun won mo ti wa se. Ambe wo Olorun. Ba se wa ninu imole. Ti o so le sumo ti a je o le farakan ti elebo logun ti o le foju kan baba so wa di eru loju awon logun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu adupe po ti so wa di ominira. I saw law.

lórúkọ Jésù ni a gbàdúrà. Ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run, a fẹ́ fìyìn fún orúkọ Olúwa. Orin Dáfídì sọ fún wa ní orin ọgọ́rùn-ún, ó ní kí a kó ìkó ayọ̀ sí Ọlọ́run, kí a yin Olúwa pẹ̀lú ògo rẹ̀, kí a wá síwájú rẹ̀ pẹ̀lú orin, kí a sì mọ̀ wípé òun ni Olúwa. Òun ni ẹni tí ó dá wa, kì í ṣe àwa fúnra wa, àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ àti ti àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti yìn. Ẹ máa dúpẹ́ fún un, kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀, nítorí tí Olúwa pọ̀ ní ore, àánú rẹ̀ kò sì nípẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ran díran. Ẹ̀yin ará, a fẹ́ gbé ohùn wa sókè sí Ọlọ́run Olódùmarè láti fìyìn fún Ọlọ́run. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa fún ọjọ́ òní tí ó ti dá, pé kí a lè yọ̀ nínú rẹ̀, kí inú wa kí ó sì dùn. A fẹ́ yin Ọlọ́run lógo wípé ó kó wa jọ papọ̀ láti tún kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ wa. Ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa, ká gbé orúkọ Olúwa ga, kí a mọ rírì Ọlọ́run, kí a mọ rírì ìfẹ́ rẹ̀ sí wa, kí a gbé orúkọ Olúwa ga nítorí pé ó kà wá yẹ, ó sì fi wá sínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ jẹ́ ká lẹnu wa bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dára yìí, Ọlọ́run tó tóbi, Ọlọ́run tó jó lódodo, Ọlọ́run tó kún fàánú. Ẹ jẹ́ ká gbé ohun wa sókè, ká yin Ọlọ́run lógo, kí a yin Ọlọ́run, pé Ọlọ́run yìí dára sí wa. Láìsí Ọlọ́run kò tó kóhun tá a lè ṣe. Ẹ jẹ́ ká fi ìbùkún fún Olúwa, ká mọ rírì wípé Ọlọ́run tún mú wa wá sí ọ̀dọ̀ rẹ̀ láàárọ̀ yìí. Rántí pé ibikíbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá wà láàrin wọn lòún wà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run wà láàrin wa níhìn-ín. Níwájú Ọlọ́run ni ẹ̀kún ayọ̀ sì wà. Ẹ jẹ́ ká gbé orúkọ Olúwa ga. Ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run láàárọ̀ yìí, pé ó kà wá yẹ, ó kó wa jọ papọ̀, ó kó wa papọ̀ láti bùkún fún wa, láti mú wa jẹ́ ẹni tó yẹ ká jẹ́. Ẹ jẹ́ ká gbé orúkọ Olúwa ga, ká yin Ọlọ́run lógo, ká gbé orúkọ Olódùmarè ga, ká mọ rírì Ọlọ́run. Olúwa ti dára sí wa, Olúwa ti jẹ́ olódodo sí wa. Ẹ jẹ́ ká mọ rírì rẹ̀ lórúkọ Jésù, alágbára ńlá ni a gbàdúrà. Ẹ̀yin ará, mo kà fún wa láti inú òwe orí kẹrìndínlógún 16, òwe orí kẹrìndínlógún 16, ẹsẹ̀ ìkíní. Ó lè múra àyà tí ènìyàn ní, ṣùgbọ́n láti ọ̀dọ̀ Olúwa ni ìdáhùn àkán. A fẹ́ fi ara wa lé Olúwa lọ́wọ́, pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, a ti wà níwájú Ọlọ́run, kí Ọlọ́run kó lè bá wa sọ̀rọ̀, kí Olúwa kó lè bùkún fún wa, kí Ọlọ́run kó lè fọwọ́ kàn wá. A fẹ́ gbàdúrà wípé kí Ọlọ́run kó pèsè wa sílẹ̀, tó bẹ́ẹ̀ gẹ́, kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè bọ́ sí ilẹ̀ rere nínú ọkàn wa lónìí. Ẹ jẹ́ ká lẹnu wa, ká gbàdúrà. Ẹ jẹ́ ká sọ fọlọ́run kó mú gbogbo ọkàn líle kúrò, gbogbo iyèméjì, gbogbo àìgbàgbọ́, kí Ọlọ́run kó mú kúrò pátápátá. Ẹ jẹ́ ká lẹnu wa, ká gbàdúrà wípé láàárọ̀ yìí Olúwa, a fẹ́ kó fún wa ní ọkàn tó jẹ́ ọkàn lọ́ràá, ọkàn tó ṣetán láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ọkàn tí ó sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà, ká lẹnu wa, ká bá Ọlọ́run sọ̀rọ̀. A wà níhìn-ín fún ohun ńlá, ohun ńlá níwájú Ọlọ́run. A wà níhìn-ín kí Ọlọ́run kó lè ṣe wá lẹni tó yẹ ká jẹ́. A kàn wà níbí nítorí àṣìṣe, a wà níbí láti bá Olúwa pàdé, a sì ní padà sí wa. Iṣẹ́ ìránṣẹ́ wa ò ní rí bákan náà mọ́. Ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run yóò ṣe lẹni tó yẹ ká jẹ́. Ṣé òkíní orí kẹrin ló kà fún wa ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún? Ó ní, máa fiyè sí nǹkan wọ̀nyí, fi ara rẹ fún wọn pátápátá, kí lọ síwájú rẹ kí ó lè kàn gbangba fún gbogbo ènìyàn. Ọlọ́run ti mú wa wá síbí láti kọ́ wa, Olúwa ti mú wa wá síbí láti fohùn rere sínú ayé wa. Fẹ́ gbàdúrà wípé ìpéjọpọ̀ wa síwájú Ọlọ́run lónìí, ìpéjọpọ̀ wa, ìkórajọpọ̀ wa yóò já sí ìbùkún, pé nígbà tí a bá kò níhìn-ín, iṣẹ́ ìránṣẹ́ wa kò ní rí bákan náà mọ́. Ẹ jẹ́ ká la ẹnu wa, ká gbàdúrà, ká sọ fọlọ́run pé kó Olúwa kó bá ọkàn wa sọ̀rọ̀ láàárọ̀ yìí, kó Olúwa kó ṣiṣẹ́ ìránṣẹ́ sí ọkàn wa, tó bẹ́ẹ̀ gẹ́ wíwá síwájú Ọlọ́run yóò mú èso rere wá, yóò mú ìbùkún wá sínú ayé wa àti sí ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ ká lẹnu wa, ká gbàdúrà wípé Olúwa ràn mí lọ́wọ́ láti pa ọkàn pọ̀,
niwaju re lati faye gba oro Olorun ninu aye wa ki aye wa ko le mo e to dara jade ka ti ko eko e je ka fara wa joju wa lowo loruko Jesu alagbara la ni agbadura eyan ara a fe bo Olorun soro ninu ire ti Luke ori kerin le logun ire ti Luke ori kerin le ni ogo 24 mo fe ka lati ese ogbon ese ogbon tachi o si se bi o ti ba won joko ti onje o mu akara o si sure ti o ti bu o ti fe fun won oju won ti la won ti mo o ti nu mo won ni oju pe bi a se wa ti waju Olorun ni oni iranse Olorun yo wa pelu oro Olorun oro Olorun ti je akara iye e cha o fe fun wa ka gbadura ki Olorun ko se oju emi wa e je ka dile ni wa ka gbadura bi pe ko Olorun ko fu ani oye to ko kete kete Oluwa yo bo kan wa toro Oluwa yo fun wa ni oye lati na oro re a o si le ni eni je ni to ni oye aye wa che ranse wa ko ni re ba kan na mo e je ka lenu wa ka bo Olorun soro pe ko Oluwa ko jo ko bo kan wa soro laaro yi ko Oluwa ko ba wa soro ni enikan si enikan pe bi a se wa yo ja te bukun ninu aye wa ti ninu ise ranse wa e je ka gbadura loruko Jesu na gbadura a fe gbadura fun ranse Olorun wipo owo Olorun yo wa lara won Olorun yo fun won ni okun yo fun won ni agbara yo fun won ni ifa miroyan bi o se lenu won bi o se wa su laro yi emi Olorun alaye yo ba won soro yo soro nipase won e je ka gbadura ka lenu wa ka so foju wa ko Oluwa ko gbe owo re le ranse re ko Oluwa ko lo ranse re ki Oluwa ko ru ranse re soke ko Oluwa ko ti fun won ni ifa miroyan e je ka gbadura bi o se ko wa ninu oro Olorun bi o se tumo oro Olorun fun wa ori ofe lati fi soluse na aye wa ti ti ranse wa ko Olorun ko fi fun wa to be ge ke ti ranse wa ko ma se ri bako na mo eyan ara e je ka fara wa joju wa lowo e je ka gbadura pe ki Olorun ko gbogbo idiwo kuro a ti wa ni niwaju Olorun ka gbadura bi pe koni se idiwo kokan koni se oko to ta to ra a o ni oko to po ko po niwaju Oluwa a o gbo a o se ire ebuk

ọlọ́run tó ń dá wọn àdúrà ní ọ̀dọ̀ ẹni gbogbo èèyàn yóò máa bọ̀ ẹ̀yìn sì ni ọlọ́run tí akójọpọ̀ níwájú ẹ̀ lónìí olúwa gbàdúrà ìránṣẹ́ yín wà níbí ṣe wá ṣe ojú wa ṣe sọ̀rọ̀ rẹ agbàdúrà mi pé lónìí ẹ̀bùkún wa lórúkọ jésù agbàdúrà pé lẹ́yìn òpin ìdánilẹ́kọ̀ọ́ ti àárọ̀ yìí ayé wa ẹbí wa tí ìránṣẹ́ wa kò ní rí bákan náà mọ́ lórúkọ jésù ẹ gbọ́ ọwọ́ lé ìránṣẹ́ yín ẹ lù wọ́n láti já sórísun ìbùkún àti gbogbo ìránṣẹ́ ọlọ́run tí wọ́n kójọ pọ̀ ní gbogbo àgbáyé adúpẹ́ lọ́yìn pé ti gbàdúrà wa lórúkọ jésù alágbára ńlá ni agbàdúrà amen.

afẹji de dúró lórí ẹsẹ wa bí a ó ṣe kọrin láti inú ìwé orin èlò ìjọ wa rán iná ẹ̀mí rẹ sí wa bí wọn ti péjọ orin 255 bí wọn ti péjọ ní yàrá òkè gẹgẹ bí olúwa wa ti wí níbẹ ni wọn fi ọkàn kan béèrè ìlérí baba nígbà náà lẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ bí ìró ìfòfò líle ní bẹ́ẹ̀ ni àwa ń wá ojú rẹ wá fi ògo rẹ kún ọkàn wa. Gẹ́gẹ́ bí Elijah atẹ́pẹpẹ fún wa ní ẹ̀rí tí ó dájú pé Kristi olùgbàlà ni olùwòsàn ni pẹ̀lú ìsun orí ọ̀fẹ́ rẹ̀ ń ṣàn tẹ́tẹ́ fún gbogbo ọkàn tẹ́ṣẹ̀ bàjẹ́ èyí ni ìran ológun náà ṣé ọ̀rọ̀ rẹ fi hàn wá gbangba. Májẹ̀mú ìlérí tó dájú ni fún àwọn tí olúwa yóò pè fún bàbá àtọmọ pẹ̀lú àní fún gbogbo ènìyàn à ń yọ̀ nínú ìlérí tí kò lè yẹ̀ a fi ìgbàgbọ́ súnmọ́ tòsí wá inú ẹ̀mí mímọ́ wá fi iná ọ̀run mọ́kàn wá gbóná mú ẹ̀yin iná láti orí pẹpẹ fi kan ète wá láti yìn ọ́ láti kọrin láti júbà láti gbé orúkọ rẹ ga jẹ́ kí ògo rẹ sọ̀kalẹ̀ sórí wa kí a yọ wá lè kún wọ́n sílẹ̀ wá pẹ̀lú ògo rẹ kíkún má ṣe bí o ti fẹ́ nínú wa rán iná rẹ ẹ̀mí rẹ sí wa inú ẹ̀mí látòkè à ń dúró àwa ń retí àwa ń bẹ̀bẹ̀ nígbàgbọ́ rán iná ẹ̀mí rẹ sí wa a rọ̀ mọ́ ìlérí rẹ láti inú agbára ńlá rẹ rán inú ẹ̀mí rẹ sọ́kàn wa.

0: At that time,
1: lákòókò náà,
0: the heavens were open.
1: Ọ̀run ṣí sílẹ̀.
0: Over all the entire creation.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún.
0: Everywhere prayer was going
1: on. Gbogbo àkókò làdúrà ń lọ. Ó jẹ́ àkókò ìbápàdé ńlá pẹ̀lú Ọlọ́run. Àní bí mo ṣe sọ lọ́wọ́lọ́wọ́ ńsìn, mo bẹ̀rẹ̀ sí rán chílẹ̀ kan sí. Ó jẹ́ àkókò àìlègbàgbé. Mo lè rí, mo lè bẹ̀rẹ̀ sí rán chílẹ̀. Ohun ńlá tí Ọlọ́run ń ṣe. Àpéjọpọ̀ náà jẹ́ àkókò fún ìkọ́ni, fún ìdàgbàsókè, fún ìrúsókè ẹ̀mí mímọ́, fún ìyípadà àti fún ìsojí fún gbogbo àwọn èèyàn Ọlọ́run. Ipa rẹ̀ sì wà níbẹ̀. Lẹ́yìn gbogbo, gbogbo àwọn èèyàn ló ń sọ nípa ti àpéjọpọ̀ náà. Àwọn èèyàn Ọlọ́run ń sọ, àwọn ìránṣẹ́ Ọlọ́run ń sọ. Ipa rere tí ìpàdé yìí ní. Ó jẹ́ àkókò. Àkókò ìpàdé ńlá ni ìsọjí yìí. Nítorí ìdí èyí la ṣe wá láti wá ṣe àjọyọ̀ ńlá tí Olúwa ti ṣe. Jẹ́ ká dúró kárí. Jẹ́ ká lo àkókò yìí. Láti ọdún 2021 sí oṣù karùn-ún ọdún 2026. Jẹ́ kí a rí ipa pàtàkì tí ìsọjí ìta gbangba yìí ti kó. Mo ní kí ló tó rí. Fún ẹ̀mí o, mo rí Ọlọ́run nínú òdodo rẹ̀. Láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè mìíràn, láti Nàìjíríà, kí ló ń tẹ́ rí? Àní mo rí òdodo Ọlọ́run. Bóyá Lẹ́kọ̀ọ́, bóyá Làbújá, bóyá ní Port Harcourt, bóyá ní Abẹ́òkúta, bóyá ní Ìbàdàn, bóyá ní Taraba, bóyá Lẹ́nugun, bóyá ní Yola, bóyá ní Dànígò, bóyá Lásàbà. Ní gbogbo ìpínlẹ̀ ní Nàìjíríà, níbi kébé tí GCK bá ti dé, òdodo Ọlọ́run farahàn. Ọlọ́run jẹ́ olódodo. Ó sì jẹ́ olódodo síbẹ̀. Fún ti Nàìjíríà, ó jẹ́ àkókò Togo fún Cameroon, ní Ghana, ní Zambia. Gbogbo bí tí a ń dárúkọ wọ̀nyí, ó jẹ́ àkókò àgbàyanu. Mo sì ń sọ, mo sì tún wí, pé GCK, ìsọjí ìta gbangba, ó ré kọjá Áfíríkà, ó lọ sórílẹ̀-èdè mìíràn, lọ kò wò ó, ní Australia, lọ wò ó, ní Canada, lọ wò ó, ní Philippines, lọ wò ó ní India, níbi gbogbo, Ọlọ́run jẹ́ olótìtọ́. Láàrin ọdún márùn-ún yìí, ní gbogbo orílẹ̀-èdè, níbi gbogbo tí olùṣàgùntàn kúmú yìí bá ti lọ nípasẹ̀ GCK yìí, ẹ̀rí onírúurú, ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ló wà. Wọ́n jẹ́ olùṣàgùntàn ní Kotonú. Wọ́n ní ìpèníjà nípa ti wàhálà abẹ́nú. Wọ́n lọ sí ilé ìwòsàn. Wọ́n sì sọ wípé wọ́n ní wàhálà ti abẹ́nú. Wọ́n lọ káàkiri. Wọ́n lè ṣàwọn kan púpọ̀ ṣùgbọ́n nípa ọ̀fẹ́ Ọlọ́run. Wọ́n fi àwọn nǹkan tó fi máa ń tọ̀. Òun ni wọ́n fi fún wọn tí wọ́n ń lò nípa bẹ́ẹ̀ ni wọ́n máa tọ̀ sí. Ṣùgbọ́n ní àkókò GCK, ìránṣẹ́ Ọlọ́run wípé gbé ọwọ́ rẹ lébikébi tí ó bá ti ní wàhálà. Nípa ọ̀fẹ́ Ọlọ́run, àwọn gbé ọwọ́ lé abẹ́ wọn nígbà tí wọ́n máa padà délé. Wọ́n ti bẹ̀rẹ̀ sí tọ̀ dáradára. Wọ́n ń tọ̀ dáradára, wàhálà náà ti kúrò. Ní láti ìgbà náà, wọ́n lè tọ̀ dáradára. Ọlọ́run dá wọn nídè. Ọlọ́run sọ wọ́n di òmìnira, kò sí wàhálà kankan mọ́. Ọlọ́run jẹ́ olódodo ní gbogbo ọ̀nà. Àwọn tó ń ṣàìsàn lámúláradá, àwọn tó wà lúgbèkùn la tú sílẹ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ lágbàlà, o lè rè é. gbogbo bi gbogbo gbogbo wahala kuro awon eyan roju pada won fa yi won fun Jesu Kristi esto ipade yi lakoko yi o se nko awon se olorun ne odun marun lera lera nipasẹ jisike oluwa olorun ti jo lati ko lati ji aye pada lati ni parere lati mu isoji wa fun egbegberun egbegberun ni gbogbo orilede awon okunrin awon obirin awon odo awon akoche moche ati gbogbo awon osise nnu se isin oluwa o je akoko isoji nla hallelujah ni toto olorun wa ji ododo ninu orin dafedi okan ti ni 119 ni eso ogbon bibeli wi pe nipase ejo looto olorun fun orilede gbogbo iwo ti fe saye mule o si duro sisin olorun wa olorun wa ki yo kuna lati ma je olododo ohun ti o so o ma nse ati re ni waju wa ati re ninu oro re ninu ilere re to wa se mose ni waju wa ni gbangba onukuluku le jere pe ojo rere si wa ni waju eje ka tesi waju eje ka tesi waju nipase jisike eje ka fe igbagbo wa sinu olorun ka ti tesi waju lati ma ni irere ifarako re loju koju lati sakojo po gbogbo eje ka sajo yo olorun fun odun marun gbako se so jisike ti waye ka si ma gbadua fun ise gun ton wa gba baba wa ninu oluwa pe ki olorun ko de mi won ti ko lu akopa won mo ki olorun olodumare ko di won mu ki olorun ko pelu won ki olorun ko ma to won ki olorun ko si duro ti won ati ki olorun ko tubo do won ju ti tele lo gege be eko eko fun irere ni eko igba ikeyin ye fun ikore igba keyin ye ko lu akobokun gbogbo wa ki oluwa ko si ba wa ko ti bokun wa ki o gbe eyan wi pe amen amen ni akoko ye ni ti olorun lo iranse olorun eni ti olorun lo lati di odo egbegberun o wa ni ejo wo eje ka jide duro ni lati fi ola fun olorun ati owo fun iranse re
2: eke haleluya mo ni eke haleluya ni opolopo odun seyin leyin igba ti mo deni igbala mo fe waasu fun awon eniyan oye o ti eye mi to ma gba olorun wa fi ran kan han mi mo ri isipaya opolopo awon eniyan ninu isipaya yen aso to dara ju ti mo ni nigba na ni mo wo nigba na a npe ewu yen ni WT mo ri ara mi pe mo wo aso yi laarin opolopo ero oye okuku ye mi mo kan tesiwaju lati ma gbegbe aye kristeni mi mo n ka bibeli mi mo n gbadura mo je onigbagbo rere onigbagbo dara dara lojiji awon ojuse kristeni miran wa ti mo n se ti mo fo n se afokansun fi mo se won dara dara ko si ohunkohun to le gba lowo mi nigba naa tabi gba won lowo mi nigba naa sugbon lojiji mo ri pe gbogbo awon ojuse ti mo n se won yi won de odo kankan kan won fowo kan kankan kan mo n gbadun won o ṣugbọn ko je ki n je ere fun ijọba naa nitori naa lojiji mo wa ri ara pe mo n gbadua si ọlọrun mo so mo ni ọlọrun gbogbo rere gbogbo ti ko seso ti mo gbe dani mo gbe won ju sile mo wa fi ọkan sori adura mo wa gbadura gidigidi nipa ijade fun ijere ọkan mo ti kẹkọ nipa eto isiro ni ile ẹkọ giga university mo ṣe kẹkọọ mo ṣe gbiyanju mo ṣe lakaka lati gba ipele kini ninu eto isiro nigba naa mo ṣe alabapade iwe kan wiwa wa laisansan lati ọdọ tls bond mo mu iwe naa mo wa mu gẹgẹ bi ẹni pe mo wa nilo ẹkọ igba igbẹkọ isiro mo ka mo kẹkọ lori rẹ mo fala si to ba ri ipa akọkọ ti gbigba iwosan lati ọdọ tls bond o ti fẹ yatan ṣugbọn lẹyin ọdun diẹ mo tun ra omi mo tun ka lẹyin ọdun diẹ mo tun ra omi nigba naa mi o ti bẹrẹ si n jere ọkan tabi ki ma gbadua fun awọn alaisan nigba naa lara awọn to n kẹkọ beli lọdọ wa nigba naa lọjọ ọna ọhun wọn ri mi nigba naa gẹgẹ bi ẹnikan to si n kọ awọn eniyan lẹkọọ wọn ni ẹ kaarọ sa mo ni bawo lo ṣe mọ mi o lohun wa si ẹkọ bibeli ni mo ara mi o da o ni mo ṣaisan doju ku nigba tẹ n waasu tẹ kan kọ wa lẹkọ bibeli ara mi ba da mo ni mo ni sọ fun mi sọ otitọ naa fun mi o lo titọ ni nigba naa ẹnikan wa si ijọsin ọjọ isinmi o mọ mo n gbadua lọjọ naa mo bẹ si n sọ awọn ohun ti mi lero pe mo le maa sọ nigba naa mo ní ìwọ ọmọbìnrin tó wà ń bẹ mí èṣù ń gbénu ẹ mí èṣù ẹ jáde kúrò lára ẹ ọlọ́run ṣí ojú ọmọbìnrin náà àwọn ẹ̀mí èṣù kúnnú ayé rẹ̀ tán da lóró fún ọdún méjìdínlógún ọlọ́run ṣí ojú obìnrin náà ó jáde wá nígbà tó jáde ó dó lẹ́gbẹ̀ẹ́ kan níbẹ̀ mi ò kúkú rí nǹkan kan nígbà náà mi ò ṣètò láti sọ gbogbo tí mò ń sọ yẹn mo ní ìwọ ẹ̀mí èṣù yẹn má dúró síbẹ̀ bẹ̀rẹ̀ sí rìn mo ní kó jáde níbi tó wà yẹn àwọn ọmọ ìjọba ẹ̀sìn ń rò pé akí ló ń sọ lónìí ọlọ́run ṣe ojú ọmọbìnrin yẹn ó rí pé ẹ̀mí yẹn ń jáde mo wá sọ fún ẹ̀mí yẹn bó ṣe ń jáde pé má padà wọ bímọ o nígbà náà fẹ́ wá ní ìsọjí ìjọjí àkọ́kọ́ ìsọjí ńlá ní stadium mo rí serelon kásẹ̀tì méjì ni mo kàn wá tí mo gbà fún àwọn ọ̀sẹ̀ ká tó ṣe ìsọjí yẹn mo ń tẹ́tí sí kásẹ̀tì mori sẹ̀rọ̀lọ̀ yẹn màá tẹ́tí sí lọ́sàn-án màá tẹ́tí sí lóru mo fi kásẹ̀tì yẹn sí mo ń plé ẹ̀ tí mo bá sọ ó ṣì ń dún mo kún ọkàn mi tẹ́tẹ́ pẹ̀lú àwọn ìwàásù méjèèjì yẹn nígbà náà ọjọ́ náà dé Adebi soji na. Ranti o pe gbogbo to wa nu mi ni wasu ti mo ti gba. Ona kan soso ti mo se n gba ronu bayi ni iwasu ti mo ti gba nigba na adebe. Mo fe gbadura o. Mo pepe pepe. Awon eniyan daun. Ki se pe kin gbadura fa awon alaisan. Ni ona ti mi ti gba se ri. Bi a se n gbadura. A o te ti sa mi to kayin rara. Mo se n gbadura, mo se n gbadura, mo se n gbadura. Oluwa wo alaisan san. Laarin gbogbadura yen obirin kan to je iya omo abiyamo o be se n paruwo ki lo sele omo re okunrin koni egigun kankan ni ikonu awon ese re eran nikan lo wa nbe o ni ese kan to dara ese keji roba eran lasan lo wa nbe a mu ese yan lo mo pa to wa lowo re nitori pe ko si egigun ninu re laarin gbogbo adura yen o to pa yen nu olorun seda egigun sinu ese yen mo ti n gbadura o omode kunrin o be si fo soke o n to soke pelu ese mejeji te egun ti wa nu re iru adura wo omobirin e be si n paruwo o fo soke o n jo o n jo o n korin pe olorun n bra yo emo test mi fun o ki tan yen ka le tun da ninu aye re ma ro pe o le se o le se o ma se ojo ti re ti bere loni loni a o kan ni waasu ka soro soro soro mu gbogbo awon iwasu to ti gbo won yi gege be mi se mu iwe ti elos bong ati iwasu cassette mo re sori lo ko 30 si ko 30 si ko 30 si gbogbo to so ninu iwasu na a fi sowo sinu aye mi ba awon iwasu na gbogbo iwasu ta gbo ni akoko awon akosemose ati awon ranse olorun yi 30 si won ma ro pe boya oni kankan to tun fe fi kun lokan ti re abi be ko iwo kan cha 30 si nitori pe awon omo wa nigba ta bi won a o kin ran won lo sile iwe nigba ton je mo osu kan wa do di papa ati mama papa ati mama sin ba won soro papo omo yen de 30 si won beleje ko ti le so ton so yen o ko le gbe oro yen kale bo se n gbe kale sugbon omo yen o 30 si papa ati mama ki omo yen to lo si ile iwe o ti ko ti le soro na dara dara nitori pe o tin 30 si won 30 sile ko le keko loni ojo to ti de o to soro fun latẹyin wa se se bayi fun o e je ka gbadura baba adupe lowo re fun gbogbo awon arakunrin awon arabirin wa àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ kó gbogbo wa papọ̀ sí ìfún èrèdí kan èrèdí yẹn yóò wá sí ìmúṣẹ ẹ dá òmìnira kọ nínú àwọn ènìyàn yín ẹ gbé àwọn akọni òmìnira ìgbàgbọ́ dìde láàrin wọn. Jẹ́ kí ọ̀tá kó kúrò níwájú wọn ní orúkọ Jésù. Nípasẹ̀ ọmọkùnrin mi níbẹ̀ nípasẹ̀ ọmọbìnrin níbẹ̀ yẹn pẹ̀sí ń ṣe àwọn ó tó dàbẹ́ pé kò ṣeé ṣe nípasẹ̀ ṣe ìránṣẹ́ wọn ṣí ọkàn wọn láti gbà ṣí ojú wọn láti rí. Wọ́n la gbogbo orílẹ̀-èdè já wọ́n tún lọ sí àwọn orílẹ̀-èdè tó yí wọn ká wọ́n lọ sí orílẹ̀-èdè gbogbo láti ṣe iṣẹ́ agbára níbẹ̀ ní orúkọ Jésù ṣe olúwa ẹ wà pẹ̀lú wọn ẹ ṣiṣẹ́ pẹ̀lú wọn ẹ wàásù ìrere pẹ̀lú wọn fiṣẹ́ ìyanu rẹ múlẹ̀ nú ayé àwọn ènìyàn rẹ ní orúkọ Jésù ní agbàdúrà. Kí olúwa kó bùkún yẹn lè jókòó lónìí à ń wo ìsọjí ní àwọn ọjọ́ ìkẹyìn wọ̀nyí ìsọjí tó pẹ́ tí a ti ń dúró dè a yin ọlọ́run lógo ó ń ṣẹlẹ̀ ní àkókò wa. Lónìí à ń sọ̀rọ̀ nípa ìlérí ìtújáde ìsọjí ní àwọn ọjọ́ ìkẹyìn yìí tí a ṣèlérí. À ń wo ìṣe àpọ́stélì orí kejì yóò sì ṣe ní ọjọ́ ìkẹyìn ní olúwa wí. Èmi yóò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo ní ẹsẹ̀ kẹtàdínlógún láwà. Àwọn ọmọkùnrin yín àti àwọn ọmọbìnrin yóò sọ tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yóò sì máa ríran àwọn arúgbó yín yóò sì máa láàlàá. Mo fẹ́ kó wo ọ̀rọ̀ yẹn tú jáde. Ọlọ́run wí pé èmi yóò sì tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo ó lọ sọ́dọ̀ oníṣègùn. Ó fún ọ ní ìgò oògùn olómi ó sọ fún ọ pé ìgò yóò tó máa ṣe rèé wà á mú ìgò kékeré kan. Wà á tú jáde láti inú ìgò ńlá yìí sínú ìgò kékeré. Nítorí pé ìgò yẹn kéré wà á lè ọmọ máa kọ́ tó láti inú ìgò yẹn. Ojú rẹ tó wá ń lọ sílẹ̀ yìí.

nínú àwọn ènìyàn mímọ rẹ̀. Ìkejì, bí ẹ̀mí ti ń ṣiṣẹ́ nínú àwọn ìránṣẹ́ rẹ̀. Ìkẹta, ìfẹ́ àti ìtara wá nípasẹ̀ ẹ̀mí. Wo àkọ́kọ́. Ọ̀rọ̀ àti ẹ̀mí náà nínú àwọn ìránṣẹ́ rẹ̀. Ẹ̀mí Ọlọ́run ó ṣiṣẹ́ pẹ̀lú ìwé mímọ́ ti Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run ó ṣiṣẹ́ pẹ̀lú ìwé mímọ́ tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìdí nìyẹn tá a gbọ́dọ̀ gbé ẹ̀mí yẹn wọ̀ ká gbé ọ̀rọ̀ Ọlọ́run wọ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀. Nínú Àìsáyà orí 69:1. Ní ẹsẹ̀ 69:1 wọn yóò sì bẹ̀rù orúkọ Olúwa láti ìwọ̀ oòrùn wá àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá. Nígbà tí ọ̀tá yóò débi kíkún omi, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun sókè sí i. Nígbà náà ní ẹsẹ̀ 20. Ó sọ pé olùràpadà yóò sì wá sí Sioni. Àti sọ́dọ̀ àwọn tí ó yí padà kúrò nínú ìrékọjá ní Jákọ́bù ni Olúwa wí. Ní ẹsẹ̀ 21, ó ní ní ti èmi. Èyí ni májẹ̀mú mi pẹ̀lú wọn ni Olúwa wí. Wèlé yìí o. Ẹ̀mí mi tó wà lára rẹ̀ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ̀. Ẹ̀mí mi àti ọ̀rọ̀ mi ọ̀rọ̀ Olúwa àti ẹ̀mí Olúwa ó ṣiṣẹ́ papọ̀. Tí ọ̀rọ̀ yẹn ò bá síbẹ̀, ẹ̀mí yẹn ò ní mọ irú irinṣẹ́ tó yẹ kó lò, orun tó yẹ kó lò láti ṣiṣẹ́. Ó ní ọ̀rọ̀ náà, ó ní ẹ̀mí náà. Rántí o, wẹ fọ ìgò rẹ kékeré ni kó o sì nú kó mọ́. Ọ̀rọ̀ rẹ, ìṣe rẹ, gbogbo àwọn ọ̀rọ̀ tó ti ń sọ, ọ̀rọ̀ ìgbàgbọ́ tó ti ń sọ tẹ́lẹ̀, ó gbọ́dọ̀ mú gbogbo rẹ̀ kúrò ká lè mú ọ̀rọ̀ ìgbàgbọ́ wá sínú ayé rẹ̀. Ó gbọ́dọ̀ fọ ìgò rẹ̀ mọ́. Gbogbo ọ̀rọ̀ àṣà ìbílẹ̀ èyí tó ti ń sọ tẹ́lẹ̀, ọ̀rọ̀ orílẹ̀-èdè, ọ̀rọ̀ àṣà yẹn ó gbọ́dọ̀ mú ìyẹn kúrò kí ìgbàgbọ́ kó lè wá. Nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wà, tí gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ fọ ìgò kékeré yẹn. Gbogbo àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló máa gba ayé rẹ kan, ló máa gbà tọ́kóso iṣẹ́ ìránṣẹ́ rẹ. Ọ̀rọ̀ náà pé kó o gbàgbé ọ̀rọ̀ àtijọ́, ọ̀rọ̀ iṣẹ́, ọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn yóò mú ọ̀rọ̀ àṣà ìbílẹ̀ kúrò, yóò mú ọ̀rọ̀ àdúgbò kúrò, yóò mú ọ̀rọ̀ ìgbàgbọ́ kúrò, yóò wá gbàkóso ayé rẹ. Báyìí ẹ̀mí. Ó sọ pé ọ̀rọ̀ mi àti ẹ̀mí mi tí mo fi sínú rẹ.
ẹ̀mí ń ṣàkóso ara tó bá jẹ́ ẹ̀mí èṣù ló gbọ́dọ̀ jáde inú ayé rẹ. Onígbàgbọ́ ni mí jọ. Bí mo bá jẹ́ onígbàgbọ́, báwo ni èrò èṣù, ọ̀rọ̀ ìṣàkóso èṣù, báwo lè ṣe lè máa ṣàkóso ayé mi? Òran ti Pétérù. Jésù ti sọ̀rọ̀. Òun pẹ̀lú ti sọ̀rọ̀. Olúwa wí pé kì í ṣe ẹ̀jẹ̀ àtẹ̀yìn ló fẹ́ lè hàn bí kò ṣe bàbá mi ti ń bẹ ní ọ̀run. Nítorí náà Jésù bẹ̀rẹ̀ sí fi ọkàn bàbá hàn. Báyìí Sátani wá bẹ̀ ó fẹ́ nípa lórí Pétérù. Ó ní eléyìí ò ní ṣẹlẹ̀. Kí ni Jésù wí? Padà lẹ́yìn mi Sátani. Ó jọ̀gọ́nù ó fara rẹ̀ fún ìtìlọ́gbọgbọ Sátani. Báyìí o gbọ́dọ̀ fọ ìgò náà. A gbọ́dọ̀ nu ìgò yẹn kó mọ̀. Ìwẹ̀nù máa ti fọ̀mọ́ ìgò yẹn yóò mú gbogbo àṣà ìbílẹ̀ kúrò, yóò mú ọ̀rọ̀ àdúgbò kúrò, yóò mú ìdìbàjẹ́ kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run yóò wá gbàkóso ayé rẹ, ẹ̀mí Ọlọ́run yóò máa darí ayé rẹ. Ó ní béèrè lọ́wọ́ mi, èyí ni májẹ̀mú mi pẹ̀lú Olúwa, ẹ̀mí mi. Kì í ṣe ẹ̀mí mìíràn o, ẹ̀mí mi. Èyí tó wà lórí wọn. Àti ọ̀rọ̀ mi tí mo fi sí wọn ní ẹnu. O mọ̀ tó bá wá sí iwájú Olúwa. Tó sì dúró níwájú Olúwa. Tó fi ara rẹ fún Olúwa tó jọ ara rẹ pátápátá. Gẹ́gẹ́ bí ó ti fi ọ̀rọ̀ rẹ̀ sẹ́nu Mósè. Tó sọ pé ọ̀rọ̀ mi wà lẹ́nu rẹ. Mo ti rán ọ sí Fáráò. Mú ọ̀rọ̀ yẹn. Lọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Kó lọ bá Fáráò kó sọ pé ọ̀rọ̀ mi rèé nígbò ṣe yóò jẹ́ kí Ísíráèlì kó lọ. Jeremiah ọ̀rọ̀ náà ní ẹnu rẹ̀. Èyí ni Jeremiah mú lọ tó fi lè bá orílẹ̀-èdè sọ̀rọ̀, tó fi lè sọ ìfẹ́ Ọlọ́run fún wọn. Ọ̀rọ̀ rẹ̀ ní ẹnu rẹ, ọ̀rọ̀ rẹ̀ ní ọkàn rẹ, ọ̀rọ̀ rẹ̀ nínú iye rẹ, ọ̀rọ̀ rẹ̀ nínú ìrántí rẹ. Pé nígbàkúgbà tó bá ń sọ̀rọ̀, ó sọ̀rọ̀ èyí tó ti wà nínú ayé rẹ, ọ̀rọ̀ agbára tó ti gbà, ọ̀rọ̀ ìwé mọ́ tó ti gbà, èyí ló fọ́ ní agbára. Ó ní kì yóò kúrò ní ẹnu rẹ. Tàbí lẹ́nu irú ọmọ rẹ. Tàbí kúrò lẹ́nu irú ọmọ rẹ ni Olúwa wí láti ìsinsìnyí lọ àti láé láé. Rántí o. Rántí o, ọ̀rọ̀ yẹn àti ẹ̀mí yẹn ló ṣiṣẹ́ papọ̀. Tó bá kọ ọ̀rọ̀ náà, ẹ̀mí ò ní lè ṣiṣẹ́. Tó bá gbàgbé ọ̀rọ̀ náà, ẹ̀mí ò ní lè ṣiṣẹ́.
to ba fokan si oro ibile to ti gbe hari yen oro yen emi olorun ko nle sise nibe oro ati emi ni wo we ori kini ni ese keta o le ni ogun 123 owe ori kini ese keta le ni ogun eyi pada si ibawi mi eyi pada si itoni mi eyi pada si ibawi mi kini oluwa so nigba na o ti so fun wa fo igore je ki igore ko mo ko to da ogun a je bi do e to je omi sinu re fo igo yen awon to so pe demi re sori mi demi re wo mi demi re sori mi koko fo igo re je ki igo re ko mo eyi pada ni bawi mi kiye si emi o da emi mi sinu yin koko yi pada ni bawi mi o to je asa ibile to ti gbamu yen tun yen se on to di baraku fo to n se yen tun yen se yi pada ronu piwada yi pada je ki gbe aye otun ka fi si se nu re e yi pada ni bawi mi leyin na kiye si emi o da emi mi sinu yin bo eleyi emi o sin fi oro mi han fun yin emi ati oro na oro ati emi na o ni emi yo je ki o mo oro mi emi o sin da emi mi sori re o ta so gan ni pe emi oluwa o ma n ba iwe mimo rin papo wo ese ikerin nitori awon ti o ba gbo temi yo ma gbenu mi ninu johanu ori kefa ori keta ni ori keta Johanu ori keta ni ese ikerin le ni ogbon nitori eni ti olorun ti ran o soro olorun oro olorun ki se oro eniyan o ki soro awon farisi o ki soro awon sadusi o ki soro awon elesin to gbesin kari lasan nitori eni ti olorun ran n soro olorun wo to tele nibe nitori ti olorun ko fi emi fun nipa osuwon oro olorun ninu re ati emi olorun ninu re gbogbo oro olorun patapata porogodo ni o ko ni so pe mo gba ile mi o gba yen mo gbagbo ninu iwosan mi o gbagbo ninu iwa mimo mo gbagbo ninu igbala mi o gbagbo ninu isode mimo olorun gbagbo nu gbogbo oro re nigba na baba fi emi fun laini osuwon o fe ka ni oro na ka tin ni emi re ekunrere oro na ati ekunrere emi na emi olorun sise pelu iwe mimo to wa lati odo olorun
ninu Johanu ori kefa ni ese keta o le ni 63 emi ni so ni di aye ara ko ni ere kan oro won ni ti mo ti so fun yin emi ni yesin ni oro ati emi na emi ati oro na Korinti kini ori keji ni ese ikerin ese ikerin ati oro mi ati waasu mi ki se nipa oro ogbon eniyan ti a fi yi ni ni okan pada bi ko se nipa ifihan emi ati agbara nese karun ki igbagbo yin ki o ma se duro ninu ogbon eniyan bi ko se ninu agbara olorun Efesu ori kefa ni ese ikerin din ni ogun 16 we ese ikerin din ni ogun leke gbogbo re mu apata igbagbo nipa ite yin o le ma pa na gbogbo final ni bini apata igbagbo ke le fi ma pa na ke ma da duro ke ma pa gbogbo ina fa ni bini ru igbagbo ma wa nipa gbigboro olorun okan re gba oro olorun okan re tewo gba oro olorun okan re o gbagbo ninu oro olorun okan re gbe oro olorun o gbe mi okan re gba oro na lodo olorun o wa sode oro ara re ifarahan olorun lodo re sin ni o lo fun o ni igbagbo ti o pa na ti o pa gbogbo final ni bi nirun wese keta din ni ogun ese keta din ni ogun ke esin mu ati bori igbala ati daemi ti se oro olorun ida emi ni gba ni lo ni le romu won ma lo si papa isere won gbogbo awon ero woran yo wa nibe awon meji yo wa duro enikan pelu ida ni keji pelu ida ti re won wa be se fi da won ja won de ti gbara dide bi pe won ti mura won dagba pe won le lo eda yen lati mori gbogbo awon to wo erowo ya bene kan ba ni eda ta fi giro teni kan ni eda ta fi rin se iwo na le so to ma sele se ni to ni eda ta fi gi se bi a tin ja ija igbagbo bi a tin lo sori papa ani emi emi yen ni lo eda lati sise pelu re baba lo soke sodo ta la njaja emi ta ba wa ni da emi ki la fe fi ja o so pe ki esin mu ida emi yen ni se oro olorun bi oro yen ba lagbara gẹ́gẹ́ bí ìdàmí ṣe lágbára wá ṣẹ́gun ọ̀tá
Weberu ori kerin ni ese ikejila 412 o nitori oro Olorun ye o sin ni agbara o muji dakida oloju meji lo o sin gun ni ani titi de pinpin oka ti emi niya ati oruke ati ora enu egigun oro na ati emi oro ati emi na ninu awon eniyan mimo re ninu awon eniyan mimo re baba ati omo awon mejeje won jo dogba emi awon na jo dogba baba je mimo omo na je mimo emi gan o la pe ni emi mimo a fe agbodo je eniyan mimo ki se re eniyan kan ti a gbe kale ta pe ni eniyan mo ti o le ro ti o le soro ti o le rin ta pe ni ere eniyan mimo eniyan mimo ti a wenu eniyan mimo to ti mo eniyan mimo ti o je mimo to wa sodo oluwa ta we moju sinu lo oko re inu re iye re ero re eni to je gan awe onu mo nipa ijodo agutan na o wa di eniyan mimo to wa laye o de eniyan mimo to rin o de eniyan mimo to nbe laye eniyan mimo ti awenu to mo emi olorun mimo yo wonu re wa wa sise agbara to koja agbara eda ni oruko jesu ikeji ba ikeji ni bi emi tin sise ninu awon iranse re a sise sugba ni lo ohun elo lati sise awon omo ilewe keko won fe se idanwo okon to wu ko mo okon to wu ko ti gba oni lo baro kalamu lati ko sile fun eni to gbedan wo wa agbeyen koko oju osumo o mo ile to dara oni oso lowo re o fe kore nla ninu ikore re sugba agbe nilo irinse lati tule lati role lati so nkan awako moko wa o ni iwe irinna oko moto pelu wa nibe oko ayokele yen wa ni ipo to dara o gbodo wonu oko yen ko fi ise si ise fun to fe se ko le se se ko le gbe oko yen ko lo gege bi ohun elo lati gbe debi to ye ko de iranse olorun ati pe wa a fi iranse olorun sipo lati se fe re emi yen gbodo tise pelu re to ba kan jade lo mo ni iriri mo ja o kan jade lo mo ni agbara temi yen ba fi o sile sinu igberaga re ko le sise o nigba ti emi yen ba to wa to fowo sowo po pelu emi olorun o soro o teti beleje o fokan re si oun nikan chocho
ohunkóhun òpin àfikèsí rẹ gẹ bóyá ọkùnrin tàbí obìnrin tàbí ohunkóhun nígbà tó bá rí bẹ́ẹ̀ mi ọlọ́run yóò wọnú eré òṣìṣẹ́ lọ́nà agbára bí ẹ̀mí ti ń ṣiṣẹ́ nínú àwọn ìránṣẹ́ rẹ̀ o lè sin ọlọ́run àti mámónì papọ̀ o lè máa jó sí ìlú méjì lẹ́ẹ̀kan ṣoṣo. O lè wà lábẹ́ ìṣàkóso ọlọ́run kó tún wà lábẹ́ ìṣàkóso obìnrin tàbí obìnrin nígbà kan náà. Bí ọlọ́run yóò bá bá wa ṣiṣẹ́ pọ̀. Ohun kan ló gbọ́dọ̀ jẹ́ àárín gbùngbùn tó ṣàkóso. Olúborí kan ṣoṣo ló gbọ́dọ̀ wà tó ṣàkóso. Ẹnìkan ṣoṣo tó jẹ́ olúborí ló gbọ́dọ̀ máa ṣàkóso. Tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run ni. Tí ò dẹ sí ẹnikẹ́ni tó sokùn mọ́ lẹ́sẹ̀. Kó gbọ́ràn sí ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo. O gbọ́dọ̀ jẹ́ ìránṣẹ́ rẹ̀. Àwọn ènìyàn tó jọ̀wọ́ ara wọn pátápátá porogodo fún ẹ̀mí ọlọ́run àwọn nìkan ni ẹ̀mí ọlọ́run yóò lò ní ọ̀nà agbára. Bí ẹ̀mí ọlọ́run ti ń ṣiṣẹ́ nínú àwọn ìránṣẹ́ rẹ̀. O lè jẹ́ ìránṣẹ́ ènìyàn láìsí pé o fẹ́ bẹ́ẹ̀. Láti jẹ́ ìránṣẹ́ ọlọ́run gan gbọ́dọ̀ gbà fún ìfẹ́ rẹ̀ kó ṣe fẹ́ rẹ̀. O lè sọ pé lágbájá àti lámúrin ń dí mi lọ́wọ́ láti sọ tí mo fẹ́ sọ. Ṣé ajé aláìlera gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ni? Débi pé a ò lè sọ tọ́lọ́run fẹ́ kẹ́ sọ nítorí obìnrin yẹn tàbí ọkùnrin yẹn. Ìránṣẹ́ ọlọ́run ó wà lábẹ́ àkóso ọlọ́run. Ìránṣẹ́ ọlọ́run wà lábẹ́ ìṣàkóso ẹ̀mí ọlọ́run. Nínú iṣẹ́ ìránṣẹ́ wa bí a ó bá ṣàṣeyọrí. Láéláé ò gbọ́dọ̀ gbà rárá fún ọkùnrin tàbí obìnrin ẹnikẹ́ni tó wù kó jẹ́ láti dúró níwájú rẹ. Nígbà náà ẹ̀mí ọlọ́run yóò ṣiṣẹ́ nípasẹ̀ rẹ. Amen. Wo máàkù orí 16:16 ní ẹsẹ̀ ogún níbẹ̀. 16:20. Ó ní wọ́n sì ń jáde lọ wọ́n sì ń wàásù níbi gbogbo olúwa sì ń bá wọn ṣiṣẹ́ ó ń fi ìdọ̀rọ̀ náà kalẹ̀ nípa àmì tí ń tẹ̀lé. Gbogbo àwọn tó ní ìyípadà ní ọjọ́ pẹ́ntíkọ́stì 3,000 ni iye wọn ní ọjọ́ kan ṣoṣo. Olúwa ń bá wọn ṣiṣẹ́. Gbogbo àwọn ènìyàn yẹn tó gba ìmúláradá. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára àti iṣẹ́ àmì la ṣe láti ọwọ́ àpò àpọ́sẹ́lì ọlọ́run bá wọn ṣiṣẹ́. Nígbà tó bá mú aṣọ ìnudú pété Pọ́ọ̀lù tó bá mú inú àpò rẹ̀ tó bá fi sára wọn tó ní ẹ̀mí àìmọ́ ẹ̀mí ọlọ́run ṣiṣẹ́ ń lé wọn jáde níbẹ̀ wọ́n jọ̀wọ́ ara wọn fi Olúwa. Wọ́n jọ̀wọ́ ara wọn pátápátá fún Olúwa. Olúwa sì ń bá wọn ṣiṣẹ́. Bákan náà sì ni lónìí. Ṣé o jọ̀wọ́ ara rẹ fún Olúwa bí? Ṣé ìfẹ́ rẹ àtijọ́ ò ti jù yẹn nù? O wá sábẹ́ ìṣàkóso Ọlọ́run Olódùmarè tí ò ṣe yí padà.
ìfẹ́ rẹ ni ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ rẹ wà lábẹ́ ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ rẹ bá ìfẹ́ Ọlọ́run mu. Ìfẹ́ rẹ tẹríba pátápátá fún ìfẹ́ bàbá wa tí ń bẹ ní ọ̀run. Bí ìfẹ́ yẹn méjèèjì bá wà papọ̀, bí ìfẹ́ méjèèjì bá ń lọ ní ọ̀nà kan náà, kì í ṣe pé táyà ọkọ̀ rẹ wọ́n kọrí ọ̀kọ́kọ́ sọ́tún ìkọ́kọrí sókè tòsìn. Ìfẹ́ ọkọ̀ rẹ àti ìfẹ́ inú rẹ ó ń lọ lòdì sí ìfẹ́ Ọlọ́run. Nígbà tí ìfẹ́ tirẹ tó bá bá ìfẹ́ Ọlọ́run mu, nígbà náà ni wọn ó lọ síbi gbogbo, Ọlọ́run yóò sì máa bá wọn ṣe, yóò fìdí ọ̀rọ̀ náà kalẹ̀. Ó mọ ọkùnrin kan, Ádámù àti Éfà. Nígbà tí ìfẹ́ wọn lọ ní ọ̀nà ara wọn, tó fi orí kunkun àti ìfẹ́ ọkàn wọn ń lọ ní ọ̀nà ara wọn, Ọlọ́run ò lè bá wọn ṣiṣẹ́ papọ̀. Nígbà tá a bá yí padà sí Ọlọ́run, tá a fọ ìfẹ́ wa nù, ìfẹ́ àtijọ́ yẹn tá a fọ́ nù, ìfẹ́ wa tá a fọ́ tó mọ́ kúrò nínú ìfẹ́ àtijọ́ yẹn, nígbà náà ọkàn wa, ohun tá a ń fẹ́, ìfẹ́ wa, ìjọ̀wọ́ ara ẹni wa, gbogbo rẹ̀ wà lábẹ́ ìṣàkóso Ọlọ́run pátápátá. Nígbà náà ni Ọlọ́run yóò wí pé ara ọ̀tọ̀ nìyẹn. Àwọn tó kù ń lọ́nù fẹ́ ti ara wọn. Àwọn ẹlòmíràn ń lọ ní ọ̀nà orí kunkun nínú ìfẹ́ ara wọn lòdì sí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n eléyìí o. Wo ọkùnrin yẹn, wo obìnrin yẹn. Awẹ̀ mọ́, awẹ̀ nù, agbálà, ó jẹ́ mímọ́. Ìfẹ́ ènìyàn kan mọ́ àgbélébùú ní Kálfárì. Ìfẹ́ rẹ̀ ó wà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run tí ń bẹ ní ọ̀run nígbà náà ni. Ọlọ́run yóò bá wọn ṣiṣẹ́ papọ̀. Bí o ṣe fẹ́ bá Ọlọ́run rìn. Bẹ́nìkan bá sọ pé Ọlọ́run mo mọ tó fẹ́ o, mo gbọ́ tó sọ, ṣùgbọ́n jẹ́ kí n lọ ní ọ̀nà tèmi nù fẹ́ tèmi. Ọlọ́run sọ pé máa lọ bẹ́ẹ̀, ó máa gba ìjọ̀wọ́ ara ni. Ká jọ̀wọ́ ìfẹ́ wa fún ìfẹ́ Ọlọ́run. Ọkàn wa fún ọkàn Kristi, ó máa gba ìtẹríba. Tó máa sọ pé Olúwa ní ọ̀nà rẹ kì í ṣe ọ̀nà tèmi. Kì í ṣe pé àwọn ènìyàn tó sọ pé mo fẹ́ ṣàkóso fún ara mi, Olúwa jẹ́ kí n lọ báyìí, jẹ́ kí n ṣe báyìí lọ́kùnrin àti lóbìnrin wọn. Tó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run ní bá ṣiṣẹ́ papọ̀. Báwo ló ṣe ń tẹ́tí sí ìfẹ́ Ọlọ́run? Ṣé à ń sọ bí Jésù wípé kì í ṣe ìfẹ́ mi ṣùgbọ́n ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe? Nígbà náà ni ìfẹ́ Ọlọ́run yóò ṣiṣẹ́ pẹ̀lú wa. Yóò fìdí ọ̀rọ̀ wa kalẹ̀, yóò fìdí wàásù wa múlẹ̀ pẹ̀lú àwọn àmì àti iṣẹ́ ìyanu tó ń tẹ̀lé. Ébẹ́rù orí kejì ní ẹsẹ̀ ìkíní.
nítorí náà ó yẹ tí àwa ìbá máa fi ègidigidi sí òun ọ̀nì tí àwa ti gbọ́ kí ó má bàá kí a má bàá gbá wa kúrò nínú rẹ̀ nígbàkan. Ó sọ pé ohun gbogbo tí a ti gbọ́ àwọn ọ̀rọ̀ ìlérí rẹ̀ àwọn ọ̀rọ̀ agbára rẹ̀ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ àti àwọn ọ̀rọ̀ tó wá tààràtà sọ́dọ̀ wa pé lọ èmi yóò máa bá ọ lọ nígbà tí àbá jẹ́ kí ọ̀rọ̀ yẹn ká gbá wa kúrò nínú rẹ̀ ọ̀rọ̀ ìrònú pìwàdà ọ̀rọ̀ tí a ti gbọ́ pé ká yí padà ká ronú pìwàdà ká má lọ ní ìfẹ́ inú ara ká lọ ní ìfẹ́ ọlọ́run nígbà tá a bá ronú pìwàdà nígbà náà ni ọ̀rọ̀ àtúnṣe àwọn ọmọ ẹ̀yìn ń béèrè wípé ta ni yóò jẹ́ adarí ta ló wà lọ́wọ́ ta ló wà lọ́wọ́ òsìn jésù wípé bó ṣe ń ṣe inú ayé nìyẹn o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ láàrin yín nígbà tá a bá tẹ́tí sí ọ̀rọ̀ ìtọ́ni rẹ̀ ìyẹn ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ láàrin yín irú ìgbé ayé yẹn ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ láàrin yín ìgbé ayé àfara bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí láàrin yín ó nítorí náà ó yẹ tí àwa ìbá máa fi ègidigidi sí òun ọ̀nì tí àwa ti gbọ́ àwọn ọ̀rọ̀ ìlérí rẹ̀ ẹ dúró ní jerúsálẹ́mù títí ẹ ó fi gbé agbára wọ̀nyí láti òkè wá a gbọ́dọ̀ tẹ́tí sí ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ fi ègidigidi sí ọ̀rọ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ìlérí ọ̀rọ̀ àṣẹ ńlá náà ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá ó ní kíyèsí èmi wà pẹ̀lú nígbà gbogbo títí dé òpin ayé má fọwọ́ kan ìgbé ayé alábàágbélé rẹ lọ ṣàánú fún wọn lọ sọ fún wọn tí ọlọ́run ti ṣe fún ọ ta bá tẹ́tí sí ọ̀rọ̀ àṣẹ yẹn nítorí náà ó yẹ tí àwa ìbá máa fi ègidigidi sí òun ọ̀nì tí àwa ti gbọ́ kí a má bàá gbá wa kúrò nígbà kan bóyá nígbà ìkíyèsára nígbà fàmílẹ̀ tẹ̀ntutọ́ nígbà tá a kíyèsára wẹsẹ̀ ìkejì nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìrékọjá àti àìgbọ́ràn sì gba ẹ̀san tí ó tọ́ ní ẹsẹ̀ ìkẹta àwa ó ti ṣe làbí àwa kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ olúwa tí a fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn tí ó gbọ́ ọ wọ ẹsẹ̀ ìkẹrin ibẹ̀ gan la ń lọ ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti onírúurú iṣẹ́ agbára àti ẹ̀bà mímọ́ bá wọn jẹ́rìí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ bó ṣe ń bá wa ṣiṣẹ́ lélẹ́yìí o nígbà tí àbá jẹ́ kí ọ̀rọ̀ táwa ti gbọ́ ká gba kúrò lọ́dọ̀ wa
ta ba jo wa ro patapata foro na ti o ti fi fun wa ti awa ti gbo olorun ni eleri wa o fi ise ami ati ise iyanu jeri mo gbadura pe lati sin lo lato ni lo oro yen yo ba osise papo o ti so pe nipasẹ re un yo le awon emi esu jade nipasẹ re yo gba awon okan la lori apata ile mi yo ko ijo mi le yo lo lati ko ijo re mo fe o fe ko fun ogo re o fe o to ba fowo so po pelu e lati ko ko si ohun ko to ma wo olule ko si enikan to le wo olule ko seni to ma le wo iwo gan olule ibi giga lo nlo ibi giga gege bi a ti so fun awon odo wa e ma bo loke tete ma bo loke giga to ba wa si oke tente to ba ti se fowo kan lati egbe mule awon eniyan to ba wa si oke tente to ba se fowo kan nipa re kereke obirin o ga to niyan o won ti le fa olule lo soke si ma lo soke si ma goke si nitori pe di fo loke rere eredi ni ti ode o le yinbon si ko pa nibe to ba wa ni sale ode obirin ode okunrin won le yinbon lu o sugbon nigba to ba lo soke tete o fe ife olorun o gbekele olorun o lo soke tete o lo soke o lo soke mo ri o nibe mo ni mo ri o nibe o ko si enikeni to ma le fa olule ni oruko jesu jọwọ ara rẹ fun ife olorun ka jọwọ ara wa fun ife mi olorun a n lo soke oke tete latori oke tete o sise iranse fa ni awon eniyan agbara yo sise nipasẹ re anfani to ba ni akoko ti re ko ni ri okoja bi emi ti n sise ninu awon iranse re iketa bayi ife ati itara wa nipasẹ mi ife ti awon eniyan ti a fi emi olorun kun tete o wa sise ninu ogba jara olorun lori papa iwasu irere ninu ise iranse imunidagba nigba naa ife yen wa nibe nigba gbogbo la ba abu soro ahabu olorun o su mi bayi o re mi ran elomiran o awon to ma fa seyin to ma ni ariwisi nigba gbogbo nipa ise ta ran won won o lo nipa ninu iran won lo ba jesebeli soro nbe yen olorun o mo itan jesebeli o pa yen o so yen dakurete o so yen di omugo didirin ko le soro mo pa o pa o pari iranse olorun yen wa ran mi lo oluwa jo o mo kanu o mo toro gafara ran elomiran iwo ko lo fe se nigba to ba fe nitori pe o ti ran si farao nigba to fe lati lo nitori o ti ran si nebukadnesari o fe lati lo ni
nítorí pé o rò pé kìnì ń bẹ lọ́nà pé o fẹ́ láti lọ ni o. Nígbà tó sọ pé kò sí wòlíì kan tó ìdúró níwájú Jésébélì, o fẹ́ ṣe èrèdí nìyẹn tó lè lò ọ́. Nígbà tó bá sọ pé olúwa gbà mí rẹ̀ mi ló sì là, olúwa wò mí sàn èmi yóò san, olúwa rán mi èmi yóò lọ. Wá lọ, ó máa pè mí lọ sí ibìkan, bàbá wa ló sọ̀rọ̀ yẹn o, Ọlọ́run sì dára níbẹ̀. Ọlọ́run ò sọ fún mi o tí máa bá pàdé tí mo bá débẹ̀. Ó mọ̀ nígbà tó bá jẹ́ òpè inú rẹ̀ á dùn. Nígbà tó mẹ́ni tó fẹ́ pàdé rẹ níbẹ̀ kó dúkọ̀ kò mọ inú rẹ̀ á dùn. Nítorí náà mo lọ níwà ìrẹ̀lẹ̀ inú mi, nípa ìtẹ́ríbà mi ni mo fi lọ. Nígbà tá a dé abúlé yẹn, a fẹ́ lọ láti máa wàásù ìrere. Ní ojú ọjọ́ lọ́sàn kó tó di ìrọ̀lẹ́ ká tó bẹ̀rẹ̀ ìpàdé. Nígbà yẹn ni o kìí ṣe sí tó jẹ́ pé àwọn èèyàn yí mi ká, wọn ò ní gba àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn láì láti súnmọ́ mi kó má bàá tù mí ṣubú. Ṣùgbọ́n nígbà ni tí egungun ṣì wà, tí mo ti tágbára mi ṣì wà níbẹ̀ nígbà náà, mo pàdé ọkùnrin kan. Nígbà náà mi ò tẹ́ ẹ̀ tí ìṣègbéyàwó, ibikíbi tí mo bá fẹ́ lọ mo lè lọ. Nígbà tí mo bá padà láti ẹ̀kọ́ bẹ́lì ní ọjọ́ ajé mo padà sẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ni o mo wà lómìnira, o máa wà lómìnira. Nígbà náà dé abúlé yẹn o, a fẹ́ wàásù ìrere nínú ilé yẹn. A wá rí obìnrin kan níbẹ̀, ó ń jó yí ìkòkò kan po níbẹ̀. Ẹni tó bá mi lọ sọ pé ẹjá wàásù fún, mo ní rárá o, ẹ jẹ́ kó parí ijó tó ń jó yẹn. A jẹ́ kó parí bó ṣe ń jó yín kòkò yẹn pé mo wá sọ pé ìyá àfin kí lẹ̀ ń ṣe, a mọ tó ń ṣe. Ṣùgbọ́n mo sọ fún ẹ pé ọ̀dọ́ ni mí nígbà náà. A sọ pé kí ló ń ṣe, ó ní mo sin Ọlọ́run mi ni. Mo ní ṣe Ọlọ́run rẹ rèé? Obìnrin sì ní ọmọ kan tó yanro tí ó lè rìn, ó mú ìyá rẹ̀ tó ń yí kòkò pé mo ní wo ohun tí Ọlọ́run rẹ ṣe fún ọmọ rẹ. Ọmọ rẹ yanro, ọmọ rẹ ò lè dìde rìn, ọmọ rẹ ò lè ṣe ohunkóhun. Nítorí náà mo wí pé tó bá wá sọ́dọ̀ Ọlọ́run tèmi, ọmọ yìí ó dìde yóò rìn. Ó sọ pé rárá mi ò gbà, mo ní gbé òrìṣà yẹn, ó yá fọ lulẹ̀, má gbàdúà fún ọmọ rẹ. Ó sọ pé rárá o. Ó ní tí mo bá fọ òrìṣà mi tó wá gbàdúà fún ọmọ mi tọ́mọ mi ò dìde, kò kú kankan fún mi, èmi ni mo pàdánù. Mo wá sọ fún un. Mo ní olùkọ́ ni mí, ọmọ iléèwé kọ́ ló máa sọ fún mi ohun tó yẹ kí n kọ́ wọn. Mo ní olùkọ́ rẹ ni mí lónìí, o tí mo wí fún ọ gbé ìkòkò yẹn kó wó lulẹ̀. Obìnrin yẹn ṣe bẹ́ẹ̀. Mi ò tẹ̀ ń sọ èdè wọn, mi ò lè sọ èdè wọn. Kò sí ògbufọ̀ onítumọ̀ tó máa túmọ̀ àdúrà tí mo ń gbà fún lọ́nà tó lágbára.
ọmọ yẹn ò tí ju bí ọdún mẹ́wàá lọ òye òye nípa àwọn àdúrà tí mò ń gbà mo ní ọmọkùnrin ní orúkọ Jésù mi ò fọwọ́ kan o mi ò wo mi ò fà mi ò fà ní orúkọ Jésù dìde kórìn ọmọ yẹn wò mí ó wò kẹba wò mí ó dìde mo ní máa rìn ó bẹ̀ sí rìn lẹ́yìn eléyìí mo bá obìnrin yẹn sọ̀rọ̀ obìnrin yẹn sọ pé bọ́lọ́rùn rẹ bá ṣe léyìí mo ju òrìṣà nù mo fẹ́ máa ṣe ọlọ́rùn rẹ mo nígbàwó lọ́kọ̀ rẹ yóò padà dé ó ní ọkọ̀ mi lọ sí oko kò ní pẹ́ dé mo la máa dúró dọkọ̀ rẹ nígbà náà à ń bóbìnrin yẹn sọ̀rọ̀ à ń kọ́ ọ ní bí a ṣe ń dọmọ ẹ̀yìn à ń kọ́ obìnrin yẹn bí a ṣe ń tẹ̀lé olúwa kò pẹ́ ọkọ́ dé o rántí o mi ò lè sọ̀rọ̀ nígbà náà mo ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn èdè òyìnbó mi nígbà náà òkè ló lọ ọ̀nà tí mò ń gbà báyàn sọ̀rọ̀ báyìí ó ti lọ ó di pẹ́ ju tìgbà náà nígbà náà ọmọkùnrin tí kò tí ṣègbéyàwó ni mí kò ní obìnrin kankan nígbà náà mo sọ pé sọ báyìí má sọ báyìí tí mo jẹ́ ọ̀dọ́ nígbà náà tí mo dá nìkan wà ọkùnrin náà dé mo ní ọkùnrin wọ ọmọ rẹ ọkùnrin olúwa ti wo ọmọkùnrin rẹ san ọmọkùnrin ti wá sínú ìjọba ọlọ́run mo ní wo ìyàwó rẹ o pẹ̀lú ti wọlé wá sínú ìjọba ọlọ́run wá gbọ́n tí mo sọ o rántí o èdè mi nígbà náà ò tí tún ṣe mo ní ìwọ báyìí ni ẹran ìso ìwọ nìkan ló kù tó tí gba jésù nú ẹbí yìí ẹran ìso òun lẹran tá a mú lọ tá a fẹ́ pa mo ní ìwọ nìkan lẹran owúrẹ́ nínú ilé yìí gbogbo ti dí padà ó mọ ọlọ́run ò tẹ ìwo èdè tí mò ń sọ nígbà náà ọkùnrin náà sọ pé mi ò fẹ́ jẹ́ràn sọ fún mi kí ni kí n ṣe mo sọ fún nípa jésù ó jọ̀wọ́ ara rẹ̀ ó dàtúnbí o obìnrin yẹn dàtúnbí o ọmọkùnrin wọn dàtúnbí awòsàn o ọkùnrin yẹn náà dàtúnbí o ohun tọ́lọ́run fún mi mo fún ọ ọ̀rọ̀ náà àti ẹ̀mí náà àti òmìnira tó bá ṣe ohun tọ́lọ́run pè ọ láti ṣe tó sí lábẹ́ ìṣàkóso ẹ̀mí kẹ́mi kankan mọ́ tó sọ pé olúwa ní ni mo wà mo ní ọ̀rọ̀ rẹ mo gbọ́ ọ̀rọ̀ rẹ mo ní ẹ̀mí rẹ mo ń lọ nínú agbára ọ̀rọ̀ náà àti inú agbára ẹ̀mí náà ibikíbi tó bá lọ olúwa yóò máa bá ọ ṣiṣẹ́ papọ̀ ó ní kùnà mo rí pétérù àti jòhánù oníbi tí obìnrin yẹn wọ́n sáré lọ síbi tí obìnrin sọ pé ẹ ò tí ì rí pétérù ń rọ ó sáré jòhánù sì ń bọ̀ lẹ́yìn rẹ̀.

mo se tan lati mo gbogbo se e to ti pe mi lati se mo fe emi ti se tan ni ojo agbara re ni ojo isoji yi ni awon ojo ti sise fun oluwa mo fe o mo fe o mo se tan oluwa yo ba sise papo oro yen ni enu re emi yen ninu aye re o kun fun oro na o kun fun emi na o sise oluwa jọwọ ara rẹ fun patapata lai fa nko sẹyin lai pa nko mọ lai si orogun lai si bọla ọta kan tun wa lai si ibẹru kankan ko fun ọ ni ẹmi ibẹru ẹmi ojo o fun ọ ni ẹmi ife ati agbara ọkan to ye koro o dominira ti o n gbadura bẹẹru ba n ba o dominira niyẹn o bẹẹru ọkunrin ba n ba o dominira niyẹn o bẹẹru obinrin kan ba n ba o dominira niyẹn o o n bẹẹru jesebeli o mu yẹ balẹ̀ o n bẹ̀rù bó ṣe máa mú ọ balẹ̀ o dominira nìyẹn tó bá bẹ̀rù ahabu o mú yẹn o mu wálẹ̀ eegun ẹ̀yìn àwọn wòlíì tó kù oorun wómúwómú tó bá ń bẹ̀rù wọn ò dominira nìyẹn o olúwa níyìn ni mo wà agbára tó ń sọ oníwàásù dominira gbé wọ̀ mí o agbára tó ń sọ ìránṣẹ́ ọlọ́run dominira gbé wọ̀ mí agbára tó mú kí ìránṣẹ́ ọlọ́run kó ṣèfẹ́ ọlọ́run láìtúnṣe láìtúnrọ olúwa gbé agbára yìí wọ̀ mí o máa gbé pẹ̀lú agbára máa ṣiṣẹ́ pẹ̀lú agbára máa sáré pẹ̀lú agbára ọjọ́ rẹ ti dé o kò sí ọkùnrin kan tó máa dá ọ dúró kò sí obìnrin kan tó máa dá ọ dúró kò sí jésébélì kan tó máa dá ọ dúró kò sí arábù kan tó máa dá ọ dúró ń bọná wà wọ́n ti wà nílẹ̀ ẹlẹ̀.

Ọlọ́run ti dáhùn àdúrà rẹ. Ohun gbogbo tó ti sọ nípa rẹ̀ nínú àdúrà rẹ tó jọ̀wọ́ ara rẹ fún lomi yóò lọ ré kọjá àdúrà rẹ. O rántí ìtàn mi, sọ ìtàn yẹn dí tara rẹ. Nbo ló wa Bàbá ní orúkọ Jésù. Gbogbo arákùnrin, gbogbo arábìnrin níhìn, gbogbo ìránṣẹ́ Ọlọ́run níhìn, àwọn ọkùnrin, àwọn obìnrin, kún ayé wọn pẹ̀lú ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù. Gbogbo ọ̀rọ̀ tí ò ní ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu gbà lẹ́nu wọn. Gbogbo ọ̀rọ̀ tó máa dá wọn padà sẹ́yìn sí ọgbọ́n ọ̀rọ̀ kò ságbára, kò sí iṣẹ́ ìyanu, mi ò lè ṣe kankan, gbá ọ̀rọ̀ yẹn kúrò lẹ́nu wọn ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí kò fún wọn ní iyè lọ́pọ̀lọpọ̀ àti agbára àti àṣeyọrí gba ẹ̀mí náà kúrò nínú ayé wọn lórúkọ Jésù. Fi ọ̀rọ̀ agbára kúnnú ọkàn wọn gbogbo ènìyàn. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ rẹ jẹ́ kó wá sí ìmúṣẹ nínú ayé gbogbo ènìyàn. Ọ̀rọ̀ tó máa ṣiṣẹ́ ìyanu ayé àwọn ènìyàn. Fún gbogbo ènìyàn ní iṣẹ́ ìyanu ọ̀rọ̀ rẹ. Gbogbo arákùnrin, arábìnrin, oyí sọ́wọ́ ọ̀tún iṣẹ́ ìyanu. Oyí sọ́wọ́ òsìn iṣẹ́ ìyanu. Gbogbo ibi tó bá lọ, ó ń gbé iṣẹ́ ìyanu Ọlọ́run lọ síbẹ̀ ní orúkọ Jésù. Ìgò rẹ, ọkàn rẹ, ẹ̀mí rẹ, inú rẹ, awẹ mọ́ láúláú ní orúkọ Jésù. Atú ẹ̀mí Ọlọ́run sórí ayé rẹ. Wà bẹ̀rẹ̀ sí wà lọ́nà tó kọjá agbára ẹ̀dá. Wà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ́nà tó kọjá agbára ẹ̀dá. Wà bẹ̀rẹ̀ sí gbé nǹkan tó kọjá agbára ẹ̀dá ṣe. Ayé rẹ, ìbáṣepọ̀ rẹ, ìfọwọ́kan àwọn ẹlòmíràn rẹ, ó ń ṣiṣẹ́ níbi gbogbo. Láti àkókò ilọ̀ máa ṣiṣẹ́ agbára. Kò sí ìbẹ̀rù ọkàn rẹ mọ́. Kò sí iyèméjì inú ọkàn rẹ mọ́. Kò sí àìgbàgbọ́ inú ọkàn rẹ mọ́. Wà dàbí òkúta kékeré yẹn lọ́wọ́ ọmọ Dáfídì. Níbikíbi tí Dáfídì bá dẹ̀ lọ, gbogbo Gòláyàtì ló máa ń ṣubú níbẹ̀. Ìwọ ni òkúta kékeré yẹn. Ìwọ ni ohun èlò yẹn. Ìwọ ni ohun ìhámọ́ra yẹn. Lọ́wọ́ Jésù. Nípasẹ̀ rẹ, pẹ̀lú rẹ,
wa mu gbogbo Goliath balẹ lọna re. Dide lo ma chise o nla yo sele nipa sere. Oluwa yo ma ba sise papo ni gbogbo ojo. Itan kan na to ti gbo lenu mi ta gbo lenu baba wa na Oluwa. Itan yen fi sowo sinu aye yin aye wa lapapo. Dide duro ma joko lo ma fa seyin. Wa su ma dake o. Agbara n ba lo si bi gbogbo to ba lo. Ati se o. Ati se o. Ninu aye re. Ninu ise iranse re. Ninu ipo re. Ati se o. Ni oruko Jesu. Amen. Pouvu, amen. Pour moi, amen. Pour nous tous, amen. Eke alléluia o. A dupe l'olom fo to ti se, a feran wale, kon si, l'on wale chile, kon si pe, epade yin te swa juni role yi, ni gbogbo awon adugbo ni gbogbo an bi ta tin se je ka ti de be ni ago marun ni role e je ka mu awon ore wa awon alabagbele wa awon ore wa ni bi se je ka mu gbogbo wa ka awon pelu kan le ni itowo o to lorun fe se ninu aye won e je ka mu won wa e je ka ti de be oluwa yo bukun o bi o tin wa ni oruko Jesu e je ka ran awon odo wa leti awon odo gbangba awon akose mose odo ni ipade awon odo wa o nbere ni ago mesan lola e je ka tete debe e je yen yo bukun gbogbo yin e se o ki oluwa ko bukun fun yin.

0: Bra, nipa awon idamu nipa awon
1: ni oroko Jesu Kristi Olorun wa Olorun alaanu awa so waju yin loni awa pelu igbagbo we pe e o ba wa pade agbagbo we pe e o ton soro wa agbagbo we pe awon ti o dabi eni we pe aye npon loju ti le nle ti ona na ti o dabi eni we pe a fi aisan si won lara tabi ti iponju ibanuje popo ti o wa fun won a bebe loni we pe ki e da won sile ni oruko Jesu gbogbo isoro ti a ko wa siwaju yin loni e da won adura awon eniyan yin a dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe woli ya Isaiah ori kerin le la dota ese iketa dilogun iwe woli Isaiah ori kerin le ni adota ese iketa dilogun ese iketa dilogun ko si ohin ija ti a se si o ti yo le se nkan ati gbogbo ahon ti o dide si o ni idajo ni wo o dale ebi. Eyi ni ogun awon iranse Olowa lati odo mi ni ododo won ti wa le Olowa wi ohun ti woli Aisa je ki o di mo fun awon omo Israeli ni igbaye re ni wipe bi o ti le je wipe ota pupo le o dide si won ti awon ota won yi si ni ohun ija ti o lagbara ti o buru julo pe sibe sibe ko si ohun ija ti a se si won ti yo le pa won lara bi a ba nso nipa ohun ija ti ota nse si ni awon omo Egypt ti won ti je ota Israeli ni igba ti jo won ni ogbon ayikoro yi won si ni agbara okunkun popo to je wi pe won ni awon ohun ija ti o le se ni lose popo be na ni awon ara Assyria ati awon ara Babylonia ni won ni awon ohun ija awon oloro ti o po sugbon Isaiah nje ki o di mimo fun awon eniyan wonyi we pe bi won ba le gbekele Olorun wi pe ko si ohun ija ti a se si won ti yo le se won ni nkan idani loju yi na ni Olorun si tun fun aloni we pe bi o ti le dabi eni wi pe ota le lagbara agbara okunkun wi pe sibe sibe ko si ohun ija ti a se si o ti yo le pa o lara ati pe gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo yo da lebi bi o ba je omo Olorun bi o ba je iranse Olowa wi pe awon nkan wonyi ki o le se o ni jamba ninu numeri ori ketalelogun numeri ori ketalelogun lati ese ketalelogun ni toto ko si ifaya fun si Jacobo bẹẹni kò sí àpọ̀ṣẹ sí Israeli nísinsìnyí ilẹ̀ a máa wí ní ti Jacob àti ní ti Israeli ohun tí Ọlọ́run ṣe a ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí ọmọ Israeli gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ gẹ́gẹ́ bí pé ẹnìkan ń gégun fún wọn tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀ tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọn lára nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa ààbò tí Ọlọ́run ń fún wa oore tí Ọlọ́run ń ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọlóògùn ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀ nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ lati lo peran lati lo sin orisa lati rowe pe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli nso fun wi pe lasan ni awon ti o n lo sori oke ni won lo sori oke tabi awon ti o n lo si petele tabi awon ti o n lo si ikorita tabi awon ti o n lo si eti okun tabi awon ti o lo n se rubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otubante ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala israeli wa o ba je mo wi pe igbala tabi idande tabi imuniduro tabi iwosan wi pe o wa ninu oluwa olorun wa o ko ba ti ma sakakiri to awon orisa lo nitori wi pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo nigba ti a ti pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile iliri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si ya ni lenu pupo wi pe awon woyi ti a ti gba sile awon woyi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iran lowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo o ma nko mi o ma nko ni lominu nigbati a ba ri awon eniyan ti won wa si ile isin bayi tabi awon ti won gbo eri ore olorun awon ti won gbo eri igbala olorun awon ti won mo ise iyanu ti olorun se nipa gbigbanila nipa so ni di mimo nipa fifi agbara emi olorun kun ni nipa dida awon onde sile ati nipa titu gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun kogbogun ti olorun ma wo san nihi o ma ya ni lenu o si ma ko wa lomi inu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atun bi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won ti n se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan se enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni torun eyi ni oro olorun so fun wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt ti won gwa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa nigbati abari eni ti o so wi pe ati gba nkuro ni Egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisa o je wi pe iru eni be o ti ko Olorun alaye sile o ko eni mimo Israeli sile o ko igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ko sile bi a ba ri enikeni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo n se irubo o tun lo si ikorita o tun lo si awon atanije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se tohun abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbesi aye re tabi awon ajalu ti o n deba wi pe awon nkan won yi yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nke pe Oluwa ti o ti moruko Jesu Kristi Oluwa ti o ti nwe ninu eje Jesu Kristi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu Olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala Olorun ninu okan re o ti Olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni toto bi a ba fe gbekele ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju Olorun ki o si le je anfani ti awon omo Olorun je ki a wo Korinti kini ori kefa ese ikesan Korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba Olorun o ni bi a tin ka bibeli to yi se akoti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba Olorun o ni bi a tin somo Olorun to ti an wa si lesi to se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba Olorun gege bi iwa Olorun ti a mo gege bi isesi Olorun ti a mo gege bi a ti mo wi pe Olorun je eni mimo o si je olooto se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba Olorun o ni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wi pe awon aborisa papa won ko leto si ijoba Olorun o ni ki a ma setan ara wa je ki a wa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wi pe ki se awon aborisa ni yo le jogun ijoba Olorun ninu Korinti kini kan na ninu ori kewa ese ikerinla o n sojuse ti a ni lati se o n so fun wa wi pe bi a ba ti n se iborisa ohun ti a ni lati se ni wi pe ki a ko iborisa sile ki a ke pe oruko Oluwa ninu Korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wi pe ironu po wada ni o ye elese ìrònú pọ̀ àdá ni ó yẹ aborisa ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tí ó ń ṣe àgbèrè ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run bí a bá ń fẹ́ ìtọ́jú Ọlọ́run bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa bí a bá ń fẹ́ kí agbára Ọlọ́run kí ó máa lé ọ̀tá kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà bí a bá ń sọ nípa ìrònú pọ̀ àdá kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá ìrònú pọ̀ àdá yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkàndínlógún ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe ni ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́ wọ́n ṣe ohun tí ó wúni lórí wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́ kí ni wọ́n ṣe àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹmọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọn kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọn dáná sun wọn. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronúpọ̀ àdà tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń somọ́dì, èyí tó ń somọ́wọ́, èyí tó ń dèmọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kìí ṣe díẹ̀ nínú wọn ni ó wá tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kò jùlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronú pọ̀ àdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristo Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Mo gba Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin, ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi. A ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí, tí wọ́n kọ wọ́n sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀, ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà, jàgídíjàgan, ìbínú, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé, ara ayé, wọn ni wà sínú,
2: won si takasi wa wipe won o se wa nibi o daju wipe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimi le olorun ti agbekele olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti olorun le eyin se eyin si ti segun won nitori anything beninu yin to bi ju anything beninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wipe oye koye bi won ba gbo wipe enikan aje won ma beru bi won ba je wo gbo wipe enikan oso won ma beru bi won ba gbo wipe enikan ni emi emiri won ma beru bi won ba gbo wipe enikan ti o dabi esu fun ara re wipe o dabi iwa ati ise ati oro enu re ati awon ton se ni adugbo o dabi omo isu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun a wipe bi abaje onigbagbo to to anything be ninu wa o to bi ju anything be ninu aye lo nitori be bi abari enikeni enikeni le hale enikeni le so nko ti o fe so se amo wipe ihale farao o po si awon omo israeli sugbon ta lo segun awon omo israeli lo segun se amo wipe ihale nebukadnesari o po nigba ti o fe gbe shedraki meshaki ati abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wipe bi abaje ti olorun ko si eni ti o le segun wa eni ti n gbe nu wa o po ju eni ti n gbe nu aye lo nje mo pe oni ja loni wipe bi o ba le to agbara olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborise awon kan ti o wa ninu aye sile bi o ti n ke pe olorun olorun yo ma je fun o bi o ti n gbadura yo ma gbo adura re bi o ti le je wipe esu ti kara re lo pade re loju ona o daju wipe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wipe olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wipe olorun alagbara olorun eleda ohun ati aye olorun ti o yo awon mo israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu egypt olorun ti o gba shedraki meshaki ati abednego sile olorun ti o da abobo daniel ninu okini o wipe yo te satani mole ni atelese re ni lolo tani oso tani aje tani elebologun tani awon ti o nkaakiri be bi pidan pidan bi satani ba di itemole le atelese re o daju pe awon wonyi ti won sora won di ota ti won fara pamo si okunkun ti won ta fasi oni gbangba o daju pe iwo lo segun bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da abobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife kufe kaakiri ki o so fun olorun wipe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wipe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re oso ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wipe o fe je ti olorun ni toto esu ati awon emewa re yo di atemole ni atelese re ko si si oyin ija ti a se si o ti o le pa o lara ko si oyin ija ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni tooto bi o ba si je olorun ni ti olorun ni tooto o daju wi pe au da o sile au tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu Jesu Christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni tin gbe inu re Jesu Christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn, bó bá wà níkawọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí oúnjẹ tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìnrere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí, ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín, pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tí ì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí ì fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wa kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ìhìnrere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá, ó sì ti fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiku ni wepe ki a le di eni pepe ninu Oluwa ati wepe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu Olorun o nso fun ani ese iketala wepe titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun Kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelisti tabi olukoni tabi olusoaguntan lati je ki ara Kristi ijo Olorun lati je ki awon eniyan Olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife Olorun ati ki won ki o se le gbe igbesaye ti o wo Olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan Olorun wonyi ikini wewaasu oro Olorun ikeji adura gbigba fun awon ti anwaasu si ise awon aposteli ori kefa ese ikerin sugbon awon duro sese ninu adura igba ati ninu ise iranse oro na awon aposteli ti isaju ni won so awon oro wonyi fun awon ijo ni Jerusalem won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro Olorun bi abawo ohun ti anilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo ari wipe nkan meji won yi ni o se pataki popo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro Olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n wa soro Olorun si wa lati owo awon oluko tabi oluso agutan o ye ki a gboran si oro Olorun ti a n ko wa lekeji bi a ti n gbadura fun wa o ye ki awa paapaa ki a ma gbadura ki oro Olorun ti a n gbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi Paul ti n se nkan meji wonyi ti o si n lepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kikoni nipa kiko iwe yi sowo si awon ara Kolose o ye ki awa paapaa mo wipe.

bí ọ̀tún tí kò ní ìkórira tàbí ìṣọ̀tẹ̀ tàbí ọ̀tá sí ẹnikẹ́ni. Wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́. Ẹsẹ̀ ìkarùn-ún ó sọ nípa ìrètí tí wọ́n ní wípé nígbà tí wọ́n ti bá Jésù pàdé, èyí fún wọn ní ìrètí ayérayé wípé bí wọ́n bá kú yóò ṣeéṣe fún wọn láti lọ sí ọ̀run. Ó sì sọ nípa ti ọ̀rọ̀ òtítọ́ ìhìn rere tí wọ́n ti dìmú, tí wọ́n gbẹ́kẹ̀lé, tí wọn kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà lọ́wọ́ wọn. Ní ẹsẹ̀ ìkẹfà ni ó ń sọ wípé ìhìn rere tí wọ́n ti gbọ́ ó ti so èso ní ìgbésí ayé wọn. Irú èso wo ni ìhìn rere so ní ìgbésí ayé wọn? Èso ìrònúpìwàdà, èso òdodo. Ó sì ń sọ fún wọn wípé ní ẹsẹ̀ ìkẹfà kan náà wọ́n ti ní oore ọ̀fẹ́ ti Ọlọ́run nínú ọkàn wọn. Ní ẹsẹ̀ ìkẹjọ ó tún sọ ti ìfẹ́ tí wọ́n ní, kìí ṣe ìfẹ́ nípa ti ara ṣùgbọ́n ìfẹ́ nípa ti ẹ̀mí. Àwọn wọ̀nyí ni Paul wá ń sọ wípé òun gbàdúrà fún wọn láìsinmi àti láìṣàárẹ̀. Wo ẹsẹ̀ kẹsàn-án nísinsìnyí. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́ kíni, tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristì gbọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti paṣẹ Jésù Kristì wá, láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́, tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run, tí wọ́n sì ti ń so èso ẹ̀mí, èso ìrònúpìwàdà àti èso òdodo, wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristì. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú, ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí, tí wọ́n sì jẹ́ olóòótọ́, nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí wípé àwọn tí ó wà ní Kólósè wọn kìí ṣe aláìlera nípa ti ẹ̀mí, kìí ṣe wípé wọ́n ṣàìsàn. Wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti ìyè Ọlọ́run ní ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, àìléèrí tàbí àìlẹ́gàn níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀, bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, síbẹ̀síbẹ̀ ni Paul ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristì nínú yín. Nígbà tí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristì, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́ lù wọ́n, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kìí ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lẹ́ wọn, kìí ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Ìṣe àwọn apostẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n
ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalem ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy 1, orí kejì, ẹsẹ̀ 1 àti 2 ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy 1, orí kejì láti ẹsẹ̀ 1, nítorí náà, mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́ tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ 2, fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Luke 22, ẹsẹ̀ 21. Olúwa sì wípé, Simoni, Simoni, sáàwò, èṣù ń fẹ́ láti ní ọ́, kí o lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristì Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára, ó sọ fún wípé òun ti ń gbàdúrà fún. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wá ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù 10 láti ẹsẹ̀ 1, Rómù 10 láti ẹsẹ̀ 1, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láì gba Jésù Kristì gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rómù wípé, ara nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédéé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísíráẹlì nìkan, ṣùgbọ́n ó tún ń gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run,
awon ti won sa ire ije ti agbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se ro we pe adura wa wa fun awon alailera nikan soso eje ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi won yi Jesu nso nipa won o njeri gbe won niwaju Oluwa wi pe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohunkohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti an so nipa re won yi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wi pe bi o ba mu ohun kan wa si waju Olorun gege bi ebon ti o si ran ti wi pe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wi pe ki o fi ebon re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse na awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu eje re nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon wonyi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe okokan aya kan bi Jesu ti nso oro wonyi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwaso popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won waso won ki o si je anfani fun enikeni sugbon Jesu nso wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijoloto Jesu Kristi wi pe ko fi ohunkohun kun oro ti Olorun ti fi fun ko si yo ohunkohun kuro ninu oro ti baba ti fi fun o wi pe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohunkohun kun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan won yi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eyi je apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma gbadura fun pe ki Olorun ki o gba won ki Olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti Olorun ti fi owo ton won lokan awon ti Olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye
lati ma jeun bi ti aye lati ma gbe yawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o da bi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu we pe awon won yi bi o ti le je we pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife yawo igbe yawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon won yi wo ni ese ogun nisisin o wi pe ki si se kiki awon won yi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti ani ni ni wi pe bi ati ri awon ti o duro awon ti o fi ese mole awon ti o n tesiwaju nipa oro Olorun o ye ki a ma gbadura fun won eje ki a wo Efesu ori kini lati ese ikedogun Efesu ori kini lati ese ikedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo tin be laarin yin ninu Jesu Olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin ati lati ma daroko yin ninu adura mi pe ki Olorun Jesu Kristi Olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re Paul nso fun anihi we pe bi ohun ti ri we pe awon won yi won ti gba Jesu Olowa wa gbo o ti gboro igbagbo won si Jesu Kristi o si ti ri we pe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won ohun ti a nso niyi we pe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija we pe bi a ti ri we pe Paul n bebe o si n gbadura fun awon ara ninu Olowa awon ti won je olooto awon ti won fi ese mole bi o ti n gbadura fun won o ye ki awa paapaa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo sugbon awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko Olowa enikeni ti o faramo ile isin kan tabi ile isin miran o seese ki o so fun wipe o n gbagbo ninu adura sugbon iru awon eniyan bee won ki gbadura laisimi ati laisare o seese ki a ri iru awon eniyan bee ninu ile isin won bi won ba koko wo ile isin eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju Olorun eyi ti o ye ki won ma so fun Olorun wipe ki Olorun ki o ba won soro ninu ile isin won ni ojo naa oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o seese wipe bi won ba ti n pari iwaasu èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọn wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn wọn a máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsimi àti láìsàárẹ̀ èyí ń jẹ́ ìwúrí fún wa ó sì ń jẹ́ ìpèníjà fún wa a fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Paul pàápàá ti ṣe ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe kí a sì fi kọ́ra láti máa gbàdúrà kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa a kò gbọdọ̀ máa gbàdúrà ségesège a ní láti máa gbàdúrà déédé ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeé ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn a máa gbàdúrà ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédé lójoojúmọ́ láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà ni ó yẹ kí a máa gbàdúrà kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédé kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a máa gbàdúrà ní ìgbà gbogbo kí a máa gbàdúrà kì í ṣe
èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí kí a máa béèrè wípé ọlọ́run ṣe èyí fún mi ṣe tọ̀hún fún mi ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ kristi àti fún ògo ọlọ́run kì í ṣe fún ìwà ojú kòkòrò ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé olúwa kọ́ wa bí a ti gbàdúrà ẹ jẹ́ kí a wo lúkù ìwé ìhìnrere ti lúkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan bí ó ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé olúwa kọ́ wa bí a ti gbàdúrà èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé olúwa ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa jù bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà ẹ jẹ́ kí a padà lọ sí kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án kí ni àdúrà tí paulu apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ a kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ ọlọ́run ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún jésù kristi adẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́ ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn kí ni a mọ̀ sí ti onígbàgbọ́ ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ ọlọ́run àti láti ṣe ìfẹ́ ọlọ́run bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ èyí ni àmì wípé o kò tí ì mọ jésù o jẹ́ àjòjì o jẹ́ àlejò sí ìfẹ́ ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ jésù kristi wá bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ ọlọ́run o ní láti ní ìfẹ́ o ní láti ní ìgbóná ọkàn o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ jésù kristi ẹ jẹ́ kí a wo jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà jésù dá wọn lóhùn ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́ ẹ̀kọ́ nípa dídi àtúnbí a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kí ó sì wá ojú olúwa kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa kì í ṣe ti ìjọ kan ó jẹ́ ti ọlọ́run tí ó rán wa a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ ọlọ́run mu a lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti ọlọ́run tí ó rán wa a lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ ti ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí a kò lè wu òun a kò sì lè rí ojú òun ní ayérayé bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn ni ó kọ ọlọ́run ni ó kọ tún wọ ẹsẹ̀ yìí ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní nítorí náà jésù dá wọn lóhùn ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn
ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kìí ṣe ti ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọwa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Jẹ́ ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà kíákíá. Jọ̀hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni à ń sọ fún wa. Bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná, kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo ìṣe àwọn apọ́stélì
ìṣe àwọn apọ́stẹ́lì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé à ń wádìí wà lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹ̀lì pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ní ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, òun sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún un ní inú, ní àyè, ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún òmíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tesalonika 1:4 ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí àgbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé ò ti láàlàá.
igbese ti o si ye ki o gbe ni wepe ki o se bayi bayi bayi sugbon ye ki o be lowo ara re wepe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si olowa nitori pe ife olowa ti o je akoko ni wepe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wepe o ri ile isin miran wepe ki o kuro ni ihin nibi ti o wa o si n gbadura wepe olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife olorun ibeere ti o ye ki o beere ni wepe bi n ba kuro ninu ijo ti a ti n so oro olorun lesese ti a ti n je ki o ye wa bi a se le di eni igbala bi a se le je mimo fun olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba kuro ninu iru ijo bee ti mo lo si ijo miran nje o si le se se fun mi lati wa ni mimo si olowa bi a ba bere iru nkan wonyi a o mo kini ife olorun tabi enikan lo fe gba o sise o si n so fun o wepe won ma n ta siga won ma n ta oti won ma n ta nkan yi tabi nkan miran o si n bere wepe nje ife olorun ni ohun ti o ye ki o gbe yewo ni wepe nje bi mo ba bere si ni ta nkan wonyi bi mo ba n gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si olowa ohunkohun ti o le fe sele ni igbesi aye re ohun to ohunkohun ti o n pero tabi o ti o fe se ipinnu le lori wepe se ki n lo bayi se ki n lo si ona bayi ibeere ti o ye ki o ni ni wepe nje bi mo ba gbe igbese yi yoo se se fun mi lati wa ni mimo sibe sibe niwaju olowa nitori ife olorun fun wa ni lati je mimo e je ki a wo kolose leekan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wepe won ni ogbon o je ogbon ti aye ki se ogbon ti o ti ati odo olorun wa a si n ke wa ni ilo wepe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwaho e je ki a wo jakobo ori keta jakobo ori keta lati ese iketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese ikerinla ṣugbọn bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se seke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panṣaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si ma n je lanka to wipe awon ni ogbon o sese ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o ma n so wipe olorun ma n la ohun loye lati renije lati paro tabi lati seke o n je ki o ye wa wipe iru ogbon bee kii se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu si ni pelu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ̀ ẹ́ a kún fún àánú
ati fun esun rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se ngbadura fun awon wonyi wo pe bi won se nba ara won lo ati bi won se nba awon ti o wa ninu aye lo wo pe ki won ki o le ni ogbon atokewa oye nipa ti emi olorun bi o ba wo Corinth kini ori kini ese ogbon Corinth kini ori kini ese ogbon sugbon nipase re li eyin wa ninu Christi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi abati to olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Christi ti a das ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Christi aso pe bi Jesu ba ti nwole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christ Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon olorun ti olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon olorun bi o ba fiye si ohun ti a ka ni ese ikedogun yi o nso we pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Christi ti a nso nipa re yi oun ni ogbon olorun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je ki n ka lati ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani Christi Christi yi ni a nso nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori wipe oni yo fun ni ogbon atokewa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun wipe bi abaka oro olorun yi nitoto yo fun ni ogbon lati okewa je ki a wo Jacobo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri
bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin oloto ni Kolose. Eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon oloto arakunrin ati arabirin. A se ti ri bi o tin pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lo lori wi pe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je ranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwe wa ni mimo ni ailaboko ni waju Olowa. A se ti ri wi pe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura we pe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju we pe ogbon atoke wa yo je ti wa nisisin ya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wi pe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni we pe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun we pe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun iwo ti o dabi eni wi pe ina igbagbo re n jo reyin o ye ki o so fun Olorun wi pe o fe mura o fe je eni ti n gbadura ni igba gbogbo eni ti n gbadura deede ati ni igba kugba o fe mo ife Olorun o si n fe agbara lati le se ife Olorun ni igbesi aye re o si n bere fun ogbon wi pe Olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife Olorun gege bi ilana Olorun bi a ba gbadura ti a si ke pe Olorun o daju we pe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ sọ fún Ọlọ́run pé kí o sọ di alágbára nínú àdúrà gbígbà di ìlérí Ọlọ́run mú ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é má ṣe jẹ́ àmọ̀tara ẹni nìkan nínú àdúrà gbígbà kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣeé má ní tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run. Wò ó lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, owó ó ń kún owó lọ́wọ́ mi, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí mo ti dé inú ìjọ, ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnìkọ̀ọ̀kan wa, bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà, wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀. Bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà, wọ́n lè tú gèlè, wọ́n lè tú ọ̀já, wọ́n lè ṣí fìlà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà, kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà, ìgbàgbọ́ tí ń nodì, ìgbàgbọ́ tí ń da nǹkan rú, kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run. Ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣeéṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni yìí ti ń wọlé, bóyá ó ṣeéṣe ìgbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbà

I'm going to go to the hospital.

Thank you.

0: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkọkànlá. Ṣùgbọ́n Solomoni ọba fẹ́ràn ọ̀pọ̀ àjèjì obìnrin pẹ̀lú ọmọbìnrin Farao, àwọn obìnrin ará Moabu, ti Amoni, ti Edomu, ti Sidoni, àti ti àwọn ọmọ Hiti. Àwọn orílẹ̀-èdè tí Olúwa wí fún àwọn ọmọ Israẹli pé ẹ̀yin kò gbọdọ̀ wọlé tọ̀ wọ́n, bẹ́ẹ̀ ni àwọn kò gbọdọ̀ wọlé tọ̀ yín. Nítòótọ́, wọn ó yí yín lé ọkàn padà sí òrìṣà wọn. Solomoni fà mọ́ àwọn wọ̀nyí ní ìfẹ́. Ó sì ní 500 obìnrin, àwọn ọmọ ọba, àti 300 àlè, àwọn aya rẹ̀ sì yí ní ọkàn padà. Ó sì ṣe nígbà tí Solomoni di arúgbó, àwọn obìnrin rẹ̀ yí ní ọkàn padà sí Ọlọ́run mìíràn. Ọkàn rẹ̀ kò sì ṣe déédé pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ̀, gẹ́gẹ́ bí ọkàn Dáfídì bàbá rẹ̀. Nítorí Solomoni tọ Ashtoreti lẹ́yìn, òrìṣà àwọn ará Sidoni àti Milkomu, ìríra àwọn ọmọ Amoni. Solomoni sì ṣe búburú níwájú Olúwa. Kò sì tọ Olúwa lẹ́yìn ní pípé gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ̀. Nígbà náà ni Solomoni kọ ibi gíga kan fún Kemoshi, ìríra Moabu lórí òkè tí ń bẹ níwájú Jerusalemu, àti fún Moleki, ìríra àwọn ọmọ Amoni. Bẹ́ẹ̀ ni ó sì ṣe fún gbogbo àwọn àjèjì obìnrin rẹ̀, àwọn tí ń sun tùràrí, tí wọ́n sì ń rúbọ fún òrìṣà wọn. Olúwa sì bínú sí Solomoni nítorí ọkàn rẹ̀ yípadà kúrò lọ́dọ̀ Olúwa Ọlọ́run Israẹli, tí ó ti fi ara hàn lẹ́rìn méjì, tí ó sì pàṣẹ fún un nítorí nǹkan yìí pé kí ó má ṣe tọ àwọn ọlọ́run mìíràn lẹ́yìn. Ṣùgbọ́n kò pa èyí tí Olúwa fi àṣẹ fún un mọ́. Nítorí náà, Olúwa wí fún Solomoni pé, nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí, tí ìwọ kò sì pa májẹ̀mú mi àti àṣẹ mi mọ́, tí mo ti pa láṣẹ fún ọ, ní yíya, èmi ó fa ìjọba rẹ̀ ya kúrò lọ́wọ́ rẹ, èmi ó sì fi fún ìránṣẹ́ rẹ, ṣùgbọ́n èmi kì yóò ṣe ní ọjọ́ rẹ, nítorí Dáfídì bàbá rẹ, èmi ó fa ya kúrò lọ́wọ́ ọmọ rẹ, kìkì pé èmi kì yóò fa gbogbo ìjọba náà ya, èmi ó fi ẹ̀yà kan fún ọmọ rẹ, nítorí Dáfídì ìránṣẹ́ mi, àti nítorí Jerusalemu tí mo ti yàn. Olúwa sì gbé ọ̀tá kan dìde sí Solomoni, Hadadi ara Edomu, irú ọmọ ọba ni òun ṣe ní Edomu. Ó sì ṣe, nígbà tí Dáfídì wà ní Edomu, àti tí Joabu olórí ogun gòkè lọ láti sin àwọn tí a pa, nígbà tí ó pa gbogbo ọkùnrin ní Edomu. Nítorí oṣù mẹ́fà ni Joabu fi jókòó níbẹ̀ àti gbogbo Israẹli, títí ó fi ké gbogbo ọkùnrin kúrò ní Edomu. Hadadi sì sá òun àti àwọn ará Edomu nínú àwọn ìránṣẹ́ bàbá rẹ̀ pẹ̀lú rẹ̀ láti lọ sí Íjíptì. Ṣùgbọ́n Hadadi wà ní ọmọdé, wọ́n sì dìde kúrò ní Midiani, wọ́n sì wá sí Parani, wọ́n sì mú ènìyàn pẹ̀lú wọn láti Parani wá, wọ́n sì wá sí Íjíptì sọ́dọ̀ Farao ọba Íjíptì, ó sì fún ní ilé kan, ó sì yan oúnjẹ fún, ó sì fún ní ilẹ̀. Hadadi sì rí ojúrere púpọ̀ níwájú Farao, ó sì fún ní arábìnrin aya rẹ̀ ní aya, arábìnrin Tápénésì Ayaba. Arábìnrin Tápénésì sì bí Genubati ọmọ rẹ̀ fún. Tápénésì sì já a ní ẹnu ọmú ní ilé Farao. Genubati sì wà ní ilé Farao láàrin àwọn ọmọ Farao. Nígbàtí Hadadi sì gbọ́ ní Íjíptì pé Dáfídì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ àti pé Joabu olórí ogun sì kú, Hadadi sì wí fún Farao pé rán mi lọ kí èmi kí ó lè lọ sí ìlú mi. Nígbà náà ni Farao wí fún un pé, ṣùgbọ́n kí ni ìwọ ṣe aláìní lọ́dọ̀ mi? Ti kíyèsí, ìwọ ń wá ọ̀nà láti lọ sí ìlú rẹ, ó sì wí pé kò sí nǹkan ṣùgbọ́n ṣàjẹ́ kí èmi kí ó lọ. Pẹ̀lú, Ọlọ́run gbé ọ̀tá dìde sí Anirisoni ọmọ Eliada tí ó ti sá kúrò lọ́dọ̀ Adadeseri olúwa rẹ̀, ọba Soba. Wọ́n sì kó ènìyàn jọ sọ́dọ̀ ara rẹ̀, ó sì di olórí ogun ẹgbẹ́ kan. Nígbà tí Dáfídì fi pa wọ́n, wọ́n sì lọ sí Damasku, wọ́n gbé ibẹ̀, wọ́n sì jọba ní Damasku. Ó sì ṣe ọ̀tá sí Israẹli ní gbogbo ọjọ́ Solomoni lẹ́yìn ibi tí Hadadi ṣe. Resoni sì kórìíra Israẹli, ó sì jọba lórí Syria. Àti Jeroboamu ọmọ Nebati ara Efrati ti Sereda ìránṣẹ́ Solomoni, orúkọ ìyá ẹni tí ń jẹ́ Serua, obìnrin opó kan, òun pẹ̀lú gbé ọwọ́ sókè sí ọba. Èyí sì ni ìdí ohun tí ó ṣe gbé ọwọ́ sókè sí ọba. Solomoni kọ́ Milo, ó sì di ẹ̀yà ìlú Dáfídì bàbá rẹ̀. Ọkùnrin náà Jeroboamu ṣe alágbára akọni. Nígbà tí Solomoni sì rí ọ̀dọ́mọkùnrin náà pé òṣìṣẹ́ ènìyàn ni, ó fi ṣe olórí gbogbo iṣẹ́ ìrú ilé Jósẹ́fù. Ó sì ṣe ní àkókò náà nígbà tí Jeroboamu jáde kúrò ní Jerusalemu, wòlíì Ahija ará Ṣílò rí lójú ọ̀nà, ó sì wo agbádá tuntun. Àwọn méjì péré ni ó sì ń bẹ ní oko. Ahija sì gba agbádá tuntun náà tí ó wà lára rẹ̀, ó sì fà á ya sí ọ̀nà méjìlá. Ó sì wí fún Jeroboamu pé, ìwọ mú ẹ̀yà mẹ́wàá, nítorí báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí pé, wò ó, èmi ó fa ìjọba náà ya kúrò ní ọwọ́ Solomoni, èmi ó sì fi ẹ̀yà mẹ́wàá fún ọ, ṣùgbọ́n òun ni ẹ̀yà kan nítorí Dáfídì ìránṣẹ́ mi àti nítorí Jerusalemu ìlú tí mo ti yàn nínú gbogbo ẹ̀yà Israẹli nítorí tí wọ́n ti kọ̀ mí sílẹ̀ wọ́n sì ń bọ Astoreti òrìṣà àwọn ará Sidoni àti Kemoshi òrìṣà àwọn ará Moabu àti Mekomu òrìṣà àwọn ọmọ Amoni wọn kò sì rìn ní ọ̀nà mi láti ṣe èyí tí ó tọ́ lé ojú mi àti láti pa àṣẹ mi àti ìdájọ́ mi mọ́ gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ̀ ṣùgbọ́n èmi kì yóò gba gbogbo ìjọba náà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n èmi ó ṣe é lé ọmọ aládé ní gbogbo ọjọ́ ayé rẹ̀ nítorí Dáfídì ìránṣẹ́ mi ẹni tí mo yàn nítorí ó ti pa òfin mi àti àṣẹ mi mọ́ ṣùgbọ́n èmi ó gba ìjọba náà ní ọwọ́ ọmọ rẹ̀ èmi ó sì fi fún ọ àní ẹ̀yà mẹ́wàá èmi ó sì fi ẹ̀yà kan fún ọmọ rẹ̀ kí Dáfídì ìránṣẹ́ mi kí ó lè ní ìmọ́lẹ̀ níwájú mi nígbà gbogbo ní Jerusalemu ìlú tí mo ti yàn fún ara mi láti fi orúkọ mi síbẹ̀ èmi ó sì mú ọ èwo sì jọba gẹ́gẹ́ bí gbogbo èyí tí ọkàn rẹ̀ ń fẹ́ èwo sì jẹ ọba lórí Israẹli yóò sì ṣe bí wo bá tẹ́tí sílẹ̀ sí gbogbo èyí tí mo pàṣẹ fún ọ tí wo máa rìn ní ọ̀nà mi tí wo sì máa ṣe èyí tí ó tọ́ lójú mi láti pa àṣẹ mi àti òfin mi mọ́ gẹ́gẹ́ bí Dáfídì ìránṣẹ́ mi ti ṣe èmi ó sì wà pẹ̀lú rẹ èmi ó sì kọ́ ilé òtítọ́ fún ọ gẹ́gẹ́ bí èmi ti kọ́ fún Dáfídì èmi ó sì fi Israẹli fún ọ èmi ó sì pọ́n irú ọmọ Dáfídì lójú nítorí èyí ṣùgbọ́n kì í ṣe títí láé nítorí náà Solomoni wọ ọ̀nà láti pa Jeroboamu Jeroboamu sì dìde ó sì sá lọ sí Egypti sí ọ̀dọ̀ Ṣíṣákì ọba Egypti ó sì wà ní Egypti títí ikú Solomoni àti ìyókù ìṣe Solomoni àti gbogbo èyí tí ó ṣe àti ọgbọ́n rẹ̀ akọ wọn sínú ìwé ìṣe Solomoni bí ọjọ́ tí Solomoni jọba ní Jerusalemu lórí gbogbo Israẹli jẹ́ 40 ọdún Solomoni sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ a sì sìn ní ìlú Dáfídì bàbá rẹ̀ Rehoboamu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkejìlá, Rehoboamu sì lọ sí Ṣékémù nítorí gbogbo Israẹli ni ó wá sí Ṣékémù láti fi jẹ ọba. Ó sì ṣe nígbà tí Jeroboamu ọmọ Nebati tí ó wà ní Egypt síbẹ̀ gbọ́ nítorí ó ti sá kúrò níwájú Solomoni ọba. Jeroboamu sì jókòó ní Egypt. Wọ́n sì ránṣẹ́ pé àti Jeroboamu àti gbogbo ìjọ Israẹli wá. Wọ́n sì sọ fún Rehoboamu wípé bàbá rẹ̀ sọ àjàgà wa di wúwo. Ǹjẹ́ nítorí náà, ṣé kí ìsìn bàbá rẹ̀ tí ó le àti àjàgà rẹ̀ tí ó wúwo tí ó fi sí wa ní ọrùn kí ó fẹ́rẹ̀ díẹ̀ àwọ̀ sì sìn ọ́? Ó sì wí fún wọn pé ẹ lọ́nà títí di ìjọ́ mẹ́ta nígbà náà ni kí ẹ padà tọ̀ mí wá. Àwọn ènìyàn náà sì lọ. Rehoboamu ọba sì bá àwọn àgbààgbà tí máa dúró níwájú Solomoni bàbá rẹ̀ nígbà tí ó wà láàyè gbìmọ̀ wípé ìmọ̀ràn kí ni ẹ̀yin dá kí èmi kí ó lè dá àwọn ènìyàn yìí lóhùn. Wọ́n sì wí fún un pé bí ìwọ bá jẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn yìí lónìí tí ìwọ sì sìn wọ́n tí ìwọ sì dá wọn lóhùn àti tí ìwọ sọ̀rọ̀ rere fún wọn wọ́n ṣe ìránṣẹ́ rẹ̀ títí láé. Ṣùgbọ́n ó kọ ìmọ̀ràn àwọn àgbààgbà tí wọ́n bá a dá ó sì bá àwọn ìpẹ́ rẹ̀ tí wọ́n dàgbà pẹ̀lú rẹ̀ tí wọ́n sì dúró níwájú rẹ̀ gbìmọ̀. Ó sì wí fún wọn pé ìmọ̀ràn kí ni ẹ̀yin dá kí àwa kí ó lè dá àwọn ènìyàn yìí lóhùn. Tí wọ́n bá mi sọ wípé ṣe kí àjàgà tí bàbá rẹ̀ fi sí wa lọ́rùn kí ó fúyẹ́ díẹ̀. Àwọn ìpẹ́ rẹ̀ tí ó dàgbà pẹ̀lú rẹ̀ wí fún pé báyìí ni kí ìwọ kí o wí fún àwọn ènìyàn yìí tí wọ́n bá ọ sọ wípé bàbá rẹ̀ mú kí àjàgà wa di wúwo. Ṣùgbọ́n ìwọ mú kí ó fúyẹ́ díẹ̀ fún wa. Báyìí ni kí ìwọ kí o sọ fún wọn. Ọmọdìnrin mi yóò nípọn ju ẹgbẹ́ bàbá mi lọ. Ǹjẹ́ ní ìsinsìnyí bàbá mi ti gbé àjàgà wúwo kàyín. Èmi ò sì fi kún àjàgà yín. Bàbá mi ti fi pàṣánà yín ṣùgbọ́n èmi ò fi àkeèké nà yín. Bẹ́ẹ̀ ni Jeroboamu àti gbogbo àwọn ènìyàn náà wá sọ́dọ̀ Rehoboamu ní ìjọ kẹta gẹ́gẹ́ bí ọba ti dá wípé ẹ padà tọ̀ mí wá ní ìjọ kẹta. Ọba sì dá àwọn ènìyàn lé ohun akọ. Ó sì kọ ìmọ̀ràn àwọn àgbààgbà tí wọ́n bá a dá. Ó sì sọ fún wọn gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn ìpẹ́ rẹ̀ wípé bàbá mi mú kí àjàgà yín kí ó wúwo. Èmi ò sì bùkún àjàgà yín. Bàbá mi fi pàṣánà yín ṣùgbọ́n àkeèké ni èmi ò fi nà yín. Ọba kò sì fi etí sí ti àwọn ènìyàn náà nítorí tí ọ̀ràn náà àti ọwọ́ Olúwa wá ni kí ó lè mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ tí Olúwa ti ọwọ́ Ahija ará Ṣílò sọ fún Jeroboamu ọmọ Nebati. Bẹ́ẹ̀ ni nígbà tí gbogbo Israẹli rí pé ọba kò fetí sí ti wọn àwọn ènìyàn náà dá ọba ní òun wípé ìpín kíni àwa ní nínú Dáfídì bẹ́ẹ̀ ni àwa kò ní ìní nínú ọmọ Jese. Israẹli ẹ padà sí àgọ́ yín. Ǹjẹ́ máa bójútó ilé rẹ̀ Dáfídì bẹ́ẹ̀ ni Israẹli padà sínú àgọ́ wọn. Ṣùgbọ́n àwọn ọmọ Israẹli ti ń gbé inú ìlú Júdà wọn ni Rehoboamu jọba lórí wọn. Nígbà náà ni Rehoboamu ọba rán Adoramu ẹni tí í ṣe olórí iṣẹ́ ìrú. Gbogbo Israẹli sì sọ ní òkúta, ó sì kú. Nítorí náà, Rehoboamu ọba yára láti gun kẹ̀kẹ́ rẹ̀ láti sá lọ sí Jerusalemu. Bẹ́ẹ̀ ni Israẹli ṣọ̀tẹ̀ sí ilé Dáfídì títí di òní yìí. Ó sì ṣe nígbà tí gbogbo Israẹli gbọ́ pé Jeroboamu tún padà bọ̀, ni wọ́n ránṣẹ́, wọ́n sì pè wá sí àjọ, wọ́n sì fi ìjọba lórí gbogbo Israẹli. Kò sí ẹnìkan tí ó tọ ilé Dáfídì lẹ́yìn bí kò ṣe kìkì ẹ̀yà Júdà. Nígbà tí Rehoboamu sì wá sí Jerusalemu, ó kó gbogbo ilé Júdà jọ pẹ̀lú ẹ̀yà Bẹ́ńjamínì 90,000 ènìyàn tí a yàn tí wọ́n ṣe ológun láti bá ilé Israẹli jà láti mú ìjọba náà padà bọ̀ sọ́dọ̀ Rehoboamu ọmọ Solomoni. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tọ Ṣemaya ènìyàn Ọlọ́run wá wípé, sọ fún Rehoboamu ọmọ Solomoni ọba Júdà àti fún gbogbo ilé Júdà àti Bẹ́ńjamínì àti fún ìyókù àwọn ènìyàn wípé, báyìí ni Olúwa wí, ẹ̀yin kò gbọdọ̀ gòkè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ bá àwọn arákùnrin yín jà. Ẹ padà olúkúlùkù sí ilé rẹ̀, nítorí nǹkan yìí àti ọ̀dọ̀ mi wá ni. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ Olúwa, wọ́n sì padà láti lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Nígbà náà ni Jeroboamu kọ́ Ṣekemu ní òkè Efraimu, ó sì ń gbé inú rẹ̀, ó sì jáde láti ibẹ̀ lọ, ó sì kọ́ Penueli. Jeroboamu sì wí ní ọkàn rẹ̀ pé, ní ìsinsìnyí ni ìjọba náà yóò padà sí ilé Dáfídì. Bí àwọn ènìyàn wọ̀nyí bá ń gòkè lọ láti ṣe ìrúbọ ní ilé Olúwa ní Jerusalemu, nígbà náà ni ọkàn àwọn ènìyàn yìí yóò tún yí padà sọ́dọ̀ Olúwa wọn, àní sọ́dọ̀ Rehoboamu ọba Júdà. Wọ́n sì pamí, wọ́n sì tún padà tọ Rehoboamu ọba Júdà lọ. Ọba sì gbìmọ̀, ó sì ya ẹgbọrọ màálùú wúrà méjì, ó sì wí fún wọn pé, ó pọ̀ jù fún yín láti máa gòkè lọ sí Jerusalemu. Israẹli, wo àwọn Ọlọ́run rẹ tí ó mú ọ láti ilẹ̀ Ejíptì wá. Ó sì gbé ọ̀kan kalẹ̀ ní Bétélì àti èkejì ni ó fi sí Dáni. Nǹkan yìí sì di ẹ̀ṣẹ̀ nítorí tí àwọn ènìyàn lọ láti sìn níwájú ọ̀kan àní títí dé Dáni. Ó sì kọ́ ilé ibi gíga wọn ni, ó sì ṣe àlùfáà láti inú àwọn ènìyàn tí kìí ṣe inú àwọn ọmọ Léfì. Jeroboamu sì dá àsè sílẹ̀ ní oṣù kẹjọ ní ọjọ́ 15 oṣù gẹ́gẹ́ bí àsè tí ó wà ní Júdà. Ó sì gun orí pẹpẹ náà lọ, bẹ́ẹ̀ ni ó sì ṣe ní Bẹ́tẹ́lì. Ó rúbọ sí àwọn ọmọ màálù tí ó ṣe, ó sì fi àwọn àlùfáà ibi gíga wọn ni tí ó ti ṣe sí Bẹ́tẹ́lì. Ó sì gun orí pẹpẹ náà lọ tí ó ti ṣe ní Bẹ́tẹ́lì ní ọjọ́ 15 oṣù kẹjọ ní oṣù tí ó rò ní ọkàn ara rẹ̀. Ó sì dá àsè sílẹ̀ fún àwọn ọmọ Israẹli, ó sì gun orí pẹpẹ náà lọ láti fi tùràrí jóná.
2: Ìwé ìkíní àwọn ọba. Orí 13. Sì kíyèsí ènìyàn Ọlọ́run kan láti Júdà wá sí Bẹ́tẹ́lì nípa ọ̀rọ̀ Olúwa. Jeroboamu dúró lẹ́ba pẹpẹ láti fi tùràrí jóná, ó sì kígbe sí pẹpẹ náà nípa ọ̀rọ̀ Olúwa. Ó sì wí pé, pẹpẹ, pẹpẹ, báyìí ni Olúwa wí, kíyèsí, àbí ọmọ kan ní ilé Dáfídì, Josiah ní orúkọ rẹ̀, lórí rẹ ni yóò sì fi àwọn àlùfáà ibi gíga wọn ni tí ń fi tùràrí jóná lórí rẹ rúbọ, a ó sì sun egungun ènìyàn lórí rẹ. Ó sì fún wọn ní àmì kan ní ọjọ́ kan náà wípé, èyí ni àmì tí Olúwa ti ṣe. Kíyèsí, pẹpẹ náà yóò ya, eérú ti ń bẹ lórí rẹ̀ yóò sì dànù. Ó sì ṣe nígbà tí Jeroboamu ọba gbọ́ ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run tí ó ti kígbe sí pẹpẹ náà. Ó wípé, ẹ mú un, ọwọ́ rẹ̀ tí ó nà sí sì gbẹ, bẹ́ẹ̀ ni kò sì lè fà padà sọ́dọ̀ rẹ̀ mọ́. Pẹpẹ náà sì ya, eérú náà sì dànù kúrò nínú pẹpẹ náà, gẹ́gẹ́ bí àmì tí ènìyàn Ọlọ́run ti fi fún un nípa ọ̀rọ̀ Olúwa. Ọba sì dáhùn, ó sì wí fún ènìyàn Ọlọ́run náà pé, tú Olúwa Ọlọ́run rẹ lójú ní ìsinsìnyí, kí o sì gbàdúrà fún mi, kí a ba lè tún mú ọwọ́ mi bọ̀ sípò fún mi. Ènìyàn Ọlọ́run náà sì tu Ọlọ́run lójú, a sì tún mú ọwọ́ ọba bọ̀ sípò fún un, ó sì dàbí ó ti wà rí. Ọba sì wí fún ènìyàn Ọlọ́run náà pé, wá bá mi lọ ilé, kí o sì tu ara rẹ lára, èmi ó sì ta ọ́ ní ọrẹ. Ènìyàn Ọlọ́run náà sì wí fún ọba pé, bí ìwọ bá fún mi ní ìdajì ilé rẹ, èmi kì yóò bá ọ lọ ilé, èmi kì yóò sì jẹ oúnjẹ, bẹ́ẹ̀ ni èmi kì yóò sì mu omi níhìn-ín yìí, nítorí bẹ́ẹ̀ ni apá aláṣẹ fún mi nípa ọ̀rọ̀ Olúwa wípé, má ṣe jẹ oúnjẹ, má sì ṣe mu omi, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe padà ní ọ̀nà kan náà tí o bá wá, bẹ́ẹ̀ ni ó sì bá ọ̀nà mìíràn lọ, kò sì padà ní ọ̀nà náà tí ó gbà wá sí Bẹ́tẹ́lì. Wòlíì àgbà kan sì ń gbé Bẹ́tẹ́lì, ọmọ rẹ̀ dé, ó sì ròyìn gbogbo iṣẹ́ tí ènìyàn Ọlọ́run náà ti ṣe ní ọjọ́ náà ní Bẹ́tẹ́lì fún un. Ọ̀rọ̀ tí ó sọ fún ọba, wọ́n sì sọ fún bàbá wọn. Bàbá wọn sì wí fún wọn pé, ọ̀nà wo ni ó gbà? Nítorí àwọn ọmọ rẹ̀ ti rí ọ̀nà tí ènìyàn Ọlọ́run náà gbà tí ó ti Júdà wá. Ó sì wí fún àwọn ọmọ rẹ̀ pé, ẹ di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún mi. Wọ́n sì di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún un, ó sì gùn ún, ó sì tẹ̀lé ènìyàn Ọlọ́run náà lẹ́yìn, ó sì rí o joko labe igi nla kan o si wi fun pe iwo eniyan Olorun na ti o ti Juda wa oun si wi pe emi ni o si wi fun pe ba mi lo ile ki o si je onje oun si wi pe emi ko le pada lo pelu re be ni emi ko le ba o lo be ni emi ki o je onje emi ki o si mu omi pelu re ni yi nitori ti a so fun mi nipo oro Oluwa pe iwo ko gbodo je onje iwo ko si gbodo mu omi nibe be ni iwo ko gbodo tun pada lo nipo ona ti iwo ba wa o si wi fun pe woli ni emi pelu gege bi iwo angeli si so fun mi nipa oro Oluwa wi pe mu ba o pada sinu ile re ki o le je onje ki o si le mu omi sugbon o puro fun be ni o si ba pada lo o si je onje ni ile re o si mu omi o si se bi won ti joko ti tabili le oro Oluwa to woli na wa ti o mu pada bo o si kigbe si eniyan Olorun ti o ti Juda wa wi pe bayi ni Oluwa wi ni won bi won ti se agboran si enu Oluwa ti wo ko si pa ase na mo ti Oluwa Olorun re pa fun o sugbon iwo pada iwo si ti je onje iwo si ti mu omi ni bi ti Oluwa so fun o pe

0: ó wí pé ènìyàn ọlọ́run náà ni tí ó ṣọ̀tẹ̀ sí Olúwa. Nítorí náà ni Olúwa fi lé kìnnú lọ́wọ́ tí ó sì fà á ya tí ó sì pa á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó ti sọ fún. Ó sì wí fún àwọn ọmọ rẹ̀ pé ẹ di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún mi. Wọ́n sì dì í ní gàárì. Ó sì lọ, ó sì rí agbé òkú rẹ̀ sọ sí ojú ọ̀nà àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti kìnnìún dúró ti òkú náà. Kìnnìún kò di òkú náà, bẹ́ẹ̀ ni kò fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà ya. Wòlíì náà mú òkú ènìyàn Ọlọ́run náà, ó sì gbé e lórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà, ó sì mú un padà bọ̀. Wòlíì àgbà náà sì wá sí ìlú láti ṣọ̀fọ̀ àti láti sìn ín. Ó sì tẹ òkú rẹ̀ sínú ibojì ara rẹ̀. Wọ́n sì ṣọ̀fọ̀ lórí rẹ̀ pé ó ṣe arákùnrin mi. Ó sì ṣe lẹ́yìn ìgbà tí ó ti sìnkú rẹ̀ tán. Ó sì sọ fún àwọn ọmọ rẹ̀ wí pé nígbà tí mo bá kú, nígbà náà ni kí ẹ sìnkú mi ní ibojì nínú èyí tí a sin ènìyàn Ọlọ́run. Ẹ tẹ egungun mi lẹ́bàá egungun rẹ̀. Nítorí ní ṣíṣe ọ̀rọ̀ tí ó kígbe nípa ọ̀rọ̀ Olúwa sí pẹpẹ náà ní Bẹ́tẹ́lì àti sí gbogbo ilé ibi gíga tí ń bẹ ní gbogbo ìlú Samaria yóò ṣe dandan. Lẹ́yìn nǹkan yìí, Jeroboamu kò padà kúrò nínú ọ̀nà ibi rẹ̀, ṣùgbọ́n ó tún mú nínú àwọn ènìyàn ṣe àlùfáà ibi gíga wọn ni. Ẹnikẹ́ni tí ó bá fẹ́ ayà sọ́tọ̀, òun a sì di àlùfáà ibi gíga wọn ni. Nǹkan yìí sì di ẹ̀ṣẹ̀ ilé Jeroboamu, àní láti ké kúrò àti láti parun kúrò lórí ilẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkẹrìnlá. Ní àkókò náà, Abijah ọmọ Jeroboamu ṣàìsàn. Jeroboamu sì wí fún aya rẹ̀ pé, dìde, èmi bẹ̀ ọ́, sepọ́ ara rẹ̀ dà, kí a má baà lè mọ̀ ọ́ ní aya Jeroboamu, kí o sì lọ sí Ṣílò. Kíyèsí, níbẹ̀ ni Ahijah wòlíì wà, tí ó sọ fún mi pé, èmi ò jọba lórí ènìyàn yìí. Kí o sì mú ìṣù àkàrà mẹ́wàá ní ọwọ́ rẹ àti àkàrà wẹ́wẹ́ àti ìgòyin kí o sì lọ sọ́dọ̀ rẹ̀. Òun ó sì wí fún ọ bí yóò ti rí fún ọmọdé náà. Aya Jeroboamu sì ṣe bẹ́ẹ̀, ó sì dìde, ó sì lọ sí Ṣílò, ó sì wá sí ilé Ahijah, ṣùgbọ́n Ahijah kò ríran nítorí tí ojú rẹ̀ fọ́ nítorí ogbó rẹ̀. Olúwa sì wí fún Ahijah pé, kíyèsí, aya Jeroboamu ń bọ̀ wá béèrè ohun kan lọ́wọ́ rẹ ní ti ọmọ rẹ̀ nítorí tí ó ṣàìsàn. Báyìí ni kí ìwọ kí o wí fún. Yóò sì ṣe nígbà tí ó bá wọlé, yóò ṣe ara rẹ̀ bí ẹlòmíràn. Bẹ́ẹ̀ ni ó sì rí nígbà tí Ahijah gbọ́ ìró ẹsẹ̀ rẹ̀ bí ó ti ń bọ̀ wá ní ẹnu ọ̀nà. Òun sì wí pé, wọlé wá, ìwọ aya Jeroboamu, èṣe tí ìwọ fi ṣe ara rẹ̀ bí ẹlòmíràn, nítorí iṣẹ́ wúwo ni a fi rán mi sí ọ. Lọ sọ fún Jeroboamu pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, nítorí bí mo ti gbé ọga láti inú àwọn ènìyàn, tí mo sì fi ọ jẹ olórí Ísírẹ́lì ènìyàn mi, tí mo sì fa ìjọba ya kúrò ní ilé Dáfídì. Mo sì fi fún ọ, síbẹ̀, ìwọ kò rí bí Dáfídì ìránṣẹ́ mi, ẹni tí ó pa òfin mi mọ́, tí ó sì tọ̀ mí lẹ́yìn tọkàntọkàn rẹ̀ láti ṣe kìkì èyí tí ó tọ́ ní ojú mi. Ṣùgbọ́n ìwọ ti ṣe búburú ju gbogbo àwọn tí ó ti wà ṣáájú rẹ, nítorí ìwọ ti lọ, ìwọ sì ti ṣe àwọn ọlọ́run mìíràn àti èrè dídà láti ru ìbínú mi, tí ìwọ sì ti gbé mi sọ sí ẹ̀yìn rẹ. Nítorí náà, kíyèsí, èmi ó mú ibi wá sí ilé Jeroboamu, èmi ó ké gbogbo ọ̀dọ́mọkùnrin kúrò lọ́dọ̀ Jeroboamu àti ọmọ ọ̀dọ̀ àti òmìnira ní Ísírẹ́lì. Èmi ó sì mú àwọn tí ó kù ní ilé Jeroboamu kúrò, gẹ́gẹ́ bí ènìyàn ti kó ìgbẹ́ kúrò títí gbogbo rẹ̀ yóò fi tán. Ẹni Jeroboamu tí ó bá kú ní ìlú ni àwọn ajá yóò jẹ, àti ẹni tí ó bá kú ní ìgbẹ́ ni àwọn ẹyẹ ojú ọ̀run yóò jẹ, nítorí Olúwa ti sọ. Nítorí náà, ìwọ dìde lọ sí ilé rẹ, nígbà tí ẹsẹ̀ rẹ bá sì wọ ìlú, ọmọ náà yóò kú. Gbogbo Ísírẹ́lì yóò sì ṣọ̀fọ̀ rẹ̀, wọn ó sì sìn ín, nítorí kìkì ó nìkan ni ẹni tí yóò wá sí isà òkú nínú ẹni tí ṣe ti Jeroboamu, nítorí lọ́dọ̀ rẹ̀ ni a rí ohun rere díẹ̀ sípa Olúwa Ọlọ́run Ísírẹ́lì ní ilé Jeroboamu. Olúwa yóò sì gbé ọba kan dìde lórí Ísírẹ́lì tí yóò ké ilé Jeroboamu kúrò ní ọjọ́ náà. Ṣùgbọ́n kíni àní ní ìsinsìn yìí? Nítorí tí Olúwa yóò kọlu Ísírẹ́lì bí a ti mi iyẹ̀ nínú omi, yóò sì fa Ísírẹ́lì tó kúrò ní ilẹ̀ rere yìí tí ó ti fi fún àwọn bàbá wọn, yóò sì fún wọn ká kọjá odò náà nítorí tí wọ́n ṣe èrè òrìṣà wọn, wọ́n sì ń ru ìbínú Olúwa. Yóò sì kọ Ísírẹ́lì sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ Jeroboamu, ẹni tí ó ṣẹ̀, tí ó sì mú Ísírẹ́lì dẹ́ṣẹ̀. Aya Jeroboamu sì dìde, ó sì lọ, ó sì dé Tira. Nígbà tí ó sì wọ ìloro ilé, ọmọdé náà sì kú, wọ́n sì sìn ín. Gbogbo Ísírẹ́lì sì ṣọ̀fọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Ahijah wòlíì àti ìyókù ìṣe Jeroboamu bí ó ti jagun àti bí ó ti jọba. Kíyèsí, a kọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Ísírẹ́lì. Àwọn ọjọ́ tí Jeroboamu jọba jẹ́ 22, ó sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀.

0: Nadabu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Rehoboamu ọmọ Solomoni sì jọba ní Juda. Rehoboamu jẹ́ ẹni ọdún mọ́kànlélógún nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba lé ọdún mọ́kànlélógún ní Jerusalemu, ìlú tí Olúwa ti yàn nínú gbogbo ẹ̀yà Israeli láti fi orúkọ rẹ̀ síbẹ̀. Orúkọ ìyá rẹ̀ sì ni Naama ara Amoni. Juda sì ṣe búburú níwájú Olúwa. Wọ́n sì fi ẹ̀ṣẹ̀ wọn mú jowú ju gbogbo èyí tí bàbá wọn ti ṣe tí wọ́n sì ti dá. Nítorí àwọn pẹ̀lú kọ́ ibi gíga fún ara wọn àti èrè àti igbó òrìṣà lórí gbogbo òkè gíga àti lábẹ́ gbogbo igi tútù. Àwọn tí ń hùwà panṣágà ń bẹ ní ilẹ̀ náà, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí gbogbo ohun ìríra àwọn orílẹ̀-èdè tí Olúwa lé jáde kúrò níwájú àwọn ọmọ Israeli. Ó sì ṣe ní ọdún karùn-ún Rehoboamu ọba Ṣiṣákì ọba Íjíbítì gòkè wá sí Jerusalemu. Ó sì kó ìṣúra ilé Olúwa lọ àti ìṣúra ilé ọba àní gbogbo rẹ̀ lé ó kó lọ. Ó sì kó gbogbo asà wúrà tí Solomoni ti ṣe lọ. Rehoboamu ọba sì ṣe asà ìdẹ ní ipò wọn. Ó sì fi wọn sí ọwọ́ olórí àwọn olùṣọ́ tí ń ṣọ́ ilẹ̀kùn ilé ọba. Bẹ́ẹ̀ ni ó sì rí nígbà tí ọba bá ń lọ sí ilé Olúwa, wọn á rù wọ́n, wọn á sì mú wọn padà sínú yàrá olùṣọ́. Ìyókù ṣe Rehoboamu àti gbogbo ohun tí ó ṣe akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda. Ogun sì wà láàrin Rehoboamu àti Jeroboamu ní ọjọ́ wọn gbogbo. Rehoboamu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì. Orúkọ ìyá rẹ̀ sì ni Naama ara Amoni. Abíjà ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ìwé ìkíní àwọn ọba. Orí ìkẹẹ̀dógún. Ǹjẹ́ ní ọdún kejìdínlógún Jeroboamu ọba ọmọ Nebati, Abíjà jọba lórí Juda. Ọdún mẹ́ta ni ó jọba ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ sì ni Maaka ọmọbìnrin Abiṣálómù. Ó sì rìn nínú gbogbo ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ tí ó ti dá níwájú rẹ̀. Ọkàn rẹ̀ kò sì pé pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí ọkàn Dáfídì bàbá rẹ̀. Ṣùgbọ́n nítorí Dáfídì ni Olúwa Ọlọ́run rẹ̀ fún ní ìmọ́lẹ̀ kan ní Jerusalemu láti gbé ọmọ rẹ̀ ró lẹ́yìn rẹ̀ àti láti fi ìdí Jerusalemu múlẹ̀. Nítorí Dáfídì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, kò sì yí padà kúrò nínú gbogbo èyí tí ó pàṣẹ fún ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Bí kò ṣe ní kìkì ọ̀ràn Uria ará Hiti. Ogun sì wà láàrin Rehoboamu àti Jeroboamu lé ọjọ́ ayé rẹ̀ gbogbo. Ǹjẹ́ ìyókù ìṣe Abíjà àti gbogbo èyí tí ó ṣe akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda. Ogun sì wà láàrin Abíjà àti Jeroboamu. Abíjà sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, wọ́n sì sìn ní ìlú Dáfídì. Asa ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Àti ní ogún ọdún Jeroboamu ọba Israeli ni Asa jọba lórí Juda. Ọdún mọ́kànlélógójì ni ó jọba ní Jerusalemu. Orúkọ ìyá ńlá rẹ̀ sì ni Maaka ọmọbìnrin Abiṣálómù. Asa sì ṣe èyí tí ó tọ́ lójú Olúwa bí Dáfídì bàbá rẹ̀. Ó sì mú àwọn tí ń ṣe panṣágà kúrò ní ilẹ̀ náà. Ó sì kó gbogbo èrè tí àwọn bàbá rẹ̀ ti ṣe kúrò. Àti Maaka ìyá rẹ̀ pàápàá ni ó sì mú kúrò láti má ṣe ayaba nítorí tí ó yá èrè kan fún òrìṣà rẹ̀. Asa sì ké èrè náà kúrò, ó sì dáná sun níbi odò Kidroni. Ṣùgbọ́n ibi gíga wọn ni a kò mú kúrò. Síbẹ̀ ọkàn Asa pé pẹ̀lú Olúwa ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Ó sì mú ohun mímọ́ wọn ni ti bàbá rẹ̀ àti ohun mímọ́ wọn ni tí òun ti kara rẹ̀ wọ ilé Olúwa, fàdákà àti wúrà àti ohun èlò wọn ni. Ogun sì wà láàrin Asa àti Baasha ọba Israeli ní gbogbo ọjọ́ wọn. Baasha ọba Israeli sì gòkè lọ sí Juda, ó sì kọ́ Rama nítorí kí ó má lè jẹ́ kí ẹnikẹ́ni kí ó jáde tàbí kí ó wọlé tọ Asa ọba lọ. Nígbà náà ni Asa mú gbogbo fàdákà àti wúrà tí ó kù nínú ìṣúra ilé Olúwa àti ìṣúra ilé ọba, ó sì fi wọn sí ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀. Asa ọba sì rán wọn sí ọ̀dọ̀ Ben Hadadi ọmọ Tabrimoni ọmọ Esioni ọba Syria tí ó ń gbé Damascus wípé, jẹ́ kí májẹ̀mú kí ó wà láàrin èmi àti ìwọ, láàrin bàbá mi àti bàbá rẹ. Kíyèsí, èmi rán ọrẹ fàdákà àti wúrà sí ọ, wá kí o sì da májẹ̀mú rẹ pẹ̀lú Baasha ọba Israeli kí ó lè lọ kúrò lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ ni Ben Hadadi fi etí sí ti Asa ọba, ó sì rán àwọn alágbára olórí ogun tí ó ní sí ìlú Israeli wọn ni, ó sì kọlu Ijoni àti Dani àti Abel Beth Maaka àti gbogbo Keneroti pẹ̀lú gbogbo ilẹ̀ Naftali. Ó sì ṣe nígbà tí Baasha gbọ́, ó sì ṣíwọ́ àti kọ́ Rama, ó sì ń gbé Taasa. Nígbà náà ni Asa ọba kéde ká gbogbo Juda, kò dá ẹnìkan sí, wọ́n sì kó òkúta Rama kúrò àti igi rẹ̀ tí Baasha fi kọ́lé. Asa ọba sì fi wọ́n kọ́ Geba ti Benjamini àti Mispa. Ìyókù gbogbo ìṣe Asa àti gbogbo agbára rẹ̀ àti gbogbo ohun tí ó ṣe àti ìlú wọn ni tí ó kọ́. Akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda. Ṣùgbọ́n ní àkókò ogbó rẹ̀, àrùn ṣe ní ẹsẹ̀ rẹ̀. Asa sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì bàbá rẹ̀. Jehoṣafati ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Nadabu ọmọ Jerubamu sì bẹ̀rẹ̀ sí jọba lórí Ísírẹ́lì ní ọdún kejì Asa ọba Júdà. Ó sì jọba lórí Ísírẹ́lì ní ọdún méjì. Ó sì ṣe búburú níwájú Olúwa. Ó sì rìn ní ọ̀nà bàbá rẹ̀ àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tí ó mú Ísírẹ́lì ṣẹ̀. Baaṣa ọmọ Ahija ti ilé Isakari sì dìtẹ̀ sí Baaṣa kọlù ní Gibetoni ti àwọn ará Filistia. Nítorí Nadabu àti gbogbo Ísírẹ́lì dó ti Gibetoni. Àní lé ọdún kẹta ti Asa ọba Júdà ni Baaṣa pa á. Ó sì jọba ní ipò rẹ̀. Ó sì ṣe nígbà tí ó jọba. Ó kọlu gbogbo ilé Jerubamu. Kò kú fún Jerubamu ẹni tí ń mí títí ó fi rún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Ahija ará Ṣílò. Nítorí ẹ̀ṣẹ̀ Jerubamu tí ó ṣẹ̀ tí ó sì mú kí Ísírẹ́lì ṣẹ̀ nípa ìmúnibínú rẹ̀ èyí tí ó fi mú kí Olúwa Ọlọ́run Ísírẹ́lì kí ó bínú àti ìyókù ìṣe Nadabu àti gbogbo ohun tí ó ṣe. A kò akọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Ísírẹ́lì. Ogun sì wà láàrin Asa àti Baaṣa ọba Ísírẹ́lì ní gbogbo ọjọ́ wọn. Ní ọdún kẹta Asa ọba Júdà ni Baaṣa ọmọ Ahija bẹ̀rẹ̀ sí jọba lórí gbogbo Ísírẹ́lì ní Tasa. Ní ọdún 24 ó sì ṣe búburú níwájú Olúwa. Ó sì rìn ní ọ̀nà Jerubamu àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tí ó mú Ísírẹ́lì ṣẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah 43:1, ìwé wòlíì Isaiah 43:1 láti ẹsẹ̀ ìkẹwàá. Ẹ̀yin li ẹlẹ́rìí mi, lè Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí: ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ 12, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín. Ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, ni Olúwa wí pé èmi ni Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani ní ìran kan sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú Májẹ̀mú Titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́, àwa tí a ti bá Ọlọ́run lájà nípa ètùtù ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, àwa tí ẹ̀mí Ọlọ́run ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Christi awa ni ati so di eleri wipe ke a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wipe Jesu Christi oun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihirere ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara Olorun o ji Jesu Christi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisinsin ti e ti ri mi nisinsin ti e ti to ebun orun wo nisinsin ti e ti ri ase pe igbala ti Jesu Christi se lori igi agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi aba ti gba okan re la bi aba ti dari ese re jio Jesu Christi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Christi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbàtí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé àti títí dé òpin ilẹ̀ ayé níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristì ní olùgbàlà nítorí bẹ́ẹ̀ bí o bá ti mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà tí o ti gba iyì àìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀ tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Lọ́run tí ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristì àti wípé nísinsìnyí bí o bá kú o fi ọ̀run rere ṣeré jẹ irú ẹni bẹ́ẹ̀ o yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa kí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà àti wípé Jésù Kristì ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere o yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristì wípé Jésù ni olùgbàlà yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí ìkíní ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké ìkejì ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ ìkẹta agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́ ìkíní ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké àwọn wo ni a ń pè ní ẹlẹ́rìí èké bí a bá rí ẹlẹ́rìí kan yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́ ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́ a ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni bí ẹlẹ́rìí kan bá jáde wá bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo onkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Kristi nikan soso ohun ni olugbala iru awon be bi won ba tile n waasu ohun ko ti won ba nso aka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma n fi etan han jade o sese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun o wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun o wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma n ri boya ninu oko ero tabi ni tosi wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fawon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe ra won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala pe baba se be a o le ba Jesu joba nikehin sugbon won o mo nipa atunbi won o mo nipa iye ni pekun won o mo nipa bi a se le jewo iso wa ki ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won o mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon wonyi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ike dogmo iwe iwe ori kerinla ese ike dogmo olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o nbo lori iru eni be eleri olooto lo ma ngba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma fi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala ni o ma fi han eni ni o ma so wi pe ah se se fe ku ninu ese yin sebi jesu kristi ti ku fun wa sebi jesu kristi ni alarina wa sebi jesu kristi ni eni to ngba eri wa je ni waju olorun o ni alagbawi wa ti o je wi pe bi a ba je wese wa bi a ba ko sile nitori ti jesu kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti jesu kristi ti o le gba okan elese kankan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ilekan si ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo kuro lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi jesu kristi ti o ti so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti kuro lenu wa ti o gba siga kuro lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayan fe ni waju olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe jesu kristi li ona o ni iyi ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipasẹ re eleri olooto lo ma nso fun wa be nitori be awa paapa bi a ba di omo olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto ni waju olowa ki a ma so jesu kristi ki a ma so fun awon eniyan ni agbègbè wa ni àdúgbò wa ìtàn àgbélébò àti wí pé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú Yohánù ìwé ìhìnrere ti Yohánù ẹsẹ orí ìkẹẹ̀dógún ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ ìkẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wá àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá òun náà ni yóò jẹ́rí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn-ín ni jésù kristi ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rì olóòótọ́ ó jẹ́ kí a dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ètò sílẹ̀ wọ́n ti wá sọ́dọ̀ jésù kristi ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè jésù wípé wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ jésù ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀ ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ olùgbàlà ẹlẹ́rì olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí ó gba jésù kristi ọmọ ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún láti di ènìyàn ọ̀tọ̀ ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú jésù kristi ọ̀rọ̀ jésù gbé inú rẹ̀ ó rìn ìrìn tí ó yẹ ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese se ke wo ise awon aposteli ise awon aposteli ori kejile logu efe ike dogu ise awon aposteli ori kejile logu efe ike dogu ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi aban pe eniyan ni eleri o je wo pe o ti ri nkan kan o si se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi o ba so wi pe se eleri ni o si nkan ti anso to ba so pe be ni won ni so wa nbe ewo lori ewo lo gbo ewo lo sele bi o ba so wi pe mi o ri nkan kan mi o se gbo nkan kan mo kan lo loju city ni okunrin yi lo wa pe ni o pe mo ni ejo ile ejo nitori be wa se eleri mi awon ni eleri eke lo fe se oju e o ri nkan eti e o gbo nkan ki o si nbe nigba ti nkan won yi sele o se le se eleri se owo ti won so pe ogbeni ni se o fun o ninu e rara se o je onile eri rara se o ba agberi rara se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti ba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi nfun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma nfun ni nigba ti a ba di eni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te ti omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo papa o ti alejo o ti ajiji ti Olorun ewo lo fe jeri eni ti a ba so pe o je eleri o je wi pe oju re ti ri nkan oni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yipada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade mo gbo oro Olorun ni bi mo ti n gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nkan eni to n bu tele tele nkan iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni gbese aye e tele tele bi mo ti gbo oro Olorun pe ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi mi jere wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti n ba ja tele tele mo ti lo ba won laja wi pe e ma binu o ise etuni o nisisin mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo n gbe inu mi bi mo n lo mo n korin ni bi mo n ka bibeli be ni mo n ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorunwa to dabi eni pe orin orun o n so jade lati inu okan won awon ni a n so wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ejere okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eniyan wi pe Jesu Kristi n gbala Jesu n dani nidi Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abako pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki a koko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba Jesu pade a si lo n so fun awon elomiran wi pe awon papa won le ni igbala won le ni dande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihirere ti Luke ori ikerin le logun Luke ori ikerin le ni ogun lati ese ikerin di la dota ese a dota di merin o si we fun won pe be le a ti kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pe wada ati idarije ese li oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wipe eleri bi aban so wipe eni ti waasu ihirere e je wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini a dota oni o si we fun won pe be li ati kowe re pe ki Kristi ki o jiya ki o si jinde ni ijo keta kuro ninu oku je ki a duro nibe na sori ohun ti a n pe ni ihinrere o je oro Olorun lati inu bibeli sugbon awon elomiran oye oye won nipa ihinrere o seese ki a ma so itan inu bibeli bi a ba so itan inu bibeli bi a ko ba mu itan yi wa si ise ti Jesu Kristi se fun igbala wa a o ti waasu ihinrere gege bi apere je ki n se apere yi fun o o seese ki a ka bibeli ki a so wipe Olorun da eniyan wipe agbara Olorun tobi popo agbara Olorun yi o si da eniyan o seese ki oniwaasu ki o so lati ibe wipe agbara Olorun ki baati wipe bi Olorun ba ni agbara lati le da eniyan je ori wipe Olorun ni agbara to je wipe ko so n to soro fun Olorun lati se looto ni sugbon ko ti waasu ihirere ko ti so fun wa wipe Jesu Kristi ku fun ese wa ati wipe o le yi wa pada soro n ta pe ni ihirere ni wipe ati je odaran tele tele ati je elese tele tele onikupa ni eniyan sugbon Jesu Kristi wa a se fi agbara fun a fi ase fun wipe nipa etutu eje re ki o le ki o ba le gba wala kuro ninu ase wa bi a ba so wipe Olorun da eniyan o to ni sugbon bi a ba so wipe sugbon eniyan subu ni ogba Edeni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogun Olorun sugbon ni akoko ti o ye Olorun ninu ife re o ran Jesu Kristi si wa sinu aye yi ki o ba le kun fun ese wa ki o ba le ko ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti Adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su ihinrere a n so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati waasu ire ki a ba le ni igbala o seese elomiran de waasu we pe Dafidi o dese agbere eyi ki se waasu ihinrere bi a ba so we pe sugbon o wa sodo Olorun o toro idariji o so fun Olorun we pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese si inu mi je ki n ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba waasu bee ti a si wa so wipe awa naa ti a ti dese gege bi Dafidi bi o ti dese bi a ba wa sodo Olorun nisinsin Ojorun di alaanu ko ni tawanu bi o tun wo ki o ri wipe yoo dari ese wa ji wa gba ti a ba ti n waasu idariji ese nipasẹ Jesu Kristi nipasẹ ẹjẹ Jesu Kristi ti o ta sile fun wa wo ọdọ agutan Olorun ti o ku ẹsẹ ara aye lo e je wipe a n waasu ihinrere oni o sọ fun wa ni ẹsẹ ikẹtadini-aadọta o ni ati ki a waasu ironu pe wada ati idariji ẹsẹ le orukọ rẹ ki a waasu ìrònú pé wàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀, kìí ṣe ní orúkọ ìjọ, kìí ṣe ní orúkọ àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe. Ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ. Àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn olùṣọ́àgùtàn ò gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ. Ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín, tàbí Àpólò ni a kàn máa gbélébò fún yín? Ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere, a jẹ́ ẹlẹ́rìí Jésù, a jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, a ń wàásù ìrònú pìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri, wọ́n máa lọ bá àwọn àlùfáà wọn, àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Wọ́n á sọ wípé àwọn ti lọ ní ọjọ́ Sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè, ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn. Ṣùgbọ́n o jẹ́ kí ó yé o, bí o bá ṣẹ̀mí, ó ṣeéṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o, kí n tó mọ Jésù, tàbí nígbà tí mo di apẹ̀yìndà, tàbí nígbà tí mi ò kíyè sára, tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi, mo sọ̀rọ̀ báyìí, mo ṣe báyìí sí yín, ẹ dáríjì mi àti sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá, tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn, kí a sọ fún yín pé dáríjì mi o, a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe. Ṣùgbọ́n o ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, o ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin, ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi. Ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún, nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ Jésù. Bí a bá ké pe Olúwa, bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà, à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ Jésù Kristì, ni a ti lè ní ìgbàlà. Gbà tí o bá wàásù bẹ́ẹ̀, gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ Jésù Kristì ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn dì wọ́n, èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́. Ṣùgbọ́n bí a bá ń wàásù bẹ́ẹ̀, ẹ̀mí Ọlọ́run láti inú ìwàásù wa, a mú ìwàásù yìí, a jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn. Ẹni tó ń káàkiri, tí ó ń ṣe àgbèrè, tí ó ń ṣe panṣágà, ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà, gẹ́gẹ́ bí ẹni tí ń jalè, gẹ́gẹ́ bí ẹni tí ń já ilé onílé bo tiẹ̀ lẹ́yìn, ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpùrọ́ ni, ọ̀mùtí ni, ó ń jẹ bọ káàkiri. Gbà tí a bá sọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn, a fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá, yóò sì ronú pọ̀dà, yóò sì béèrè ìdáríjì nípa orúkọ Jésù Kristì àti nítorí ètùtù tí Jésù Kristì tí ó ṣe fún wa. Ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò? Bí a bá ń sọ nípa ọgbọ́n, èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀? Ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí, ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe ó di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn, kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀, ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀, kí ó rí wípé ìyá ń tọ́jú, ó ń tọ́mú, ó ń létí ìró, ó ń da èékánná sí. Ó ṣeéṣe kí ó rí wípé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí, ó kó kọ́ra. Kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run, a ó sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbà ọ̀run àpáàdì òjìnà sí yín. Ìwàásù kọ́ yẹn, ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre, yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú Olúwa. Ó fẹ́ mú màmá bínú ni. Ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀, ó ṣeéṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira, ó bẹ̀rẹ̀ sí ní mu ọtí, ó sì ní ọmọ lọ kàwé o. Ni ọmọ bá sọ pé ìwé kíkà ò tiẹ̀ tí ìtàsìkò, bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí. Ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, ọtí tẹ́ ń mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́, nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù. iru eni be only awon eniyan jina si hin rere tabi o sese boya se la nlo loju titi asiri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo jesu oni itara sugbon itara odi ni obaduro lo so pe iwo omo birin ki lo nwa legbe titi na lo so pe ah bo wa to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun le mi deeper le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odomo birin yen o da mi loju pe to wa je to ma ni gbala ni o ye ko ni gbala loni o wa su irere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kokan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kokan bi o ba je oluka bibeli yo yi o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipase be o wa tun lo si Egypt iya popo ni o je Josephu gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be Josephu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbesi aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru e ro wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo sokan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibaka si e awon eranko won fe fun olonje ni won onikalukuri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun wo o tun fi oro wa won lenu wo aburo yin nko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe Joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni Genesis ari wi pe awon won yi won seri ba won jewo ese won ori ogbon ti Joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wo si ile esi to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wo si ile esi ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi o jina si o nje wa wa church mo ti n ba so be fun o o soro lati wa si church bi n ba le okaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu po ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti Joseph fun nisinsin soran ti Natani Dafidi o ti da ese agbere Natani wa si odo Dafidi o so itan kan o so o pa ni bi owe sugbon Dafidi o mo Dafidi ti be si ni dajo sugbon pelu ogbon olorun ni Dafidi wa so ni Natani wa so fun pe iwo ni eni na lese kese ni Dafidi lo be si ni gbadura lo tun ba ni waju Oluwa lo teri ba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o n soro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan won yi gbo ni to pe awon kan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe ah die loko ki o so mi di onigbagbo awon kan won yi won wo lokan awa na o ye ti a kun fun ogbon olorun soran ti Jesu Christi nigba ti o ri obinrin ni ti kanga obin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu je so be oni lo pe oko re wa ni obirin so pe ah bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun soju be lo fun ni wa fi ladugbo re sile ni o lo si igbo wi pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon olorun ni a fi gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele tele a je omo siga tele tele a je onikupa ni eniyan tele tele a je eni ti se fayawo tele tele a je eni ti nja tele tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a si so fun ke a so fun awon eniyan wo pe Jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa seso eri wa eri igbala tabi a le si bibeli ke a so fun awon eniyan wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ke a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipologo ihinrere ti a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti ati waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba de bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin Kristi ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo ni o ran mi agbara ti n ti iwasu wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluso-agutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o ye yin ese wa ni idapo oju ole pe eyi ti oluso-agutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí níbẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà á bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tó má ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ ti o je wipe bi oluso agutan ti n so be la n ti leyin bi adari ekun bi o ti n so be ni a n kin leyin bi awon ti a jo je ara ninu oluwa bi won ti n gbe soke be la jo n gbe soke bi won ti n gbe sile be ni a jo n gbe sile eko kan iwoso kan irin kan ti o je wipe amoran kan naa ni a n gba awon ti a n gba ni imoran gba ti awon eniyan ti won ba ri isokan wa ti won ba ri pe a jo ni idapo a si ni irepo ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí ọlọ́run láàyè ní ìgbésí ayé wa kí a fi ẹ̀mí ọlọ́run kún wa ti ati ni emi olorun ninu ati lode to je pe oro ti an so iro ti an ro lati odo emi olorun wa ni to je pe agbara emi orun agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbese aye eniyan emi olorun ina olorun tin jorun o ti wa ni igbese aye wa bi aban soro emi olorun yo ma si nkan won yi leyin yo je agbara fun oro ti an so ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese kokan le logbon nigbati won gbadura kan ibi ti won gbe pejo simititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun si tun igbese aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki ori olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu jesu kristi agbara ti je ki a le seri ba ki a de wole lese agbelebu jesu kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o sun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esitan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wi wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon won yi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura aso fun a wi pe ibi ti won ti n gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o n lo nitosi ki won ma mo wi pe a n gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yìí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ ọlọ́run ó wá sọ fún àwọn wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́ wọ́n kún fún ẹ̀mí mọ́ agbára ọlọ́run ó sọ kalẹ̀ sí ìgbésí ayé wọn ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run wẹ́sẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n agbára ńlá ní àwọn àpọ́sẹ́lì si fi ń jẹ́rìí àjínde jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn kí ni èrèdí tí a fi ń wàásù ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè gba jésù kristi gbọ́ kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ wo yohánù orí ogún Yohánù orí ogún ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì sí orúkọ rẹ̀ ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyè lé orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn kì í ṣe pé kí a máa lé wọn sá fún ọlọ́run kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni lágbájá ìwàásù kọ́ yẹn èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ jésù kí wọn kí ó lè ní ìgbàlà kí wọn kí ó lè kúnlẹ̀ fún jésù kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kún lónìí ni jésù kristi ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé ìwọ fún ara rẹ ṣé o ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà ó ti jẹ ẹlẹ́rìí ó ti di agbẹnusọ fún ọlọ́run ìdédúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara fún iṣẹ́ ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde kí o gbàdúrà sókè sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ eleri ti gba okanla eleri ti so fun awon eyan wi pe Jesu Christi o ni ona Jesu Christi o ni iye ati wi pe Jesu Christi ni eni na.

ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì. Gbàdúrà gbàdúrà títí agbára Ọlọ́run, ọgbọ́n Ọlọ́run, iyè Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ìtara Ọlọ́run, iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ. Gbàdúrà sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, tó fi lè jẹ́

0: pé ìwọ súre fún mi tàbí ìwọ bùkún mi ó sì bí pé orúkọ rẹ ó ń bèrè wípé kí ni orúkọ rẹ ó fẹ́ mọ̀ bóyá ó ní ọkàn òtítọ́ ó fẹ́ mọ̀ bóyá ó fẹ́ ṣe àtúnṣe nítorí wípé ìbéèrè yìí kan náà àti béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí ṣùgbọ́n kò sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ ṣùgbọ́n nísinsìnyí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìbùkún ó dáhùn ó wí pé jákọ́bù ni orúkọ òun ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní jákọ́bù mọ́ bí kò ṣe ísírẹ́lì nítorí pé ìwọ ti bá ọlọ́run àti ènìyàn jà èyí jẹ́ wípé ó jìjà kadì nínú ìbéèrè nínú ìṣẹ̀pẹ̀ nínú àdúrà ìwọ sì borí jákọ́bù sì bí owe ó sì wí pé èmi bẹ̀ ọ́ sọ orúkọ rẹ fún mi òun sì wí pé èéṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi ó sì súre fún un níbẹ̀ jésù yóò súre fún ọ níhìn ọlọ́run fúnra rẹ̀ yóò súre fún ọ níhìn jákọ́bù sì sọ orúkọ ibẹ̀ náà ní pẹ́níẹ́lì ó ní nítorí tí mo ti rí ọlọ́run lójúkojú mo gbàgbọ́ wípé ó rí ọlọ́run ó rí ìbùkún ọlọ́run ó rí agbára ọlọ́run ní ìgbésí ayé rẹ ó wípé ó sì dá ẹ̀mí mi sí ọjọ́ tí ọ̀rọ̀ oníbìnú jẹ́ ènìyàn yóò bá di ayọ̀ ọjọ́ tí a ó bá nu omijé gbogbo nù kúrò lójú ẹni tí ń sọkún ọjọ́ tí òkè ìṣòro yóò bá wólulẹ̀ wì nínú ọ̀rọ̀ ayé tara ilé àti tara oko ọjọ́ náà ni ẹ̀mí mímọ́ máa ń darí wọn sọ́dọ̀ ọlọ́run olódùmarè ọba tó ń tayé ẹni ṣe ọba tó ń sọ ayé ẹni di rere ohun tí ó mú kí o jẹ́ ọ̀kan nínú àwọn olóríire tó wá sí ìpàgọ́ àjíǹde ọdún yìí rèé ǹjẹ́ nítorí náà mo kí ọ kú oríire mo sì kí olúkúlùkù wa káàbọ̀ sí ìpàdé ìkíní ìpàgọ́ àrà ọ̀tọ̀ yìí lórúkọ jésù olúwa wa ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé oríṣi olórí ju orí ènìyàn méjì ni wọ́n ti bá ọlọ́run pàdé tí olúwa sì fọwọ́ tọ́ ìgbésí ayé wọn ìtàn ẹnìkan ni mo kà fún ọ nísinsìnyí ó sọ nípa ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kìíní ni àwọn tó múra sílẹ̀ àwọn tó pèsè ọkàn wọn sílẹ̀ gẹ́gẹ́ bí àwòtán ganran tí a fọ̀ tó mọ́ tónítóní ní ìmúra sílẹ̀ láti gba ìṣúra iyebíye sí mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ máa ń gba ìfọwọ́tọ́ àti ìfọwọ́kàn ọlọ́run wọ́n máa ní ìyípadà nínú ayé wọn ìsọdọ̀tun ìwẹ̀nùmọ́ ní ìgbésí ayé wọn wọ́n sì di orísun ìbùkún fún àwọn ẹlòmíràn bí ó bá jẹ́ wípé ìwọ náà ṣetán wípé kí ọwọ́ ọlọ́run agbára ọlọ́run wípé kí ó fi ọwọ́ kàn ọ́ mo gbàgbọ́ wípé yóò rí bẹ́ẹ̀ fún ọ lórúkọ jésù bí a ti ń sọ ti ọkùnrin tí ó jẹ́ kí ọlọ́run kí ó fọwọ́ kàn ọ́ tí ó jẹ́ kí ọwọ́ ìṣẹ̀dá ọwọ́ ìyípadà ọwọ́ agbára ọlọ́run kí ó kàn ọ́ bẹ́ẹ̀ ni a tún sọ ti àwọn obìnrin tí wọ́n gba ọlọ́run láàyè tí wọ́n sọ wípé àwọn ò ní jẹ́ èrò wòran abániwá tí kì í rí ohunkóhun gbà èyí ni a ń sọ nípa ti Anna nínú Samueli kìíní orí kìíní a ń sọ nípa ti obìnrin yìí láti ẹsẹ ìkẹsàn-án a sọ fún wa pé bẹ́ẹ̀ ni Anna sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òun náà ó jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ alábàápín ire ọ̀run alábàápín ìbùkún ọlọ́run nínú ìpàgọ́ bí irú èyí ó ní nígbà tí wọ́n ti jẹun tán nínú àgọ́ tí wọ́n sì ti mu tán ní sílò Eli àlùfáà sì jókòó lórí àpótí ní ẹ̀bá ọ̀pọ̀ tẹ́ḿpìlì Olúwa òun sì wà nínú ìbìnújẹ́ ọkàn ó sì ń bẹ Olúwa ó sì sọkún gidigidi òun sì jẹ́jẹ́ẹ́ ó sì wí pé Olúwa àwọn ọmọ ogun bí ìwọ ní tòótọ́ bá bójú wo ìpọ́njú ìránṣẹ́bìnrin rẹ tí o sì rántí mi tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ ṣùgbọ́n tí ìwọ bá fi ọmọkùnrin kan fun iranṣẹbirin re nigba na ni emi o fi fun olowa ni gbogbo ojo aye re abe ki o si kan lori o si se bi o ti nbebe sibe ni waju olowa be ni eli kiyesi enu re nje ana ohun soro ni okan re kiki ete re ni o mi ṣugbọn a ko gbọ ohun re nitori na ni eli fi ro pe o mo ti wine yo eli si wi fun pe iwo ti mo ti wine pe to mo ti wine re kuro lodo re ana si dahun wi pe be ko oluwa mi emi ni obirin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile ṣugbọn okan mi ni emi tu jade ni waju oluwa ma se ka iranṣẹbirin re si obirin belieli nitori pe ninu opolopo ero ati ibinuje inu mi ni mo ti nso bi sisin yi nigba naa ni ele dahun o si iwe pe ma lo le alaafia o gbo iru oro be loruko jesu o lo le alaafia pelu iwosan olorun pelu agbara olorun pelu igbala olorun olodumare o ni ki o ma lo le alaafia ki olorun israeli olorun ti se ni lore olorun ti tun teni da olorun ti funi ni ibukun ti orun ki olorun israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o aso fun awe pe ana ri ohun ti o nbere lowo olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibukun olorun ma ni gbagbe ni igbesi aye re loruko jesu bi o ba wa pelu okan to npo ngbe o se ko nge olorun olodumare lesa ogbeji iwo na yo si gba ifowokan lati de orun aye re yo yi pada ibukun olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibukun ihirere ṣugbọn ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran ni idakeji ti o je wipe awon ma nfi oju tembelu ibapade olorun ati ifowokan ologbala so ti mo wipe eni to wa saye ko po bi eni to sin won wa eni to si sin won wa ko po bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni mo wa woran ni mo wa wo kini won se nbe ṣugbọn mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare ma ye lara o daju wi pe ibukun olorun ajemonu ibukun yo je ti re loruko jesu ari apere awon to je wi pe won sin won wa awon to je wi pe ibukun olorun ko je ti won mo be olorun wi pe o ni wa ninu iru egbe be iru egbe be ni esau lo wa ninu genesis ori iketa le logbon genesis ori iketa o le logbon ni ese ikesan esau si wi pe emi nito arakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi a tin ri awon to n gbadura ti won be olorun wi pe won fe ibukun olorun be na ni ari awon ara le esau awon egbon ati aburo esau awon ibatan esau ti won wi pe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se wi pe mo fe gba ohunkohun lowo olorun o ni je ara ile ibatan esau loruko jesu ki ohun ti a n sọ ki o le ye wa daadaa a wo iwaasu yi ni ipa mẹta ikini ifọwọkan ikeji isọdọtun ikẹta igbagbọ lẹẹkan si ikini ikini ni ifọwọkan ma ni gbagbe pẹlu ika kristi ifọwọkan ma ni gbagbe pẹlu ika kristi ikeji isọdọtun nipa ifọwọkan kristi isọdọtun nipa ifọwọkan kristi Ìkẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Kristi. Ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Kristi. Ìkíní ni ìfọwọ́kàn má ní gbàgbé. Mo gbàgbọ́ wípé ohun tó wá fún nìyí. O ń fẹ́ ìfọwọ́kàn tó jẹ́ wípé o ní gbàgbé títí ayé lórúkọ Jésù. Ìfọwọ́kàn má ní gbàgbé yìí ó pín sí ipa mẹ́rin. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ìkejì, ìfọwọ́kàn tí ó ń yọrí sí ìyípadà. Ìkẹta, ìfọwọ́kàn ti ìwòsàn. Àti ìkẹrin, ìfọwọ́kàn ti ìkáàánú. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ṣé o mọ̀ wípé Ọlọ́run Olódùmarè òun ni ó dá gbogbo wa? Bí a ti kà á nínú Jẹ́nẹ́sìsì orí ìkejì ẹsẹ̀ ìkeje, Jẹ́nẹ́sìsì orí ìkejì ẹsẹ̀ ìkeje, ó ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Nígbà ìṣẹ̀dá, Ọlọ́run amọ̀kòkò ńlá fi erùpẹ̀ mọ́ ènìyàn lí àwòrán ara rẹ̀. Erùpẹ̀ jẹ́ ohun àtẹ̀mọ́lẹ̀ tí kò ní ìyè nínú, ṣùgbọ́n ohun tí ọwọ́ Ọlọ́run bá ti kàn dandan ni kò di rere. Pẹ̀lú ìfọwọ́kàn ẹlẹ́dàá, ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé. Ènìyàn sì ní ìyè àti ẹwà ìwà mímọ́. Ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀. Lọ́rọ̀ kan, ènìyàn di ẹni àmúṣeranwọ̀ tí à ń bọlá fún, tí àwọn áńgẹ́lì pàápàá tí wọ́n ń wò ti yanu ti yanu. Nínú Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, kí ó ba lè jẹ́ kí o rántí a ti ka Jẹ́nẹ́sìsì orí kejì ẹsẹ̀ ìkeje. Nísinsìnyí à ń wo Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, ó ní ìwọ dá, ó ń sọ nípa dídá ènìyàn, ìwọ dá rẹlẹ̀ díẹ̀ ju áńgẹ́lì lọ. Díẹ̀ kì í ṣe púpọ̀, ó dá rẹlẹ̀ ju áńgẹ́lì lọ níwọ̀n díẹ̀. Ìwọ sì fi ògo àti ọlá dé ilé adé. Ìwọ sì fi jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ni ohun tí Ọlọ́run ṣe ní ìgbà ìṣẹ̀dá ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ènìyàn ṣubú. Àjálù ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ sí Ádámù àti àwọn ọmọ ìran Ádámù. Ènìyàn ṣẹ̀, ó di ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀gàn, ẹni àbùkù níwájú Ọlọ́run. Ó di ẹni tí Ọlọ́run yẹra fún, nítorí wípé ẹ̀ṣẹ̀ ní sọ ní dẹdun arinlẹ̀. Ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún, ẹlẹ́ṣẹ̀ ní fi gba ìṣẹ́ mọ̀kọ. Ó yẹ kí a ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ wa nígbà náà, bí a bá ń fẹ́ kí ọwọ́ Ọlọ́run kí ó kàn wá. Èyí ni a ń sọ ní ipa kejì wípé a nílò ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà. Ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà, àánú Ọlọ́run pọ̀. Ọlọ́run ṣe ọ̀nà láti mú ènìyàn tí ó ti ṣubú padà sórí ìtẹ́. Ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù, sáyé fún ìyípadà, fún ìgbàlà àti fún ìsọdọ̀tun àtúnrọ ènìyàn. Èyí ni a fi sọ fún wa nínú Kọ́rìntì kejì orí kẹtàdínlógún. Kọ́rìntì kejì orí kẹtàdínlógún wípé, nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di irú ẹ̀dá wọ, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyè sí i, wọ́n sì di, wọ́n di titun. Ẹ̀ṣẹ̀ sọ ènìyàn di òkú, ṣùgbọ́n ìgbàlà Ọlọ́run ní sọ ní di alààyè. Ìfọwọ́kàn olùgbàlà ní tún ayé ẹni rọ, bí alágbẹ̀dẹ ṣe tún irin tí ó ti dípẹ tààrọ. Ènìyàn tí a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ wà nínú ìdíbàjẹ́. Ó nílò ìfọwọ́kàn Jésù fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifowokan igbala Jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo se mo we pe bi ati wa si iru ipago yi temi olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi Jesu ba fowokan o okunkun yo pora ni igbese aye re ati awon ohun ti esu ti o ti fi pamo si olara ti o fi pamo si ebi re nigbati o ba gba ifowokan Jesu gbogbo re la o le jade loroko Jesu. Iketa ni ifowokan ti iwosan ki o ye wa wi pe agbara kan na ti Olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni Olorun fi si oju ise ni akoko iyipada agbara kan na ni Olorun si tun lo ni akoko ifowokan ti iwosan ninu Marko ori ikejo Marko ori kejo ese ikejilelogun o si wa si Bethsaida won si mu apoju kan wa sodo re won si be pe ki o fi owo kan won be we pe ki o fi owo kan nitori won mo we pe bi Jesu ba fowo kan afoju oju afoju ala bi Jesu ba fowo kan aro aro yo dide lati rin bi o ba fowo kan eni ti o ni arun yala ninu eje yala ninu egungun tabi ninu eran ara bi Jesu ba fowo kan iru eni be o daju we pe iwosan yo de eyi ni won fi so wi pe ki o fowo kan okunrin yi ninu ese ikarun din logbon o ni lehin yi ni o si tun fi owo kan loju o si mu ki o woke o si san o san loroko Jesu. O si ri gbogbo eniyan gbangba mura sile nitori pe lasale yi nigbati a ba bere si ni gbadura o ri ifowokan iwosan Jesu. O lo wosan nla ni Jesu o nikan ni awogba arun magbeje o ni iwe mimo jeri re we pe o n kiri sore o n se dida ara gbogbo awon ti esu n pon loju ninu iwe mimo la tun ti so fun a wi pe o n se iwosan gbogbo arun ati gbogbo aisan ni ara awon eniyan iwe mimo je ki o ye wa ninu Matthew ori kesan ese karun din ni ogoji Matthew ori kesan ese karun din logoji Jesu sirin si gbogbo ilu nla ati ileto o n koni ninu sinagogo won o si n wa su irere ijoba o si n se iwosan arun gbogbo ati gbogbo aisan ni ara awon eniyan ninu Matthew ori ikejila ese kedogo ni nigbati Jesu simo o ye ara kuro nibe opo ijo eniyan to leyin o si mu gbogbo won larada se o gbagbo we pe Olorun yo mo larada o ni Jesu jade lo ni Matthew ori kerinla ese kerinla o si ri opo eniyan inu re si yo si won o si se dida arun ara won se oran ti obirin onisun eje odun mejila fun opo odun ni o fi da ajo aiko sowo awon onisegun lai ri iwosan ojo to ko firi Jesu bi won na se wa ni asale yi to fowo kan ise ti aso re ni isun eje isun itiju isun ibanuje isun ikoro lo gbe ninu aye obirin yi bi esu ba ti fi seke seke emi aimode o bi awon omo araye ba ti ta olofa bi o ba dabi eni we pe won ti tabon fun o loju orun kete bi o ba ti gboro Jesu lasale yi ti o ba se konge re pelu igbagbo ti o fi owo kan ni awon emi esu ti o tin da oloro lo yo gbagire loroko Jesu. Ifowokan Jesu yo mu ota awon ota ati ti awon emi esu yo mu ki won ki o pora ki won ki o yoro danu ni igbesi aye re pelu ifowokan Jesu lasale yi gbogbo igi kigi ti baba mi tin be lorun ko gbin ni alfa to ti gbongbo ti gbongbo loruko jesu a o si wo won so sinu ina bi o ba da bi eni we pe oni majele ninu eje tabi oni eje riro tabi oni egun idile gbongbo ikoro aisan ojo pepe won fese fe loruko jesu gbogbo eyin ti satani si ti da iyo yin mo yepe ti aye ti su emura lati da muso lati korin dande nitori jesu ti setan lati fi owo kan enikokan wa loruko jesu nitori wi pe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo jesu ifowo kan ti ikaanu ninu matthew ori kesan Matthew ori kesan ese ikerin dilogoji sugbon nigbati ori opo eniyan anu won se nitori are mu won won si tuka akiri bi agotan ti ko ni oluso Jesu ni oluso agotan to nkanu awon agotan re oni an pe ni abanikedun are ni lekun ifowokan re lo mu ki banuje ki o dagbere ibi ki bi ti Jesu ba de ifoju a di ohun igbagbe iyagan ayago lona osi ani odegbo se aisan asipora nitori wi pe Jesu oni olodande oni olotunu oni abanikedun eni tin re ni lekun o si wa nihin la sale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamọ si igbesi aye re lati mu won kuro yo si mu won kuro loruko Jesu ini o je ki asare lo nisisin si ikoko keji isodotun nipase ifowokan Kristi isodotun nipase ifowokan Kristi ninu orin Dafidi orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikokan ni iwo omu mi mo ogbon oni fi we sopo for me emi o si mo we mi emi o si funju egbon owo lo eyi le o so nipa isodotun iwenumo ti Jesu yo se fun eni kokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o se tun okan diduro sese se sinu mi o wa so we pe ni ese ikeji la mu ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo we pe Olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu powada bi abawa pelu igbagbo we pe ki o wo ese wa nu ki o we wa le awe mo o ti se ileri we pe ohun yo se ko si le se ke ninu Ezekiel ori ikerin din logoji Ezekiel ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atoke wa ki se omi awon woli tin tan ni je oni nigba na le emi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si we yin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo òrìṣà yín. Nígbàtí àwọn ti ọjọ́ wọn ni ti ìjọsí tí wọ́n bá Jésù pàdé, ó wẹ̀ wọ́n, ó gbà wọ́n là, ó yí wọn padà, ó sọ wọ́n dọ̀tun nínú ayé wọn. Bákan náà ni arántí àwọn kan nínú májẹ̀mú titun bíi Matthew, bíi Saulu ará Tarsu, tí wọ́n rí ìsọdọ̀tun gbà nígbàtí wọ́n bá Jésù pàdé. Ẹni tí ó ti jẹ́ Farisi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣé bí o bá ti mọ ìtàn Saulu ará Tarsu, ó mọ̀ wípé ó jẹ́ Farisi adániloro ẹlẹ̀sìn, ṣùgbọ́n ó di ajínrerin, ó di aláàánú, ó di onífẹ̀ẹ́. Òun pàápàá nígbàtí ó gba ìfọwọ́kàn Jésù àti ìsọdọ̀tun láti ọ̀dọ̀ ọmọ Ọlọ́run, ó di orísun ìbùkún fún ìgbàlà àwọn ẹlòmíràn. Jésù yí Saulu yí padà, ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ apanilẹ́kun jayé, ṣùgbọ́n ó yí padà, òun wá di ẹni tó ń gbàdúrà fún àwọn ẹlòmíràn pẹ̀lú omijé ìṣìpẹ̀ ní ojú rẹ̀. Lónìí, bí Jésù bá fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa, bí ó tilẹ̀ jẹ́ wípé ajẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀, ajẹ́ ẹni tí ó burú tẹ́lẹ̀, yóò yí wa padà. Mo ní yóò yí wa padà, yóò sọ wá dọ̀tun, a ó di ojúlówó ọmọ Ọlọ́run, a ó sì di orísun ìbùkún fún àwọn ẹlòmíràn. Gbọ́, bí ẹlẹ́dà, bí olùgbàlà, bí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìgbésí ayé wa, bí a bá jẹ́ kí Jésù kí ó fọwọ́ kàn wá láti àṣálẹ́ yìí, yóò tún wa rọ, yóò tún wa ṣe, yóò sọ wá dọ̀tun. Ohun yìí ni ẹnì kọ̀ọ̀kan wa la nílò, nítorí ìfọwọ́kàn rẹ̀ ni yóò sọ ayé rẹ dọ̀tun. Nípasẹ̀ ìfọwọ́kàn Jésù, ẹlẹ́ṣẹ̀ adìẹ ni mímọ́, nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ ni yóò wẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí ó ti ta sílẹ̀ ní orí òkè Kálfárì. Ó sì sọ elépè di aládùúrà. Ìwọ tó jẹ́ pé bó bá jí láàárọ̀ kùtùkùtù, èpè ló fi bẹ̀rẹ̀ ọjọ́, ṣùgbọ́n nísinsìnyí, gba tí o bá gba ìsọdọ̀tun, ìgbàlà, ìyípadà láti ọ̀dọ̀ Jésù, a mú èpè kúrò lẹ́nu rẹ̀, a sọ di aládùúrà. Bí a bá Jésù pàdé, ó máa ń sọ alágbèrè di oníwà funfun, olódodo àti olótìtọ́ ọkàn. Bí o bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sọ di olùsìn Ọlọ́run. Bí o sì jẹ́ ẹlẹ̀sìn lásán tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sọ di onígbàgbọ́. Àwa tí a wá sí yìí, ó yẹ kí a túra wa níwájú Ọlọ́run. Èyí jẹ́ wípé gbogbo èyí tí a ti fi pamọ́ sọ́kàn, kí a tupaya níwájú Olúwa. Bí a bá ti jẹ́ ọ̀báyéré tẹ́lẹ̀, kí a sọ fún Olúwa wípé a ń fẹ́ ìyípadà, a ń fẹ́ ìsọdọ̀tun. A ó sì di ẹni tí a yí padà, tí ó yára rẹ̀ sọ́tọ̀ fún Olúwa lórúkọ Jésù. Bí o bá jẹ́ jàgùdà páálí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá bá Jésù pàdé, a sọ di olódodo, olóòótọ́, aláàánú ènìyàn, tí yóò sì jẹ́ ẹni pẹ̀lẹ́, nítorí ìfọwọ́kàn Jésù ló mú ìsọdọ̀tun wá sínú ayé wa. Ìfọwọ́kàn rẹ̀ ni ó sọni dọ̀tun, tí ó sì mú kí alárán kan kí ó di onífẹ̀ẹ́, kí aláìmọ́ kí ó di oníwà mímọ́, kí òṣónú kí ó di ọlọ́yàyà, àti kí ẹrú èṣù, ẹrú tábà, ẹrú ọtí kí ó di òmìnira. Ìwọ tí ó ti jẹ́ olófòfó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tí ó lè kó ara rẹ̀ ní ìjánu. Ìwọ tí ó sì jẹ́ apànìyàn máyọ̀dà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di oníwà tútù, onígbàgbọ́ àtúnbí. Àwọn tí ó sì jẹ́ òpòrọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yóò di olódodo àti oníwà tútù bí àdàbà. Mo gbàgbọ́ wípé Jésù ṣetán láti yí wa padà. Mo ní Jésù ṣetán láti yí wa padà. Ṣùgbọ́n ohun kan ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Èyí ni ó mú wa lọ sí kókó kẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Jésù. Ìpinnu tèmi ní àṣálẹ̀ yìí ni wípé n ó fọwọ́ kan Jésù. Ṣé èyí náà ni ìpinnu rẹ? Nítorí wípé bí o bá tọ Ọlọ́run wá pẹ̀lú ìgbàgbọ́, tí o bá sì sọ wípé o fọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe ní ìgbésí ayé rẹ. Ìgbàgbọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí a ó ṣe gbàdúrà láìpẹ́, Jésù ń bi ẹnì kọ̀ọ̀kan wa wípé ṣé a ó fọwọ́ kan orísun ìbùkún, a ó fọwọ́ kan olùgbàlà, a o fọwọ kan ẹni ti sọ ni dọtun a o ṣe a o fọwọ kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbesi aye ẹni o ni bi o ba wa pẹlu igbagbọ a o ni ta ọnu bi o ti won ki ori awọn ibeere rẹ a o si ṣe fun ọ loruko Jesu ninu Marko ori kẹsan Marko ori kẹsan ese iketa lilogun Marko ori kẹsan ese iketa lilogun Jesu si we fun o pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a ti nto Olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun enikeni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbesi aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o si gba Olorun gbo iyipada nla yo sele ni igbesi aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigbati o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi eje pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se olowa nigba na le o fi owo ba won le oju o wi pe ki o ri fun yin gege bi igbagbo yin lasale yi Jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo wi pe yo gba ola yo yi opada yo so aye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbesi aye re bi o ba gbagbo wi pe arun ko gbogun to wa ni igbesi aye re wi pe a o mu won kuro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi o ni arun miran ni ago ara re wi pe a o wo san o ni bi o ba gbagbo be o ni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon wi pe oju won si la oju won si la oju iwo na yo la agbara Olorun yo wo ni igbesi aye re a o mu olarada Olorun yo se se asepe ni aye re loruko Jesu ninu Marko ori kefa Marko ori kefa ese ikerin din ni ogota yi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ileto gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a se mo we pe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbesi aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbesi aye re ki a to dide duro lati gbadura e je ki a wo Marko ori karun Marko ori karun ese ikerin din logoji Marko ori karun ese ikerin din ni ogoji loju kana bi Jesu ti gbo oro na ti a so o si we fun olori sinagogo na pe ma beru sa gbagbo nikan eyi ni oro itunu oro ikiya oro igbagbo ti Jesu so fun enikokan wa ni asale yi o ni ki a ma se beru o ni ki a sa gbagbo nikan sugbon ki o to dide lati gbadura je ki nso eleyi fun o we pe bi omode ba ti ja sinu ere abata ti o si fe fi owo kan baba re to wo agbada funfun gbo baba koni le gbe mora omo yi ni lati koko wo ena oluwa ni ki iwo na ki o koko ronu po ada ki o si we ninu ejo ogdagotan olorun oni bi o ba se be ki iwo ti o je elese ile ri elegbin ki o to le fi owo kan ohun oni owo ti o ti fi kan agbere ti o ti fi kan panshaga ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresa tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imotipara tabi iwa eri gbogbo oni ki o koko we ninu eje Jesu oni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai le ri bi o ba ye igbesi aye re wo ti o ri wi pe ese wa ni igbesi aye re iwa eri idoti egbin o wa ni igbesi aye re oni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu ki a we omo ninu lode oni ni igba na o le pada wa lati fi owo kan Jesu bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi o korin ayo idande yo je tire iwosan yo je tire gbogbo aisan gbogbo arun ko gbogun to ti wa ni igbesi aye re gbogbo won ni a o le jade loruko Jesu akoko na to bayi lati fi owo kan Oluwa lati fi owo kan eni ti so ni dotun eni ti yi ni pada eni ti wo ni san eni ti dani need akoko to fun eni keni ti ki se ara ile Esau fun eni keni ti ki se Farisi fun eni keni ti ki se alaga begebe akoko to fun eni ti o fe gbadura fun eni ti o wa ibukun Olorun fun eni ti o fe ki aye o pada ki a so aye o dire akoko to fun eni kokan ti o wa gege bi Anna ti o wa gege bi Jacob ti o fe gba iwosan ti o fe gba aanu ti o fe ki a so aye o dire akoko to lati kepe Oluwa akoko to lati wa pelu igbagbo akoko to lati wa pelu ironu po ada akoko to lati kepe Oluwa wipe ki o fi owo kan ki o tun aye re se ki o tun oro ki awon araye ki o dekun lati ma bere wipe Olorun reda o se dide ki o so fun Olorun wipe o fe yi pada tooto wipe o fe ise anu Olorun wipe o fe ifowokan agbara Olorun ni igbesi aye re bi o ba kepe Olorun pelu igbagbo pelu emi otito lai si agabagebe o daju wipe Olorun yo gbo Olorun yo so aye re dire Olorun yo mu gbogbo wahala ati gbogbo aisan ati gbogbo ede ati gbogbo idaloro satani ti o wa ni igbesi aye re Olorun yo mu kuro kepe Oluwa kepe Oluwa kepe Oluwa nitori akoko to ti Jesu Christi olugbala olodande olowosan ti yo fowo kan enikokan wa bi abagbadura pelu igbagbo oni se o gbagbo we pe o n le se yi ni igbesi aye re bi o ba fi igbagbo dahun tinu tinu tokan tokan bi o ba so fun Olorun we pe o gbagbo wi pe ise iyanu o sumo bi ewo to wo sorun oni bi o ba gbagbo wi pe agbara Olorun sumo gege bi ewo to wo sorun ti sumo peti peti oni o dajo we pe ohun o gbo ti re ohun o nu omi je gbogbo nu koro sugbon ranti o bi o ba fe fowo igbagbo kan Olorun ese to wa ni igbesi aye re eri idoti ti o wa ni igbesi aye re egbin to wa ni igbesi aye re oni lati koko ko sile ki o so fun Olorun ki o ronu po ada ise re ki o kepe pelu emi otito ki o sa fun ese ki o yago fun ese bi o ba se be anu Olorun yo je ti re iyipada ni ibukun akoko igbala ni ibukun akoko kepe ki o gba ola ki o dariji o ki o we omo
1: ki o pa agbara eserun ni igbese aye re. Ki o fun ni iyi pada to to. Ori leyin na. Bi o ba se alaini ewosan. Ilera. Ayo. Ibukun. Oni ohun o se fun o. Bi o ba je wo esere ti o se ko sile o ri anugba oni sugbon ni ti o ba bo esere mole ko le se rere bi awa ba je wo ese wa oloto ati olodo lili ohun lati dare ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo oni emi o fi omi mi won yin eyin o si mo oni ohun we onu kuro ninu idoti eri iborisa gbogbo kepe olowa bi ese ba wa ni igbese aye re ese le dena ibokun olorun ninu aye re nitori be kepe ki o dariji o ki o we omo ki o so odotun nigba ti o ba je wo sere ti o se ko sile eyi ni o je ki o wa ni imora sile lati gba ifowo kan Jesu je wo sere ki o se ko sile je ki a we o le awe mo ki o mora sile fun ifowo kan Jesu ni igbese aye re ni oroko Jesu Kristi Oluwa wa wo ti o ba nfe ki Olorun ki o mo ese igbese aye re koro ti o fe di eni igbala ti o si ti fi otito okan je wa awon ese wonyi ti o ti pinu ti o si ti se ileri fun Olorun wi pe o ni pada sinu ibi ti aja re ti o ti po sile iwo ti oni emi ronu po ada tooto ti o so fun Olorun wi pe bi o ba le dariji o ti o si fun ni ore ofe ati agbara ma lo ma dese mo wi pe orin ninu otito bibeli orin ninu iwa mimo ti Olorun ko wa sugbon ti o je wi pe ohun to reti nisisin ni ki Olorun ki o se anu fun o ki o dariji o ki o so odotun ki o yi o pada mo nfe ki o gbe owo re soke ki a le gbadura papo sugbon bi o tin gbe owo soke ki o ni ipinu ki o se se iliri fun Olorun wi pe awon ese to ti ko sile awon ese ti o ti jewo re o ni pada sinu won wi pe o gba ore ofe agbara eje Jesu laaye ni igbese aye re ki o so odotun ni toto ki o si je ki o gbe igbese aye otun bi o tin nawo soke diji o ki agbadura papo Olorun alaanu ti n dariji ni ti n mu ese kuro ti n gba nila adupe wipe iwo lo pe wa we o si wipe enikeni ti o ba kepe oruko Oluwa ni a o gbala a n bebe fun awon wonyi ti o gbe owo soke pelu ironu po ada pelu ileri ati pelu ipinu otun wipe bi o ba le gba won la won ni pada sinu awon ese won atijo abebe wi pe ki e dariji won loruko Jesu awon ese to ti di baraku awon ese ti o je wi pe won fe jadanu sugbon ko sese won fe fi sile won fe ko sile sugbon ko sese agbara won o ti o lati ko awon ese won yi sile an be yin wi pe ki e dariji won ki e si fun ole agbara lati gbe igbesi aye to bori ese loruko Jesu ewe won le awe mo e so won dotun e yi won pada e je ki igba oto ki o wo inu aye won loruko Jesu ayo igbala atoke wa e je ki o wo inu okan won e ko oruko won sinu iwe iye lorun loruko Jesu e sanu fun won e je ki orin ayo orin igbala ki o ma ko lati inu okan won nisisin yi loruko Jesu adupe wepe echigbo loruko Jesu Christ Oluwa wa ami nisisiyi a fe gbadura fun awon ti o ni aisan ni igbesi aye won tabi ni ago ara won ohun kan ti Jesu n bere lowo re ni wepe se o gbagbo wipe o le se eyi pe o le mu aisan re koro arun ojo pipe pe o le mu koro ni igbesi aye re ninu eje ni pe o le mu koro ni igbesi aye re bo je ogbe enu bo je jejere lo nba oja se o gbagbo wipe Jesu le mu kan won yi koro ni igbesi aye re iwo ti o si dabi eni wepe o wa gege bi afoju tabi o mu omo kan wa o mu enikan wa ti o di ti ti ko gboran se o gbagbo wipe lasale yi olorun le se yi oni bi o ba gbagbo o ri ogo olorun bi a o ti gbadura mo fe ki o ma fi okan igbagbo ki o ma fi badura na lo nitori wipe ohun to ti se fun awon elomiran o daju wipe yo se fun o loruko Jesu ni aipe yi ni mo wa ni ilu pota ni bi a ti gbadura ni awon ti o ti foju awon ti o ti diti awon ti o ti yaro bi a se nse ami ikeyin be ni agbara olorun le o le foju kuro loju won be ni agbara olorun le o je ki awon ti o ti yaro tele ki won ki o si bere si ni rin bi olorun ba le se be ohun ti mo nso ki se ohun ti o ti sele ni ojo pipe ohun ti o sele ni osu ti o koja ni bi a ti pari nibe ni mo koja si ilu Kalaba si awon ilu miran ki n to de Kalaba bi olorun ti mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi olorun ti mu awon ni warapa ti o mu won gba idande be ni o tun mu awon asinwin ni o mu won gba idande bi olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihin ti a fe gba ifowokan agbara tobi ju ni igbesi aye wa mo gbagbo wipe akoko ti re niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon ohun to le seri ko bere si ni se won bi o ba le rin tele tele ko dide ko bere si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo okay hallelujah o yin olorun logo nitori wipe olorun setan nisisiyin lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a n fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti n fitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko na to mo ni akoko na to ti olorun funrara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re nibi ti aisan na tin se o ki o si gbagbo bi a ti n gbadura ranti wipe leyin adura o ni lati ye ara re wo bi o ti n ye ara re wo o ri ise iyanu olorun lara re loruko Jesu bi o si ti ri ise iyanu na lo ma ke hallelujah lo ma yin olorun logo ni a o si ma patewo ti a o ma yin olorun logo pelu re ediju ki a gbadura olorun alaanu alagbara eni ti ko si ko sese pelu re a wa nisisin pelu igbagbo a mo wipe awon eri ti a ti gbo bi e ti n la oju afoju bi e ti n mu aro dide lati rin bi e ti mu arun boya arun were ni tabi arun warapa bi e ti mu koro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wipe asale yi ni ojo ti wa wipe e o se fun eni kankan wa loruko Jesu emi mimo olorun akiyin kaabo laarin wa ni gbongan kankan a n beyin nisin wipe iba je okunrin iba je obinrin iba je omode iba je agba wipe owo agbara atoke wa ki e fi kan eni kankan won loruko Jesu ni hi ni a mo wi pe ko si ko se se fun olorun nitori be a wa ni se se pelu igbagbo a si n bere wi pe e o se ju bi a tin bere loruko jesu ni se se mo gbadura fun awon ti o ni ohun kon ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti irin tabi inu ti o wu iwo ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko jesu pelu eje jesu pelu agbara emi olorun mo pase fun awon nkan to wu ni lorun ni labiya ni nikun ni lese ni labi ara ni mo pase fun yin e kuro loruko jesu olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo gbadura nisese pe iko fe yi iko to fe pa won mo gbadura wi pe e o jade loruko jesu eje riru eje gbogbona mo gbadura wi pe ki jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o pora loruko jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon eniyan won yi loro lese kese nisisiyi nitori wi pe o ni agbara lati joba sibe lati joko sibe nigbati a ba n daruko jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko jesu gbogbo emi ti n jo bi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko jesu olorun alaanu aisan kaisan to ba wa ni ago ara awon eniyan wonyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu eti ni ninu opolo ni mo gbadura pe nisisiyi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko jesu nje mo gbadura fun awon ti o je wi pe won loju won riran nitori wi pe esu so won sinu okunkun nje lese kese nisisiyi mo gbadura wi pe owo jesu owo iwosan jesu owo anu jesu owo agbara jesu ki o kan oju afoju nisisiyi iwo oju fifo gba iriran loruko jesu gbogbo idiju ti esu fi di o loju mo tu won kuro ni agbara olorun pelu agbara eje jesu e kuro loruko jesu onkun ti ibaje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisiyi a o mu won kuro loruko jesu bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko jesu iwo ti o wa nibe ti o je wi pe eti di o si gboran mo n gbadura wi pe ki emi olorun ki o be owo nisisiyi ki owo jesu ki o kan eti re idi ti ki o kuro aile soro ki o kuro mo gbadura wi pe lese kese nisisiyi eti ti o di ela ni oruko jesu ahon ti a de ti ko le soro e gba itusile ki e si bere si ni soro loruko jesu nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wo pe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo n gbadura wo pe ki agbara olorun ki o ba le oni sinsiyi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko jesu iwo ti o yaro mo n gbadura wo pe ki owo jesu owo ti tun ni sile owo ti dani ni ide ki o kan nisisiyi dide ki o rin loruko jesu gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won e to sakakiri e to fa pamọ ni bikibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese nisisiyi loju kan na bi a ba ti daruko jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko jesu awon egun idile awon egun lati odo awon arugbo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisisiyi awon egun won yi ki won ki o kuro loruko jesu olorun alaanu eyin ni olorun alagbara e so wipe bi abati nke pe ile o ma daun eni ki ati le to pari adura e fun wa ni ibere wa nje nitori na ni mo se nbere wipe gbogbo awon ti ati gbadura fun yela adara.

àmì rẹ̀ ní ìgbésí ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, o ní láti yẹ ara rẹ wò kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wu sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde wọn ò sí níbẹ̀ mọ́, o máa kígbe hallelujah, a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ. Bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́, ó yẹ kí o ké hallelujah, kí a sì yọ̀ pẹ̀lú rẹ. Andrew Dio yí ara rẹ wò nítorí wípé

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

ẹsẹ̀ ìkeje tí a ti jọkà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín ti ń bẹ̀lẹ̀ ayé run. Èyí ni a fi pé àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Pọ́ọ̀lù apóstélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún. Ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní nítorí náà kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè. Báwo la ṣe lè ṣàfẹ́rí? Báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristi, olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristi tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run tí Ọlọ́run fi kún àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tí a ti gbàlà, tí a ti sọ di mímọ́, ó ní kí a máa ṣe àfẹ́rí, kí a sì máa ronú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ lókè. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ilé wa ti ń bẹ lókè, àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun ti ń bẹ lókè. Ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kí a máa ronú wípé Jésù tó dé, kí a máa ronú wípé Jésù Kristi ń padà bọ̀, kí a máa ronú wípé a ó pa wá láradà, kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́, kí a máa ronú ilé ògo, kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa, kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. Ó wá sọ wípé nítorí ẹ̀yin ti kú, èyí jẹ́ wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, a ti kú pẹ̀lú Jésù Kristi, a ti faramọ́ Jésù nínú ikú àti nínú àjínde rẹ̀. Ó wá sọ wípé a fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run, èyí jẹ́ wípé a súnmọ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé a ti fi wa pamọ́, a ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó wá sọ wípé nígbà tí Kristi ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn ẹsẹ̀ mẹ́rin wọ̀nyí tí a ti kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, wọ́n ń sọ nípa ẹsẹ̀ ìkíní, àwọn nǹkan tí ń bẹ lókè; ẹsẹ̀ ìkejì, nǹkan tí ń bẹ lókè; ẹsẹ̀ ìkẹta, Kristi nínú Ọlọ́run, èyí nìna lókè lọ́run; ẹsẹ̀ ìkẹrin, èyí tí ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ kí ó yé wa wípé bí a ti dúró, bí ènìyàn bá dúró, kí a ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, bí a bá dúró a ó kọrí sí òkè, ẹsẹ̀ wa yóò wà nílẹ̀. Ó wá ń sọ wípé bí a ti kọrí sí òkè, kí ojú wa kí ó wà lókè, kí ọkàn wa kí ó wà lókè, kí ìlépa wa kí ó jẹmọ́ àwọn nǹkan tó wà lókè, àti wípé àtẹ́lẹsẹ̀ wa nìkan tí a fi ń tẹ̀lé. Bí a bá wo iye tí àtẹ́lẹsẹ̀ wa kó nínú gbogbo ara wa, a ó rí wípé àtẹ́lẹsẹ̀ wa ó jẹ́ kékeré nínú gbogbo ara wa. Ó ní bí a ti ń fi àtẹ́lẹsẹ̀ tẹ́lẹ̀, kí
ki a je ki o je pe iwon ba telese yi le a fi ntele ki a fi owo den gbere ki a fi mu nkan ti o wa ninu aye ki o je wi pe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Kristi ti fahan wi pe ko si ohun kohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wa pe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je eni ti o farahan pelu Kristi ninu ogo nigba ti Kristi yo farahan oni ani se nkan kan ani ojuse kan lati se oni ani pa eya ara warun eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye waju be lo nisinsiyi o so fun wa pe iro wa ife wa ilepa wa ohun ta n saferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti nbe le aye nitori na e ma pa eya ara yin run ti nbe le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi a ba ti mo agbe ti a si mo ise ti agbe n se ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o nse be ki o ba le gbin awon eso dara dara ki o ba le je wi pe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti wu lori ile yi tele tele ti yo le di lowo ari wi pe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera koni de oko mo a so wi pe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe dara dara a o ri wi pe lojojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti nlo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wi pe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo nse o n pa awon nkan won yi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wi pe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ijanko aso kama nodi ka so wi pe ani enikan ti a oni ki ife ku fe nko ati opolopo nkan miran bi oju kokoro bi iborisa awon nkan wonyi lo hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni a bere si nimu ada oro olorun ida oro olorun ni a n ke gbogbo nkan wonyi kuro ni a ronu pada ni a n fa awon ojo si apa kan ni a n bebe wi pe ki ina emi mimo ki o wa jo awon nkan wonyi bi a ti n ronu pada ti a ti n gba awon nkan wonyi ti gbogbo ti gbogbo be ni a n so fun olorun wi pe ki Jesu Kristi omo olorun ki o wa si inu aye wa be ni a n gbin oro olorun gege bi agbe ti n gbin oka be ni a n gbin sinu okan aya wa nje nigba ti a wa ti di atunbi nigba ti a ti mo Jesu se eyi wa je wi pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won eni Paul apostle bi n so fun a wi pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan wonyi ki o tun jeyo ni igbesi aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti n be le aye e ma pa won run eyi ni a fi fe wo nkan meji pataki ninu eko ti a n ko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi a ba ka nkan wonyi nitori na
e ma pa eya ara yin tin be le ayerun eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a nso nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa nso fun anigba na we pe ki a ma pa eya ara tin be le ayerun je ki nkokon so nkankan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori we pe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki agbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wepe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun ani hin o n fi ara gba to so wepe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si nso ni awon nkan ti o njeyo awon eka igi to njeyo lati gbongbo ese eyi ni o npe ni eya ara yin ti nbele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ife kufe ife buburu oju kokoro ti se iborisha je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kia kia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan na ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku ki se ku ti ara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba n pa awon ise ti ara bi a ba n pa awon agbere bi a ba n pa awon iwa eri ife kufe ife buburu oju kokoro bi a ba n pa won run ti a o je ki won ki o tun gberi ni igbesi aye wa wipe yiye ni a o ye je ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se won yi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso isote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo wi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun a wi pe ki a ma pa won run ye ki a tun pada si kolose ti a ti nba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori naa bi awon agba bi won ba n soro bi won ba fe fi opin si nkan ti won so
ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wi pe nitori na e je wi pe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti Paul apostle to so wi pe nitori na nitori kini oni nitori wipe ati jiyin dide pelu Christi lori ninu ese kini nitori wipe o je ilepa okan wa nisisin yi lati ma safari awon kan tin be loke ese ikeji oni nitori eti fe lati ma ronu awon kan tin be loke nitori wipe e ko ni inu didun si awon kan tin be ninu aye mo oni nitori eyin ti ku ati nitori ati fi eyin pamo pelu Christi ninu Olorun nitori wipe en reti ipada bo Jesu Kristi lekeji esin reti wipe bi o ba farahan eyin paapa yo farahan pelu re ninu ogo oni nitori na bi abani awon reti ninu wa nitori na e ma pa awon eya ara yin tin bele aye ke ma pa wonrun ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun wa wipe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wipe ani lati parun ani lati mu kuro ni igbesi aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wipe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o je mo won ki fe daruko agbere bi won ba ri enikeni to nwaasu to ndaruko agbere won ni ewo ni oniwaasu to ndaruko ese gbajumo ni agbere awon won yo se ka se ese won ro wipe iwa gbajumo wipe ko si eni ti o le ni olaju ni toto ti ko ni nipa ninu agbere eyi ni olorun so fun a wipe ki a ma da won lohun ki a ma gbo ti awon alahe so ti o wa nita ti won ro wipe bi eniyan ba tin dagba won ma so wipe ko si enikeni ti o le dagba to toju bo ti ko ni ni ese agbere ni igbesi aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wipe won ki daruko agbere eyi ni ninu awon ijo eleya meya ti won duro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wipe awon miran wa ti o tile je wipe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wipe ki a we ese wa nu sugbon awon wonyi papa won ki fe daruko agbere won si ma nso fun wipe oniwaasu lati sora won ma nso wipe oniwaasu to ba ndaruko agbere nigba gbogbo ti o ba sora nkan to ndaruko to nlago mo lojojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma nso wipe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a feti wa si oro olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wipe oro olorun o kan dandan gbon fun wa wipe ani lati pa eya ara wa tin bele aye run ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan wonyi ninu Marko orikeje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan do nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero jade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayori si ero buburu to njade yi ohun ni panshaga ati agbere nitori be bi oluwa olugbala wa bi eni ti o je jagun
asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si nki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun tin je pan saga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Christi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere eka oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu afi oro kele banije ohun ti a koko daruko nihin ki a tun fi yesi dara dara o je agbere an so wepe ki a sora kini de ti bibeli ti o daruko agbere nigba gbogbo ti o si nkilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi daruko re ni igba gbogbo ni wepe o je ohun ti o wopo bi o ba je eni ti o nfoju sile bi o ba je eni to mo nkan to nlo ni gboro o ri wepe iwa agbere o je ohun to wopo ati le ma nri laarin awon omo kekeke ti won sese nlo si ile eko alakobere a nri iwa agbere laarin won bi abawo awon ti won tun ti dagba ton lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se nlo si ilewe ese agbere o je ohun to bale je o je ohun to wa ohun to wa lowo awon omo kekeke won yi bi ati nri lowo oluko won be la nri lowo awon akeko bi ati nri laarin awon omo kekeke be la nri laarin awon to dagba ju won lo bi ati nri lodo awon eni to kawe be la nri lodo awon kuruntu ti ko gbo kankan bi ati nri laarin ilu be la nri labule nitori eyi ni olorun fi tenumo wi pe bi o tile je ohun to wopo wi pe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi tenumo sugbon o se ni laanu wi pe ki se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si atun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se pansaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi o awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise o to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo wi pe awon alaise o to ki yo jogun ijoba olorun oni ki a ma se tan yi je opolopo ni ati fi eko eke ni ati fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wi pe bi a ba ndaruko woli bi ati ri awon woli awon woli ti igba isinsin yi ti won ma nko ile isin won si eba okun si eti okun awon ni a ri wi pe ese agbere o joba ni igbese aye won o joba ninu ago won oni ki a ma se tan yi je ki a ma se ro wi pe tori pe woli lo ba o da ese agbere abi pansaga ki o ti ro wi pe ko si nkan kan wi pe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wi pe nigba miran owo bishopu lati n ri ese agbere o se ni laanu owo awon elesin lati n ri ese agbere iru awon be won ma so wi pe ko se to mo pe bi olorun ba n sami ese ta ni o le duro wi pe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere o ni ma je ki enikeni ki o tan o je
ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon olotukokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wi pe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wi pe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o le ola laarin gbogbo eniyan ki akete se je alaileri ki igbeyawo ki o le ola laarin gbogbo eniyan bi a ba nso we pe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni ni we pe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi oni ki igbeyawo ki o le ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alaileri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ile isin kaakiri awon okunrin ati awon obirin won yi won ti ma ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je wi pe iru igbeyawo be ko lola o je wi pe akete won je ileri awon elomiran ti won ti loyun to ti je wi pe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wi pe ki a tun wa ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin ti n bele aye e ma pa won run o ni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa arun bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma n se ni pe a ma n gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma n se ni wepe a ma n jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa arun o je wipe a ti jewo re a ti ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wipe bawo la se le pa nkan wonyi run ohun ti a le se ni wipe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje jesu kristi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wipe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wipe a ti bo ninu ese wonyi sugbon ki se be nikan ohun ti a tun ni lati se ni wipe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere je ki n se apejuwe o seese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo ọmọbìnrin yìí bí ìyàwó bá ti jáde bóyá ìyàwó lọ sọ́jà tàbí ìyàwó lọ pọnmi tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀ tàbí ó lọ síbì kan ó ṣeéṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀ obìnrin ta ní kó máa bá ọ lọ sọ́jà obìnrin ta ní kó máa bá ìyàwó ṣọ́ọ̀bù obìnrin tí a ní kó máa bá wa lọta kó máa bá wa wáúnjẹ obìnrin tí a gbà wí pé kí ó máa bá wa gbálẹ̀ ni obìnrin yìí la máa ṣe bí ìyàwó sí ọkọ ọmọ ọ̀dọ̀ a tún máa ṣe ojú règbérègbé bí ẹni wí pé òun ni ìyàwó inú ilé
a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obirin ti o je wi pe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati kokko se ni wo pe ki a so fun omo odo yi omo birin yi pe ko keru e bi pe ko ma lo sile awon obi e o se se ki yawo ma mo ki lo nsele ki yawo ma so pe ah ta lo ma ba mi shoshobo bi a ba le omo birin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omo birin lo wa so fun pe ejo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sere je bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obirin je ko omo birin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa tin be ninu aye run ohun tani lati se niyi tabi o se se ni bi ise ki obirin kan ki o je pe bi a ba ti ni akoko die ni bi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe ah e ra onje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so ah mo ti ni yawo ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale eh o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo fíìmù nígboro wọn máa lọ sí ilé sinima tí wọn ń lọ yìí tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọn ń wò òun ló ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn nǹkan tó ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ̀lẹ̀ ayé run kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o wá sí ìgbésí ayé rẹ ẹlòmíràn ó ṣeéṣe kí o sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò tàbí bí òun bá ń lọ ní ìgboro bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí á pa àwọn ẹ̀yà ara wa ti ń bẹ̀lẹ̀ ayé kí á pa wọ́n run kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jobu orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá ẹni tí ó bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́ ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú èyí ni ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpèǹpéjú bí o bá rí nǹkan tí o rí wípé nǹkan wọ̀nyí ó lè mú nǹkan mìíràn wá sí ọkàn rẹ wàá díjú ẹ wàá jẹ́ kí ìpèǹpéjú ẹ kí ó pajúdé kí o má bàá rí àwọn nǹkan tí ó mú ọ ṣìnà àwọn nǹkan tí yóò mú kí ọkàn rẹ kí ó fà sí ìfẹ́kúfẹ̀ẹ́ jóòbù ló sọ wípé èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá jẹ́ kí n bí ọ́ ní béèrè kan ṣé nǹkan tí mo kà fún ọ yìí ṣé ó wà fún àwọn tí ò tí ìgbéyàwó àwọn tí ò tí lọ́kọ rárá ṣé o mọ̀ wípé jóòbù ó jẹ́ ẹni tó ti níyàwó ó jẹ́ ẹni tí ó ti bímọ ó sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ìyàwó ṣì wà láàyè ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdánwò máa ń dé bí òun bá rí àwọn wúndíá bí òun bá tẹjúmọ́ wọn wípé bí òun bá tẹjúmọ́ wọn ó ṣeé ṣe kí àwọn nǹkan mìíràn tí ọlọ́run kò fẹ́ kí ó tún jẹyọ ní ìgbésí ayé òun èyí ni ó fi sọ wípé òun dá májẹ̀mú pẹ̀lú ojú òun wípé kí òun kí ó má ṣe tẹjúmọ́ wúndíá àwọn wúndíá tí a ní ní àkókò ní ìgbà tiwa yìí àwọn obìnrin tí a ní ní àkókò tiwa yìí tí wọn kì í wọṣọ kanlẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọ́n bá jókòó aṣọ wọn a fò sókè
bi aba sora bi aba lo wo bi ti o ye ki a wo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sere je iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko ni tosi re bi won ba duro ni tosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re da majemu wi pe oni lo sinu ese e ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti ati ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won a ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabinrin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a nwo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo ngbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun won lo nwo nkan won yi ti okan wa ti o nkuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o so fun awe pe ke mu awon nkan won yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma nri eyin obirin e tete sile ni ibi ti e ti lo ndirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin o pe arabirin ran mi lo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won tin dirun ninu aye wa ri we pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma so nibe awon adirun awon ti o ndiri won yi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wi pe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba njoko si iru ibi be o mo wi pe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti ngerun ni awon ti won ngerun won ma so so ku so won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o sese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma tin so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo eni a fi so fun awe pe ki a pa nkan won yirun ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe oni ife ku fe ife ku fe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke tan pe e ba lo se ri nbe ba le o mo pe ife ku fe niyan iwo ti o je wi pe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to e o je ara ile mi ara ile e to tun lo ye pata ewo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti n wa sinu okan e iyen na n pe ni ife ku fe ati ife buburu eyi to ma je ki eniyan ki o jade o ago mokanla lu okunrin tun jade nle nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade laago mokanla ki se wipe oni ise oru to fe lo se nbo lo nlo en bo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki a sora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan wa ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a n pe ni oju kokoro bi nkan wonyi ba ri bee a n kilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan bee wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti n rin nigba kan ri nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí àwọn ìdí tí a ní láti pa wọ́n run àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lẹ̀ ayé tí a ní láti pa wọ́n run ó ní nítorí ìbínú ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ ọlọ́run ìbínú ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀ kí a wo Róòmù
orí kìíní, Rómù orí kìíní, ẹsẹ̀ ìkejìdínlógún, nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ ni, ó sì mọ̀ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ṣùgbọ́n àwọn ojo, àwọn àti aláìgbàgbọ́, àti ẹni ìríra, àti apànìyàn, àti àgbèrè, àti oṣó, àti abọ̀rìṣà, àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ẹ̀yà ayérayé, ẹ̀yà àìlópin, ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀, èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o ti rí ẹ̀kọ́ ìhìnrere, o ti rí ohun tí Ọlọ́run ń béè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀, kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrì run, láti pa ìfẹ́kúfẹ́ run, láti pa ẹ̀wà búburú run, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jólóòtọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jólóòtọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lẹ̀ ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí ó gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí ó fi gbàdúrà àgbáyé orí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ, títí Jésù yóò fi dé.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé a wá sí yín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọn dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀, wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jona, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn-ún. Ó ní ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ìwó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí wípé ní ọjọ́ ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a ó wo palẹ̀, tí ó sì dàbí ẹni wípé a fi iná sun wọ́n. Irú ẹ̀sìn Kristiẹni bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn Kristiẹni tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọmọdé ti ń ṣeré, tí ó bá tẹ̀ ẹ́, ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn Kristiẹni tí kò ní ẹ̀kọ́ nínú, ó dàbí Kristiẹni tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní àwọn ohun tí ó lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Àwọn ìwàásù tí a sì máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ó jẹ́ àwọn ìwàásù tí kò lè gbéni ró, tí kò lè múli lọ́kàn le, tí kò lè darí wa síbi a ó ti mọ Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wa
ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si ma nri ni ibi gbogbo won yi won da bi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gba ro ohun ti esi kristiani ti o duro le lori awo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipile esin kristiani tooto ipile esin kristiani tooto ikeji itan esin kristiani tooto iketa ipenija lati pa esin kristiani tooto mo ipenija lati pa esin kristiani tooto mo ikini ipile esin kristiani tooto bi abawo peteru kini ori keji ese ikefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipile kristiani tooto ninu peteru yi peteru kini ori keji ese ikefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gba gbo oju ki yo ti an so fun anihin we pe kristi ni ipele oni pataki okuta egun ile bi aba fe kole bi a ko ba mo pataki egun ile a ko ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okutagun le won akoko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okuta tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni kristi je bi aba fe se ise kristeni toto bi aba fe se ti o je eto gba ni waju olowa ani lati fi ipile kristi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu koriti kini oriketa koriti kini oriketa ese ikokanla nitori ipile miran lenikeni ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se jesu kristi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wi pe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi aba fe sin olorun ni tooto o ye ki a mo wi pe kristi ni ipile kan soso yi ti a le fi lele o n si ni ipile tooto a tun pe kristi ni gbongbo gbongbo igi eyi ni a fi kristiani we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti wi pe gbongbo ni o gbe igi yi ro ninu romu ori kokanla romu ori kokanla ese ikerindinlogun nje bi akoso ba mo be ni akopo bi gbongbo ba si mo be si ni awon eka re na an fi jesu kristi we gbongbo nihin we pe bi abari daju we pe agba jesu gege bi gbongbo igi awa ti a je eka lara igi na awa paapa a o le gba ore ofe lodo re bi ohun ba mo amo we pe o mo amo wepe o je olooto amo wepe o je eni rere amo wepe o je olugbala o je alailese bi ohun paapa ba mo yo fi ore ofe re je ki a je mimo pelu ninu efesu ori karun ese iketa lelogun efesu ori karun ese iketa lelogun nitori pe oko ni se ori aya gege bi kristi ti se ori ijo eniyan re o nsi ni olugbala ara
nihi ni afi Jesu we oko nitori we pe oni se ori o lo man dari o lo man koni o lo man toni sona nitori be ninu ijo o ye ki amo we pe Jesu Christi ni adari oni olutoni sona o si ni agbara tin gbe.

títọ́. Wọ́n pé Kristi ni gbòǹgbò igi tí igi tí a fi wé Kristẹni. Wípé òní orí àti agbára tí ń gbéniró, òun sì ni olùdarí fún ìjọ, òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn, òun ni olùfúnni ní iyì. Nítorí bẹ́ẹ̀, bí Kristẹni, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní iyì, a ní láti mọ̀ wípé Kristi gan òun ni olùgbàlà àti olùfúnni ní iyì. Láìsí rẹ̀, àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní iyì nínú, yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára Ọlọ́run, yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ, tí wọ́n ń dúró de ìdájọ́ Ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn. Àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristi, ó yẹ kí a gbà wọ́n rò, ó yẹ kí a ronú lé wọn lórí, ó yẹ kí a mọ̀ wípé bí ẹ bá ń wá sí ilé ìsìn, wípé Jésù Kristi ni òkúta iyebíye, ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa, ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa, ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀. Jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù. Bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀, bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà, bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn, irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú Bíbélì, tàbí bí àwọn adarí nínú ìjọ, bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ, bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run, gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn. Ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà, nítorí wípé òkúta iyebíye, òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́ òun ni Jésù Kristi. Bí àwa tí a ń wàásù, bí àwa tí a ń kọ́ni, bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ, bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristi. Àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni, ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristi òun ni olùgbàlà. Nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristi hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà, a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ ilé, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀. A dàbí ẹni tí ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, àwọn tí ó ń wá sínú ìjọ, ohun tí a kọ́kọ́ láti máa sọ fún ni wípé wọ́n ní láti ní ìgbàlà, wọ́n ní láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, wọ́n ní láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Bí àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni nínú wíwá inú ìwé mímọ́, bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ni sọ́nà, bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ Jésù Kristi tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà, ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá, bí a kò bá fi Kristi lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá, ó jẹ́ wípé a ń ṣi àwọn ènìyàn náà lọ́nà. Bí a kò bá fi Kristi lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnni líyè, bí a kò bá kọ́ àwọn ènìyàn Ọlọ́run ní ẹ̀kọ́ tí ó yè kooro wípé Jésù Kristi nìkan ṣoṣo lé ó lè fún òkú ọkàn wa ní iyè, ó jẹ́ wípé a kò tọ́ wọn sọ́nà dáradára. A ń sọ nípa àwa tí a ń wàásù, tàbí àwa tí a ń kọ́ni, tàbí àwa tí a ń ṣe ojúṣe kan àbí ojúṣe mìíràn nínú ìjọ. Jẹ́ kí a sọ nípa ti àwa tí a ń wá sínú ilé ìsìn, àwa tí a ń jọ́sìn, àwa tí a sọ wípé a jẹ́ ọmọ ìjọ Deep Alive. Ó yẹ kí ó yé wa wípé òkúta igun ilé, ìpìlẹ̀ tí ó dájú, àti gbòǹgbò tí ń gbéniró, àti orí àti agbára ìsìn àti agbára ìjọ, olùgbàlà àti olùṣọ́ àgùntàn, olùfúnni ní iyè ni Jésù Kristi jẹ́. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn, wọ́n á gbìyànjú láti mọ àwọn ènìyàn tí ó wà ní ilé ìsìn, wọ́n á gbìyànjú láti mọ àwọn adarí tí ó wà ní ilé ìsìn, wọ́n á gbìyànjú láti mọ àwọn nǹkan mìíràn tí ó wà ní ilé ìsìn, bí a ti wọṣọ, bí a ti kọrin, bí a ti gbàdúrà, bí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n wọn kò mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Ó dàbí

0: In Mark chapter 16.
1: No Mark orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Jésù wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ìrere fún gbogbo ẹ̀dá ní gbogbo àgbáńlá ayé fún gbogbo ènìyàn. Ibi tán bá wà lórí ilẹ̀ ayé, àṣẹ yìí òun ni a ò fà sẹ́yìn. Bí a ṣe ń ṣe àjọyọ̀ ọdún márùn-ún tí ìsọjíta gbangba tó bẹ̀rẹ̀, a rí ìjọ olóòótọ́ Ọlọ́run láti mú àṣẹ ńlá yìí ṣe nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀. Wọ́n tẹ̀síwájú nígbà náà nínú ìṣe orí kìíní ẹsẹ̀ ìkẹjọ tó pàṣẹ fún wọn. Ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu, ní Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Báyìí, ọ̀rọ̀ yìí ta sọ pé gbogbo, ìyẹn ni pé ní gbogbo àgbáńlá ayé, ìrètí Ọlọ́run ni pé jíjẹ́rìí ni a ṣe lọ sí Jerusalemu, wọ́n ṣe ń lọ sí Judea, àti àwa náà, wọ́n ń lọ sí Jerusalemu tiwa. Wọ́n jáde sí agbègbè wa ní Judea àti ní Samaria láti lọ sí ibi tó rọrùn, láti lọ sí gbogbo àgbáńlá ayé. Fún odidi ọdún márùn sẹ́yìn, ìsọjí ìta gbangba ó ti jẹ́ ẹ̀rí tó ń fojú hàn nípa àṣẹ ńlá yìí, nípa agbára ìfagbárakúnni, àní bó ṣe ń sọ, bó ṣe ń ṣe, bó ṣe sọ. Ọ̀kan lára àwọn ìránṣẹ́ tó gbọ́ ọ̀rọ̀ náà ni Tómásì, tí a ń pè ní Dídímù. Bó tilẹ̀ jẹ́ pé a pè é ní Tómásì aláìgbàgbọ́, àìgbàgbọ́ ẹ̀ òun ló fún wa ní ìjẹ́wọ́ ńlá nínú ìwé mímọ́ nígbà tó rí Jésù Olúwa nú Jòhánù 20:28 lẹ́yìn tó rí i, ó ní Olúwa mi àti Ọlọ́run mi. Èyí ni ẹ̀rí Ọlọ́run, ìjólóòótọ́ Ọlọ́run kò bá àwọn tó ń ṣiyèméjì. Ó dẹ̀ ń gbé wọn sókè. Ohun tó ṣe fún Tómásì, ó ń tẹ̀síwájú láti ṣe nu gbogbo ìran. Tómásì kan náà ọmọ ẹ̀yìn, òun lọ́lọ́run lò láti mú ìre láti Jerusalemu, láti lọ sí ilẹ̀ India, àárín gbùngbùn India, ní lẹ́yìn ikú Olúwa wa 52. Nígbà tó débẹ̀, nǹkan díẹ̀ ló mọ̀ nígbà náà, láì mọ̀ pé iná eléyìí tọrọ pa àwọn pa àti ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ ó jẹ́

rúbọ tó máa mú ọ̀pọ̀lọpọ̀ wá sínú ògo. Eléyìí ni ìka Ọlọ́run olóòótọ́ o. Ohun tó ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ ní kékeré tí ò jọjú ló ti ń tẹ̀síwájú ní gbogbo ìran báyìí. Irú ẹ̀kọ́ wo òun ni ohun kékeré tá a bá ṣe láyé nínú ìjọba lónìí, ó mà lè di agbalagbá lúgbú omi òkun nínú ìran tó ń bọ̀ báyìí. India, wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìtọ́nú ìwé mímọ́ láti inú ẹsẹ̀rì oríkìní ẹsẹ̀ ìkẹjọ abájọ tó jẹ́ pé a ò fi India lẹ̀ nígbàtí iná náà bẹ̀rẹ̀ sí ní ràn fún ìrere. Ọlọ́run olóòótọ́ ní gbogbo ìgbà ló ní India lọ́kàn. Wọ́n sì wà nínú ètò Ọlọ́run kóhun ò ní sinmi títí di ìgbà tí a bá fi gba àwọn ará India là. Ní 1947 ní orílẹ̀-èdè India, agbègbè kan ni wọ́n lọ sí àárín gbùngbùn India pẹ̀lú ìrírí nípa ti India àti Pakistan jọ wà papọ̀ bẹ́ẹ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé ìrora ètò òṣèlú, Ọlọ́run olóòótọ́ ó jẹ́ kí ìran náà wà láàyè ní gbogbo àyíká. Ó mú ète rẹ̀ ṣe ní gbogbo ìran níbi gbogbo ní gbogbo àgbáláyé. Ní Jerusalemu ní agbègbè Asia, ìrere kò ṣe é dojúkọ nítorí Ọlọ́run ó ráàyè láti gba àwọn ènìyàn là. Ó rán Jésù ọmọ rẹ̀ láti wá kú, inú ìjólóòtọ́ rẹ̀ kò dáwọ́ dúró bí ó ṣe wù kí orílẹ̀-èdè kójì tó, ṣùgbọ́n Ọlọ́run kan wà eléyìí tó jẹ́ pé akọ́ṣẹmọṣẹ́ tó ń ṣílẹ̀kùn tẹ́dàkan ò lè ṣí. Ọ̀rọ̀ Ọlọ́run dúró títí láé, ìjólóòtọ́ rẹ̀ kò yí padà, ó sì wà ìran rẹ̀ fún ìran ènìyàn kò sì dínkù. Bí a ṣe ń ṣe àjọyọ̀ ọdún karùn-ún tí ìsọ̀rí ìta gbangba bẹ̀rẹ̀, Ọlọ́run olóòótọ́ òtítọ́ yìí òun ló farahàn níbi gbogbo. Ọlọ́run rán evangelist rẹ̀ lọ sí gbogbo àwọn ibi gbogbo. Bí ó ṣe wù kí ibẹ̀ yẹn le tó, wọ́n máa ń wọlé. Ọlọ́run olóòótọ́ kò fi wọ́n lẹ̀, wọ́n dúró, wọ́n fàyà rán, wọ́n ń lọ káàkiri. Ní oṣù 2023 nínú oṣù kọkànlá, olùṣọ́ àgùntàn Dr. W.F. Kumuyi lọ sí India nígbà àkọ́kọ́. Wọ́n bẹ̀rẹ̀ bí eré bí àlá lórí lóòótọ́ lórílẹ̀-èdè tó jẹ́ pé ẹ̀jẹ̀ Jésù ń ṣàn. Eléyìí sì ni ohun tọ́lọ́run olóòótọ́ ṣe. Wọ́n mú ìran rẹ̀ sí ọkàn ìránṣẹ́ rẹ̀ kí ìmúṣẹ yẹn tó dé. Orílẹ̀-èdè tó lé ní bílíọ́nì ẹyọkan àtààbọ̀ ni wọ́n wá fún ète àtòkè wá nínú ìran yìí. Nú nǹkan bí oṣù méjì péré ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu ìránṣẹ́ rẹ̀ ilẹ̀kùn sí. Ó fẹsẹ̀ múlẹ̀ nípa ìrántán fún wọn nípa ìmọ́lẹ̀ òdodo sí ìlà oòrùn. Nígbà tó yá, wọ́n bọ́ sí ìwọ̀ oòrùn. Olùṣọ́ àgùntàn àgbà, wọ́n mú ìlépa ìwá bí àwọn ọmọ Isakari. Wọ́n ní kọ ọ̀rọ̀ náà sínú ọkàn ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run rán ìránṣẹ́ rẹ̀. Wọ́n balẹ̀ gùdẹ̀ lọ́dún 2023 ní oṣù kọkànlá. Wọ́n balẹ̀ gùdẹ̀, wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ náà tí Thomas ṣe kù báyìí. Ọlọ́run olóòótọ́ yìí ó sì mú kí ìrere kó káàkiri. Mo rántí olóṣèlú kan tó wá sínú ilé ìfiniwà tó lọ bá olùṣọ́ àgùntàn Kumuyi. Gẹ́gẹ́ bí Thomas ìran rẹ̀ wá, ó mọ̀ wípé Ọlọ́run olóòótọ́ kò fi ìran rẹ̀ lẹ̀ láìsí ìránṣẹ́ rẹ̀ olóòótọ́ tó máa mú ṣẹ. Ọlọ́run ń rìn ní ọ̀nà àgbàyanu tẹ́dàkan ò lè rò. Ó dẹ̀ máa ń jẹ́rìí ara ẹ̀. Ó gbé Jésù ga. Wọ́n ń yí ayé ọ̀pọ̀lọpọ̀ padà. Wọ́n ń ṣí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú àti kí ìrere kó máa fẹsẹ̀ múlẹ̀ nínú ọkàn wọn. Eléyìí ni ìjólóòótọ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́. Ìjólóòótọ́ sí gbogbo ọkàn tó ti ń ṣiṣẹ́ fún ìràpadà ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣèpinnu, ni wọ́n ń gba okun àti ìmúlọ́kànle láti wá sọ́dọ̀ Olúwa. Ìgbé ayé ń yí padà.
àwọn aláìsàn ń gba ìmúláradá, àwọn tá ń dá lóró à ń dá wọn nídè. Àwọn aláàárẹ̀ wọ́n tún béèlì gbọ́ pẹ̀pẹ́pẹ́ tẹ̀rù ti ń bà. Wọ́n gba ẹ̀kúnrẹ́rẹ́ ìfarahàn ẹ̀mí mímí wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ láti máa kéde ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgboyà. Àwọn èèyàn India wọn ò ní rí báyìí tẹ́lẹ̀. Orúkọ Ọlọ́run dàyìn lógo. Bí a ṣe gbé Jésù ga láàrin àwọn obìnrin àtọkùnrin, ó jẹ́rìí rẹ̀ pé òun jẹ́ Ọlọ́run olóòótọ́. Eléyìí tó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí ọ̀dọ̀ rẹ̀. Ibikíbi tá a bá sì gbé Jésù sókè, ó máa ń fa àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀. O lè rí àwọn ènìyàn bí wọ́n lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bí wọ́n ṣe ń wá. Ṣù ìjọba òkòkò ni ìmọ́lẹ̀ mọ́lẹ̀ sí. Wọ́n fẹ́ jà. Báwo ná ìjọba òkòkò ṣe fẹ́ jà? Ogun tọ́lọ́run ti ṣẹ́ ní 2000 sẹ́yìn. Ọlọ́run jẹ́ olóòótọ́ sí ìlérí rẹ̀. Ó jẹ́ olóòótọ́ sí ìránṣẹ́ rẹ̀. Tó Ọlọ́run yanjú ẹ̀. Kò sí agbára kágbára òkòkò eléyìí tí ó lè di Ọlọ́run olóòótọ́ lọ́wọ́ láti má ṣiṣẹ́. Ọlọ́run tó jókòó ní ọ̀run, ó ṣí ilẹ̀kùn náà ní ọdún 2024 lóṣù keje. Ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú agbára okun wọn nípa ìmúdàgbà ìránṣẹ́ Ọlọ́run. Eléyìí mú àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run la fagbára kún láti kéde òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa àgbà ṣe dúró níbẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ náà, ó wọnú ọkàn wọn. Ọlọ́run olóòótọ́ àní ọkàn àwọn èèyàn tó ti lọlẹ̀ ó tají padà ní ọdún 2025. Ìrere yìí ó lọ sí Pakistan, orílẹ̀-èdè míì. Tọ́lọ́run ó farahàn tó fi agbára ẹ̀ hàn nínú ìránṣẹ́ rẹ̀. Agbára láti wòsàn láti dánídè. Àwọn ìtàn míì la tún ṣí nípa Ọlọ́run olóòótọ́ yìí. Ọlọ́run ó ní àsopọ̀ pẹ̀lú ìránṣẹ́ rẹ̀ lọ síbẹ̀ njó jẹ́ mọ̀, torí pé Ọlọ́run olóòótọ́ ó máa ń lọ pẹ̀lú ìránṣẹ́ rẹ̀ láti pèsè ọ̀nà sílẹ̀. Olùṣọ́ àgùntàn WF Kumuyi wọ́n balẹ̀ gùdẹ̀ síbẹ̀ láti pín ìrìn ayọ̀ sí orílẹ̀-èdè tí wọ́n ti ń dúró láti làlùyọ fólùgbàlà. Ọlọ́run olóòótọ́ ó sì pa àdéhùn yìí mọ́. Ọlọ́run ní Pakistan ó rìn bó ṣe ń ṣe nìyẹn. Ní gbogbo Ọlọ́run olóòótọ́ tí kò kùnà láti má farahàn ìránṣẹ́ Ọlọ́run lọ ní pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Àwọn adarí wá papọ̀ bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè yẹn wọ́n ní wàhálà nípa ètò òṣèlú. Wọ́n ní orí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n jẹ́ pé wọ́n ń pòǹgbẹ fọ́lọ́run. Ọlọ́run ó sì fi ìjólóòótọ́ rẹ̀ hàn bó ṣe gba ọ̀pọ̀lọpọ̀ ọkàn. Bó ṣe gbà wọ́n là ó dá ọ̀pọ̀lọpọ̀ nídè. Ó sì fa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ́dọ̀ ara ẹ̀ nípa agbára ẹ̀mí Ọlọ́run. Gbogbo iṣẹ́ ìyanu ní Pakistan ó jẹ́ ọwọ́ òǹtẹ̀ ọwọ́ Ọlọ́run pé òun lòun ran ìránṣẹ́ rẹ̀. Ní 2026 bẹ̀rẹ̀ a rí àwọn tí a yàn pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run láti India àti Pakistan láàrin ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n wá ṣojú. Ó jẹ́ àbájáde ohun tí Ọlọ́run olóòótọ́ tó ti pìlẹ̀. Wọ́n wá láti wá gba ọ̀rọ̀ náà àti ìran Ọlọ́run. Wọ́n padà lọ láti lọ mú ìgbàgbọ́ yìí dàgbà nípa wọ́n bá jọ̀wọ́ ara wọn fún ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run olóòótọ́ etí kò kùnà ní tẹ́lẹ̀ lóòótọ́ ó ṣílẹ̀kùn yìí lẹ́ẹ̀kan sí i ní April ọdún 2020 oṣù kẹrìntà wà nú ẹ̀yìn. Ìránṣẹ́ Ọlọ́run a pè wọ́n sí àpérò láti kó àwọn ìránṣẹ́ Ọlọ́run jọ ní India níbi tán ti bá àwọn oríṣi kìrìsítẹ́nì sọ̀rọ̀ àti àwọn olóṣèlú àti àwọn oríṣi kìrìsítẹ́nì. Wọ́n bá wọn sọ̀rọ̀ láti máa gbé lálàáfíà kan ṣiṣẹ́ papọ̀ fún orílẹ̀-èdè India láti dàgbà. Àwọn olóṣèlú inú wọn dùn láti wà níbi àpérò yìí. Àní a tiẹ̀ sọ fún wa pé nínú ìtàn orílẹ̀-èdè yìí wọn ò tí ì rírú àpérò báyìí rí tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn jẹ̀sìn papọ̀ wá. Eléyìí jẹ́ àbájáde ìjólóòótọ́ Ọlọ́run.
àlàáfíà ọlọ́run wà níbẹ̀. Ó wà níbẹ̀ láti pín àpérò pẹ̀lú wọn nípa ètò ìràpadà ọlọ́run wọn mọ rírì ẹ̀. Ọlọ́run olóòótọ́ yìí olóyè àwòrán gbogbo nǹkan láti bá wọn làjà. Bí ìpàdé àpérò ètò ń lọ, mánà ojoojúmọ́ òun la fi lélẹ̀ níbẹ̀ pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run aṣojú wọn níbẹ̀. Ẹ wò wọ́n, wọn inú wọn rẹ́rìn-ín pé àkókò wọn ó dé. Eléyìí jẹ́ àbájáde ìjólóòótọ́ ọlọ́run, eléyìí tí ọlọ́run kọ sí tábìlì ọkàn ẹ̀ lọ́run láti fi kún ọkàn. Ìpele tó jẹ́ pé kò sí àsopọ̀ ènìyàn kan tó lè ṣe é. Olùṣọ́àgùtàn àgbà wa wọ́n lọ síbẹ̀ láti lọ sínú ìpàdé àpérò gbogbo àwọn onígbàgbọ́ ìjọsìn káàkiri gbogbo àdúgbò níbẹ̀ tó jẹ́ pé ẹnìkan tó dí wọn lọ́wọ́. Eléyìí jẹ́ ohun tá a rí inú ìṣẹ́ àwọn àpọ́sẹ́lì orí ogun àti ìfẹsẹ̀múlẹ̀ ìjólóòótọ́ ọlọ́run tó ń lọ ṣáájú ìránṣẹ́ rẹ̀, tó ń ṣí gbogbo ilẹ̀kùn, tó ń pa gbogbo àwọn alátakò lẹ́nu mọ́. Ìpàdé yìí ó wáyé, ó dẹ̀ farahàn pẹ̀lú agbára ọlọ́run àti ìjólóòótọ́ rẹ̀. Èyí ni àbájáde ọlọ́run olóòótọ́ kò rán ọ̀rọ̀ ẹ̀ jáde lásán. Ohun tí Jésù ṣe lórí àgbélébù ó wá sí ìmúṣẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tá a sì ń fihàn nínú ayé àwọn èèyàn tó ń fihàn láti ọdún márùn-ún yìí wá orílẹ̀-èdè tó jẹ́ pé ọlọ́run ìjólóòótọ́ farahàn, ọlọ́run ṣílẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè tì. Tí ọlọ́run bá ṣe tẹ́ àti gbàlà láti wòsàn láti dánídè, ẹnikẹ́ni ò lè dí lọ́wọ́. Eléyìí ni ìkéde ìjólóòótọ́ ọlọ́run láti ọdún márùn-ún yìí wá tí ìsọjí ìta gbangba yìí ti bẹ̀rẹ̀. Ọlọ́run ràn ìtìyàn ìránṣẹ́ rẹ̀ olùṣọ́àgùtàn WF Kumuyi láti ṣe ohun tí ó ti fẹsẹ̀ múlẹ̀. Ọlọ́run olóòótọ́ yìí mú kí ilẹ̀ náà kó rọ̀ tó rọrùn lórí àgbélébò. Ó darí ìránṣẹ́ rẹ̀ láti lọ sí Asia láti mú àṣẹ àtòkè wá iṣẹ́. Gbogbo ìgbésẹ̀ yìí tó ń gbé àti ìran sí ìṣẹ́gun ayé àwọn ènìyàn gbaná jẹ ní South Asia. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìjólóòótọ́ ọlọ́run ìránṣẹ́ rẹ̀ wọ́n gbàjọbọ ní nǹkan bí ọdún márùnlélọ́gọ́rin ni wọ́n ti dà báyìí. Kò rẹ̀wọ̀n ìjólóòótọ́ ọlọ́run leléyìí nípa ìránṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń sèso ní gbogbo ìran. Gbogbo wa wá nílò láti ti ìran yìí lẹ́yìn múra sílẹ̀ o. Bí wọ́n ṣe ń dìde lálẹ́ yìí láti darapọ̀ mọ́ kẹ̀kẹ́ ogun ọlọ́run yìí láti mú ìrere lọ sí gbogbo àgbáńlá ayé kólúwá tó padà dé. Má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìjólóòótọ́ ọlọ́run yìí kó kú lẹ́nu ọ̀nà rẹ. Nu Máàkù 15:15 fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Bóyá èèyàn dúdú ni èèyàn funfun ni o, àwọ̀kawọ̀ yìí ó lè wù kán lérí. Nu Lúùkù 4:17-18 òní bí kò lè ṣaláì wàásù ìrere yìí ìtòní gbogbo ìlú gbogbo torí èyí láṣẹ bá ṣe ń ṣe àṣekágbá. Ó yẹ ká ẹ lóye nínú orin Dáfídì orin 15:7. Olúwa ni ààbò wà lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Bí a tilẹ̀ ṣe ayé nípò bí àwọn òkè ńlá tilẹ̀ ṣí nípò bí omi rẹ̀ tilẹ̀ wọ́n tí ó sì ń ru bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò ńlá kan wà ṣíṣe èyí tí yóò mú inú ọlọ́run dùn. Ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo ọlọ́run ń bẹ ní àárín rẹ̀ a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Àwọn kẹfẹ̀rí ń bínú àwọn ẹlẹ́ ọba ṣídì ó fọhùn rẹ̀ ayé yọ́. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Ọlọ́run olóòótọ́ tó bá ń darí ẹni sọ́nà. Ẹ jẹ́ bá a ṣe múra sílẹ̀ láti pàdé Jésù láwọn sánmọ̀ fún ògo rẹ̀. Ọlọ́run jólóòótọ́, ó jólóòótọ́, a sì máa jólóòótọ́ títí láéláé. Kọ́lọ́run bùkún.

inoku ati isipopada ati elija o gbenu ona ipo oku enu ona ti ku lo si oro won ni jolo to to mara okoso nitori na iru isipo pada ti enikeni oni ni ran won oni won ni aso fun anu eberu ori kokan lese ikarun aso fun pe nipa igbagbo ni asinoku nipo pada ki o ma se ri iku isipo pada ti o legbe ti olododo tuto omo olorun tuto o so pe ki o ma se ri ku a ko si ri mo tori pe olorun si nipo pada a so fun wi pe nitori saaju isipo pada re a jeri yi si pe owo olorun awa so fun wa wi pe sugbon ni esi igbagbo ko se se lati wu nitori ani to ba n te olorun wa ko le sa igbagbo pe nbe ati pe oni olusese fun awon ti o ba fi ara balẹ wa erekeji oni ti elija awon ba keji ori keji ese akoko so nipa akoko ti a mu elija lati aye lo si orun ese keta so wi pe awon omo awon woli won ti ele sa wa won wa so fun pe nje o mo wi pe oluwa yo gbe oluwa re lo kuro ni aye loni ní ẹsẹ̀ ìkarùn-ún àwọn ọmọ àwọn wòlíì ní bẹ́tẹ̀lì wá tọ̀ wá wọ́n ní èlìsà njẹ́ ó mọ̀ pé olúwa rẹ ọlọ́run yóò mú kúrò láyé lónìí tí ò ní tẹ ikú wò ní ẹsẹ̀ ìkẹsàn èlìjà gan ó wá tọ èlìsà wá ó ní béèrè ohun tí ìwọ ń fẹ́ kí èmi ó ṣe fún ọ wo kí ìsọ̀rọ̀ náà kí á tó gbà mí kúrò lọ́wọ́ rẹ ní ẹsẹ̀ ìkọkànlá àwọn kẹ̀kẹ́ ẹ̀sẹ̀ ẹ̀kẹ̀kẹ́ iná wọ́n wá wọ́n sì gbé èlìjà níbo ni wọ́n gbé lọ wọ́n ní ó gbé lọ sí ọ̀run eléyìí ni àpẹẹrẹ tàbí àwòrán ohun tí ó ṣẹlẹ̀ sí ìjọ lókun gbogbo nígbà tó bá yá wo olùṣẹ́gun wa olùràpadà wa tó ṣẹ́gun olùràpadà wa ṣẹ́gun àti ìsípòpadà rẹ̀ tí kò ní àríyànjiyàn.

0: Ọlọ́run wa,
1: ọ̀rọ̀ ìgbàgbọ́.
0: Ọlọ́run wa láàánú, bàbá wa ní tòótọ́. A dúpẹ́ pé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ Bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ. Àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa, àti kí ọkàn wa kí ó ba lè gbà á, kí ó ba lè dì í mú, kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀, kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. A ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo yìí ni ohun tí a ń wò lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Níhìn-ín ni a rí ẹsẹ̀ ìwé mímọ́ kan tí ó ṣe àkójọpọ̀ àwọn òfin ti ìjọba Ọlọ́run ní kúkúrú gẹ́gẹ́ bí ó ti yẹ. Èyí ni a fi pé àkòrí ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí ní àṣẹ kárí ayé fún gbogbo onígbàgbọ́. Ìlànà Ọlọ́run yìí ni òfin kan nínú tí ó ní í ṣe pẹ̀lú ìṣe wa, ọ̀rọ̀ ẹnu wa, èrò ọkàn wa, àti gbogbo àyídáyidà wa ní gbólóhùn kúkúrú. Jẹ́ kí n là á yí ọba yìí wípé a rí i pé òfin Ọlọ́run Bíbélì ó pọ̀, èyí tí ó ń jẹ́ ìtọ́ni fún wa ní ohun tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ṣùgbọ́n kí ẹnikẹ́ni ní àríwísí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti pọ̀ jù, kò yí òun, òun ò mọ bí òun ṣe lè ṣe ohun gbogbo tí Ọlọ́run pa láṣẹ, nítorí pé kò ṣeé ṣe fún òun láti rántí àwọn àṣẹ Ọlọ́run tí ó pọ̀ tó báyìí. Èyí ni ó fi jẹ́ wípé nínú májẹ̀mú láéláé ni Ọlọ́run fún Mósè ní òfin mẹ́wàá. Nínú òfin mẹ́wàá yìí, òfin mẹ́rin àkọ́kọ́ wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ wa sí Ọlọ́run. Òfin ìkarùn-ún sí ìkẹwàá tó jẹ́ mẹ́fà nínú àwọn mẹ́wàá wọ̀nyìí ni ó ní ṣe pẹ̀lú ara wa, pẹ̀lú aládùúgbò wa, pẹ̀lú àwọn ènìyàn gẹ́gẹ́ bíi tiwa. Ọlọ́run mú kí gbogbo àwọn àṣẹ rẹ̀, àwọn ìlànà rẹ̀, àwọn òfin rẹ̀, ó mú wá sí òfin mẹ́wàá wọ̀nyìí kí ó ba lè ṣeé ṣe láti rántí. Bí o bá sì jẹ́ ẹni tí ń ka Bíbélì, ẹni tí ń kọ́ ẹ̀kọ́ Bíbélì dáradára, ó rí wípé gbogbo àwọn ìwàásù àti àlàyé tí àwọn ọmọ Léfì ń ṣe, tí àwọn àlùfáà ń ṣe, tí àwọn wòlíì ń ṣe, tàbí tí a fi ń ṣe ìdájọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì, tàbí tí a fi ń là wọ́n lóye, tàbí tí a fi ń gbà wọ́n ní ìyànjú

gbogbo agbára wa. Bí a bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé òfin kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ẹni tí ó bá fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo iyì, pẹ̀lú gbogbo agbára rẹ̀, a ó rí wípé àwọn ojúṣe rẹ̀ sí Ọlọ́run ó ṣe é. Nítorí wípé ẹni tí ó bá fẹ́ Ọlọ́run kì yóò pe orúkọ Olúwa lásán. Ẹni tí ó bá fẹ́ Ọlọ́run ní tòótọ́ kì yóò ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ọ̀run. Ẹni tí ó bá fẹ́ Olúwa Ọlọ́run ní tòótọ́ kì yóò ya ère kan fún ara rẹ̀, yálà ti èyí tí ó wà ní ìsàlẹ̀ ilẹ̀ àbí ní inú òkun tàbí ní orí òkè tàbí ní ojú ọ̀run. Ẹni tí ó bá fẹ́ Ọlọ́run ní tòótọ́ yóò rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́, yóò rántí wípé ó yẹ kí a sin Ọlọ́run, ó yẹ kí a bu ọlá fún Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi sọ wípé òfin àkọ́kọ́ ni wípé kí a fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo agbára wa. Ó wá sọ fún wa wípé ìkejì sì dàbí rẹ̀ nípa wípé a ó fẹ́ ẹnì kejì wa gẹ́gẹ́ bí ara wa. Ẹnì kejì wa tí a ń wí yìí ó túmọ̀ sí gbogbo ènìyàn, ìbá ṣe bàbá tàbí ìyá. Bí a bá fẹ́ràn bàbá àti ìyá ní tòótọ́, ní ìfẹ́ tí ó kún tí ó péye, a ó bọ̀wọ̀ fún wọn, a ó tẹríba fún wọn, a ó gbọ́ràn sí ohun tí wọ́n sọ fún wa tí ó wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní jà á lólè. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní ṣe panṣágà pẹ̀lú ìyàwó rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ọkọ rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní gbẹ̀mí rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní jẹ́rìí èké sí ẹni tí a fẹ́ràn. Bí a bá fẹ́ ẹnì kejì wa ní tòótọ́, a ò ní ṣe ojúkòkòrò ohunkóhun tí í ṣe ti ẹnì kejì wa. Èyí ni Jésù Kristì ni ó fi sọ fún wa wípé gbogbo òfin Ọlọ́run, gbogbo àṣẹ Ọlọ́run, a kó wọn jọ papọ̀ sí ọ̀nà méjì yìí: ìkíní, ìfẹ́ sí Ọlọ́run; ìkejì, ìfẹ́ sí ènìyàn gbogbo. Ṣùgbọ́n mo fẹ́ kí o fiyè sí wípé ọ̀rọ̀ kan wà nínú àkójọpọ̀ ìkíní, ìfẹ́ sí Ọlọ́run, tí ó tún wà nínú àkójọpọ̀ ìkejì, ìfẹ́ sí ẹnì kejì wa. Ọ̀rọ̀ náà ni ìfẹ́. Èyí jẹ́ wípé gbogbo òfin Ọlọ́run, gbogbo máṣe Ọlọ́run, gbogbo àṣẹ Ọlọ́run ni àkójọpọ̀ sí ojú kan ṣoṣo tí ó dádúró lórí ìfẹ́. Níhìn-ín, ní ẹsẹ̀ tí à ń kọ́ lónìí, ni Paul apostoli bí ó tún jẹ́ kí ó yé wa wípé ohun gbogbo tí a ti ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, ohun gbogbo tí ó jẹ́ ìlànà, ohun gbogbo tí ó jẹ́ àṣẹ, ohun gbogbo tí ó jẹ́ ohun tí a fi lélẹ̀ fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, wípé kí a máa rìn nínú rẹ̀, wípé a lè mú gbogbo wọn wá sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ṣoṣo, jẹ́ kí n tó kà á sí ọ létí. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní: bí ó bá jẹ́ wípé a ti kọ́ ẹ̀kọ́ kan, bí a bá ti gbọ́ ìlànà kan láti inú Bíbélì, bí a bá ti rí àṣẹ kan láti ẹnu Ọlọ́run, bí a bá ti fún wa ní ìmọ́lẹ̀ ìhìnrere, ó ní èyí ni àkójọpọ̀ ohun tí a ti ń sọ fún wa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní orúkọ, ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Gbà tí ó sọ fún wa wípé ohunkóhun gbólóhùn yìí ní í ṣe pẹ̀lú gbogbo àwọn tí ó wà nínú Kristì, ẹni tí kò ní ìyípadà ọkàn kò lè ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Níhìn-ín, a ní láti kọ́kọ́ ní ìyípadà ọkàn tí ó ṣe sàn án, kí ó tó lè ṣe é ṣe fún wa láti fi gbólóhùn tí a kàyé láti fi sí ìṣe. O kò lè rìn bí onígbàgbọ́ nígbà tí o kò tí ìgbàgbọ́, ṣùgbọ́n nígbà tí o bá ti gba ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristì, ìrìn rẹ gbọ́dọ̀ dúró lórí àṣẹ yìí wípé ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Onígbàgbọ́ ní láti máa ṣe ohun gbogbo ní orúkọ Jésù Kristì, kí wọn máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ojoojúmọ́ lé orúkọ Jésù Olúwa, kí a máa gbàdúrà lé orúkọ àti ní àṣẹ Kristì àti ní abẹ́ ìlérí tí Kristì ti ṣe fún wa, kí a máa fi àkókò àti ìsìn fún Ọlọ́run nítorí orúkọ Kristì, bí ó bá ṣe é ṣe fún ẹnikẹ́ni láti fi

bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn kì í ṣe ní ayé yìí nìkan bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta ìkíní àìbìkítà fún òfin ọlọ́run ìkejì ìbínú tàbí ìdájọ́ ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ ìkẹta ọ̀nà àbáyọ ìkíní àìbìkítà fún òfin ọlọ́run bí a bá wo àwọn onídàájọ́ orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kínní ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Éfraimu orúkọ ẹni tí jẹ́ Míkà wọ̀ọ̀sẹ̀ karùn-ún ọkùnrin náà Míkà sì ní ilé òrìṣà kan ó sì ṣe éfódù àti tẹ́ráfíìmù ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀ ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀ ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀ èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin ọlọ́run mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì àwọn tí a ti fún ní òfin ọlọ́run májẹ̀mọ́ ọlọ́run ìlànà ọlọ́run àti àṣẹ ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé ní àti àkókò Mósè ni a ti fún ọ ní ìlànà tí ó pé ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo ọlọ́run á sì wúni lórí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú ọmọ Ísírẹ́lì tí a ti rà padà ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ olúwa lásán ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ olúwa sí mímọ́ láti rántí rẹ̀ láti sìn àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin ọlọ́run sẹ́yìn wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ ọlọ́run sẹ́yìn a rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Éfraimu tí ó kọ́ ilé òrìṣà tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí tí ó tún pe ọmọ rẹ̀ òun nìkan kò sí òrìṣà yìí ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀ bí o bá wo ayé nísinsìnyí ọmọ kò gbọ́ ti bàbá aya kò gbọ́ ti ọkọ ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ oníṣẹ́ àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé àwọn ẹni tí ó jẹ́ aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n nítòótọ́ òfin ọlọ́run wà nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa
ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti ojojumo ni an so fun wa ninu ijo wa nihi sugbon o se ni laanu wipe sibe sibe bi atile ni awon ti o le to wa sona sibe sibe bi atile ni awon alufa sibe sibe bi atile ni awon ti o le koni sibe sibe bi atile ni ihirere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbese aye aibikita fun ofin olorun bi e ba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi o bi ise won atijo nitoto eyi so nipa awon mo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu agege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu agege bi eni ti ko si ilana tabi itoni fun o so we pe titi di oni yi won se bi ise won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o sese ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ko ese wa lo wepe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wepe bi enikeni ba ninu kristi jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alufa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo oju ile a ma nko won ni oro olorun titi di oni bi o tile je pe won kan ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihirere to ma so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o tile je pe won a fi osan wa si ilesi won a fi ore lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won a gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abanideshe atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o se se ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti o gbologbo ti atijo iwa ti o gbologbo okunrin ni o lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wipe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma n gbadura o dabi eni pe won ma n kepe olowa won ti le ni bibeli sugbon o n so fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se amo we pe awon baba wa
opolopo ni o dabi eni wepe won ma lo si lesson ni tooto sugbon iwa iborisha okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko kerisimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma gba awe papa ni asiko lenti sugbon ogun iborisha egun emu ati opolopo awon kan won yi ko kuro lowo won o si so wi pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbesi aye ailofin aitele olorun timotimo ati patapata e je ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so ni yi ni wo pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ifekofe agbere panṣaga ati ifi okunrin ati obirin bara eni je sugbon nigba ti ihinre jesu kristi wa si aarin ilu yi ni awon kookan ni won be si ronu pada ni won be si ni tun ba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi olorun ba le dariji won awon o fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbesi aye igba naa eyi ni paul apostoli lo n ko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa atijo tun wole tan won lo ni igba ti paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun mo ni ninu sugbon iroyin ti o ba ni ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo o so wi pe agbere wa laarin yin nje bi a ba je olooto si olorun awa ti a so wi pe a ti di eni igbala awa ti a so wi pe a ti dariji wa awa ti a so wi pe a ti fi eje jesu kristi ti o se iyebiye we okan wa mo awa ti a so wi pe a ti koruko wa si iye iwe iye lorun awa ti a so wi pe a n reti bibo kristi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale wi pe agbere wa laarin yin iha se wi pe awon eniyan won yi ko mo wi pe o lodi o si je ese o je ohun ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri wi pe lati genesis ni a ti n kilo ni awon aloore awon woli ni won ti n kegbajari ti won so fun awon eniyan won yi o pe agbere je ohun eri ohun to doti niwaju olorun o si je ese ti o ma n fa ibinu olorun wa sori eni bi o ba ka exodo o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wipe agbere tabi panṣaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samueli tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwaasu tabi o ka isaiah tabi o ka jeremiah tabi o wa sinu majemo titun lati matthew de marko de luko de johanu de se awon apostle.

àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronú pọ̀wàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wí pé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì? Ẹ̀yin sì ń fẹ̀ sókè. Ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wí pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo. Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yé ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde. Ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kénánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni àpàwọn rẹ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananáyà. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ńbẹ̀? Ṣé panṣágà wà ńbẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ.

0: pé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá ọ lẹ́jọ́ nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ìbá máa tì ọ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà àwọn àṣẹ àwọn òfin ọlọ́run ẹnikẹ́ni tí ìbá jẹ́ wòlíì létí òkun ìbá jẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá tí ó ń kí ọ lẹ́yìn ìwé pé jẹ́ kí aṣọ tí a bá fẹ́ ṣe kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì í yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe òrán ti dáfídì ó rí báṣẹ́bà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí nígbà tí ó ránṣẹ́ sí báṣẹ́bà ó dàbí ẹni wípé bóyá ọlọ́run ń sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bí ó bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ ìdà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwọ́jú olúwa bákan náà ni ìwà ọlọ́run lónìí má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Saulu ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Pharaoh tàbí Nebuchadnezzar tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ojú rẹ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ojú rẹ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má múlé púpọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́ yẹ ká wo májẹ̀mú titun ní Kọ́rìntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa. ki awa ki o ma ba se ife ko fe ohun boboro gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyin kin wa nilo we pe bi atile wa ni akoko ori ofe bi o tile je we pe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun a we pe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wi pe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun eru ni lati sobo si owo olorun alaye ohun eru ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu han fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Daniel nso fun oba nihin ni wepe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o nsa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo olina kuna bi ko ba mo we pe ibi ti o n wa ile ajeji ti o n wa we pe bi o n ba n lo bi o ti n se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunupo adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni o pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo we pe agbere panshaga ma n fa ibinu olorun ki o mo we pe eni ti o n pe ni abanideṣe ki n se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni ikokan ni abole ni tabi ni okunkun we pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin. tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gbọ́ àìṣedéédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti àpẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. O ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, ò síbí, ò sọ́hún. Aka bíbélì, wọn ò ní wo bíbélì. Akọrin, wọn ò ní kọrin. Bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run, wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ? o mo igbese aye re ohun ti o se so fun ni osan yin ni pe ki o le ronu po ada ki o le so fun olorun wo pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o nfe ke pe olorun o nfe sokun kikoro o si nfe kanu fun awon ese ti o wa ni igbese aye re dede duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesoju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe ko won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe ko won sile o nfe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o nwa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofin ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu oje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wi pe idariji yoo je ti re o si ni lati ni ipinnu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinnu re si oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo airekoja ni yo ma wa lowo re nigba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi aba ma ara wa ni elese ani lati ni ibanoje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si oluwa we pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo airekoja ni yo ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mo eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba
1: Iwe ikini awon oba ori ikerindilogun o si se oro oluwa to jehu omo anani wa si basha wipe yo ti se pe mo gbe oga lati nu ekuru wa ti mo si se o ni olori israeli eniyan mi iwo si rin ni ona jerubamu iwo si ti mu ki israeli eniyan mi ki o se lati fi ese won mu mi binu kiyesi emi o mu iran basha ati iran ile re kuro emi o si se ile re bi ile jerubamu omo nebati eni basha ti o ba ku ni ilu ni awon aja yo je ati eni re ti o ku ni oko ni eye oju orun o je ati iyoku ise basha ati ohun ti o se ati agbara re ako ako won sinu iwe oro ojo awon oba israeli basha si sun pelu awon baba re a si sin ni tasa ela omo re si joba ni ipo re ati pelu nipa owo jehu woli omo anani le oro oluwa de si basha ati si ile re ani nitori gbogbo ibi ti o se niwaju oluwa ni fifi ise owo re mu binu ati wiwa bi ile jerubamu ati nitori ti o pa ni odun 24 asa oba juda ni ela omo basha bere si ijoba lori israeli ni tasa ni odun 2 ati iranse re simri olori idaji keke re ditere nigba ti o ti wa ni tasa o si mu amupara ni ile asa iriju ile re ni tasa simri si wole o si kolu o si pa ni odun 37 asa oba juda o si joba ni ipo re o si se nigba ti o bere si ijoba bi o ti joko ni ori itere o lu gbogbo ile basha pa ko ku omode okunrin kan sile ati awon ibatan re ati awon ore re bayi ni simri pa gbogbo ile basha run gege bi oro oluwa ti o so si basha ni po owo jehu woli nitori gbogbo ese basha ati ela omo re nipa eyi ti won se ati nipa eyi ti won mu israeli se ni fifi ohun asan won won ni mu ki oluwa olorun israeli binu ati iyoku ise ela ati gbogbo ohun ti o se ako ako won sinu iwe oro ojo awon oba israeli le odun 37 asa oba juda ni simri joba ijo meje ni tasa awon eniyan si do ti gibetoni ti awon ara filistia awon eniyan ti o do ti gbo wipe simri dite o si ti pa oba pelu nitori na gbogbo israeli fi omri olori ogun je oba lori israeli ni ojo na ni ibudo omri si goke lati gibetoni lo ati gbogbo israeli pelu re won si do ti tasa o si se nigba ti simi mo pe agba ilu o wo inu afin ile oba lo o si te ina bo ile oba lori ara re o si ku nitori ese re won ni ti o da ni sise buburu ni waju oluwa ni ririn ni ona jirubamu ati ninu ese re ti o da lati mu ki israeli ki o se ati iyoku ise simri ati ote re ti o ti di ako ako won sinu iwe oro ojo awon oba israeli nigba na ni awon eniyan israeli da meji apa kan awon eniyan to tibni omo ginati leyin lati fi ijoba apa kan si nto omri leyin sugbon awon eniyan tin to omri leyin bori awon tin to tibni omo ginati leyin be ni tibni ku omri si joba ni odun 21 asa oba juda ni omri bere si joba lori israeli fu odun 12 odun 6 ni o joba ni tasa o si ra oke samaria lowo semeri ni talenti meji fadaka o si tedo lori oke na o si pe oruko ilu na ti o tedo ni samaria nipa oruko semeri oluwa oke samaria sugbon omri se buburu ni oju oluwa o si se buburu ju gbogbo awon ti o wa saju re nitori ti o rin ni gbogbo ona jerubamu omo nebati ati ninu ese re eyi ti o mu israeli se lati fi ohun asan won won ni mu oluwa olorun israeli binu ati iyoku ise omri ti o se ati agbara re ti o fi han ako ako won sinu iwe oro ojo awon oba israeli omri sisun pelu awon baba re asisin ni samaria ahabu omo re si joba ni ipo re ati ni odun 32 asa oba juda ni ahabu omo omri bere si joba lori israeli ahabu omo omri si joba lori israeli ni samaria ni odun 22 ahabu omo omri si se buburu ni ojo oluwa ju gbogbo awon ti o wa saju re lo o si se bi eni pe o se ohun kekere fun lati ma rin ninu ese jerubamu omo nebati o si mu jesebeli omobinrin etbali oba awon ara sidoni ni aya o si lo o si sin bali o si bo o si te pepe kan fun bali ninu ile bali ti o ko ni samaria ahabu si se ere orisa kan ahabu si se ju gbogbo awon oba israeli lo ti o wa saju re lati mu ki oluwa olorun israeli binu ni ojo re ni iheli ara beteli ko jeriko o fi ipile re le ile ni abiramu akobi re o si gbe awon ilekun ibode re ko ni segubu abi kein re gege bi oro oluwa ti o ti pa joshua omo nuni so
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe ikini awon oba. Ori iketadinlogun. Elijah ara Tishbi lati inu awon olugbe Gilead wi fun Ahabu pe bi Oluwa Olorun ti wa niwaju eni ti emi duro ki o si ire tabi ojo ni odun woyi sugbon gege bi oro mi. Oro Oluwa si to wa wi pe kuro nihin ki o si koju si Haila Orun ki o si fi ara re pamo ni bi odo Keriti ti nbe niwaju Jordani. Bi o si se iwo mu ninu odo na mo si ti pase fun awon eye iwo lati ma bo nibe o si lo o si se gege bi oro oluwa o si lo o si ngbe eba odo keriti ti nbe niwaju jordani awon eye iwo si mu akara pelu eran fun wa ni owuro ati akara ati eran ni ale o si mu ninu odo na o si se leyin ojo won ni odo na si gbe nitori ti ko si ojo ni ile na oro oluwa to wa wi pe dide lo si sarefati ti sidoni ki o si ma gbe ibe kiyesi emi ti pase fun obinrin opo kan nibe lati ma bo oun si dide o si lo si sarefati nigba ti o si de ibode ilu na kiyesi obinrin opo kan sa igijo nibe o si ke si o si wi pe jo bu omi die fun mi wa ninu ohun elo ki emi ki o le mu bi o si tin lo bu wa o ke si o si wi pe jo mu okele ounje die fun mi wa lowo re oun si wi pe bi oluwa olorun re ti wa emi ko ni akara sugbon ikunwo iyefun ninu ikoko ati ororo die ninu kolobo ti kiyesi emi nsa igi meji jo ki emi ki o le wole lo ki emi ki o si pese re fun mi ati fun omo mi ki awa le je ki a si ku elija si wi fun pe ma beru lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi ni oluwa olorun israeli wi ikoko iyefun na ki yo sofo beni kolobo ororo na ki yo gbe titi di ojo ti oluwa yo ro ojo si ori ile o si lo o se gege bi oro elija ati ohun ati obirin na ati ile re je ni ojo pupo ikoko iyefun na ko sofo beni kolobo ororo na ko gbe gege bi oro oluwa ti o ti pa elija so o si se leyin nkan wonyi ni omo obirin na ìyá ilé náà ṣe àìsàn. Àìsàn rẹ̀ náà sì le tó bẹ́ẹ̀ tí kò ku ẹ̀mí nínú rẹ̀. Òun sì wí fún Elijah pé, kí ni ó ṣe mí ṣe ọ́, ìwo ènìyàn Ọlọ́run, ìwo àtọ̀ mi wá láti mú ẹ̀ṣẹ̀ mi wá sí ìrántí àti láti pa mí ní ọmọ. Òun sì wí fún un pé, gbé ọmọ rẹ̀ fún mi. Elijah sì yọ ọ́ jáde ní àyà rẹ̀, ó sì gbé e lọ sí iyàrá òkè ilé níbi tí òun ń gbé, ó sì tẹ́ ẹ sí orí àkété tirẹ̀, ó sì képe Olúwa, ó sì wí pé, Olúwa Ọlọ́run mi, ìwọ a mú ibi wá bá opó náà pẹ̀lú lọ́dọ̀ ẹni tí èmi ń ṣe àtìpó ní pípa ọmọ rẹ̀. Òun sì na ara rẹ̀ lórí ọmọdé náà ní ẹ̀rín mẹ́ta, ó sì képe Olúwa, ó sì wí pé, Olúwa Ọlọ́run mi, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ẹ̀mí ọmọdé yìí kí ó tún padà wá sínú rẹ̀. Olúwa sì gbọ́ ohùn Elijah, ẹ̀mí ọmọdé náà sì tún padà wá sínú rẹ̀, ó sì sọjí. Elijah sì mú ọmọdé náà, ó sì mú un sọ̀kalẹ̀ láti inú iyàrá òkè náà wá sínú ilé, ó sì fi ilé ìyá rẹ̀ lọ́wọ́. Elijah sì wí pé, wò ó, ọmọ rẹ̀ yè. Obìnrin náà sì wí fún Elijah pé, ní ìsinsìnyí, nípa èyí ni èmi mọ̀ pé ènìyàn Ọlọ́run ni ìwọ ṣe, àti pé ọ̀rọ̀ Olúwa lé ẹnu rẹ̀ òtítọ́ ni.
3: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkejìdínlógún. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀, ọ̀rọ̀ Olúwa tọ Elijah wá lọ́dún kẹta wípé, lọ fi ara rẹ̀ han Ahabu, èmi ó sì rọ òjò sórí ilẹ̀. Elijah sì lọ fi ara rẹ̀ han Ahabu, ìyàn ńlá sì mú ní Samaria. Ahabu sì pe Obadiah tí ṣe olórí ilé rẹ̀. Ǹjẹ́ Obadiah bẹ̀rù Olúwa gidigidi, ó sì ṣe nígbà tí Jezebeli ké àwọn wòlíì Olúwa kúrò ni Obadiah mú 100 wòlíì, ó sì fi wọ́n pamọ́ lé 50 ní ihò òkúta, ó sì fi àkàrà pẹ̀lú omi bọ́ wọn. Ahabu sì wí fún Obadiah pé, rin ilẹ̀ lọ sí orísun omi gbogbo àti sí odò gbogbo, bóyá àwa lè rí koríko láti gba àwọn ẹṣin àti àwọn ìbákalà, kí a má bàa ṣòfò àwọn ẹranko pátápátá. Wọ́n sì pin ilẹ̀ náà láàrin ara wọn láti là á já. Ahabu gba ọ̀nà kan lọ fún ara rẹ̀, Obadiah sì gba ọ̀nà mìíràn lọ fún ara rẹ̀. Nígbà tí Obadiah sì wà lé ọ̀nà, kíyèsí Elijah pàdé rẹ̀. Nígbà tí ó mọ̀ ọ́n, ó sì dojú rẹ̀ bolẹ̀, ó sì wí pé, ṣé ìwọ Olúwa mi Elijah nìyí? Ó sì dá lóhùn pé, èmi ni. Lọ sọ fún Olúwa rẹ̀ pé, wò ó, Elijah ń bẹ níhìn-ín. Òun sì wí pé, ẹ̀ṣẹ̀ kí ni mo adá tí ìwọ fẹ́ fi ìránṣẹ́ rẹ lé Ahabu lọ́wọ́ láti pa mí? Bí Olúwa Ọlọ́run rẹ ti wà, kò sí orílẹ̀-èdè tàbí ìjọba kan níbi tí Olúwa mi kò ránṣẹ́ dé láti wò ọ́. Nígbà tí wọ́n bá sì wí pé kò sí, òun á mú kí ìjọba tàbí orílẹ̀-èdè náà búra pé àwọn kò rí ọ. Ní ìsinsìnyí, ìwọ sì wí pé, lọ sọ fún Olúwa rẹ pé, wò ó, Elijah ń bẹ níhìn-ín, yóò sì ṣe bí èmi ó ti lọ kúrò ní ọ̀dọ̀ rẹ, ẹ̀mí Olúwa yóò sì gbé ọ lọ sí ibi tí èmi kò mọ̀. Nígbà tí mo bá sì dé, tí mo sì wí fún Ahabu, tí kò bá sì rí ọ, òun ó pa mí. Ṣùgbọ́n èmi, ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa láti ìgbà ìwé mi wá. A kò a sọ fún Olúwa mi ohun tí mo ṣe nígbà tí Jezebeli pa àwọn wòlíì Olúwa, bí mo ti pa 100 ènìyàn mọ́ nínú àwọn wòlíì Olúwa ní 50 nínú ihò òkúta, tí mo sì fi àkàrà pẹ̀lú omi bọ́ wọn. Ní ìsinsìnyí, ìwọ sì wí pé, lọ sọ fún Olúwa rẹ pé, wò ó, Elijah ń bẹ níhìn-ín, òun ó sì pa mí. Elijah sì wí pé, bí Olúwa àwọn ọmọ ogun ti wà níwájú ẹni tí èmi dúró, ní tòótọ́ èmi ò fi ara mi hàn fún un lónìí yìí. Bẹ́ẹ̀ ni Obadiah lọ láti pàdé Ahabu, ó sì sọ fún un. Ahabu sì lọ láti pàdé Elijah, ó sì ṣe bí Ahabu ti rí Elijah. Ahabu sì wí fún un pé, ìwọ lé ẹni tí ń yọ Israẹli lé ẹnu. Òun sì dáhùn pé, èmi kò yọ Israẹli lé ẹnu bí kò ṣe ìwọ àti ilé bàbá rẹ, nínú èyí tí ẹ̀yin ti kọ òfin Olúwa sílẹ̀, tí ìwọ sì ti ń tọ Baálímù lẹ́yìn. Nítorí náà, ránṣẹ́ ní ìsinsìnyí kí o sì kó gbogbo Israẹli jọ sọ́dọ̀ mi sí òkè Kámẹ́lì, àti àwọn wòlíì Baálì 450, àti àwọn wòlíì Ère Òrìṣà 400 tí ń jẹ onítábìlì Jezebeli. Bẹ́ẹ̀ ni Ahabu ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ Israẹli, ó sì kó àwọn wòlíì jọ sí òkè Kámẹ́lì. Elijah sì tọ gbogbo àwọn ènìyàn náà wá, ó sì wí pé, yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó máa ṣiyèméjì, bí Olúwa bá ní Ọlọ́run, ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn, ṣùgbọ́n bí Baálì bá ní, ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn. Àwọn ènìyàn náà kò sì dá a lé ohùn ọ̀rọ̀ kan. Elijah sì wí fún àwọn ènìyàn náà pé, èmi, àní èmi nìkan ṣoṣo ni ó kù ní wòlíì Olúwa, ṣùgbọ́n àwọn wòlíì Baálì 450 ọkùnrin. Nítorí náà, jẹ́ kí wọn kí ó fún wa ní ẹgbọrọ akọ màálùú méjì, kí wọn kí ó sì yan ẹgbọrọ akọ màálùú kan fún ara wọn, kí wọn kí ó sì ké, kí wọn kí ó sì tò ó sí orí igi, kí wọn kí ó má ṣe fi iná sí, èmi ó sì tún ẹgbọrọ akọ màálùú kejì ṣe, èmi ó sì tò ó sórí igi, èmi kì yóò sì fi iná sí. Kí ẹ sì képe orúkọ àwọn Ọlọ́run yín, èmi ó sì képe orúkọ Olúwa. Ọlọ́run náà tí ó bá fi iná dáhùn, òun náà ni Ọlọ́run. Gbogbo àwọn ènìyàn náà sì dáhùn, wọ́n sì wí pé, òwúire. Elijah si wi fun awon woli Baali pe eyan egboro ako malu kan fun ara yin ki e si tete ko se nitori eyin po ki e si kepe oruko awon olorun yin sugbon e ma se fi ina si won si mu egboro ako malu na ti a fi fun won won si se won si kepe oruko Baali lati owuro titi di osan gangan wi pe Baali da wa lohun sugbon ko si ohun be ni ko si idahun won si jo yi pepe na ka eyi ti won te o si se ni osan gangan ni Elijah fi won se eleya o si wi pe e ki gbe lohun rara olorun sa ni ohun boya o nse asaro tabi ohun lepa tabi o re ajo boya o nsun o ye ki aje won si ki gbe lohun rara won si fi obe ati oko ya ara won gege bi ise won titi eje fi tu jade le ara won o si se nigba ti ojo ka atari won si nfi were so tele titi di akoko irubo asale ko si ohun be ni ko si dahun tabi eni ti o ka si nje Elijah wi fun gbogbo awon eniyan na pe e sunmo mi gbogbo awon eniyan na si sunmo oun si tun pepe oluwa ti o ti wo lule se Elijah si mu okuta mejila gege bi iye eya awon omo Jakobu eni ti oro oluwa to wa wi pe Israel ni oruko re yo ma je okuta won yi ni o fi te pepe kan ni oruko oluwa o si wa kutu yi pepe na ka ti o le gba iwon osu won irugbin meji o si to igi na daradara o si ke egboro ako malu na o si to sori ige o si wipe fi omi kun ikoko merin ki e si tu sori ebo sisun ati sori igi na o si wipe se nigba keje won si se nigba keje o si wipe se nigba keta won si se nigba keta omi na si san yi pepe na ka o si fi omi kun koto na pelu o si se ni irubo asale ni Elijah woli sumo to si o si wipe oluwa olorun Abrahamu Isaki ati Israeli ye ki o di mimo loni pe iwo le Olorun ni Israeli emi si ni iranse re ati pe mo se gbogbo nkan wonyi nipa oro re gbo ti emi Oluwa gbo ti emi ki awon eniyan yi ki o le mo pe iwo Oluwa ni Olorun ati pe iwo tun yi okan won pada nigba na ni ina Oluwa bo sile o si sun ebo sisun na ati igi ati okuta won ni ati erupe o si la omi tin be ninu yara na nigba ti gbogbo awon eniyan ri won da oju won bole won si wi pe Oluwa o ni Olorun Oluwa o ni Olorun Elijah si wi fun won pe e mu awon woli Baali ma se je ki okan ninu won ki o sala won si mu won Elijah si mu won sokale si odo Kishoni o si pa won nibe Elijah si wi fun Ahabu pe goke lo je ki o si mu nitori iru opolopo ojo nbe be ni Ahabu goke lo lati je ati lati mu Elijah si gun ori oke kameli lo o si teriba o si fi oju re si agbede meji ekun re o si wi fun omo odo re pe goke lo ni isisiyi ki o si wo iha okun o si goke lo o si wo o si wi pe ko si nkan o si wi pe tun lo nigba meje o si se ni igba keje o si wi pe kiyesi awo somo kekere kan dide lati inu okun gege bi owo eniyan o si wi pe goke lo wi fun Ahabu pe di keke re ki o si sokale ki ojo ki o ma ba da oduro o si se nigba die si orun si su fun awo somo ohun iji ojo pupo si ro Ahabu si gun keke o si lo si Jesreeli owo Oluwa si nbe lara Elijah o si di amure egbe re o si sare niwaju Ahabu titi de Jesreeli.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
3: Iwe ikini awon oba ori ikokandinlogun Ahabu si so ohun gbogbo ti Elijah ti se fun Jezebeli ati pelu bi o ti fi dapa gbogbo awon woli nigba na ni Jezebeli ran ohun se kan si Elijah wi pe be ni ki awon orisa ki o se si mi ati ju be lo pelu bi emi ko ba se emi re dabi okan ninu won ni iwoyi ola o si beru o si dide o si lo fun emi re o si de Beersheba ati Juda o si fi omo odo re sile nibe sugbon ohun ti kara re lo ni irin ojo kan si aginju o si wa o si joko labe igi juniperi kan o si toro fun ara re ki ohun ba le ku o si wi pe o to ni isisiyi Oluwa gba emi mi kuro nitori emi ko san ju awon baba mi lo bi o si ti dubule ti o si sun labe igi juniperi kan si wo angeli fi owo to o si wi fun pe dide jeun o si wo si kiyesi akara ti a din lori eyin ina ati oru omi leba ori re o si je o si mu o si tun dubule angeli Oluwa si tun pada wa lerin keje o si fi owo to o si wi pe dide jeun nitori ti ona na ji fun o o si dide o si je o mu o si lo ni agbara onje yi ni ogoji osan ati ogoji oru si horebu oke olorun o si de be si bi iho okuta o si wo sibe si kiyesi oro oluwa to wa o si wi fun pe kini iwo nse nihin yi elija o si wi pe ni jijowu emi tin jowu fun oluwa olorun awon omo ogun nitori ti awon omo israeli ti ko majemu re sile won ti wo awon pepe re lule won si ti fi idapa awon woli re ati emi ani emi nikan soso ni oku won si nwa emi mi lati gba kuro o si wi pe jade lo ki o si duro lori oke ni waju oluwa si kiyesi oluwa koja iji nla ati lile si fa awon oke nla ya o si fu awon apata tutu ni waju oluwa ṣugbọn oluwa ko si ninu iji na ati leyin iji na isele ṣugbọn oluwa ko si ninu isele na ati leyin isele na ina ṣugbọn oluwa ko si ninu ina na ati leyin ina na ohun kele kekere o si se nigbati ilija gbo o si fi agbada re boju re o si jade lo o duro ni enu iho okuta na ti kiyesi ohun kan to wa wi pe kini won se nihin yi elija o si wi pe ni jijowu emi tin jowu fun oluwa olorun awon omo ogun nitori ti awon omo israeli ti ko majemu re sile won si ti wo awon pepe re lule won si ti fi dapa awon woli re ati emi ani emi nikan soso ni oku won si nwa emi mi lati gba kuro oluwa si wi fun pe lo pada ni ona re koja le agijo si damasku nigbati iwo ba debe ki o si fi ororo yan asaeli le oba lori syria ati jehu omo nimshi ni iwo fi ororo yan ni oba lori israeli ati elisha omo shafati ara abel mehola ni iwo fi ororo yan ni woli ni ipo re yo si se eni ti o ba sala kuro lowo ida asaeli ni jehu yi o pa ati eni ti o ba sala kuro lowo ida jehu ni elisha yi o pa ṣugbọn emi ti ku 75 eniyan sile fun ara mi ni israeli gbogbo ekun ti ko ti ikunle fun baali ati gbogbo enu ti ko ti fi enu ko le enu be ni o pada kuro nibe o si ri elisha omo shafati o fi ajaga malu mejila tule ni waju re ati ohun na pelu ikejila elija si koja to lo o si da agbada re bo o si fi awon malu sile o si sare to elija leyin o si wi pe emi be o je ki emi lo fi enu ko baba ati iya mi le enu nigba na ni emi o to leyin o si wi fun pe lo pada nitori kini mo fi se o o si pada leyin re o si mu ajaga malu kan o si pa won o si fi ohun elo awon malu na bo eran won o si fi fun awon eniyan won si je o si dide o si tele elija leyin o si se iranse fun

múra sílẹ̀ nítorí wípé lónìí Ọlọ́run yóò ṣiṣẹ́ ara ní ìgbésí ayé rẹ nítorí agbára ńlá tó jí Jésù Kristi dìde láti inú òkú ó ṣe tán láti ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ. Èyí ni ó mú wa lọ sí kókó kejì nsìn. Ó ń sọ nípa òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Òkè ńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Nínú Matthew orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkọkàndínlógún. Nígbà náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ́ wá lẹ́yìn. Wọ́n bí i pé èé ṣe tí àwa kò lè jáde. Ohun kan ṣẹlẹ̀, ọmọ kan ní ẹ̀mí èṣù, ẹ̀mí tó ń da lóró. Wọ́n gbé ọmọ yìí wá sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù, ṣùgbọ́n wọn ò lè lé ẹ̀mí èṣù yìí jáde. Ṣùgbọ́n nígbà tí Jésù dé pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ kan, ó lé ẹ̀mí èṣù yìí jáde. Èyí wá ṣe àwọn ọmọ ẹ̀yìn ní kàyéfì. Wọ́n á bèrè wípé kí ni ṣe, èyí ti ṣe tí àwa ò lè ṣe nǹkan yìí nínú ẹsẹ̀ ogún. Jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo ṣàwí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ ṣe ní ìgbàgbọ́. Mo ní ṣe ní ìgbàgbọ́, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi, ẹ̀yin ò wí fún òkè yìí pé ṣí níhìn lọ sí ọ̀hún, yóò sì ṣí. Jésù ní yóò sì ṣí. Láṣáálẹ̀ yìí yóò ṣí. Gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ yóò sì ṣí. Kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Kò sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Nínú Mákò orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàlélógún. Mákò orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàlélógún. Lóòótọ́ kì í ṣe ti ọ̀rọ̀ eré. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni nínú àwọn ọmọ Ọlọ́run, ẹnikẹ́ni nínú àwọn tí ó bá gbàgbọ́, ẹnikẹ́ni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ Jésù, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyè méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún. Ṣùgbọ́n ìbéèrè kan ló jẹ wá lógún. Kí ni à ń pè ní òkè? Òkè ni àwọn ìṣòro àti làásìgbò tó lágbára jò wá lọ, tí a kò lè fúnra wa mú kúrò, tí ó sì nira púpọ̀ láti gbà mọ́ra, tó sì ṣe pé gbogbo agbára wa àti ti àwọn olùrànlọ́wọ́ wa lápapọ̀ já sí òtúbáńtẹ́. Òkè yìí jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn tàbí ìṣòro tàbí wàhálà tó takú, tó ní òun kò ní lọ. Fún ẹni tí ó ní irú òkè bẹ́ẹ̀, iwájú kò ṣeé lọ, bẹ́ẹ̀ ni ẹ̀yìn kò ṣeé padà sí. Ó dàbí èyí tí àwọn èèyàn wa máa ń sọ wípé ọba ranni níṣẹ́, odò ọba kún, iṣẹ́ ọba kò ṣeé má jẹ́, odò ọba kò sì ṣeé rọ́lù bí òmùwẹ̀. Òkè ni ẹrù tí èṣù gbẹ́rù ènìyàn, ọrùn ń wọ ẹlẹ́rù, kò sí ẹni tí yóò sọ ọ́ kalẹ̀. Ṣùgbọ́n láṣáálẹ̀ yìí, gbogbo ẹrù lọ́rùn rẹ, lórí rẹ, a ó sọ ọ́ kalẹ̀ lórúkọ Jésù, kí o lè yé wa dáradára ohun tí a ń pè ní òkè àti ohun tí a ń gbàdúrà ní àṣálẹ̀ yìí wípé yóò ṣídì. Yẹ kí n ṣe àwọn àpẹẹrẹ díẹ̀ fún ọ. Ìkíní, bí àwọn òkè ṣe ga ju ènìyàn gíga yòówù láyé lọ, bẹ́ẹ̀ ni àwọn ìṣòro náà ga ju ìmọ̀, ọgbọ́n àti agbára ẹ̀dá lọ. Ohun tí a ń pè ní òkè, ó ga ju ẹnikẹ́ni yòówù láyé. Bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro, àwọn àìsàn, àwọn àjogúnbá ló ga ju ọgbọ́n àti agbára.

0: ẹ̀dá lọ. Wọ́n jẹ́ ìṣòro tàbí àìsàn tó díjú, tó ta kókó, tó súnisú tàbí tó gọntí ọ. Ìkejì, àwọn òkè, wọ́n jẹ́ àdáyébá. Bí a bá ń pe nkankan lókè, ó jẹ́ wípé àdáyébá ni. Wọ́n ti wà níbẹ̀ kí a tó bí wa, gẹ́gẹ́ bí òkè àpáta olúmọ ní ìlú Ẹ̀gbá. Bí ó ti wà níbẹ̀ kí a tó bí Lágbájá, tí òkè Ṣápátì ti wà ní Ìbàdàn kí a tó bí Làkáṣègbè, bẹ́ẹ̀ náà ni kí a tó bí arúgbó tí ń bẹ ní abúlé wa, ìgún ìdílé ti wà. Èyí ni à ń pè ní òkè. Àwọn nǹkan wọ̀nyí tí ó ti wà nínú ẹbí tó jẹ́ àìsàn àjogúnbá, bí wárápá, bí àtọ̀gbẹ, bí àìsàn búburú mìíràn tí kò ṣe é fẹnu sọtán, àwọn nǹkan wọ̀nyí ni à ń pè ní òkè. Ṣùgbọ́n láṣálẹ̀ yìí wọ́n pòórá lórúkọ Jésù. Ìkẹta, bí òkè ṣe máa ń jẹ́ ìdènà tó takú síbẹ̀, tó ń ṣe ìdíwọ́ fún ìtẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àrùn ọjọ́ pípẹ́ àti ìdálóró ẹ̀mí èṣù ń dènà ìtẹ̀síwájú ẹbí àti àṣeyọrí lẹ́nu iṣẹ́. Pẹ̀lú irú òkè bẹ́ẹ̀, ayé ènìyàn, nínú ayé ènìyàn, bí wọ́n bá fàá kì í tó ara wọn. Ṣùgbọ́n láṣálẹ̀ yìí yóò tó ara wọn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí òkè tí a kò lè ṣí nídìí, àwọn ẹlòmíràn ní ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ ni, tó jẹ́ wípé wọ́n ti jìjà káàdì pẹ́ púpọ̀ nínú àgbèrè, nínú àlèyàn tàbí nínú tẹ́tẹ́ títa, ṣùgbọ́n tí wọn ò bọ́ láṣálẹ̀ yìí a ó tu ọ sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àṣà bárakú tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró, bí igbó mímu tàbí sìgá tàbí ọtí mímu tàbí tábà. Ṣùgbọ́n láṣálẹ̀ yìí ó dòmìnira lórúkọ Jésù. Ti ẹlòmíràn tó jẹ́ òkè ní ìpadà sẹ́yìn ìgbà gbogbo, kí ènìyàn kí ó di ìgbèkùn fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n àti tu ọ sílẹ̀. Ìkẹrin, tẹlòmíràn jẹ́ ìgún tàbí èpè tàbí ìtàkasíni, tó jẹ́ wípé láti ìgbà náà ni onítọ̀hún ti yàgàn, tí tàbí tí òkúta bá ọjà rẹ, tí wọ́n sì gbé ẹsẹ̀ lé ìgbéga lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n mo kí ọ kú oríire wípé bí o ti wà níhìn láṣálẹ̀ yìí, gbogbo rẹ̀ yóò dópin lórúkọ Jésù. Ti àwọn mìíràn ni àìsàn olórí kunkun tó ń gbọ́n owó lọ láì ní àwòtán. Tẹlòmíràn ni ìdójúlé ní oṣó tàbí àjẹ́ tàbí àwọn ẹlẹgbẹ́ awo. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé o ti di òmìnira. Ẹlòmíràn sì ní ẹ̀mí mátẹ̀gbẹ́, àìríṣe, àìríṣẹ́, òṣì tó dógòtì ni, tó dàbí ẹni wípé ó jẹ́ ìgbèsè tó takú, tó pinnu wípé òun ò bá ọkalẹ̀, ìjákulẹ̀, ẹrù tó jẹ́ wípé ó ń sọni di ẹrú, àti wàhálà tí mú ènìyàn máa rò wípé ikú yá jẹ̀sí lọ. Ṣùgbọ́n láṣálẹ̀ yìí, lórúkọ Ọlọ́run, lórúkọ Jésù, a ó mú gbogbo rẹ̀ kúrò, ó sì di ẹni tí ó ní òmìnira lórúkọ Jésù. Ìkẹta, onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Matthew orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Nígbà náà ni ó wá, ó sì tẹríba fún un wípé, Olúwa, ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé bẹ́ẹ̀ ni Olúwa, àwọn ajá a máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Ohun tí Jésù ń sọ níhìn ni wípé bí obìnrin yìí yóò bá rí iṣẹ́ ìyanu gbà, kì í ṣe iṣẹ́ ìyanu bíi ẹ̀tọ́, bẹ́ẹ̀ni wípé ó yẹ, ó tọ́, ó pé láti rí iṣẹ́ ìyanu yìí gbà. Ó ń sọ fún un wípé bí ajá ni obìnrin yìí rí. Ṣùgbọ́n obìnrin yìí o mo o ti jesu nso o wa nso wi pe be ni olowa ṣugbọn awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa awon bo sile nigba na ni jesu dahun o si wi fun pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe olorun o so be fun ni asa leyin igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo tin fe gege bi iwo tin fe se o fe nkan kan lodo olorun la sa leyin oni yo ri fun o gege bi iwo tin fe asi mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o mo gba dura we pe ki olorun ki o se oloju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti an ka yi ise awon apostoli ori kerindinlogun lati ese ikedogbon de ikerindinlogbon ṣugbọn laarin ọgànjọ Paul ohun si la n gbadura won si n korin iyin si ọlọrun awon ara tubu si n tẹti si won lojiji isele nla si se to be ti ipele ile tubu mititi ọgan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti wi pe awon elewon wonyi won o to won o ye ki a tu ide won ṣugbọn gẹrẹ ti Paul o sila ti won gbadura ti won si nkorin yin ni agbo wi pe ide gbogbo awon onitubu awon ti won wa ni le tubu ide won tu sile iwo na la sa le yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se ṣugbọn bi a ba ti n gbadura nitori anu olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko jesu yeran leti wi pe balogun orun ijosi ko ye sibe amu omo odo re larada yi ni a pe ni ise iyanu anu obirin ara kenani ti mo ti ka fun o ti o dabi aja ni waju olorun sibe o gba iwosan ati idande fun omobirin re ko ye ko leto si ṣugbọn o gba nitori ise iyanu anu olorun obirin onisun eje ko ni ohunkohun bi ore bi ore bi oluranlowo bi alagbawi bi ewa bi okiki ṣugbọn bo tile je wi pe obirin yi ko ni nkankan sibe sibe amu larada lese kese eyi ni a npe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko tire ti de gbogbo oke to wa ni igbese aye re won pora loruko jesu ohun ko ti baje ibaje ike ti o dabi oke to shu si os leyin a mu won koro gege orun ni a mu won koro jejere ni to nje inu re a mu won koro ibaje ogbe inu ninu ifun a mu won koro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikofe arumolegun a mu okoro loruko jesu ide ki o bere si ni gbadura ki o so fun olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe ṣugbọn ti o wa nibe wi pe ni asaale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wi pe o leto si ki se wi pe o pe ki se wi pe olohun kan to fi le jalanka to niwaju olowa wi pe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro a o tu osile a o mu olarada a o da oni ide mu asile
1: ise iyanu ti de murasile anu olorun po murasile ko si ko sese pelu olorun wa murasile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to dabi oke ni olorun yo mu kuro
2: ba olorun gbo ba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun ni ti o ba gbagbo lo to ni mo wi fun yin eni kani ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji ile okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo si ri be fun

yẹra rẹ wo bí o bá sì ti ń rí iṣẹ́ ìyanu ọlọ́run tí a ṣe fún iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni kì í ṣe wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ sí ó sì jẹ́ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ìgún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ìgún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún iyì ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá. Láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun látún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá. Ìbùkún tí ẹ ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀ yín wípé nínú ọdún yìí ní ọjọ́ ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí, kí ó máa gbàgbọ́ sí, kí ó máa gbàdúrà sí, kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a ba lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristi ó jẹ́ Olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo ti re o sese gba ti a pe orin dapidi ori keta lilogun o sese ki a ri awon ti o mo orin dapidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wi pe ki eniyan mo orin dapidi yi lai mo oluso agutan ti an soro nipa re ninu orin dapidi na o si sese ewe wi pe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu orin samo yi o ran mi leti itan kan ti mo ka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin dapidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dapidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wi pe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wi pe ohun o ka orin dapidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin dapidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dapidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin dapidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti n ka bi o ti n ka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo jesu kristi be ni o n je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o koko ka orin dapidi yi be ni o wa si odo eni ti o mo olorun wi pe ohun ri iyato nitori wi pe ohun mo orin dapidi lai mo olugbala wi pe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin dapidi ni pe o mo oluwa o tun mo oro oluwa o mo oluwa o mo anu oluwa o mo oluwa o mo itoni oluwa o mo oluwa o mo isimi ti o wa ninu jesu kristi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dapidi ori ketalelogun sugbon ti ko mo jesu kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo jesu kristi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu olorun ati ipese olorun ti a pamo fun wa ninu orin dapidi yi adura mi ni wi pe bi ati n keko ninu re loni wi pe olorun yo se wa loju olorun yo fowo to wa le okan wi pe eru kankan koni si ninu okan wa bi ati wo ipese ati o ribiribi ti olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo olugbala bawo ni a se le mo olugbala ke a mo ni oluwa gege bi oluso agutan wa ke a wa na ki o le so wipe oluwa li oluso agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi oluso agutan wa ninu peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmo eni ti o nti kara re pe ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti amuyin larada nitori eyin tin shako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo le so agutan ati bishop okan yin nihin ni aje ko ye wa yekeyeke bi a se le mo oluwa gege bi oluso agutan wa o so nipa wipe o pe ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa papa adi oku si ese adi aye si ododo o wa nso fun wa ni ese karun din logbon wepe nitori tele ati shakulo gege bi agutan ti o sonu sugbon o ni nisisiyi nipa ironu po ada nipa igbagbo ninu Jesu Kristi nipa jije wo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Kristi nipa wewe ninu eje Jesu Kristi pelu igbagbo wipe ati di eni ti adani ide eni ti adariji ati di agutan ninu agbo ati wipe nisisiyi ati pada si odo oluso agutan ati bishop okan wa nihin ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese wonyi bi ase nro mo Jesu Kristi lati wo ese wa nu nitori wipe eje Jesu Kristi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani eyi gege bi iriri igbala iriri atunbi o je wipe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesi ni an pe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese wonu kiki awon ti o ni eri yi ninu okan won wipe Jesu ti so won dominira kuro ninu ase awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wipe ikan ni ki a mo olugbala ikeji ni ki a mo itoni itoju ipese ati ibokun ti o je ti wa nitori wipe a mo Jesu gege bi olugbala wa bi abawo orin dapidi yi daradara bi abasi ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin dapidi yi ye ki a wo owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi peti si oro mi deti resile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo daradara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wipe iru omode wo ni yi se o mo wipe baba n ba o soro ni bi awa papa bi a ba je eni ti o sumo ebi yi bi a ba ri iru omo be a ma n fowo to omo be wipe omo daadaa ki n se be duro titi baba fi soro tan to fi peti si ohun to n so wipe leyin naa ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan naa ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo we pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a wa si ilesin o ye ki o je asa laarin wa wi pe bi a ba ngbo iwasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba nsoro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti nka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba nsoro olorun ati feti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma

àgùntàn mi. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la. Àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú. Wọ́n ò mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà, lónìí ni ọjọ́ ìdáǹdè. Wọ́n máa sọ wípé nígbò ó ṣe. Àwọn ò fi ayé wọn fún Jésù, nígbò ó ṣe. Àwọn ò fi ayé wọn fún Ọlọ́run láti ní ìgbàlà. Èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí, wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí, wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí, ṣùgbọ́n wọ́n fẹ́ kí Olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú. Kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú, nígbà tí ejò láéláé ni, nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn, tí ó wá sí ìgbésí ayé wọn, tí ó fẹ́ pa wọ́n jẹ, tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú? Kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn? Bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la, bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn, tí kò mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí, ó yẹ kí o fi ayé rẹ fún Jésù. Ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí Olúwa kí ó jẹ́ Olúwa, olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà nínú wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa? Wọ́n pọ̀, yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan. Wọ ẹsẹ̀ kìíní, Olúwa lè olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ti dára tó láti mọ̀ nínú ayé tí a wà lónìí, ayé tí ó jẹ́ wípé àti jẹun ó dẹ̀tì, àti wọṣọ ó dọ̀ràn, ayé tí ó jẹ́ wípé a kò ní ànító àti àníṣẹ́kù, ayé tí ó jẹ́ wípé àwọn tí wọ́n tilẹ̀ jẹ́ olówó pàápàá wọ́n ń kígbe wípé nǹkan le, ṣùgbọ́n àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, kò sí ẹ̀rù, nítorí wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Èyí ni ẹ̀rí tí a rí nínú Bíbélì wípé ní ìgbà ọ̀dá, ní ìgbàkúùgbà, wípé Olúwa ó máa ń pèsè fún àwọn tirẹ̀. Àran ti ìtàn ọmọ Ísíráẹlì ní aginjù, kí wọ́n tilẹ̀ tó kúrò ní oko ẹrú Íjíbítì, ṣe àrántí wípé bí wọ́n ti ń pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí, bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore. Nígbà tí wọ́n sì wà ní aginjù, a rí wípé kì í ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ, nítorí wípé mánà látòkè wá ni Ọlọ́run fi ń bọ́ wọn. Àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé wọn kò ṣe aláìní ohunkóhun. Bí ó bá dàbí ẹni wípé àìsàn wà, láìsí ilé ìwòsàn, bẹ́ẹ̀ la mú wọn láada lọ́fẹ̀ẹ́. Ní tó ń jẹ ńkọ́, bẹ́ẹ̀ la ń pèsè fún wọn. Ní ti aṣọ wíwọ̀ ńkọ́, aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún 40 ọjọ́ kò ya, bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára. Àwọn wọ̀nyí lè kọrin, àwọn wọ̀nyí lè fò fáyọ̀ wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé nígbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn, àwọn kò ṣe aláìní ohunkóhun. Àwa pàápàá lónìí, a lè sọ pẹ̀lú ìdánilójú, a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa, a kò ṣe aláìní ohun tí ó dára. Nínú orin Dáfídì orí 37, ẹsẹ̀ 25, èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí, kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Orin Dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa. Dáfídì yìí kan náà ni ó ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé Ísíráẹlì. Ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí, wípé òun ò tí ì rí, kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run máa ń pèsè fún àwọn tirẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìrí ni a lè sọ fún wa gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, bí Ọlọ́run ti ń pèsè fún àwọn tirẹ̀. Mo sì mọ̀ dájú wípé nínú ọdún tuntun yìí,
a o ri wi pe Oluwa yo ma pese fun wa. Oluwa yo ma fun wa ni anito ati anisheku. Yo ma mu ki ibukun orun, ibukun ajemonu ki o je ti wa loruko Jesu. Ninu orin Dafidi ori 84 ese ikokanla. Orin Dafidi ori 84 ese ikokanla. Nitori Oluwa Olorun li orun ati asa. Oluwa yo fun ni li ore ofe ati ogo. Kosi si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede. O ti ani lati boju to ni we pe ki rin dede gege bi oro Olorun. A ri wi pe ibukun ipese atorun wa yo je ti wa. A ri wi pe Oluwa le le so agutan wa. Wi pe awa ki yo se alaini ohun kohun. Ninu Filipi ori 4 ese 19 ni Paulu aposteli ni o ti je ki o da wa loju ipese ti Olorun ni fun awon ti re. Sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu. Ye ki a wo anfani keji ti a ni nipa wi pe Oluwa je oluso agutan wa. Ki a wo ninu orin Dafidi ori 23 ese keji. O mu mi dubule ninu papa oko tutu. O mu mi dubule ninu papa oko tutu. Ohun ti onisamu so fun wa ni hin ni wi pe o mu aniyan kuro ninu okan ohun. Opolopo nitori akoledo aye yi aniyan poju fun won. Opolopo ni o je wi pe aniyan yi ni o ti di aisan si won lara. Opo ni o je wi pe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wi pe won ni aniyan popo. Sugbon o so fun ani hin wi pe o mu mi dubule. O fun mi ni isimi okan. Awa ti a je ti Olorun o ye ki a ni isimi. Nitori eyi ni Jesu Kristi pe wa si. O ye ki a ni alaafia ninu okan wa. O ye ki a mo wi pe nigba ti Olorun fun ara re ti o sise wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun ani igbala Olorun. O ye ki a mo wi pe nigba ti Olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa. Ye ki a wo Matthew ori kefa. Matthew ori kefa ese 21 nitori na e ma se se aniyan wi pe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa. Aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa. Kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbo mo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa. O so fun a wi pe igba ti a ni Oluwa gege bi oluso agutan wa a ni Oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan. O ni sugbon ki a ma tete wa ijoba Olorun na ati ododo re. O ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori 11 lati ese 28. Matthew ori 11 ese 28 e wa sodo mi. Gbogbo eyin ti n sise ati ti a si di ẹrù wúwo lé lórí èmi ò sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi ẹ̀yin ò sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn wa
o ma fun wa ni isinmi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isinmi bi o tile da bi eni wi pe ewu wa lona bi o tile da bi eni wi pe ani idojuko tabi inu ni bini bi o tile da bi eni wi pe ajalu wa lotun o nwa losi sibe sibe okan ma n bale ninu olorun bi o ba wo igbese aye jesu nitori wipe o ni ke ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wipe se o mo wipe awon farisi ndode re Chioma wipe awon sadusin dode re. Chioma nso wipe akoko un kuchito. Nitoribe onti oye ki oshe. Iba ashe ni Galili. Iba ashe ni Jerusalemu. Iba ashe ni Samaria. Ibi kibi ti oye ki olo ama lo. Nitoriki iberu oni ki akwa eko yi lodo un. Wipe baba o wakwe lu un. Nitori baba li oran ohun eni ti o si ran ohun o wa pelu ohun wipe nitori be ko si eru nigba kugba ati ni bikibi o ye ki awa paapa ki a je ki okan wa bale o ye ki awa paapa ki a ni isimi ninu okan wa ki a mo wipe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi abako aniyan wa le olorun o dajo wipe yo ma Shan yo ma shaniyan nitori wa ninu Filipi ori kerin ese kefa e ma se aniyan onkon e ba se nipa ohun ti a o je e ma se aniyan onkon ise wo le a o se e ma se aniyan onkon bawo ni a o se ri owo ile san e ma se aniyan onkon bawo ni a o se bo lowo awon ota ti o hale mo wa e ma se aniyan onkon sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu kristi jesu nitori be o ye ki a mo wepe Jesu ma fun ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi olowa gege bi oluso agutan gege bi olura pada olugbala wa ke a pada si ori dafidi ori keta lelogun ese ikeji o mu mi dubule ninu papa oko titu o mu mi lo ni iha omi didake roro o je ke a mo ni iwe pe itoni olorun o ma nje ti awon ti o beru re o ma nje ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo jesu gege bi oluso agutan o ti oluso agutan ma nse ni wo pe a lo si waju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o ma n lo si waju awon agutan lati wa bi ti kiwi o ni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won oluso agutan ati koko lo saaju won oluso agutan je eni ti ma lo saaju wa ke a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ke a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ke a to lo si bi ise kan a ma lo saaju wa ke a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nso kankan fo ni hin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigba ti oluso agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wepe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye
àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjókòó jẹ́ àkàbíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀, a jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé àjí láàárọ̀, láì ka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ogún ni Habakuku ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn-ín ni ó ti lè ṣeéṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí kẹtàlélógún ẹsẹ̀ kẹta, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa Olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kun tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. Ṣé o rí wípé nínú ayé yìí wàhálà wà? Nínú ayé yìí ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná ó pọ̀. Ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù, bí ẹ bá mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a máa tu ọkàn wa lára. Nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀ ó ní òdodo wa, ó ní ìwà mímọ́ wa. Ó ló máa fún wa ní òdodo àti ìwà mímọ́. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun. Nítòótọ́, ìdánwò láti ọ̀dọ̀ èṣù yóò wá. Nítòótọ́, ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ fani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé, àti tí ó fẹ́ fani sí abẹ́ ìsìnrú èṣù yóò wá. Ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ní ó mú wa lọ, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbẹ́kẹ̀lé, jẹ́ kí a sinmi le, kí ó lè fún wa ní òdodo àti ìwà mímọ́. A ti sọ nípa ìpèsè àtọ̀run wa, a ti sọ nípa ìsinmi tí ó máa ń fún ọkàn wa, a ti sọ nípa ìtura tí ó máa ń fún wa. Àti wípé nínú ẹsẹ̀ ìkẹrin, ó ní nítòótọ́, bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí ìwọ wà pẹ̀lú mi. Nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ, wọ́n tù mí nínú. Ó ń sọ fún wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀rù. Ẹ̀rù ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sá kúrò nílùú. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn sá kúrò nínú ìjọ. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn pokùn so. Ẹ̀rù wípé kí ni ọjọ́ ọ̀la yóò ti rí. Ẹ̀rù wípé níbo ni kí n gbé ayé mi gbà. Ẹ̀rù wípé àwọn ọ̀tá, wọ́n ń búra múra mọ̀, wọ́n ń pinnu, wọ́n ń pète lórí mi. Kí ni kí n ṣe? Báwo ni mo ṣe lè ní ààbò? Ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Dáfídì, ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjijì ikú. Ṣé o mọ̀ wípé Sọ́ọ̀lù ó dọdẹ Dáfídì fún ìgbà pípẹ́?
igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki saul ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponi poji ojiji ku fun dapidi o ni jesu christi ati olorun won ko fimi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi jesu christi tabi oluwa oliso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla lati o bani lero bi atile ri irisi ti o bani lero bi awon ota bi won tile hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa nitosi imole aye bi o ba wa nitosi eru ki o ba wa nitori okunkun bi a jin de ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o tile nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun o ni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi abaje olooto bi abaje omo olorun bi a ba wa ninu ododo jesu christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wi pe a ko ni isimi a ko ni igbagbo ninu jesu christi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi n so fun wa wi pe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wi pe oluwa te tabili o n je sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le ni ni okan re ni wi pe e se ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi o ni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihin ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi a ti le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaje omo olorun eyi o seun kohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o seun kohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wi pe awon o mo wi pe boya awon fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wi pe aje ni ru eni be iyen o seun kohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le wun ko gbe esomi ki o si ma bura muramo bi o wun ki o ma pade wa loju ala lojojumo iba ni rungbon iba ni ohunkohun lo le ni iyi o seunkohun awa ti a je ti olorun a mo wi pe iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a ma ni ibukun atorun wa loju awon ota wa
a ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o je ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu ti ti odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayeraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori pe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wi pe a fe more lati so fun olorun wi pe adupe lati so fun olorun wi pe awa lo se loloriire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re ji o bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun wi pe odupe wi pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje jesu christi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayeraye je ki a dupe lowo olorun wi pe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wi pe ko si ohunkohun ti o mu igbala jesu christi kuro ninu okan re ki o pinu wi pe ko si ohunkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wi pe o fe je tire titi lai gbadura bi aini tabi o ko ba ni igbesi aye re nipa ti emi ni oni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun sọ fun olorun yo fun olagbara sọ fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro sọ fun olorun yo pese ni kikun fun gbogbo aini re.

0: ìwé ìkíní àwọn ọba. Orí ogun, Ben-Hadadi ọba Síríà sì gbá gbogbo ogun rẹ̀ jọ, ọba 22 sì ń bẹ pẹ̀lú rẹ̀ àti ẹṣin àti kẹ̀kẹ́, ó sì gòkè lọ, ó sì dó ti Samaria, ọba àjagun, ó sì rán àwọn oúnjẹ sínú ìlú sọ́dọ̀ Ahabu ọba Israeli, ó sì wí fún pé báyìí ni Ben-Hadadi wí, fàdákà rẹ àti wúrà rẹ ti èmi ni, àwọn aya rẹ pẹ̀lú àti àwọn ọmọ rẹ àní àwọn tí ó dára jùlọ tèmi ni wọn. Ọba Israeli sì dáhùn, ó sì wí pé olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tirẹ lé èmi àti ohun gbogbo tí mo ní. Àwọn oúnjẹ sì tún padà wá, wọ́n sì wí pé báyìí ni Ben-Hadadi sọ wí pé mo tilẹ̀ ránṣẹ́ sí ọ wí pé kí ìwọ kí o fi fàdákà rẹ àti wúrà rẹ àti àwọn aya rẹ àti àwọn ọmọ rẹ lé mi lọ́wọ́. Nígbà tí èmi bá rán àwọn ìránṣẹ́ mi sí ọ ní ìwòyí ọ̀la, nígbà náà ni wọ́n wá ilé rẹ wò àti ilé àwọn ìránṣẹ́ rẹ, yóò sì ṣe ohunkóhun tí ó bá dára ní ojú rẹ, òun ni wọ́n fi sí ọwọ́ wọn, wọ́n sì mú un lọ. Nígbà náà ni ọba Israẹli pe gbogbo àwọn àgbà ìlú, ó sì wí pé ẹ fiyèsí èmi bẹ̀yìn, kí ẹ sì wo bí ọkùnrin yìí ti ń fẹ́ ẹ̀fẹ̀,
1: nítorí tí ó ránṣẹ́ sí mi fún àwọn aya mi
0: àti fún àwọn ọmọ mi àti fún fàdákà mi àti fún wúrà mi, èmi kò sì fi dùú. Àti gbogbo àwọn àgbà àti gbogbo àwọn ènìyàn wí fún un pé má ṣe fi etí sí tirẹ̀, bẹ́ẹ̀ ni kí o má ṣe gbà fún un. Nítorí náà ni ó sọ fún àwọn oúnjẹ Ben-Hadadi pé wí fún olúwa mi ọba pé ohun gbogbo tí ìwọ ránṣẹ́ fún sọ́dọ̀ ìránṣẹ́ rẹ láti tètè kọ́ ṣe ni èmi ó ṣe, ṣùgbọ́n nǹkan yìí ni èmi kò lè ṣe. Àwọn oúnjẹ náà padà lọ, wọ́n sì tún mú èsì fún un wá. Ben-Hadadi sì ránṣẹ́ sí i, ó sì wí pé kí àwọn òrìṣà kí ó ṣe bẹ́ẹ̀ sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí ekuru Samaria yóò tó fún ìkúnwọ́ fún gbogbo ènìyàn tí ń tẹ̀lé mi. Ọba Israẹli sì dáhùn, ó sì wí pé wí fún un pé má jẹ́ kí ẹni tí ń hámọ́ra kí ó halẹ̀ bí ẹni tí ń bọ́ ọ sílẹ̀. Ó sì ṣe nígbà tí Ben-Hadadi gbọ́ ọ̀rọ̀ yìí, bí ó ti ń mutí, òun àti àwọn ọba nínú àgọ́ ni ó sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ tẹ́gun sí ìlú náà. Sì kíyèsí, wòlíì kan tọ Ahabu ọba Israẹli wá wí pé báyìí ni Olúwa wí, ìwọ rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí, kíyèsí, èmi ó fi wọn lé ọ lọ́wọ́ lónìí, ìwọ ó sì mọ̀ pé èmi ni Olúwa. Ahabu wí pé nípa tani, òun sì wí pé báyìí ni Olúwa wí, nípa àwọn ìpẹ́ rẹ, àwọn ìjòyè ìgbèríko. Nígbà náà ni ó wí pé tani yóò wé ogun náà, òun sì dáhùn pé ìwọ. Nígbà náà ni ó ka àwọn ìpẹ́ rẹ, àwọn ìjòyè ìgbèríko, wọ́n sì jẹ́ 242. Lẹ́yìn wọn ni ó sì ka gbogbo àwọn ènìyàn àní gbogbo àwọn ọmọ Israẹli jẹ́ 75. Wọ́n sì jáde lọ ní ọjọ́ kan rí, ṣùgbọ́n Ben-Hadadi mu àmupara nínú àgọ́, òun àti àwọn ọba 22 ti ràn án lọ́wọ́. Àwọn ìpẹ́ rẹ, àwọn ìjòyè ìgbèríko tètè kọ́ jáde lọ. Ben-Hadadi sì ránṣẹ́ jáde, wọ́n sì sọ fún un wípé àwọn ọkùnrin ti Samaria jáde wá. Òun sì wípé bí wọ́n bá ti àlàáfíà jáde, ẹ mú wọn láàyè, tàbí bí ti ogun ni wọ́n bá jáde, ẹ mú wọn láàyè. Bẹ́ẹ̀ ni àwọn ìpẹ́ rẹ wọ̀nyí ti àwọn ìjòyè ìgbèríko jáde ti ìlú wá àti ogun tí ó tẹ̀lé wọn. Wọ́n sì pa olúkúlùkù ọkùnrin kọ̀ọ̀kan. Àwọn ará Síríà sá, Israẹli sì lépa wọn. Ben-Hadadi ọba Síríà sì sálà lórí ẹṣin pẹ̀lú àwọn ẹlẹ́ṣin. Ọba Israẹli sì jáde lọ, ó sì kọlu àwọn ẹṣin àti kẹ̀kẹ́, ó pa àwọn ará Síríà ní ọ̀pọ̀lọpọ̀. Wòlíì náà sì wá sọ́dọ̀ ọba Israẹli, ó sì wí fún un pé lọ, mú ara rẹ gírí kí o sì mọ̀, kí o sì wo ohun tí ìwọ ń ṣe, nítorí ní àmọ́dún ọba Síríà yóò gòkè tọ̀ ọ́ wá. Àwọn ìránṣẹ́ ọba Síríà sì wí fún un pé Ọlọ́run wọn, Ọlọ́run òkè ni, nítorí náà ni wọ́n ṣe ní agbára jù wá lọ, ṣùgbọ́n jẹ́ kí a bá wọn jà ní pẹ̀tẹ́lẹ̀, àwo sì ní agbára jù wọ́n lọ ní tòótọ́. Nǹkan yìí ni kí o sì ṣe, mú àwọn ọba kúrò, olúkúlùkù kúrò ní ipò rẹ̀, kí o sì fi olórí ogun sí ipò wọn, kí o sì ka iye ogun fún ara rẹ gẹ́gẹ́ bí ogun tí o ti fọ́, ẹṣin fún ẹṣin àti kẹ̀kẹ́ fún kẹ̀kẹ́, àwo sì bá wọn jà ní pẹ̀tẹ́lẹ̀, ní tòótọ́ àwo lé agbára jù wọ́n lọ, ó sì fi etí sí ohun wọn, ó sì ṣe bẹ́ẹ̀. Ó sì ṣe lé àmọ́dún ni Ben-Hadadi ka iye àwọn ará Síríà, wọ́n sì gòkè lọ sí Afeki láti bá Israẹli jagun. A sì ka iye àwọn ọmọ Israẹli, wọ́n sì pèsè oúnjẹ, wọ́n sì lọ ìpàdé wọn. Àwọn ọmọ Israẹli sì dó níwájú wọn gẹ́gẹ́ bí agbo ọmọ ewúrẹ́ kékeré méjì, ṣùgbọ́n àwọn ará Síríà kun ilẹ̀ náà. Ènìyàn Ọlọ́run kan sì wá, ó sì sọ fún ọba Israẹli, ó sì wí pé báyìí ni Olúwa wí, nítorí tí àwọn ará Síríà wí pé Olúwa Ọlọ́run òkè ni, ṣùgbọ́n òun kì í ṣe Ọlọ́run àfonífojì. Nítorí náà, èmi ó fi gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yìí lé ọ lọ́wọ́, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Wọ́n sì dó èkíní ti èkejì ní ijọ́ méje, ó sì ṣe ní ọjọ́ keje, wọ́n pàdé gun, àwọn ọmọ Israẹli sì pa 5,000 ẹlẹ́sẹ̀ nínú àwọn ará Síríà ní ọjọ́ kan. Ṣùgbọ́n àwọn ìyókù sá lọ sí Afeki sínú ìlú. Odi sì wó lu 7,000 nínú àwọn ènìyàn tí ó kù. Bẹ́ẹ̀ Hadadi sì sá lọ, ó sì wá sínú ìlú láti ìyẹ̀wù dé ìyẹ̀wù. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún pé kíyèsí nísinsìnyí, àwa ti gbọ́ pé àwọn ọba ilé Israẹli aláàánú ọba ni wọ́n. Mo bẹ̀ ọ́ jẹ́ kí àwa kí ó fi aṣọ ọ̀fọ̀ sí ẹ̀gbẹ́ wa àti ìjára yí orí wa ká, kí a sì jáde tọ ọba Israẹli lọ, bóyá òun ó gba ẹ̀mí rẹ̀ là. Bẹ́ẹ̀ ni wọ́n di aṣọ ọ̀fọ̀ mọ́ ẹ̀gbẹ́ wọn, wọ́n sì fi ìjára yí orí wọn ká, wọ́n sì tọ ọba Israẹli wá, wọ́n sì wí pé Ben Hadadi ìránṣẹ́ rẹ̀ wí pé èmi bẹ̀ ọ́ jẹ́ kí èmi kí ó yẹ̀. Òun sì wí pé ó ń bẹ láàyè síbẹ̀, arákùnrin mi ni òun ṣe. Àwọn ọkùnrin náà sì ṣe àkíyèsí gidigidi, wọ́n sì yára gbá ohun tí ó ti ọ̀dọ̀ rẹ̀ wá mú. Wọ́n sì wí pé Ben Hadadi arákùnrin rẹ̀, nígbà náà ni ó wí pé ẹ lọ mú un wá. Nígbà náà ni Ben Hadadi jáde tọ̀ wá, ó sì mú un gòkè wá sínú kẹ̀kẹ́. Òun sì wí fún un pé àwọn ìlú tí bàbá mi gbà lọ́wọ́ bàbá rẹ̀, èmi ò mú wọn padà, ìwọ ó sì la ọ̀nà fún ara rẹ̀ ní Damascus bí bàbá mi ti ṣe ní Samaria. Nígbà náà ni Ahabu wí pé èmi ó ràn ọ́ lọ pẹ̀lú májẹ̀mú yìí. Bẹ́ẹ̀ ni ó bá a dá májẹ̀mú, ó sì ràn án lọ. Ọkùnrin kan nínú àwọn ọmọ àwọn wòlíì sì wí fún ẹnìkejì rẹ̀ nípa ọ̀rọ̀ Olúwa pé jọ̀ọ́ lù mí. Ọkùnrin náà sì kọ̀ láti lù ú. Nígbà náà ni ó wí pé nítorí tí ìwọ kò gba ohùn Olúwa gbọ́, kíyèsí bí ìwọ bá ti ọ̀dọ̀ mi kúrò, kìnìún yóò pa ọ́, yóò sì ti jáde lọ lọ́dọ̀ rẹ̀, kìnìún kan rí i, ó sì pa á. Nígbà náà ni ó sì rí ọkùnrin mìíràn, ó sì wí pé jọ̀ọ́ lù mí. Ọkùnrin náà sì lù ú, ní lílù tí ó lù ú, ó pa á lára. Wòlíì náà sì lọ, ó sì dúró de ọba lójú ọ̀nà, ó pa ara rẹ̀ dà ní fífi eérú bá ojú. Bí ọba sì ti ń kọjá lọ, ó ké sí ọba, ó sì wí pé ìránṣẹ́ rẹ̀ jáde wọ àárín ogun lọ. Sì kíyèsí, ọkùnrin kan yà sápá kan, ó sì mú ọkùnrin kan fún mi wá, ó sì wí pé pa ọkùnrin yìí mọ́, bí a bá fẹ́ kù, nígbà náà ni ẹ̀mí rẹ̀ yóò lọ fún ẹ̀mí rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ìwọ san tálẹ́ǹtì fàdákà kan. Bí ìránṣẹ́ rẹ̀ sì ti ní í ṣe níhìn-ín àti lọ́hùn-ún, a fẹ́ kù. Ọba Israẹli sì wí fún un pé bẹ́ẹ̀ ni ìdájọ́ rẹ̀ yóò rí, ìwọ ti kára rẹ̀ ti dáa. Ó sì yára, ó sì mú eérú kúrò ní ojú rẹ̀. Ọba Israẹli sì rí i dájú pé ọ̀kan nínú àwọn wòlíì ni òun ṣe. Òun sì wí fún un pé báyìí ni Olúwa wí, nítorí tí ìwọ jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ, ọkùnrin tí èmi ti yàn sí ìparun pátápátá, ẹ̀mí rẹ̀ yóò lọ fún ẹ̀mí rẹ̀, àti ènìyàn rẹ̀ fún ènìyàn rẹ̀. Ọba Israẹli sì lọ sí ilé rẹ̀, ó wúgbọ, inú rẹ̀ sì bàjẹ́, ó sì wá sí Samaria.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wí pé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wí pé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lorúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wí pé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wí pé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí a ń gbọ́. ki ma ba gba wa lo kuro ninu wa nigba kan kolose ori keta lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati jew ikola ati aikola alaigbede ara skitia eru ati ominira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke calvary nigba ti a kan jesu christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi a ba ti ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi abati we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi abajade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi nda mo be o ti e pade ri be o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abatiri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi a ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe eni kan je agbebi eyi ni apere ti paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba jesu christ pade bi a ba njeri we pe ati di eni igbala o ni ijewo igbagbo wa yi ati eri ti a nje ti a nso fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a n gbe wo eyi o so nipa awon akole ti ti awon eyan ma nko sori awon kadar awon kekeke ti a ma nle mo aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun e ti o je wipe agbewo ki atomate siwaju je ki nfi han o ninu oro olorun wipe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wipe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe asowo nitori be ki o ye wa wipe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wipe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun o ti an so na ni we pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile awa gbe aso miran wo je ki nti apejuwe fun o ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi dara dara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aise dede wa si mu wa kuro bi afefe nihi ni anso nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oye onisinsin wipe bi abati je bi abaje eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wipe bi ababa jesu pade akisa ti agbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu luku luku ori kedogun a nwo lati ese ikokanlelogun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe li omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo aso wa kankan ki esi fi wo sori ohun ti o nso emu ayo aso wa kankan ki esi fi wo se omo wi pe eni ti a nsoro re yi ni a npe ni omo oninakuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro awa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokanleni ogota ese ikewa emi o yo gidigidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bomi se ori nisinsiyi wo kini yi ohun ti olorun ba wa so oni wipe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan and talk asi awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti a n keko nipa re loni je ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidigidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan oun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori on ti an so nihi bi abari obirin kan ti a fe sin lo si ile oko bi obirin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti nwo tele tele awon aso ilosi aso ti o tin lo ninu ile apo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re an so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Kristi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Kristi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese ara aye lo o ni awa yi ni abo aso akisa ati atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisisiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta